nílùú Ondo State ọlọ́run bá mọ́ jẹ́ ọ̀daru tí ó bá dàrú ọlọ́run mọ́ dọ̀rọ̀ tí wàá dàrú ń bẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run mọ́ jẹ́ ọ̀daru ọlá aláìláà ìlàlá mo ni mo jí sáyé lóòwúrọ̀ yìí ọlọ́run yá rọ́bì dákun jẹ́ ńlẹ́ èjì ìtọ́lá rọ́bì ọlọ́run dákun jẹ́ ńlẹ́.

0: gbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé òun là mọ́fàfà ìdígi là bá a ló mú kí ẹgbẹ́ àwọn obìnrin láwọn ìjọba ìbílẹ̀ bíi 18 nípínlẹ̀ Ondo kí wọ́n fohùn ṣọ̀kan, kí wọ́n sì ní gbẹngbẹ̀ng làwọn wà lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì. Ìfòǹtẹ̀lù ọ̀hún ni wọ́n kéde rẹ̀ níbi ìpàdé ẹgbẹ́ àwọn obìnrin ti ikọ̀ GMT nílùú Àkúrẹ́. Ẹni tó jẹ́ olùdarí ikọ̀ GMT Ṣàkà Yusuf Ògúnlẹ̀yẹ̀ ó ní ìfòǹtẹ̀lù ọ̀hún náà ló wà níbàámu pẹ̀lú iṣẹ́ takuntakun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe, pẹ̀lú àfikún wípé àwọn ọmọ ẹgbẹ́ náà gbàgbọ́ wípé ààrẹ ó yẹ kí ó ṣe sáà kejì látàrí àwọn iṣẹ́ takuntakun àti àṣeyọrí tó ti ṣe. Ẹni tó jẹ́ olùdarí ikọ̀ àwọn obìnrin nu ikọ̀ GMT ọ̀hún, Ọlámídé Fálànà, ó gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àwọn ètò eléyìí tó jẹ́ pé ó ń ṣe pàápàá jùlọ èyí tó ní ó ti ní ipa lára àwọn obìnrin àtàwọn ọmọdé. Akọ̀wé ikọ̀ GMT náà Rashid Badmus òun náà gbóríyìn fún ìṣèjọba tó wà lóde yìí fún àwọn iṣẹ́ ìdàgbàsókè àti bí wọ́n ti náwó sí ẹ̀ka ètò ẹ̀kọ́. Àwọn obìnrin ọ̀hún ni wọ́n ní àwọn kórajọpọ̀ tí wọ́n sì fi ohùn ṣọ̀kan tí àwọn sì ní ìgbàgbọ́ kíkún nínú ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pẹ̀lú ìlérí wípé àwọn máa tẹ̀síwájú lórí àtìlẹyìn ṣáájú ètò ìdìbò eléyìí tó ń bọ̀. Ìgbìmọ̀ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ondo ni wọ́n ti rọ gómìnà Lọ́kẹ́ Ayédàtiwà kí ó fi ìpátárí orúkọ Ọ̀túnba Wálé Akintade Adébọ̀wálé kó mọ̀ jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n mọ̀ rí sí ọ̀rọ̀ ìgbàgbádùn àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ondo. Ìyẹn ṣe ni ìgbìmọ̀ ọ̀hún nínú àtijáde tí ẹni tó jẹ́ alága wọn Gideon Joseph àti akọ̀wé Sọlá Síjibùmí tí wọ́n fi ìta ni wọ́n ti ní orúkọ náà. Ìyẹn ni kò bá ìlànà òfin eléyìí tó ṣe àgbékalẹ̀ àjọ náà ni kò bá mu, tí wọ́n sì sọ nínú atótónu wọn wípé alága tí yóò bá jẹ́ alága ìgbìmọ̀ náà gbọ́dọ̀ ní àwọn ohun àmúyẹ kan tó ṣe kókó. Bákanẹ́wẹ̀ ni ikọ̀ náà ni wọ́n wá pè fún kí gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo tó fi mọ agbẹjọ́rò àgbà nípínlẹ̀ yìí kí wọ́n rí dájú wípé ìyànsípò náà tẹ̀lé ìlànà eléyìí tó yẹ àti òfin. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé orúkọ ẹni tí wọ́n fi lélẹ̀ ọ̀hún ó ní kí tiẹ̀ tó ń ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC rárá, tí wọ́n sì rọ àwọn aláṣẹ tọ́rọ̀ kan kí wọ́n yẹ ìròyìn náà wò dáadáa finifini kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tún pàrọwà sáwọn ikọ̀ tó jẹ́ àwọn àkàndá ẹ̀dá ọ̀hún yòókù wípé kí wọ́n rí dájú pé wọ́n gba àlàáfíà láàyè láìwo ti awuyewuye eléyìí tó ń wáyé náà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ondo ni wọ́n ti fún ìgbìmọ̀ aláṣẹ Federal University of Technology Àkúrẹ́ Teaching Hospital Unit FUTHAT ní gbèdéke ọjọ́ méje péré báyìí lórí ẹ̀sùn wípé wọ́n tàpá sí ìlànà àti àdéhùn ti ilé ìwòsàn. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSA Adémọlá Ọlápàdé àti ojúgba rẹ̀ ní ti TUC Clement Fatuashe tí wọ́n fi ìta ni wọ́n ti fi ẹ̀sùn kan ìgbìmọ̀ alámòjútó ilé ìwòsàn náà wípé wọ́n yọ àwọn tó jẹ́ òṣìṣẹ́ kan kúrò nínú ìlànà eléyìí tó jẹ́ ti IPPIS tó jẹ́ pé ó sì tako àdéhùn àgbọ́yé tó ti wà nílẹ̀. Ẹgbẹ́ ọ̀hún ló wá fi ẹ̀sùn kàn wípé àwọn òṣìṣẹ́ kan ó ní ó jẹ́ pé wọ́n ti lọ́pọ̀pọ̀n láti má jẹ́ kí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kó tó di wípé wọ́n kópa nínú ètò náà. Bákanẹ́wẹ̀ ni alága ẹgbẹ́ NSA ọ̀hún Adémọlá Ọlápàdé ló tó pè fún kí wọ́n tètè kó àwọn òṣìṣẹ́ náà pátápátá mẹ́ta sí inú ìlànà IPPIS tó jẹ́ pé wọ́n fi ń sanwó fún wọn. Bákan náà ni ẹgbẹ́ àwọn tó jẹ́ nọ́ọ̀sì àti agbẹ̀bí wọ́n ní ọ̀pọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ti kọ́kọ́ ṣe àyẹ̀wò fún tẹ́lẹ̀ lásìkò tí wọ́n ṣe ìlànà IPPIS náà kó tó di pé wọ́n fà wọ́n yọ. Àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún lọ́wọ́ ni bí bẹ́ẹ̀ kọ́ tí wọn ò bá tètè tẹ̀lé ìbéèrè wọn láàrin ọjọ́ méje ìyanṣẹ́lódì òun náà ni wọ́n ń kọ̀wé sí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ló ti fi kélé òfin gbé àwọn afurasí adigunjalè. Báyìí eléyìí tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ láabi nípínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkó. Kọmíṣánná ọlọ́pàá Felix Ohago ìnú ni àwọn afurasí ọ̀hún lọ́wọ́ bá nígbà tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ń ṣiṣẹ́ wọn látàrí ìwádìí àwọn adigunjalè eléyìí tí wọ́n ṣe ní ìta ògbólú Àkúrẹ́ ní Àkúrẹ́ North local government. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n rí ìbọn AK-47 àáké àti àwọn nǹkan míì ọta ìbọn wọ́n rí gbà lọ́wọ́ wọn. Wàyí o, yín ṣe ni àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fi léde báyìí wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn tó jẹ́ èèyàn ní ojúlówó káàdì ìdìbò wọn báyìí ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ. Ètò ọ̀hún onájẹ́pẹ́ wọn ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 22 oṣù tá a wáyé títí lọ sí ọjọ́ 28 oṣù tá a wáyé káàkiri àwọn ibi tí wọ́n ti fowókọ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni wọ́n ní gbígba káàdì ìdìbò wọn ojúlówó ọ̀hún ni wọ́n tún kó lọ sí àwọn ọ́fíìsì wọn tó wà ní àwọn ìjọba àbílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù keje títí di ọjọ́ 7 oṣù kẹjọ. Ilé ẹjọ́ gíga ètò wà nílùú Àbújá ló ti ju àwọn adarí ikọ̀ Ansaru méjì sí ẹ̀wọ̀n gbére báyìí lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ní àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Àwọn ọ̀daràn ni Abubakar Abba àti Mahmood Usman tí wọ́n sì ní wọ́n jẹ̀bi ẹ̀sùn 28 eléyìí tó jẹ ẹ̀sùn 22 tí wọ́n fi kàn wọ́n. Ọgbà bẹ́ẹ̀ ni àjọ elétò ìdìbò DSS ni wọ́n ní àwọn ti ṣetán láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ẹ̀wọ̀n gbére tí wọ́n fún àwọn adarí ikọ̀ Ansaru méjì ọ̀hún tí wọ́n sì ní ìjìyà tí wọ́n fún wọn ọ̀hún ó kéré jọjọ sí ẹsẹ̀ eléyìí tí wọ́n wò. Ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtù àìfun ti àárọ̀ tò ní Ọlásùnkànmí Olújọba lólè òtú ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ̀ọ́dà numuwa sétìgbọ̀yìn iṣẹ́ ò ní òpè wa ò lágbára lọ́wọ́ ọlọ́run.

bọ́ mi ní ìlú olódó láàárọ̀ yìí o. Ibà bá ti ṣọdún káláwá, ibẹ̀ la ti ṣọdún múláwá. Bí ọdún bá ti ń dun, bí àsìkò bá sì ti ń dùn, ó yẹ ká tún jọ máa síra wa ní dètí àlárírọ́. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ súnmọ́ mi lónìí, kẹ gbọ́ ìlà lọ́rọ̀ tòní o. Bàbá mi ló pa lówe ọ̀rọ̀ fún mi pé jẹ kékeré ìyà kó o mọ́ ba jẹ ní ńlá. Ajifa fún agúnyán rébété tí wọ́n ní kó fi ọ̀wọ́ ẹṣu kan bọrí aya rẹ̀ tó ní bí báwo lòun ó ti ṣe ṣe. Nítorí náà, ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin ọ̀dọ́, gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́, bí wọ́n bá rán nílé ìwé dákunjọ́ fojú sí ẹ̀kọ́ rẹ o. Ẹ̀kọ́ ní sọ ní di gíga o. Àìlẹ́kọ̀ọ́ lórí kì í jẹ́ kéèyàn orí bí lọ o. Ìjọ ọ̀pọ̀ bá ṣí sílẹ̀, báwo ni wọ́n ṣe fẹ́ rántí rẹ? Ààbò ẹ̀kọ́ ò sì yí ọmọ ènìyàn, bó ọjọ́kùnrin bó ọjọ́bìnrin. Bíṣẹ́ wọn bá sì ní kó o kọ́, ṣé ni kó o farabalẹ̀ kó o kọ́ iṣẹ́ náà lákọ̀ọ́yanjú o? Torí pé béèyàn bá kọ́ṣẹ́ tí ò bá gba yọ̀ǹda, tí ò gba ìwé ẹ̀rí rẹ̀, kó dá lójú ṣáká bí ẹni pé kò ṣe nǹkan kan náà ni. Èní sì la rí, ọ̀la lè má rí bẹ́ẹ̀ o. Ààbò ìyà ìmọ̀ fìyà jẹ́ èèyàn ni, kéèyàn má bàa di ẹrú sìn ẹlẹgbẹ́ rẹ̀. Gbogbo àwọn táǹkì tá à ń yìn lórí ètò lónìí, tá à ń rí wọn lórí gbogbo bí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣo lórí wa, àwọn náà ti forí jágbó, wọ́n ti forí jádàn, wọ́n sì ti jìyà kó tó di pé wọ́n dẹni ọ̀rọ̀ la fi ń wọ́ tẹ̀lé wọn lẹ́yìn. Bá a sì ti ń tẹ̀lé wọn lẹ́yìn, ó yẹ ká rí ọgbọ́n mú kọ́ nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣe wọn, nínú òye wọn. Wòó jẹ́ kí n sísọ kó o lójú ọ̀rọ̀, kó o lè bá àrókòdúró nǹkan tí mò ń sọ. Nígbà tí a lọ sí oko wa ní Asálú, a ti gòkè odò tán lọ́yọ̀ọ́ ni bàbá mi bá ní kí n dúró òun bọ̀. Ó wọ inú igbó náà kú ṣúrú, ó sì jáde lọ. Ó pè mí, ó ní bàbá ẹ̀là lọ̀rọ̀, mo ní mo wò bàbá mi. Ó ní kí n lọ gbé ike omi kan wá ńbẹ̀ yẹn, kí n lọ fi pọnmi wá lódò. Pẹ́rẹ́ tí wọn ó débẹ̀, àsí ọgbọ́n àti òye n ló fẹ́ fi kọ́ mi. Mo bá tún síbẹ̀, inú mi ti dùn pé n ó mú òkété lọlé lónìí. Ó ní mo pa òkété, mo rí ihò òkété kan níbẹ̀ tó ti máa ń wá, kí n lọ gbé wá. Ìdùnnú tèmi ń bá lọ, orí ni mo fi gbé yèrèpè. Yèrèpè ijó mi náà tó jẹ́ pé bàbá mi jókòó lórí igi ìkùkù kan lórí òkìtì, ó sì bẹ̀rẹ̀ sí ní fi mí rẹ́rìn-ín, ló sì bẹ̀rẹ̀ sí ní dùn arò ní sọjà lápé.

0: èyí ló mú kí gbogbo ọmọ ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ìyáàfin Mrs. Florence Eyisa fi kéde ìpapòdà àti ìsìnkú ìyá wa ẹni tí ó sùn ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà ọdún yìí lẹ́yìn tí wọ́n lo 72 years lókè ìpẹ́ bí ètò ìsìnkú olódodo yóò ṣe lọ nìyí tó bá wá dé ní on the 23 nínú oṣù yìí ni a lọ gbé ara màmá kúrò ní First Mercy Special Hospital ti ìlú Àkúrẹ́ wá sí ilé wọn ní Utaja Road Odode Ìdọ̀rẹ́ dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ni a ó tẹ màmá ní ìtẹ́ẹ̀yẹ pẹ̀lú àṣàyàn orin onígbàgbọ́ on the 24 ni a ó tún ṣe ayẹyẹ ìsìnkágbá onígbàgbọ́ fún màmá nílé màmá bákan náà lẹ́yìn rẹ̀ a ó fi eérú fún eérú erùpẹ̀ fún erùpẹ̀ pápá ìṣeré Mákindé Event Hall along Technical Road Yaba Odode Ìdọ̀rẹ́ ni a ó ti gba òbítíbitì àlejò ẹni ọmọ sí.
1: Ọmọ ìjùmọ̀ wà tún ẹ̀ṣọ́là Florence Mogun ló ń do ọmọ tan láti ó máa di jọjà ó dàbọ̀ ọjà àwọn ọmọ gbòjà lámọ́ ẹgún dídẹ́ ọmọ nájà mọ́ òótú ọmọ lọ́dẹ̀dẹ̀ yìí tàn bọ̀ lámọ́jọ́ ọmọ lájí gbowó ọmọ lájí rẹ mọ́mọ́ gbòògì kan nẹ́sẹ̀ ọmọ gbóògùn ládùbọ̀rùn lẹ́òye mi.
0: Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ni ó kẹ́yìn màmá onínúure àpapọ̀ ọmọ àti ẹbí lóní máa sùn màmá lóòkan àyá olùgbàlà títí dọjọ́ àjíǹde táwùsàn ní pínyàmá.

0: sọ̀rọ̀ sórí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tó bá fi máa di ọjọ́ kẹ̀ndọ́gbọ̀n oṣù tá a wà nínú rẹ̀ yìí ìlú àkùgbà máa kú fọ́fọ́ ẹsẹ̀ ò ní gbèrò gbogbo àwọn mìlú títì mìlú jí àjà ìlú kẹtìkẹtì títí kẹrẹ àwọn lọ́bọ̀lọ́bà ìpínlẹ̀ Ondo ló máa péjú pẹ́sẹ̀ nígbà tí ayẹyẹ ọdún kan tí aláyélúwà ọ̀kan kókó kì í nú ọmọ Oòdùà Royal Majesty ọba Isaac Hussein Adu JP Agure wa Ọ̀dúndà Sódédèrò alálẹ̀ ọ̀fàkùgbà àkókò kingdom bá ń lọ lọ́wọ́ Agure wa ọba ju ọba Adéjú Adé Ejigbara Lẹ̀kẹ́ olú àwọn lọmọ gbà dándógó ọba sọ gbalẹ̀ gbalẹ̀ gbarawe iná sugi teru teru sọ́sọ́ ẹyin ò ṣe pò mọ́lẹ̀ bí ẹ̀sùn iṣu káà bí èsì o ẹkú ọdún ẹkú yèdú àníkà ẹpẹ́ lórí àpèrè bàbá ayé kan ní kéṣe Aichi Babatunde Israel Ògúnjẹ́mi tó olóyè kankara bàtà yóò bá bò mí alágùrẹ̀ sí ìlálẹ̀ ló máa ń kí kábíyèsí àti gbogbo ọmọ àdúgbò ìlálẹ̀ lápapọ̀ fún ayẹyẹ ọdún kan tí ẹ pé lórí ìtẹ́ bàbá yín bákan náà láńkì àwọn wọ̀nyí lábẹ́ olóyè gíga alágùrẹ̀ Aichi Pàṣúbà Kọmọláfẹ́ olúlẹ̀gbìn bákan náà láńkì gbogbo kọmití látòrí alága Prince Dare Ọlọ́gbọ́nyọ àti akọ̀wé ọmọọba Mukaila Muhammad bákan náà láńkì akọ̀wé láńkì kọmití Comrade Tọ́pẹ́ Ọgbọ́nìkọ́ba bákan náà láńkì ọmọ bàbá mẹ́fà gẹ́gẹ́ bí ẹbí tó wà ní ìlálẹ̀ ọmọ bàbá Agure Moko ọmọ bàbá Arókùn ọmọ bàbá Odúalẹ̀ ọmọ bàbá Olúgbadé ọmọ bàbá Ilẹ̀gbìn ọmọ bàbá Àtíkẹ́ ẹ̀ náà látún kí gbogbo ìhàrẹ́ ìlú Àkùbá kábíyèsí kẹ́ ẹ̀gbọ́n kẹ́ ẹ̀tọ́ gbogbo ìlálẹ̀ lápapọ̀ lábẹ́ olóyè gíga Babatunde Israel Ògúnjẹ́mi tó ní alágùrẹ̀ ìlálẹ̀ ló kéde.
1: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University, Ondo today, where excellence leads the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health, building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Anansa Management.
2: Igbede! Igbede 2026!
3: Ugbe mẹ ni
4: ọdọọdún la rorogbo.
2: Bẹ́ẹ̀
4: ọdọọdún náà.
2: Ẹ ń ṣàjọyọ̀ orí kádùn.
4: Ìyẹn nílùú bẹ́ẹ̀.
2: Èyí ni ìpè consultative council.
4: Lábẹ́ alága.
2: Ọ̀rẹ́ wa Akin Amoyola.
4: Fi ń pè wá.
2: Káwọ́pá Ìṣúra Majesty.
4: Aláyélúwà Ọba Evangelist.
2: Francis Ọmọkànjọ́ Ọlábàtà JP.
4: Arógunbọ́lá the second.
2: Olúpẹ̀ tìlúùpẹ̀.
4: Àwọn àgbà
2: tó fi mọ̀mọ́dé pátá.
4: Láti wá bá celebrate ìpè dé 2026.
5: Ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀ oṣù kejì July 25 ọdún yìí
6: rẹ́bùtù ìyá
5: kálọ́ṣọ̀ tuntun bẹ́ wùwọ̀
6: kájọ pàdé
5: lórí pápá Saint Michael Anglican Primary School
6: ìpè
5: látago mọ́kànlá
6: yálẹ́ta
5: kájọ wá ìlú wa
6: lárugẹ.
2: High Chief Daniel Olúòní ńlá Secretary Planning Committee
4: Ọ̀rẹ́bù Akin Omoyọlá
2: Chairman Planning Committee
4: Ọ̀rẹ́bù Tolú Àgbáyẹlẹ̀
2: JP
4: Chief Lunsha
2: láti Okun Quarters
4: tó ń gbàlejò
2: Engineer Ayégbò Ọmọlẹ́ǹjú
4: Executive Chairman Àkókò South East Local Government
2: Chief Host
4: Aláyélúwà Ọba Evangelist
2: Francis Ọmọkànjọ́ Ọlábàtà JP
4: Olúpẹ́ of Ìpè Kingdom
2: Royal Host
4: àwọn ló ń gbọ̀ wá pé ẹgbọ́ ìpè láti ìpè.
7: Bàbá ọmọ
8: bàbá àwọn olú ọmọ
7: èèyàn pàtàkì ẹni rẹ nílùú
8: gbogbo ọmọ ará ọ̀rẹ́
7: àtọjú olùmọ̀ wọn sẹlẹ́jẹ̀ lẹ́yìn rẹ
8: iyun late Aichi
7: Fasonu Samuel
8: Olúbùnmi
7: Jọ̀dọ̀wọ̀ Fararọ̀mí Òbú Kingdom
8: alias man pass man
7: gbogbo ẹbí ọ̀rẹ́ ará sẹlẹ́jẹ̀ lẹ́yìn rẹ bàbá
8: àwọn ọmọ bàbá rẹ
7: Anẹ́bù Fasonu Babatunde
8: Member of Ondo State House of Assembly
7: Anẹ́bù Fasonu Ayọ̀
8: America
7: Mrs. Fasonu Olamide
8: America
7: Mr. Fasonu Lekan
8: America
7: Mr. Moniyi Olajide
8: Fararọ̀mí Òbú
7: gbogbo àwọn ọmọ yín ló ń sẹlẹ́jẹ̀ lẹ́yìn yín bàbá
8: ó dàrí nà kó dojú àlá
7: late Aichi Fasonu Samuel
8: Olúbùnmi
7: Jọ̀dọ̀wọ̀ Fararọ̀mí Òbú Kingdom
8: alias man pass man
7: bí ayẹyẹ ètò ìsìnkú bàbá ó ṣe máa lọ
8: a tún máa fún yín gbọ́ láìpẹ́
7: Mr. Tabuko Friday
8: Okìtì pupa
7: àwọn ló ní a máa sọ fún yín pé
8: má sùn láyà olùgbàlà títí di ọjọ́ àjíǹde.
0: Ọ̀rọ̀ ayẹyẹ ọdún kan tí kábíyèsí aláìlúwà ìgbìnrin bí àti àkùn àwọn àráwì ọ̀pá àṣẹ kan ṣoṣo tí dẹgbẹ̀rún ìbéèrè láàmú iná kojú gbangba orí adé tí ò ṣe táwọ́ sí Royal Majesty ọba Isaac Hussein Adu JP Agure wa ọ̀dúndà Sódédèrò alálẹ̀ ọ̀fà.

0: Timbe la koko gede, Osaka ti kore waba nyo, ironya yoriba. Libiti, Oyo State Agricultural Commodities Association, Osaka, olubori anwa de. Mwa cheche Agweka le Zona Training Workshop, ti a ori rege, ilana isha gudi ome, to pa ujo jomo. Fwe kore repete ati abonje, climate smart best management practices for improved productivity and food security.
1: Nibi, ti mwa tima she dani leko, lore ogbe soya, ewa ati ege, lono ibalode.
0: Bogbe nye agbe nye akoko North East, akoko North West, akoko South East, ati akoko South West. Ẹyin ni ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí wà fún eléyìí tó máa wáyé ní ọjọ́ Wednesday 22nd oṣù July ọdún 2026 ta wà yìí agogo mẹ́wàá àárọ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ àkókò North East Local Government Secretariat ni ìdánilẹ́kọ̀ọ́ ti máa wáyé gbogbo ẹ̀yin àgbẹ̀ tí ń bẹ jákèjádò àkókò ẹ̀ má ṣe aláìwá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí torí ó máa ṣe yín láǹfààní púpọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 0803-389-9640 Osaka PRO ló kéde Osaka o ìṣọ̀kan

0: Beyond Buildings.
1: Ipede. Gbogbo omo ipe lapapo. Ipede todun to ti wole de were o. Eje ajoyo. Wa ra mayo de o. Ayẹyẹ ìpèdè tọdún ìmọ̀ látọ́bọ́gí pẹ̀lú oríṣiríṣi ayẹyẹ tí yóò wáyé bẹ̀rẹ̀ láti Friday 24th of July níbi tí àṣekágbá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí Chief Odole Human Development Foundation ṣe agbátẹrù ẹ̀ ní pápá ìṣeré iléèwé St. Michael ògbẹ́ òpè àkókò July 25th gángan ní ìpèdè níbi tí kábíyèsí His Royal Highness Ọba Francis Àpáta Mọ́kànjọ́lá Arógunbọ́lá second yóò ti máa fàmì ẹ̀yẹ dé àwọn èèyàn tó kájú ẹ̀ lọ́lá bákan náà yóò sì tún fún àwọn èèyàn pàtàkì jọyè láàrin ìlú eré ìbílẹ̀ tí ń gbé àṣà wa lárugẹ ògbẹ́yìn o àti ìkówójọ fún kíkọ́ àfin ọba ìgbàlódé sí ìlú ìpè àkókò ìpèdè tọdún yìí tún máa wà extraordinary unique jọ Chief Clement Ajayi Ayẹni the Odole of Ipe Akoko CEO Rubat Construct Limited Abuja lonely one people one spirit one victory
2: Hey, wait before you buy that multivitamin ask yourself is it giving your child complete nutrition

0: Fọlá bí báyọ̀ dé ọ̀wàrà.
1: Ilé tẹ́sí.
0: Ọba àjọfẹ́ kítẹ́jì.
1: Arigidi àkọ́kọ́.
0: Pẹ̀lú agbádá ńlá Yẹ̀sù Yẹ̀tú.
1: Ní àdógò ọba aṣọ tí ò ṣe bínú dá.
0: Àmì ni ká ẹṣẹ́ ká ẹgbẹ́ tó àmì mi bù.
1: Alára àgbà yìí dá.
0: Tí fi ní dà tó wù.
1: Tó fi
0: IC Fọlá bí báyọ̀ dé ọ̀wàrà.
1: Tẹ́ni àpèsì.
0: Àpèwáwò.
1: Àpèwárí fún
0: ọba ṣe yóò wù.
1: Lásìkò tó wù.
0: Nígbà tó wù.
1: Gbanigbani.
0: Ekiteji excel
1: ogo ojobo jojade
0: o si gbogbo aye
1: ogo orun bo orun yogologo
0: o si gbagba itawalia
1: awon ta lo nsoro to dupe
0: o ki babo loye tutun nini
1: ara awon omo ologo ninu ebi owara
0: atogba dele omo kunrin abiwa jeje
1: okan ni mo fe
0: eji lo wole to mi
1: wini wini lojo orogun
0: woro woro loju ya
1: e tayo owara bayode
0: organizing officer
1: fun igbimo ayeye
0: ati omo ba
1: nile awara
0: to bodo omo kunrin
1: afi wa lugba
0: ade ni owara
1: ku gbogbo eyan mo si personal assistant
0: baba loye fufun nini
1: no ma nki
0: oloye to ese je
1: pe ka egbo ka eto
0: ka edagbaragba bi ara owuro
1: e na ni won ki gbogbo omo
0: nile owara
1: pe ako rire
0: o ya mo ri e
1: ba wa ngbo
0: ade ni owara
1: personal assistant
0: ti baba oloye
1: ati tayo owara bayode
0: organizing officer
1: o kede

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ẹ tọ́ bẹ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 0707-484-3351. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀bù la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

0: 3 in 1. O mi ni kọlọku ko fi kun. Kivo Dairy
1: Mix. Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ẹ̀mọ́ gbàgbé gbogbo ẹ̀yin á wá kọ̀. Èmi ò mọ ìdí abájọ tó fi dàbí ẹni pé mo mọ́ ń fojú sun àwọn transport workers gan dáadáa. Ẹ jẹ́ rọra rìn láàárọ̀ yìí. Ẹ má bèrè pátáyà ayé lọ́pọ̀ jù. Ẹ mọ́ sì ká kojú èrò. Ẹ mọ́ gbàgbé pé gbogbo táyà báyìí ló ní ohun tó le kó. Ó ti yé yín àbí? Capacity ọkọ̀ yín ni ẹ fi kó. Ẹ mọ́ sì torí pé ọjà wà. Ẹ fẹ́ sáré kó èrò yìí, ẹ fẹ́ lè pa gbogbo owó lòjọ ẹ̀dá kan. Ẹ̀mí eku kọ́ lẹ kó sínú ọkọ̀. Ẹ̀mí àwọn èèyàn náà ni. Ọlọ́kadà, ẹ jẹ́ káwa náà tẹ̀ jẹ́jẹ́. Bọ́mbà tu bọ́mbà, ẹ jẹ́ ayago fún láàárọ̀ yìí. Bá a ti ṣe jáde nílé wa láyọ̀ àtàlàfíà. Ṣebí kádà ni wa yóò jẹ́ padà sílé wa láyọ̀ àtàlàfíà náà ni. Bàbá ń gbàdúrà ojúmọ́ rẹ̀ gbogbo. Ẹ jẹ́ káwa náà tẹ̀ jẹ́jẹ́. Adaba àná ń pè bí 88.9 FM Àkúrẹ́. Jùmọ̀kẹ́ ọmọ́tọ̀ṣọ́ àjọ wà ń bí láàárọ̀ yìí ni. Adégbòyègà àlàní ló kọ tèmi ń jẹ́. Gbogbo ẹ̀yìn tẹ́ ti míìsì jọ̀ọ́dá ẹ̀fọkàn yín balẹ̀ jọ̀ọ́dá ò tó padà dé. Àwọn èèyàn kan ti ṣe máa gbóhùn ẹ̀ lórí ìròyìn láàárọ̀ yìí. Ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ wádìí ẹ̀. Jọ̀ọ́dá ò tó padà dé lágbára ọlọ́run. Níbi tá à ń bọ̀rọ̀ bọ̀ lórí ètò ojúmọ ayọ̀ láàárọ̀ yìí, ṣùgbọ́n kó tó di pé a wọlé síbẹ̀ gan dáadáa. Ẹ jẹ́ ẹ ń sáré tajà díẹ̀ náà lápá bí mò ń padà bọ̀. Ẹ kú òkàlẹ̀.
1: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements and fees from the university's website www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.

0: Ami, Ati Mina. Ah, emang jabuk bolo li oloro, ibi ta arin. La roi, iro ye kan la de, aje koko gbe si yin leti na, ajo to nda bubo, eto oro aje ati akoya wonile yi, sirap. Nlo ti je ko di mimo fun ile asofin. Wi pe ki won tete gbese ku olori abakan. Eleyi ti won fi lede bayi wi pe abo to peye yo wa pe won yo se atunse si ilana bi awon eniyan bi won ti se nkankan si oju opo aye olijara ajo sirapo salaye wi pe iru igbese bayi yo kan dabi igba ti ijoba apapo bo ba fe gbeyin lati mu awon eyan lati le mo sakoso bawon eyan se mo fi o ohun tin benu won lede loju opo sirapo wa kilo wi pe awon yo gbe igbese alako ni lana ofin iyan bi ile asofin ba tesiwaju lati se afilede aba on abana ele ti senator ned onwoko eni to nsoju ekun ariwa ipinle delta ninu egbe oselo losusowo to se agbatero re in lo npase fun gbogbo awon ile ise to mbojuto oro ojo opa ilu jara lati re pe won wa ni ile ise sorilede nigeria gan nisan ko mo je pe won mo gbokere mo didun obe nile yi o tu wa jakodi mimo wi pe iru igbese be yo fagbara ro awon ile ise won yi lati le se ise won ni lana toto ati lana to ye eje rin papapa alejo wa ti wa pelu wa laaro yi mo kiyin alejo we kojumo o
1: kojumo agbogbo eyin ara ile na a kiyin o
0: e seun e ti wa lori eto yi nigba kan ri lame eto awujo idowo olade pupo awon na wa pelu wa laaro yi lori oro ti serap so lori igbese ile asofin ile asofin ti je ko di mimo wi pe abadofin ti wa nta won si ti bere igbese kika re lati le mo ri wi pe ijoba ni ase lori ohun tawon eniyan o mo fi lede soju opo aye lo jara se ngbadun mi bo data protection ton so ki lo n to tumo si gan ni san e ja ti bebere
1: bo le je pe o ye ki koko da wa da die nitori pe eni ti won so pe mu abadofin jade na eyi ni senator ned nwoko o fada be ni wi pe ohun ti o sele si lenu bi sa bi melo kan seyin ni o fi da be ni wi pe o fi mu abadofin jade lati owo are wa eyi ni kan je bi pe kakan da wa da ni sugbon kini abo data gan ti ati n pariwo yi abo data ni awon igbese ti a n gbe lati da abobo ewi fun ara eni tàbí àlàyé pàtàkì àwọn ènìyàn kí wọ́n bá má ba lò ní ọ̀nà tí kò bá òfin mu alákọ̀ọ́kọ́ bí àwọn àtẹ̀jíṣẹ́ wa ohun tí a ń fi sí orí ẹ̀rọ
0: ayélujára
1: wa tí a ń fi sí tàbí lọ́nà àwọn ohun tí ó dàbẹ̀ ni pé ó ń jáde níbẹ̀ kó má di pé àwọn èèyàn kan lọ ń jí imú àwọn kan lọ ń lò lọ́nà àìtọ́ àwọn kan lò láti fi ba ayé ọmọ ẹnì kejì jẹ́ àti àwọn ètò ìṣàkóso rere mìíràn eléyìí tí ó rọ̀ mọ́ àwọn tí à ń pè ní pé kí á dáàbò data pé à ń dáàbò bo data yìí kì í ṣe lójúnà láti rí i wípé wọ́n da àwọn kankan rú bí ó tilẹ̀ jẹ́ wípé ètò dídáàbò bo data ó wà náà kì í ṣe pé kò sí ohun tí mo fi ṣe àwàdà lẹ́ẹ̀kan ni wípé nígbà mìíràn ṣe mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí èèyàn òyìnbá ní kínní kan is the necessity of intervention.
0: Èèyàn lè torí bẹ́ẹ̀ fẹ́ sáré gbé ìgbésẹ̀.
1: Láti gbé ìgbésẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí mi yìí tí ó bá jẹ́ pé irú kan báyìí wà ni kò ní ṣẹlẹ̀ sí mi. Ìta bá wo dáadáa rí i pé ó kan àwọn kan lára ju àwọn kan lọ nítorí wípé ẹni tí ò ní ohun tí ó ń dáàbòbò. Ṣé o ni ọ̀rọ̀ yẹn máa kàn?
0: Àjọ
1: ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní kàn wọ́n.
0: Àjọ sẹ́ràpù sọ̀rọ̀ kan. Àjọ sẹ́ràpù sọ̀rọ̀. Wọ́n ní ìjọba kan fẹ́ẹ́ gbẹ̀yìn láti rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fàṣẹ lójú ọ̀pọ̀ ayélujára ni. Bó ló ṣe rí lójú
1: yìí? Mo sọ kí ọ̀kan mo ní ète rẹ̀ ni láti jẹ́ kí àwọn èèyàn ní àṣẹ àti ìṣàkóso tó dára lórí bí wọ́n ṣe ń kọ tàbí tọ́jú àti lo ìwé fún ara ẹni wọn. Ìyẹn túmọ̀ sí pé tí wọ́n bá fẹ́ ṣe dáadáa. Ohun tí wọ́n ń gbìyànjú tí ètò yẹn yẹ kó gbìyànjú láti ṣe ni wípé tí n bá fi nǹkan sí orí ẹ̀rọ ayélujára mi kò sẹ́ni tó ní àǹfààní láti lọ mu kúrò níbẹ̀ láì jẹ́ pé mo fi ọwọ́ sí i o kan le ri o kan le wo sugbon
0: o
1: kan
0: le mi o le fa yoko nbe
1: o fe lo lati fa
0: lati afi be mi fra lara mi ba yoko nbe abi
1: ba yoko nbe tabi pe mo fun e lanfani lati yo e ri wi pe won ti so run pare fun awon eto awon eyan fun awon sugbon ijoba ti fe fi owo ko loro si won ti fe ti owo re bo ati papa eleyi ti won so pe awon eniyan pe ki won se eto abo data kon so yi awon eniyan ni mo ro pe e ko pe fun ki n se awon eto ijoba wa nitori ti o ba nidi obirin je kumulu ti o ba si kan ti awon senator won fe ma fi pamo ko si kan ti won ja fun
0: sugar awon awon araalu na ti n so lori radio ni o lori television ni o wi pe o ye ka bo wa loju opa ile jara wa nipa nkan ta
1: mo wa se bi ofin wa a ba ti se cyber crime law ohun ti a so se e ma je ka gbe kini iwo nu ara won a o kan le fun gbogbo eyan lorun doyin doyin pe o wa dabe ni pe boya pe a si na Afghanistan a o de si ni labe ofin isejoba awon ologun ti a ti ma so wi o se ri ohun ti awon eyan bere fun o yato si awon ile ti awon ijoba n gbe kale mo fe ki awon eniyan wa ki won mo daada o
0: e ba wa pala laarin mejeji e ba pala laarin mejeji
1: ti a ba so pe ki ti a ba so pe ki a daabo bo data fun apere o ni awon nkan to ye pe o ma se akoba fun awon eniyan to ye pe ta awon ba le gan na awon eniyan ni tutu fun apere boya won yen lo mu iwo enikan won wa mu won be si ni pe ka lati fi tabuko eniyan ofin deru asa be nitori pe o ti lo mu nkan ti ki se ti e o si lo fi tabuku elomiran o ti fin ba iye eniyan je ofin deru nkan be boya kan se de dide wo wi pe kini kan to ku eku o lo mu aworan enikan o si gbe sori kan lo jara o si kan awon kan ti o le ba iru eni be loruko je abi pe o lo mu foran kan eleyi to ye pe o sele ni boya pe boya orile de miran o wa pa o wa fi si die o de le pe foran sese ki o ba awon eniyan leru tabi ki o domi tutu si okan awon eyan tabi ko ko ipaya tabi ifonafon fun awon eniyan o wa pese pe wo iru kan bayi ilu bayi lo se lai wadi pe
0: bi ayederu ayederu iroyin
1: ayederu iroyin awon elomi ati e ma lo ara se pe wo won tutu da kan mile ni ilu bayi o da kan se e o yan e ru awon nkan won wa fun data ta de soro nipa yi ijeje mo pe ki yin se wi pe orilede Nigeria gangan ni awon alakoso ero kai lu jara yi wa ohun ti awon ijoba ye ko gbe kale ni
0: ati en bo nbe tori abadofin ye ko fun pe kawon ile ise yi kan ma bo lorilede Nigeria ege en kuku se ni papapa kini anfani ti o mu wa ba awon orilede yi ba awon ile ise yi bi won ba wa si orilede Nigeria lati wa fi eka ile ise won lole
1: emi o mo iru anfani ti leyin pe boya ko won fe ma gba owo ori lowo won emi o ti mo anfani pataki kan ti a fe ni lati ma so wi pe ki won wa mu ile ise won sile to ba se ri gbogbo kini won number fe ni kishin number 2 lasi ti won ba fe ni won le wa sole ni lati wa da ile ise won kale tori se ri mo so kini kan nigba kan mo ni ti eye ba nfo apa mejeji lo ma fi nfo ti a ba se roro ibe na ni kan ma ro idakeji re o nitori wi pe gbogbo awon eyan ti a kan wo pe loju temi loju ni iwoye temi na igba ti mo gogogo awon ti mo se iwadi mi lori pe a n se data lai wa so orilede Nigeria a le da abugbo data wa
0: iyan awon akole wa ka la fa awon eyan akole yato si data ta fi n browse
1: bẹẹni no akole ni kii se data
0: ko mo je pe mo mo gbe funra
1: yàrá kì í ṣe pé mo ra
0: wọn kì í ṣe data ta fi ń bra àkọọ́lẹ̀ ohun táwọn èèyàn fi ṣọwọ́
1: àwọn àkọọ́lẹ̀ àwọn ìwífún ohun táwọn èèyàn fi ń ṣọwọ́ ohun táwọn ènìyàn ń pín pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára ṣe rí àwọn bí information kan wà nígbà mìíràn tó jẹ́ wípé ok ẹ jẹ́ kí n fẹ́lẹ́ ṣàpẹrẹ irú wàhálà tí gómìnà kaduna tẹ́lẹ̀ rí eléyìí ni Alhaji El-Rufai tí ó kò sí pẹ̀lú àwọn ẹ̀tọ́ aláàbò DSS ó wà lára ohun tí a sọ pa iṣẹ́ mọ̀ wípé àwọn dátà kan tí àwọn ìwífún àwọn ohun tí ó kọ àwọn ìfìlédè kan tí ó kọ jáde láti ojú òpó ẹnìkan tí ó jọmọ ètò ààbò ilẹ̀ yìí ni àwọn DSS fi ń bá fa wàhálà pa irú kan báyìí yẹ kó bọ́ sí ọwọ́ El-Rufai kò sì yẹ kó mú rẹ̀ léde àwọn kan tí a ń sọ nìyẹn kì í ṣọrọ wípé mo ra 2 gig mo ra 3 gig kọ́ là ń sọ o.
0: Ó dáa bá a bá bi ni ẹja rìn báyìí ojú òpó ayélujára ojú òpó abánidọ́rẹ̀ẹ́ facebook ń bẹ́ẹ̀ ti ojo opo alawada TikTok nbe nbe ojo opo niroyin ojo opo oniroyin to je pa awon eyan ti mo benu atelura won yin ojo opo alagbelebu nbe nbe ojo opo awon bo lati pe awon celebrity awon ilumoka iyen Instagram
1: then
0: ona wa
1: Instagram
0: a se ri orisirisi nkan tawon eniyan fi lede soju opo alawada iyen olomi dudu TikTok a ri nkan tawon eniyan fi sowo soju opo alagbe oju opo abanidore lakoko ta wa yi elomi o ti e si gere obirin mi yo si gere le bayi elomi ojo ona ya mo po bi o se lale re tori pe ohun wa followers atawon ti won feran re nje ro pe abadofin bo ba dofin tan yo sakoso gbogbo awon kini
1: se gẹgẹ bo so lekan mo ni ti a ba ni ke wo abadofin daada to ba je pe won pe le fe to ni ona to ati ona to ye ibadara po le di Nigeria ni igba ti a da awon ile ise kankan le bi ile ise olopa kini afojuso ile ise olopa nigba ta da le se bo ni lati ri pe won da gbogbo ilu a n fo ilu mo a se mu awon daran ko laarin awon eniyan gidi be na bi be ko
0: be ni
1: sugbon ti a ba wo ile ise olopa nsin ti a ba te gbo pa awon digan le nbo lapa kan ati pa olopa nbo lapa keji ibo lo se se kan awon eyan sasi awon eniyan gan fe le le ba so ba awon digan le yan ju pe kon so ba awon olopa lo nitori pe be ni o to ni ko se bi ni anana no yin nse ni won se fi lede wi pe ajo ti boju to ejeguru jera yin in to ICPC chairman won ti awon olopa kan de fa gidi mu lati so pe o transfer 53000 naira fun won ni wara gbase ni kia kia e wa wo bi agbo ye pe awon ewo awon eyan ti awon eyan lasan to pe won o loruko ti awon eyan bi olopa won yi ti won ti dale godo tabi ti won ti de nu gba pa wale godo bo nigba ti a da ajo olopa sile sohun ti a da sile fun niyan rara awon nitori na ti a ba bu ofin se nigba ti won bere cyber crime lori ero ayelujara wi pe ti o ba soro si mi ju mo lofin lati mu apariwo ngba naa wipe kii se bo sise kan se gbe kalẹ kan ni won ti gbe kalẹ ṣugbọn tori pe awon eniyan ti wo pe ohun ti awon eniyan fi lede o yẹ ko se kini kan e wa wo bayi o ti e gbọdọ soro ti o ba soro bayi si kia o ba wa ni ko tangora awon dilese si ti gbe won ti mu e kini bi o soro si lagbagba o soro si tamedo ṣugbọn lati bẹrẹ pẹpẹ titi di si lawon orilẹede kankan gan to jẹ pe a n ku awokọṣe won lati fi ṣe eto ijọba awarawa igbo ni won kiti n soro si aare igbo ni won kiti n soro si gomina afi ta ba fẹ tara wa ẹni to ba ti di ipo oṣelu mu ti mọ wipo ti di akitan ṣugbọn bayi ko sẹni to fẹ ki won tẹ soro sohun rara lagbeja soro si ni mo ti ki mọlẹ iju alẹwọn tàbí soro si ni mo ti ki mọlẹ kí wá ni ìyàtọ̀ láàrin ìjọba àwarawa àti ìjọba ológun nípa ilé ìtẹ̀sán pé àwọn kan wọ́n lọ síbẹ̀ wọ́n gbégẹ̀ wọ́n ṣe kínní kan síta àwọn orílẹ̀-èdè kan báyìí sì ti fòfìdè tí àkókò kan báyìí ò bá tó ò lè fi àwọn kankan sórí ẹ̀rọ ayélujára ẹ̀ láti dá gbogbo àwọn ọmọ kéékèèké nítorí pé kínní tí à ń sọ yìí pàápàá jù lórí ẹ̀rọ ayélujára péèjì ni ohun tí ó bá wù mí ni mo lè fi sórí péèjì mi ohun tí o bá wo ẹnìkan lẹnìkejì lẹnu bi mo ṣàkóso rẹ lọjọ sí wípé àwọn kan wà wọn fẹràn láti máa sọrọ ẹranko sẹrin ìsọrọ ẹgbẹ bẹẹ àwọn kan fẹràn láti máa sọrọ nípa health àwọn kan bẹẹ náà làwọn ọpọlọ wà tó jẹ pé nǹkan tí ò kàn tí ò nítumọ làwọn rò pé ókè o nǹkan báyìí làwọn fẹ máa ṣe ẹ ò lè pàṣẹ fún ẹni bẹẹ pé kó má ṣe àyàfi tó báyìí wá jẹ pé ó ti wá di wípé kí a máa pàṣẹ pé ìwọ gbogbo wa la máa ń bẹ lu àtẹlu ohun tí ò tọ́nà ṣùgbọ́n ìbéèrè kan tí mo fẹ́ kó máa ga ìrìn lọ́kàn gbogbo ọmọ nàìjíríà ni wípé tí kò bá sí olùbárà kò ní sí olùtà ṣe ni pé àfẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa wo àfẹ́ ìjẹ́ ẹ̀mẹyẹ skanda tó ṣẹlẹ̀ láàrin àwọn sẹ́nẹ̀tọ̀ gan tí wọ́n sọ wípé àwọn fẹ́ gbòfin kalẹ̀ gan ṣé kí sàwọn kan gan lòfin gbẹ̀rẹ̀ nǹkan tí wọn kàn fẹ ṣe kì í ṣe fún ara wọn wọn kàn fẹ mọmọ máa fi dí àwọn torí àwọn ọmọ nàìjíríà nígbà tí wọn ṣe cybercrime àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ àódà ṣùgbọ́n ń sin báyìí sí cybercrime bẹ́ẹ̀ ló ti mú sẹ́nẹ́tọ̀ tàbí tó ti mọ́nárẹ́bù kan lórílẹ̀-èdè nàìjíríà ṣe bá àwọn tí ò ní fọn náà kàn àwọn ẹni tí ò lẹni tó lè gbèjà wọn tí wàhálà bá dé ni àwọn òfin wọ̀nyí ti bẹ̀rẹ̀ sí ní mú nítorí náà ohun ti mo lo ro pa le se loro ro to wa le ni wi pe iru awon ti won n se awon alufansi ya bi awon kan ti o ni tumo ti ata ka se pe ko ni tumo ni ro ka jare ni pe o ye ko ni akoko ti ru nkan be le wa to fi je pe papa julo iru awon mode ti a fe ki won wu ti won wa won kan won yi won a ti se kini won a ti sun ni akoko igba yin
0: ton ba sun ton ba pada ba nbe lojumo nko e mo pe social media yi gbagbe
1: ya gege bi awon eto ti won se tiru kan be ba ti sele to ba ti to akoko kan iru kini yen o le play ohun mo so pe ko je do pa awon yen to won wa so ile di Nigeria o ya to si pe to ba je pe ijoba papo fe ma tun gba owo lowo won tori pe o si kankan ti ijoba papo won lori nsi koda emi gan ta mi gan ni ko loku bayi ti ijoba papo ti be si ni gbe
0: se eyin ro pe o bojumo ka won na o mo gbokere kan mo bulanu adun orilede yi
1: tawala ni ka tu dada o emi o so wi pe koda bo se wa lokere yi ti won ba se fe gba awon owo lo gbogbo na ti a fi se ina pe yato si pe boya pon fe ma gbo lati lowo awon ti won ni awon ero kaye lu jala awon bi Twitter awon bi Instagram gbogbo ti a so pe lo awon won se bi lori awon omo Nigeria se bi won gbogbo ojumo ni won fi owo pon data ti a fi subscribe now e wo gba ti data ma ta e wo gba te ma se ki se ku ba ijoba o ki gbo rara won gbo wo ki se owo yen nikan kan ki se owo yen gangan kan ni ohun ti o didi fa gbogbo ku je ku le ta so yi ohun ti won didi fe se mo so fun ile kan pe ni to gbe abado fi kale o ni idi to fi nda pe fita lo abado bi ti won gbe kale nitori pe ohun to sele ninu ile ara e gangan lo ni igba ti o yen sele e ri wi pe o da laamu o si ti kuna o ti padanu lati tun pada si ile igbimo asofin ni mo boya won ti fun si sugbon nigba yen awon kini won yen se akoba pepe pe fun ohun to sele ninu ile e won so e ka iru dara se o ti ye
0: o da
1: ti oro ti e ti n bo niyan
0: o da ko to de pa tesiwaju e ja dojo oja na mo n pada bo.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ẹ káàbọ̀ padà ẹ̀yin alára wa, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àbádòfin tí ilé aṣòfin gbé kalẹ̀ láti mọ dáàbò bo àkọọ́lẹ̀ lójú òpó ayélujára, ìyẹn data protection tí àjọ tó ń dáàbò bo ètò ọrọ̀ ajé àti àkóyawọ́ láàrin ìlú CERAP tí wọ́n ní láéláé, àwọn ò ní jẹ́ kí irú àbádòfin kó rẹ́sẹ̀ wálẹ̀, ó náà là ń gbé yẹ̀wò. Ọ̀gbẹ́ni Ìdòwú Ọládi púpọ̀, báà bá bi ni ìjì ọ̀nà torí àjọ CERAP báyìí, ẹ̀rù tájọ CERAP tó ń gbé léde báyìí ni pé ìjọba kàn fẹ́ gba ẹ̀yin ilẹ̀kùn láti ré àwọn ọmọ Nàìjíríà nífàsẹ̀ lójú òpó ayélujára ni. Ǹjẹ́ ọ̀nà kan wà tá a lè gbà bí àbádòfin bó bá padà wá dòfin, sọ́nà kan wà tá a lè gbà tí ò ní pa àkọọ́lẹ̀, tí ò ní pa òmìnira àwọn èèyàn láti sọ̀rọ̀ lójú òpó ayélujára lára, torí kókó gan-an náà nìyẹn, òmìnira láti lè sọ̀rọ̀, freedom of speech.
2: Ẹ ṣe ṣe ní kíákíá kí ó yẹ kí àwọn ènìyàn mọ ibi tí àwọn ìjọba dúró sí àti ibi tí àjọ CERAP dúró sí, kó má di pé àwọn kọ̀bẹ̀ sí ní tàbùkù ìjọba tàbí kán máa tàbùkù CERAP. Ohun tí ìjọba ń gbìyànjú láti ní pé kí àwọn iléeṣẹ́ ẹ̀rọ ayélujára àtàwọn iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú data jẹ́ ẹni tí a lè bèrè ìṣirò lọ́wọ́ wọn nípa iṣẹ́ àwọn ọmọ Nàìjíríà, láti dájú pé àwọn iléeṣẹ́ social media àtàwọn tó ń bójú tó data wọ̀nyí wọ́n ń tẹ̀lé òfin Nàìjíríà, láti mú ààbò ìwí fún ara ẹni àti àwọn Nàìjíríà láti lágbára sí i, láti fún àwọn alákòóso tó ní agbára tó pọ̀, ìyẹn àwọn tó ń bójú tó àgbẹ̀, láti dájú pé àwọn iléeṣẹ́ wọn ṣe ojúṣe wọn nígbà tí àti pé wọ́n dẹ̀ rí i pé wọ́n fi ìyà gidi jẹ wọ́n nígbà tí wọ́n bá rú òfin. Pàápàá jùlọ ọ̀rọ̀ pàtàkì tí a gbọ́dọ̀ jíròrò lórí bí a ṣe lè rí fún ìwọ̀ntúnwọ̀nsì láàrin dídáàbòbò ìwí fún ara ẹni àti òfin tí ó bá tẹ̀lé àti ìjìyà tí ó bá tẹ̀lé, àti láti tún dáàbòbò ọ̀rọ̀ tàbí èrò àwọn ènìyàn àti ẹ̀tọ́ àwọn ènìyàn lórí ẹ̀rọ ayélujára. Kì í ṣe gbogbo ẹ̀kọ́ ni pé ìgbà tí wọ́n bá fún fọ́nrán kan tí ò ṣe kinní kan ó lè sọ̀rọ̀ tó jẹ́ kó jọ máa jọ ẹ, kí bí ẹni tó wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ẹ nínú kó pé ó ṣe máa sọ wípé ojú ọ̀nà báyìí báyìí ò da, ẹ lọ gbé ẹ̀tọ́ ò sọ, ẹ̀tọ́ wa nìkan ló sọ. Ìyẹn túmọ̀ sí pé wọ́n ti fẹ́ gba agbára ìsọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn pé tẹ bá tiẹ̀ ẹ kàn rí ni ẹ ò lè sọ. Nǹkan tí CERAP ń gbìyànjú láti ṣe ni ìwọ̀nyí o, kì í ṣe pé àwọn tó ń ṣàlùfàǹsì lórí ẹ̀rọ ayélujára gan ìjọba gan dídì fẹ́ ẹni wọ́n dídì fẹ́ ṣe torí òfin ṣòfin yìí o, ṣùgbọ́n irú àwọn ètò kan wà tó jẹ́ pẹ́ ẹlòmíà kọ́nọ́pá ẹ wá wo bí ìwọ̀n ṣe kíníkan ìjọba wọ́n lè pa irú ẹni bẹ́ẹ̀ ní ẹnu mọ́, ṣùgbọ́n àjọ CERAP wọ́n wò wí pé kí ni a lè ṣe tó fi di wípé a balance tí ò ní ṣe wípé àwọn ìjọba ti bẹ̀rẹ̀ sí ní dàbẹ̀ ni pé a ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ènìyàn ní ọ̀fun pé òun láì ṣe robot tàbí remote control.
1: Lójú tiyín ọ̀nà wo ló wá yẹ kí ìjọba tọ̀ lórí ẹ̀, torí ààbò àti òmìnira èèyàn láti sọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì, ìjọba náà sì tún fẹ́ dáàbò bo àwùjọ.
2: Ẹ ṣe rí pé à ń dáàbò bo àwùjọ, ó yàtọ̀ sí pé à ń dáàbò bo àwọn kùdìẹ̀kudiẹ ìjọba. Tí a bá sọ pé ká dáàbò bo àwùjọ, àwọn sẹ́nẹ̀tọ̀ kan ló máa pariwo, àwọn èèyàn ni wọ́n máa sọ̀rọ̀. Tá a bá sì fẹ́ dáàbò bo ìjọba, ìjọba náà ló máa pariwo, kì í ṣe ẹ̀tọ́ wa láti máa jà fún ètò ìjọba. Ṣùgbọ́n kì í ṣe ètò ìjọba náà láti máa sọ pé àwọn fẹ́ máa lọ́ wa lọ́fun tàbí láti pa inú wa mọ́. Freedom of information, freedom of expression, ìyẹn túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀, ṣùgbọ́n kì í ṣe pé mo ní ẹ̀tọ́ náà láti tún sọ̀rọ̀. Ṣé bí ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn yé wa dáadáa? Nítorí náà, láti fi ọ̀rọ̀ yìí kó má gbà ẹ̀bẹ̀ ni pé ó fì síbì kan ju ibì kan lọ. Wọ́n nílò láti kọ́kọ́ gbé ètò tí a ń sọ. Ṣé nígbà mìíràn àwọn olóṣèlú wa, pàápàá jùlọ sẹ́nítọ̀ tó bá ti fẹ́ ṣe àbádòfin, wọn kì í jẹ́ kí àwọn ènìyàn gan mọ̀. Irú àwọn CERAP wọ̀nyí ló ń jẹ́ ká mọ̀ wípé nǹkan báyìí làwọn aṣòfin ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ cybercrime yìí nígbà tó kọ́ ṣe òfin pé orí ẹ̀rọ ayélujára cyberstalking cybercrime yìí, wọn ò là á kalẹ̀ fún àwọn èèyàn dáradára. Àwọn ènìyàn gan ò gbọ́ nípa ẹ̀ dáadáa, kò sí enlightenment tó lórí ẹ̀, kó lórí pé ẹ ṣe àbádòfin, ẹ jẹ́ ká ṣe town hall meeting,
1: kí ìlànìlọ́yẹ̀ wà,
2: kí ìlànìlọ́yẹ̀ tó péye, kí ṣe ìlànìlọ́yẹ̀ tó péye tó yẹ pé gbogbo èèyàn láfẹ̀ẹ́ lè mọ̀ pé nǹkan ta, ẹ jẹ́ kí àwọn ènìyàn fi ẹnu sí, ẹ jẹ́ ká wò ó, ohun tó bá dáa nínú ẹ̀, àwọn èèyàn sọ pé eléyìí dáa, ẹ fi léèsì, eleyi ti o ba da orin le popolopo wa na e je ka ma boju to ohun ti won se ni ile igbimo asofin wa ti won ba ti n soro e je ka awon eyan mo pa okay won soro kan le ni e je ka awon eyan da si ti won ba ti ri pa awon eyan ku pa kini ko leto nitori na ki se ku gbogbo kan ti won gbe kale na ni o da awon kan wa nbe to se kini to da eleyi to da yen e ja file eleyi to ba ti ku bi ka to wa se kini wa yo kuro nbe ki se pe ka kan gbogbo e mo soro kan le kan mo nani to mu abadofin wa o mu abadofin yen wa nitori won to sele ni compound are lo se ro pe ah kini to ba ye pe iru ofin bayi wa ni oro to jade iba ma lo jade awon asiri mi kan to tu iba ma le enikan ni iba ma le enikan ni iba ma le tu
1: iba gbon kan kan pa
2: mo se mu abadofin jade o nitori na ki se pe ka so pe tori pe won je enikan je ko wa gbagbo wi pe eje to nso lara won yen ogun eso si ori gbogbo eyan ka kiri ori ede Nigeria e rara it is not personal oro to wa nle ki se toro enikan oro to ma pada kan gbogbo wa ni nitori na ah okay iru pe iru awon ti won ma to ma so nipa awon iwa ibaje lawujo ah nkan ba isele to pa awon eyan ba ma mo pelu kan be isele e kan wa ru ni be kan lo pa lenu mo wi pe o ti gbu ofin o ah se akoba fun opolopo nitori na a le balance e daada lati wi pe awon eyan o se aseju ijoba paapa na won si lo awon eyan lo fun
1: oda e ja koja lo si odikeji lo nkan lo kan si awon ara le ojo opo te le pe si laaro ere 0816 251 9991 bo ni abadofin bo lo se ri loju yin akoko elekeji igbese oro ti serap so ojo wo leyin fi wo hello somebody e ko ojumo o e se o egbon soke o o da nba yin bo
3: alagba to wa lodo ni pe
1: agboye
3: o ku kiri ko ku

0: ọ̀rọ̀ tá à ń sọ ẹ́ńfásì ẹ já sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ àwọn aṣòfin lórí ọ̀rọ̀ àbádòfin àti ẹ mọ̀jà kúrò nínú nínú ọ̀rọ̀ tá à ń sọ gan bọ̀. Kí ló bó ló ṣe rí lójú yín? Wọn ò sọ wípé tí olè bá ń jà lọ́tùtọ́ lọ́pàá pé kẹ́ ẹ mọ sá lọ sọ́dọ̀ olè. Ìfọ̀rọ̀wérọ̀ ló débẹ̀. Ó dà ṣe o. 08162519991. Hello, somebody ẹ kú ojúmọ́ o.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
1: Olúwa pẹ̀lú mi ló ń kọ lù.
0: Ẹ ń súnlẹ̀.
1: Nípa ètò tẹ́ ṣe, ètò tó dáa ni. Because ẹ̀jẹ̀ mi bá ní kí mi sọ ọ̀rọ̀ ọlọgbọ́n náà sọ. Because nígbà míì ọlọgbọ́n ló lè yé àwọn ọ̀mọ̀ràn ló dẹ̀ lè mọ̀ díẹ̀. Because ní àwọn ọ̀rọ̀ ẹyọ kan gbà míì ó lè pín sí ipa ọ̀nà. Ọ̀dà wa gba làákàyè láti fi pé kéèyàn lè fi yànnà. Ẹ bá wo ní àwọn ọ̀rọ̀ tán sọ, ẹ rí pé wọ́n sọ nípa pé wọ́n fẹ́ gba ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà pé ká má lórí ọ̀fẹ́ àti mọ sọ̀rọ̀. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn gba ẹgbẹ́ ètò kan wá wípé nínú ikú nínú náà ni ìyé wà. But nǹkan kan tó ṣe pàtàkì ni pé ó yẹ ká lè yọ àwọn kò mú òkun èyí tó bá ṣe pàtàkì nínú àwọn nǹkan tó bá ń ṣe. Kí ni pé ká torí pé bóyá àwọn kan ń lo ọ̀nà ayélujára lọ́nà tí ò dára, àwa ni àwọn tó kù tán lò dáadáa yẹn. Ẹ lò mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Sóhun nǹkan tó dáa jù láyé náà ni pé nǹkan tí ò bá dáa ẹ jẹ́ ká yọ kúrò nínú nǹkan tó dára. Èyí tó bá dẹ̀ dára yẹn ẹ jẹ́ ká filẹ̀ kó wà bẹ́ẹ̀. Ṣé bí orí ayélujára yẹn náà wọ́n fi ń sọ àwọn nǹkan táwọn ìjọba náà ń ṣe tó dára. Ọ̀rọ̀ mi yé sí. Sóhun ẹ jọ torí Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo ọmọ Nàìjíríà ó yẹ kí gbogbo wa ká fọ ẹnu kò kẹnu wa kú sọ̀kan kí mọ̀ wa kú sọ̀kan só dà kó orílẹ̀-èdè kó ba lè dára. So Ọlọ́run á ràn wá lọ́wọ́ o.
0: Ẹ kú ètò. 08162519991. Ẹ ṣeun o.
2: Ọlánipẹ̀kun láti Arigide Àkókó.
0: Ẹyin súnlẹ̀.
2: Ṣé ẹ rí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yẹn? Ó dáa ṣùgbọ́n ó yẹ kó ní gbèdéke. Gbèdéke tí mo ní ó yẹ kó ní ni pé fún àpẹẹrẹ irú fífi àwòrán ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán là ń rí. À ń rí àwòrán olórí orílẹ̀-èdè yìí mo ti rí rí. Tí wọ́n ní olórí orílẹ̀-èdè yìí ń sùn. Ẹnìkan wá ṣèfilẹ̀ ó wá gbá a lórí ní olórí orílẹ̀-èdè wa. Àwòrán sì ni tó sì yẹ pé àwòrán ayédèrú. Irú àwọn àwòrán yẹn ó yẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé e ṣùgbọ́n kò yẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé fífi ọ̀rọ̀ ránṣẹ́. Ṣùgbọ́n àwọn àwòrán tí ò tọ́ àwọn àwòrán tó yẹ pé wọ́n á gbé orí èèyàn wọ́n á gbé sórí ẹranko á sì máa sọ̀rọ̀. Gbogbo irú àwòrán yẹn ó yẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé e kì í ṣe kí wọ́n gbẹ́sẹ̀ lé fífi ọ̀rọ̀ ránṣẹ́ ọmọ ènìyàn tó jẹ́ ìlànà tó tọ́. Ẹ ṣe ẹgbẹ́ ètò Ọlánipẹ̀kun láti Arigide Àkókó.
0: Ó dà àlejò wa ṣe gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ tán yẹn.
3: Táà bẹ́ẹ̀ ni mo gbọ́. Ṣé ẹ rí ẹjẹ́ kan kọ́kọ́ dáhùn nípa ti ẹni tó sọ̀rọ̀ ọlọ́pàá? Èmi ò sọ wípé kí a máa fara mọ́ bóyá àwọn ọ̀gbọ́n kan tí mo sọ dáadáa.
0: Ó dà pọ́n ṣẹ̀dárapọ̀ mẹ́tò nígbà náà.
3: Pọ́n ṣẹ̀dárapọ̀ mọ́ni. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé nígbà tí a dá iléeṣẹ́ àwọn ọlọ́pàá sílẹ̀, ohun tí a fi dá iléeṣẹ́ ọlọ́pàá sílẹ̀ ni pé láti fọ ìlú mọ́, láti wí pé ìwà ọ̀daràn dínkù ní àwùjọ, láti wí pé àwùjọ wà ní àlàáfíà. Ṣùgbọ́n àwọn kọ̀rọ̀rọ̀ sí kan nínú iléeṣẹ́ ọlọ́pàá bí eléyìí tó ṣẹlẹ̀ níbi ẹnu ìjẹ́ta sẹ́yìn yìí tí ó di pé olè alága àjọ ICPC ìyẹn chairman ICPC tí àwọn ọlọ́pàá kan sì lọ lọ́wọ́ gbà títí tó fẹ́ pàfi tó bá transfer owó sí wọn.
0: Láìmọ̀
3: pé òun ni alága àjọ ICPC. Ọ̀rọ̀ yẹn ti di wàhálà báyìí sì wọ́n ti mú àwọn ọlọ́pàá ọ̀rọ̀ sí ẹ̀dá yẹn tó ti di wípé irú alága ICPC sọ pé irú òun tó ń jẹ alága ẹni tó ń ti ọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá lè ṣerú yẹn sóhun àwọn ènìyàn tí ọ̀wá nìkan ní ìfọ̀ǹkọ́. Ìyẹn túmọ̀ sí wípé irú àwọn èèyàn ọlọ́pàá bẹ́ẹ̀ yẹn wọ́n ti ń wùwà yẹn ọjọ́ ti pẹ́ tí ó wáyé pé èèyàn lásán ni ṣe mọ̀ wípé irú ọ̀rọ̀ yẹn á kàn lọ bẹ́ẹ̀
0: ṣáájú. Bẹ́ẹ̀ni kò ní jáde.
3: Ní tí ó mọ̀ ọ̀rọ̀ ti wá di wípé kí àwọn èèyàn gan bá ń gbọ́ pọ̀ ọlọ́pàá ń gbọ́ ilé tó yẹ pé kán fi sanwó papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá báyìí àwọn ènìyàn gbà láti dákẹ́ kí wọ́n má sàn kankan. Ohun tí ó mú ọ̀rọ̀ yẹn jáde nìyẹn.
0: Ṣó ti yé bàbá tó béèrè báyìí.
3: Àwọn kì í ṣe nǹkan tí a sọ kọ́ nìyẹn. Ohun tí a rẹ̀ mú jáde bẹ́ẹ̀ ni wípé nigbati a ba da

kọkọ kalẹ ohun tó dá la fẹ kó ṣe ṣùgbọn a rí pé àwọn olóṣèlú wa máa ń lu àǹfààní wọn yìí láti fi ìyà jẹ àwọn èèyàn torí pé wọn sọrọ sí wọn bẹẹ ni ohun lóṣèlú wa sọ wípé ẹni tó di ipò òṣèlú mú ti di àkìtàn ṣùgbọn àwọn olóṣèlú wa ò fẹ gbọ kí wọn sọrọ sí wọn báyìí kí wọn ti kí ènìyàn mọlẹ nípa ti ẹni ìkejì tí wọn sọrọ wípé àwọn kan wá mú fìlà orí ààrẹ ẹwọn agbọ ṣe rí gbogbo kíní wọn tí ẹ ń sọ wọn ó ṣe rí àwùmí kí a máa wo àwọn fọ́nrán tí àwọn tó

0: wọn le swore wọn le fi ẹdun ọkan wọn han ni mo se le sọ English lo ti gbada like wọn le fi ẹdun ọkan wọn ni ona kan ohun ni cartoon tabi AI cartoon ti a n sọ yi wọn le bi aworan kan to ma da bi are orilẹede gidi wọn le di ẹru to wo le aworan te n sọ yi wọn a di le lori daadaa ofin ohun ẹni to se bẹẹ nitori pe ki n ṣe eniyan gan kan ni wọn ya cartoon ni aworan afọwọda yi ẹhẹn jẹ ki n lo bẹẹ aworan afọwọda yi fi aye silẹ lati jẹ ki o yẹ ki ẹmọ ẹni tẹ ba ka ni supa daadaa onimọ kan ti wọn pẹ ni asuko to ma n ṣe cartoon daadaa cartoon yìí ló ma fi ń gbé ọ̀rọ̀ ohun tí ó ń bá lọ lọ́wọ́ láwùjọ kalẹ̀ tó bá rí pé òfin tí wọ́n ṣe yìí kò dùn mọ́ àwọn ènìyàn nínú àwa ìyá tó jẹ́ pé bẹ́ẹ̀ nǹkan bá tirẹ̀ ti mọ̀ pé lóòótọ́ ẹni olùtẹ̀ni dárúkọ síbẹ̀ ṣùgbọ́n ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ bá ẹni ẹni yìí ń ṣe kí ni ẹni yìí ń bá wí tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò information ẹ lè sọ pé kí gbogbo ènìyàn ojú tó ẹ bá ti sọ pé kí ènìyàn má sọ̀rọ̀ kí wọ́n má bu ààrẹ kí wọ́n má ṣe kínní kan kí wọ́n má bẹ̀ ṣe gómìnà a ti wà lábẹ́ ìjọba ológun nìyẹn o ìtumọ̀ ìjọba àwa ara wa ni láti jẹ́ kí àwọn ènìyàn sọ ẹ̀dùn ọkàn wọn bí ó bá ṣe wù wọ́n ìtumọ̀ ìjọba àwa ara wa nìyẹn o
1: láìkọjá yìí
0: eléta kan fi kun yìí ẹ má sọ̀rọ̀ ẹ má pariwo ẹ má ṣe kínní bí ìgbà tó jẹ́ pé ẹ ń gbìyànjú láti fi aṣọ dí àwọn èèyàn lẹ́nu láti má sọ nǹkan tó bá wù wọ́n ni.
1: Ó dà èèyàn kan bẹ lójúlà àlejò wa mo ń bọ̀ ẹ ló ẹ káàárọ̀ o.
2: Ẹ fojúmọ́.
1: Ẹ ṣe o.
2: Comrade Olú Ìsìjọlà ló ń sọ̀rọ̀ láti ọ̀wọ̀.
1: Ẹ ń sunlẹ̀.
2: Tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń yà yàkuyà nǹkan tí president ò ṣètò ló ṣe é. Ẹyin àbẹ̀wọ̀n ó yẹ kọ́kọ́ bọ̀ ẹ̀. Ẹyin ẹ̀kínní. Ilé ìtàn ya Donald Trump nǹkan tí ò ṣètò ló ṣe ó yẹ ká máa kọ́bù àwọn tó ń gbé ìgbékúgbé sórí social media. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán lẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá àwọn tí ò bá dáa tá à ń pè ní bad eggs ẹ jẹ́ ká yọ owó kúrò mẹ́ ṣé wọn mọ̀ pé alága ICPC ló ń bọ̀ tó lọ sí POS tó lọ́ba 54,000 lọ́wọ́ ẹ̀ ṣe ipá náà mú wọn bẹ́ yẹn iṣẹ́ burúkú tó ń ṣe yẹn ó wà lọ́wọ́ àwọn tó sì wà ń bẹ̀ yẹn tó sì ẹ jẹ́ kó fò wọ́n mọ́ àwọn bad eggs ẹ jẹ́ kó remove wọn. Comrade
0: Olúṣìyà látọ̀wọ́
1: ẹgbẹ́ ojúmọ́. ẹ ṣe o àlejò wa wọ́n ní wọ́n lọ fi POS gba owó lọ́wọ́ ọ̀gá ICPC.
0: ṣe rí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan tí bàbá wa kan ò gẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan nìyẹn. ṣe rí ókè ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín fún àpẹẹrẹ mo lọ sí ilé ìwòsàn kan mo ní èèyàn mi kan lọ́bẹ̀ ìgbà tá a débẹ̀ kò sí nǹkan kan bẹ̀ yẹn ṣùgbọ́n tí bá wúrù kan bẹ́ẹ̀ tí mo jáde wípé ó ṣe jẹ́ pé ilé ìṣọ́ wọn máa wà tí ò ní sí ogun tí ò ní sí abẹ́tẹ́ pé fúnra wọn la ṣe lọ́rùn láti lọ́ máa ra abẹ́rẹ́ àti ogun wá kí wọ́n tó fún ẹnìyẹn tí àbá wá rí ládùúgbò ń kọ́ ṣé ẹnìyẹn ò ti ní ṣaláìsí tí a bá sọ orúkọ bẹ́ẹ̀ ìjọba ní kílódé tá a ṣe sọ bẹ́ẹ̀ ìyẹn ogun wà nílé iṣẹ́ ìjọba o tàbí sọ pé kò ṣe kínní kan àwọn kan tí à ń sọ nìyẹn o a sọ pé kí àwọn ènìyàn lọ máa bu ẹnu àtẹ́ lu àwọn ènìyàn lọ́nà àìnídí ẹ jẹ́ ká tún bo dáadáa o mi sọ wípé kẹ̀nìkan ẹ̀dínbó sọ̀rọ̀ ẹ̀kárí mi jára ohun tí ọmọ làkejì ẹ ò ṣe kọ̀ ẹ̀ lọ́bù sẹ́lẹ̀ ẹ̀ fún cyber stalking cyber kin ṣùgbọ́n
1: tó ṣàkóso gbogbo àwọn wọn ni
0: ilé tó ṣàkóso gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gbé kalẹ̀ yìí ni mo sọ pé àwọn olóṣèlú á bọ́ sí ẹ̀yìn láti yí i ṣẹ̀rí data ìwífún tí a ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà mìíràn ó máa ní ṣe pẹ̀lú ìṣúná owó economic policies lóṣìṣì ó láwọn ìwé kan tó jẹ́ pé èèyàn lásán bíi tiwa ìtọ́ pàdé rí tá a máa sọ fún ẹni pé pọ́tọ̀wé náà láwọn mi tò ṣóyù ìyẹn túmọ̀ sí pé ètò ìṣúná ìjọba ń gbà mìíràn wọ́n máa ń gbìyànjú láti mú un kúrò irú ẹni tó sọ pé òun fi ₦15 million ṣe géètì ńgbà kan táwọn èèyàn wá ń parọ́ pa ó ṣe máa sọ pé òun fi ₦15 million ó ṣe fi ṣe géètì báwo ló ṣe jẹ́ irú nǹkan báwọn yìí kò ní wàá ń ta o.
1: bí èèyàn bá àwọn tí mo ń ṣe àkọọ́lẹ̀ lójú òpó ayélujára yìí tí mo ń fi ìròyìn sọwọ́ lójú òpó ayélujára yìí bóyá a tiẹ̀ rí àwọn ìlúmọ̀ọ́ká wa kan tán rìn láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kejì tí wọ́n wàá sọ pé ẹ wo agbègbè yìí o gómìnà kínní kan ò ṣe nǹkan kan pa ẹ o ojú ọ̀nà yìí ò dáa o a dẹ̀ ti ń pariwo láti yejọ́ yìí sóyá kí gómìnà mo wùwà báyìí sóyá kí gómìnà kó fa àwọn èèyàn wọn yìí sínú gbó báyìí kínní kan báyìí ó ṣeé ṣe kí irú bẹ́ẹ̀ lè bí gómìnà ọ̀nà kó ní ẹ lọ́ọ́ fà á yọ ṣó ṣeé ṣe.
0: Ó ṣeé ṣe o. Ó ṣeé ṣe o. Ara kan gan tí mo sọ nìyẹn ó ṣeé ṣe. ẹ̀hẹ̀ àwùjọ rí.

0: ó máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbo yín ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹ wà àwọn bàbá wa, ẹ wà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
4: aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okonla e ba mi ki gbogbo awon ara ile
5: eku dede woyi o eyin ara ile oruko mi ni abdulakim okonla gege bi olotu se daruko application asiriola oni agbo aba ti a mo si CDK CD CARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
4: kini yo ko ma se pe fe gbe won ma ra o
5: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
4: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
5: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa ni yen sa
4: kini idi ti e fi se ba npe kawo yen kokko san owule die de to di pe e gbe oja fun
5: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san owo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo sanwo lo olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people afun mi ko da nkan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara
4: nibo ni office yin
6: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
5: olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
7: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
5: e seun olotu
4: oro leti gbon lati enu ogbeni Abdulakim Okonla teje asoju CDK iwa na magore loni ko le ba de ton ni dukia
8: ore wa kini re to roju koko bayi
9: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni kunu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
8: ara nta nwo nu shop o gbo nipa CDK ni
9: CDK kini nje be
8: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo
10: èlò tó bára fún ìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
11: Irọ́ ni o.
10: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Kia ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
11: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Kia ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
12: CD Care, making life easier.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
15: My brother, I hear say Lafarge don't change name.
16: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
17: HBM Nigeria, formerly Lafarge.
16: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
18: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
19: It's about to go down.
20: What?
21: Aww. My love, what did happen?
20: Before I marry you, the TV where you promised, the fridge, inko, where is it? Washing machine, inko. Will I be using my hands to wash clothes in 2026?
21: Cancel this wedding.
22: Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care.
21: CD Care?
22: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
20: So all those things don't already dey house?
22: Abba, since last month.
20: First off, continue the wedding.
23: Yay! Walk on up, talk together.
22: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
24: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707 484 3351.
25: CD Care!

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

Èwo ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́brìtì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan ṣinú. Pantan joggers. Wrist watches. Awoka. Senator dresses. Resource control. Ní yíṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessories. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. Wholesale price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní number 85 Ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkúrẹ́. 0800 3452.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tó yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tó ní.
2: Ètò ìgbéyàwó láyò.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
1: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDK, sọ́yẹ́ díẹ̀, dá

0: kule laaro yi o gbogbo eyin ololufe wa
1: ni gbogbo riko ti e ti n gbo wa laaro ila ti n kin pe ojure mo yin loni
0: se dada leji leni o
1: adupe lowo olorun le to mo wa lo lati opin ose ti a lo te to tun wa pada loni
0: o adupe o
1: adupe nitori pe a si nle ijan wa won ko kere won te tun fo mo le a si loja e won si paso wa da
0: o se olorun
1: be ni won ko pan sori tabili de wa ka to de
0: adupe o adupe adupe o olorun ayo baba eh ko pati si be o fowo gbanu
1: eh
0: be ni
1: ki kule ku do ti wa jawe
0: ah ibi kan la lo ko si
1: kan wa jawe fun mi
0: o ko si bi kan la ni o ko se gbe titi awon kule ku do ti wo ba foko ko
1: yo baba won lo si le o de oni a o se ma je kan le wure mi bi meta meta lo bi gbogbo wa e wa bo yo wa nigba to bi mo
0: ko ye mi
1: adu gbe lawo olorun
0: o ka bo ire ajo
1: eh e se un jare e ku mu lero
0: ah wa diye
1: gbogbo wo be na lo je na tete te fo gbogbo ikuko be gbogbo fun fun ni ni ni be ni mo se ra
0: ko ni fun fun ah en to je pe se mo fo kan si bi kire be ni
1: a je denu le ko si kankan
0: lo si
1: ah ko lo
0: se mo la fe gba
1: eh an bo ni
0: an bo ni
1: to adugo owo ta tun ti pada sori eto yi eto atadimo mo awon koko to ba suyo na awon iwe iroyin jojun le awa se ti gbo yin
0: atude loni
1: laaro e ya tun ti pa awon iwe iroyin ohun de
0: tun ti po bi ba
1: be ni kolorun sa nu fun wa
0: ba mi olorun
1: a ma si lawe lawe a ma yu awon koko to suyo na awon iwe iroyin ohun laaro toni gege bi ise wa sugbon ka to bere si ni ma si lawe lawe bi odun
0: e ka yode
1: en se bi yoruba bawon ni bi abaruko ti sibe lafabo si
0: be ni o
1: sugbon itose lo loyo ohun ka to bere si ni roko ibi kan laaro a to de be
0: be ni
1: bẹẹni ẹni tí ó yẹ nù ní dénú oko
0: o ṣeéṣe
1: mo fẹ dá tọmí
0: dá tọmí.
2: àmọ̀tẹ́gbà lẹ́rìí apádà o.
3: lọ́lẹ̀ yìí
2: àtàdà àjọ
3: ẹgbẹ́ alájẹsẹ́kù
2: kàmọ̀ sí
3: futa cooperative multi purpose society
2: lẹ́pà ẹjọ́ ke
3: kábíyèsí
2: ọba saka
3: amen
2: àti ráùlù rẹ̀sẹ̀ pé
3: òmùgbé ara ilé ẹjọ́
2: lórí ọ̀rọ̀ alẹ̀
3: ìlú rẹ̀sẹ̀
2: níjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀ rẹ̀
3: ṣẹlí kedegede ráùlù rẹ̀sẹ̀
2: képrin
3: ọ̀tákì ẹbínísà
2: pásítọ̀ ìgbẹ́kẹ̀lé débì
3: àti bí
2: èṣù bí alẹ̀ wí
3: ìlú rẹ̀sẹ̀
2: papọ̀mọ́
3: ẹgbẹ́ futa
2: cooperative
3: multi purpose society limited
2: relé ẹjọ́ fọ
3: agbá
2: ẹlẹ́rìn
3: àìṣe ọ̀ lálẹ̀
2: nínú ìdájọ́
3: adájọ́
2: Olawole
3: ejo kata
2: osu keje
3: odun yi
2: suit number
3: AK
2: 243
3: 2022
2: ule ejo bo
3: eleto
2: abe ofi
3: lori oro ale
2: iya gaba le lori
3: ule ejo de dajo bayi o
2: ebi
3: esu bi ale wi
2: atagbe alajeseku
3: futa
2: cms
3: eyan le lale re o
2: oyere gen lale
3: oba le ta le ku oni
2: omo le le le ta ku oni
3: titi lori odo
2: ta ko yi
3: ati ketekete ra ogbon ife so wa po lulu rese
2: oye ituka
3: o lori ale futa cms
2: futa
3: cooperative multi purpose society
2: ale re ola
3: tọdún kẹrin kan ti lórí rẹ
2: ọmọ tẹ gba lẹrin ọpa dá o.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ajo oko ti ibo ni nipa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
6: Communications tun bo na arayo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odo won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba nfe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo yin obi atalagbeto eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani sunday die tun wa o ya won na ma bo ni frank communications to wa ni frank complex 7 okemeso street leyin unity bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
7: yin wale iwe to gbon je fe gbe gawo bo nile yi e ma wule da mujina mo jare ile iwe queen and crown nilu larambo kini ipinle ondo gan lo kaju e ile iwe queen and crown nilu larambo kin nibe lawon oluko wa tin farajin lati ko awon adari rere lojo waju nipase eto eko to moye lori pelu iwa omo luabi to nti iwa olorun gege bi ile iwe to gbon te gbase ijoba lati ma se eto idanwo wa ega ti neko be la tun lawon yara keko lati ilewe alakobere titi de grammar ninu ayika eleyin to duro re pelu abo to peye lori awon omo yin to fi ma awon yara ikawe to je ti igbalode eleyin ti awon nkeko aye ode oni kunbe fofofo day and board ni wa ni ilewe wa awoyanu a ni yara igborin jade wa iyen music studio to fi mo ilegbe fun awon akeko to je ti boarding igbani wole fun sa eto ikeko 2026-2027 lo ti gbera so bayi eto idanwo ase wole ni yo bere lojo kokanla osu keje ati ojo kedogbon osu keje be ni yo tun ma tẹwaju ni ojo kejo osu kejo titi di ojo kejilelogun osu kejo odun yi fun ekunrere alaye ati iforuko sile e pe 0706-071-9708
8: Àwọn àǹfààní tuntun mìíràn tuntun jẹ́ onípínlẹ̀ Ondo. Ètò ìpolongo ọjà ẹ lọ sọ́lọ́jà ń bọ̀ sí ọjà tó súnmọ́ yín pẹ̀lú ètò ìrónilágbára àti ìmọ̀lára lórí àwọn àṣeyọrí ètò ohun ọ̀tun ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ darapọ̀ mọ́ wa ní ọjà ìgbàrà òkè lọ́jọ́ 14 oṣù keje, ọjà Ifon ọjọ́ 16 oṣù keje, ọjà Sabo Ọ̀rẹ́ ọjọ́ 4 oṣù kẹjọ, ọjà Òkè Àgbè lọ́jọ́ 14 oṣù kẹjọ, ọjà Kiribo ọjọ́ 15 oṣù kẹjọ, ọjà Ita Ogbolu ọjọ́ 17 oṣù kẹjọ. Ètò ìtọ́jú ìlera ọ̀fẹ́ yóò wà wáyé ní Ondo East ọjọ́ 21 oṣù keje, Ifedore ọjọ́ 23 oṣù keje,
9: Akoko South West
8: ọjọ́ 17 oṣù kan náà, Ilẹ̀ Olúji Òkègbo ọjọ́ 19 oṣù keje, Ìlàjẹ ọjọ́ 18 oṣù kẹjọ. Ní ogúnjọ oṣù keje, àwọn obìnrin GMT ní ìpínlẹ̀ Ondo yóò ṣe ìfọwọ́sí gbangba fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn náà,
10: àwọn ọmọ Ìbìrà yóò ṣe ìfọwọ́sí gbangba tiwọn ní ọjọ́ 6 oṣù kẹjọ, àwọn ọmọ Igbo yóò ṣe tiwọn ní ọjọ́ 13 oṣù kẹjọ. Nígbà náà ni àwọn ọmọ Hausa yóò ṣe tiwọn ní ogúnjọ oṣù kẹjọ.
8: GMT ìpínlẹ̀ Ondo ló ṣètò àwọn ètò wọ̀nyí o, pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Honorable Dr. Olúbùnmi Túnjí Òjò.
11: Ọba wa gbọ́dún kan lórí àpèrè àbárayọ̀ bára dúpẹ́. Àparapọ̀ àwọn ẹgbẹ́ ìyà ti ẹ̀yẹ tìlú Ayébọ̀dé Èkìtì ló fọ pẹ́fẹ́lẹ́ dùwà fún ti àjọ̀dún ọdún kan ti His Royal Majesty ọba Olúṣọlá Emmanuel Ọmọlayọ̀ Akẹ́tẹ́pẹ́ the third tí wọ́n gbadégbọ̀ pa àṣẹ lọ́dún 2025 kábíyèsí àdúpẹ́ fún ìṣọ̀kan àti ìdásílẹ̀ ilé epo àkọ́kọ́ sínú ìlú wa a sì tún fẹ̀mí ìmoore hàn bí ẹ ti ṣe fi oyè bàtàbàtà olú ọmọ tìlú Ayébọ̀dé Èkìtì ta ẹni wà wọ́n Dr. Lásẹ̀yìndé Adéwùsì Lọ́rẹ́ àti Tọ́pẹ́ Ọlọ́run Tọ́ba gẹ́gẹ́ bí gbọ́ba níyì tìlú Ayébọ̀dé Èkìtì a gbàdúrà pé àjẹgbó àjẹtọ́ ni yóò jẹ́ o àmì kábíyèsí àsìkò yín tó ń tù wá lára yìí ó ń tẹ́ wa lọ́rùn yóò máa tẹ̀síwájú ni o Elédùá máa tì yín lẹ́yìn àṣẹ àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù ọdọọdún ni sápó ń rúwé ọdọọdún lèrú wá ń wà ọdọọdún lọ máa rí yín o àṣẹ ǹjẹ́ ẹgbẹ́ ìyà ti ẹ̀yẹ tìlú Ayébọ̀dé Èkìtì òun ló ń dẹ̀wọ́ ìdùnnú lórúkọ gbogbo ọmọ ìlú Ayébọ̀dé Èkìtì pé
12: kábíyèsí o.
1: Ka titi ya ka sise ni papapa
0: bẹẹni
1: tori tabagunrin tabagbe leju yo tutu
0: ah atutu ati eto gan bo gbe po si lori yo papa gan
1: eh laye atijọ na ipo la fi ma ra mala lori lo ba gan
0: bẹẹni
13: biadun
0: kayode
13: oludije sipo gomina ninu egbe oselu alabrada pdp nipinle ekiti ninu eto idibo sipo gomina to waye logunjo osu kefa odun ta wa ni nipinle ekiti ni omo wiwe wole oluyede òun ni ó mọ̀ ti ṣàlàyé ìdí àbá léyìí tí ó fi padà lọ sí ilé ẹjọ́ tó sì gba ẹjọ́ tó pè léyìí tí ó fi ń tako èsì ìdìbò sípò gómìnà tó wáyé ní ọdún tí a wà yìí léyìí tó sọ pé gbogbo ohun tí òun ṣe ọ̀hún pátá ó dá lórí ẹ̀tọ́ aráàlú àti bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ṣe kókó Olúyẹdé. Òun ni ó kéde àtìlẹ́yìn rẹ̀ fún ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027 nínú ètò ìdìbò sí ipò ààrẹ tí ó wáyé lọ́dún tó ń bọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ló rọ gbogbo àwọn olóṣèlú tó rẹ́sẹ̀ walẹ̀ wípé kí wọ́n má fojú lámà ẹ̀tọ́ wo ọ̀rọ̀ wípé à ń ṣe ìkóyànjọ ní ẹsẹ̀ kúkú o ṣáájú ètò ìdìbò sí ipò ààrẹ náà tí yóò wáyé. Olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP náà sọ wípé ètò ìdìbò tó wáyé ní ogúnjọ oṣù kẹfà ọdún tí a wà yìí òun ló jẹ́ pé ó ti kọ́ni lẹ́kọ̀ọ́ léyìí tó yẹ kóró tó sì ṣe pàtàkì láti rí i dájú wípé àwọn olóṣèlú wọn ń bójú tó àwọn ète àti àwọn ọ̀nà mìíràn pàápàá jùlọ àwọn tí ó jẹ́ ẹni ọ̀rọ̀ kàn nínú ètò òṣèlú ní àti máa gbáradì o àti wípé ètò ìdìbò sọdún ní ọdún 2027 léyìí tó jẹ́ ti gbogbogbò òun ló ṣe pàtàkì tó ṣe kókó. Bẹ́ẹ̀ lójúwe ètò ìdìbò bíi kan tó jẹ́ gbòógì tó sì jẹ́ wípé àwọn méjì wọn lè jókòó sórí àga kan ṣoṣo ó ní ṣùgbọ́n kìí ṣe wípé ẹni ló wọlé tàbí ẹni ló pàdánù. Olóhun tó kàn ṣẹlẹ̀ ni wípé ó ṣe àfihàn àwọn ohun kan nípa àwọn olùdìbò àti nípa ìkóyànjọ ní ẹsẹ̀ kúkú àti bí àwọn olóṣèlú bọ́n ṣe jẹ́ olóòótọ́ sí pẹ̀lú àwọn ewu tó wà nínú kéèyàn máa fojú bí tí ń wo àwọn olùdìbò. Olúyẹdé ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó pe àkọlé rẹ̀ ní Èkìtì 2026 léyìí tí ó fi sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn Punch àtọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ́ẹ̀ka yòókù ń bẹ́ẹ̀.
0: Káyọ̀dé ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC tí ń ṣèjọba ní orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn ọmọ òye wọn sí ipò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣọwọ́ sí ojú òpó ibi tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí gbé kalẹ̀ pé kí wọ́n mọ̀ fi orúkọ wọn sí o látàrí ètò ìdìbò gbogbogbò yìí tó máa wáyé lọ́dún 2027. Nígbà tó ń bá àwọn aṣojú kọ̀ròyìn sọ̀rọ̀ lánàá òde yìí ẹni tí í ṣe akọ̀wé ìṣètò nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Umar Bature ó mọ̀ jẹ́ kó di mímọ̀ ó ní láti ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tá a lò tán yìí ni ẹgbẹ́ òṣèlú PDP ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ wọn léyìí tó jẹ́ pé wọ́n pegedé nínú ètò ìdìbò abẹ́lé wọn ṣọwọ́ sí àjọ elétò ìdìbò. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC tó sọ pé kí wọ́n fi orúkọ bòun láti rí nítorí pé wọn ò fóun láṣẹ láti pé kóun ó sọ̀rọ̀ síta ló sọ. Ó ní lóòótọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú APC náà ló jẹ́ pé àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn tí wọ́n jẹ́ ọmọ òye wọn sí ipò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin kọ̀ọ̀kan ṣọwọ́ sí ojú òpó ti àjọ elétò ìdìbò náà o. Wọ́n ní ṣùgbọ́n o lọ́wọ́ tá a wà yìí àwọn tí yóò díje sí ipò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin àwọn nìkan ni wọn yóò sì fi orúkọ wọn ṣọwọ́ sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò títí di ìgbà tó jẹ́ pé ìgbìmọ̀ èyí tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ lẹ́yìn ètò ìdìbò abẹ́lé wọn àti ti ìgbìmọ̀ tó jẹ́ ti amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọn yóò sọ pé eléyìí gan ni àwọn fọwọ́ sí láti pé kó lè jẹ́ ọmọ òye wọn. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
9: Association Chief MA Adesina Estate Phase 2 of Ibato Road Alagba Kakure ni won ni kaki gomina wa to sise silu daada Governor Lucky Orimison Ayedatiwa gomina wa ni pile Ondo eni ta ba se lori ti o ba le dupe bi olosa ko ni leru lo ni bakan na won leni ti o dupe egbefa o begidi na egbeje monokai a o fe kiti wa ori be la se pariwo ise takutaku ti gomina wa se ni pile Ondo pataki julo ona to yo kololo ni gbogba gbe wa lati maye denu fun onile atalejo eo e se o the entire landlord association of chief MA Adesina Estate Phase 2 of Ibato Road Alagba Kakure really appreciate your work so far, especially road renovation and construction within our vicinity. Ibato Road to School of Nurses to Imafonaxis. We say thank you, Mr. Governor. More grace and strength to continue the good work. Announcer, Landlord Association of Chief MA Adesina Estate, Phase 2 of Ibato Road Alagba Kakure. Mr. Governor, we say go on, John, John, John.
14: Ẹkú dédé wòye o ẹyin tèmi.
15: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park nílùú Àkúrẹ́.
14: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́. ni on the 21st di on the 26th July osu keje ni 77 hotel ni ilu Ikare
15: ta ba ri wo obirin to ti wa ni doko lati ojo pipe to ro mo pe ro nise pa bolode mi fe malagbo tabi iwo to nto ni emerin le marun ti ile to mo ni pa bolode mi fe malagbo ore eleyi o da fun ago ara wa tabi iwo to je para yun ni tabi inu re gbona lati nu wa ni tabi ara nja oje ni tabi iwo ti o le dide ah ma bolode fe malagbo ni pa ase eledumo ara olohun yo fun won ni wosan number wa re 070-6532-6843 tabi iwo kunrin to le gba bo dara dara lori papa pelu aya re lile tabi iwo to je pe ko ti emoko to nse olago ara re ma bo lode mi fe ma lagbo number wa re 070-6532-6843 le kan si 070-6532-6843
16: Ọdún orí kádún 82nd anniversary ti ẹgbẹ́ obìnrin rere CAC Good Women Association ìparapọ̀ Ondo àti Ekiti State Babalọla International Miracle Camp kejì ara kejì ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ló ti ń wáyé lọ́dọọdún Wednesday July 29 di Saturday August 1 òun lájọ̀dún náà kókó ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ayérayé sí àwọn obìnrin onígbàgbọ́ God's timeless message to women of faith bẹ́ẹ̀ lọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó wà lóríṣiríṣi ijó yípo àyíká Babalọla Miracle Camp nínú èyí tí àdúrà yóò wo di jẹ́rí Ayé wa àwọn akọrin ẹ̀mí bí evangelist Ṣètò Akínṣẹ́tẹ̀ kíkẹ́ lọmọ ọláìyá Dúpẹ́ Adéọ̀ṣun wọ́n forin ẹ̀mí dá wa lára yá nínú ìsìn àṣálẹ́ Friday July 31 ní àjọ̀dún ọpẹ́ ta ó gbàlejò rẹpẹtẹ ààrẹ CAC káàkiri àgbáyé bàbá wa nínú olúwa pastor Ẹ̀sọ̀ Ọládélé pastor Yòó Ọdẹ́jọbí prophet Ezekiah Ọládéjì pastor Joe Jacob àti pastor Gideon Obiwale ti Odúbànjọ region à ń kí gbogbo yín káàbọ̀ lórúkọ Olúwa Dickiness VO Akibode secretary conference planning committee Dickiness honorable Lola Fagbemi, leader, Good Women Association Nigerian and Overseas, àwọn ló kéde.
17: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
18: Ah, mommy Junior, ma yeye mi, mo ti yato si ti tele.
17: Fi mi le jare.
19: Iko tap apaka su lo tun se gbon.
17: Yeah, ma pa mi jare je nse ya awon omo mi.
18: Nbo lo nsa lo.
17: Duro na Daddy Junior ogbon wo lo da.
18: Emi na ko. Isowo bi go ka baba capsule ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi dani.
17: Eh.
18: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se kele kai bigo kababa capsule iru kan so won lawojo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 08038606858 le kan si 08038606858
20: Tó jíre ma foundation ọkan gbòógì lára àwọn ilé iṣẹ́ eléyìíjọ́ àánú tó lé tẹ́ntẹ́ nípínlẹ̀ Ondo tún gbètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kalẹ̀ fọ́gọ́rùn akẹ́kọ̀ọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama níléèwé the lanterns international nílùú ọ̀rẹ́ àwọn tó bá nífẹ̀ẹ́ ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí ni kí wọ́n tètè lọ gba fọ́ọ̀mù ní ọ́fíìsì tó jíre ma foundation ní Lọ́sùnlá junction lẹ́gbẹ́ UBA nílùú ọ̀rẹ́ àwọn tó bá yára lọ gba fọ́ọ̀mù ló máa jẹ àǹfààní ńlá yìí o àwọn ọjọ́ ìfọ̀rọ̀wérọ̀ àti àyẹ̀wò pẹ̀lú àwọn tó gba fọ́ọ̀mù ní wọ̀nyí Saturday ọjọ́ 15 oṣù keje Saturday ọjọ́ 15 oṣù kẹjọ àti Saturday ọjọ́ 5 oṣù kẹsàn-án àwọn tó bá wá pegede ni yóò gba ìwé ìgbaniwọlé fẹ́kọ̀ọ́fẹ́ fún sáà ẹ̀kọ́ ọdún 2026 àti 2027 má sọ àǹfààní tó ṣọ̀wọ́n yìí nù Tunji Rema Foundation ríronú lágbára ṣíṣàrò ìdájú ọjọ́ ọ̀la tó sàn bíbu iyì fún ayé àwọn èèyàn ẹ pé 0805 522 3858 tàbí 0816 494 0000

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Lára àwọn tí àwọn ajínigbé kì mọ́lẹ̀ ní pópónà òtùpọ̀ ògòbíà ní ìpínlẹ̀ Benue ni wọ́n ti yọ̀ǹda o nígbà tí àwọn agbébọn náà tí wọ́n yọ̀ǹda awakọ̀ òkú ti ń bẹ ní àkàtà wọn àti ìkan lára àwọn ọmọ mẹ́ta tó jẹ́ ti ọmọlóòkú ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn ajínigbé náà bólẹ̀ jẹ́ pé wọ́n ní méjì nínú àwọn ọmọ ẹni tó ṣaláìsí ọ̀hún ni wọ́n sì fi sábẹ́ o, tí wọ́n sì ń bèrè 30 million naira kí wọ́n tó lè yọ̀ǹda wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tí oníròyìn fìsítà ni pé àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n sọ pé wọ́n rìnrìn àjò láti ìlú Àbújá lọ sí òkèlè yìí ní ìjọba ìbílẹ̀ Òpokù nípínlẹ̀ Benue láti lọ fi ilẹ̀ ṣe aṣọ àṣírí fún ìyá wọn tó jáláìsí nígbà tí ọkọ̀ wọn tó dédé yọwọ́ ní pópónà òtùpọ̀ ògòbíà ọ̀hún. Ní bí wọ́n ṣe tàn síbẹ̀ ni láti nígbà tí ọkọ̀ wọn ò tí ì ṣiṣẹ́ ni wọ́n sọ wípé àwọn gidi gan kú ajínigbé tán di àmọ́ra ogun ni wọ́n gẹ̀gùn dì wọ́n ò tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ra wọn mú. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún ló sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn ajínigbé náà ní gbẹ̀ngbẹ́yìn ni wọ́n yọ̀ǹda awakọ̀ tí wọ́n sì gbé òkú arábìnrin náà tí wọ́n gbé lé wọn lọ́wọ́ o. Wọ́n sì yọ̀ǹda ìkan lára àwọn ọmọ òkú ọ̀hún pé kí wọ́n lọ sin òkú wọn. Léè tó jẹ́ pé òkú arábìnrin ọ̀hún iná ti gbé lọ sí òpogà níbi tí wọ́n ti lọ fi ilẹ̀ ṣe aṣọ àṣírí fún. Bó tilẹ̀ jẹ́ wípé bí wọ́n ṣe yọ̀ǹda ìkan lára àwọn ọmọ òkú ọ̀hún ni wọ́n sì sọ wípé dandan ni o, àwọn ó gba 30 million naira kí wọ́n tó lè yọ̀ǹda àwọn méjì tó kù tó wà lákàtà wọn. Gẹ́gẹ́ bí ìròyìn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí, àwọn ajínigbé ọ̀hún náà ti bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹbí náà tí wọ́n sì ń bèrè 30 million naira náà wípé tí wọn ò bá gbà á wọn ò ní yọ̀ǹda àwọn méjì tó kù tó wà lákàtà wọn. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún wá sọ pé wọ́n ti ń ṣe iṣẹ́ àṣemọ́lẹ̀ ìdíjú báyìí o láti rí dájú pé owó náà ni wọ́n wá o. Wọ́n sì ń rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n tẹ̀sán mọ́ ọ̀rọ̀ náà láti bá wọn gba àwọn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún kí wọ́n gbà wọ́n wálé. Ìgbésẹ̀ náà ló kù fún àwọn mọ̀lẹ́bí báyìí léyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ló ti ń kọ wọ́n lóminú o nígbà tí wọ́n ní bí wọ́n tiẹ̀ ṣe rí òkú ìyá náà àti awakọ̀ tí wọ́n tiẹ̀ ṣe lọ sínú wọn ni ìdààmú apá ibẹ̀ yẹn ó tiẹ̀ ti wá di aná o. Ṣùgbọ́n lórí àwọn ọmọlóòkú méjì tó wà lákàtà àwọn ajínigbé wọn ni wọn ò tí ì mọ bí orí ń bẹ́sẹ̀ rè o. Ẹ wò tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Jọdún.
1: Kẹ̀tíkẹ̀tí báyìí ni àwọn èèyàn ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá àkókò ní ìpínlẹ̀ Ondo. Ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n péjú pésẹ̀ sí ìlú Ìkàrẹ́ Àkókò níbi tó ti jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ tí wọ́n sì ń jó tí wọ́n kí ẹni gan ti ń ṣe sẹ́nítọ̀ wọn ìyẹn Jíde Ìpínsàgbà wípé ó káàbọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé ó jáwé olúborí tí wọ́n sì fún un ní tíkẹ́ẹ̀tì pé kó lọ padà sójú ẹkùn àríwá ìpínlẹ̀ Ondo nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí. Èyí gan ló fún àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ tí ó fún wọn ní agbára dáadáa láti pé kí wọ́n lè túbọ̀ máa ṣe àtìlẹyìn fún o. Níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkíni káàbọ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí, àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àti ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo wọn pátá ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ńbẹ̀, Jíde Ìpínsàgbà ó fi ìmọ̀ rírì rẹ̀ hàn pé wọ́n ṣeun ṣeun o pẹ̀lú iyì àti ẹyẹ èyí tó jẹ́ pé wọ́n ṣe fóun. Ó sì ṣe ìlérí pé òun ò ní dojú tì wọ́n o àti pé òun yóò máa sojú wọn dáadáa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló dúpẹ́ lọ́wọ́ mínísítà tó wà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí ìyẹn Dr. Olúbọ̀mi Tújí Òjó Olú ọmọ àti ọmọ àmúyangàn ti ìpínlẹ̀ Ondo pẹ̀lú oríṣiríṣi àtìlẹyìn rẹ̀ èyí tó ṣe àti ipa tó kó kó tó di pé bóyá òun lè jáwé olúborí náà. Ó dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alága èyí tí wọ́n wá síbẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n wá síbẹ̀ tó sì ṣe ládùúgbò pé lágbára Ọlọ́run ìṣèjọba àwa ara wa yóò tó gbogbo wọn lọ́wọ́. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Trust kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Olumide
1: Evangelist Segun Mayowa
0: Prophet Oluwasina Isaac
1: Ajayi JP
0: Evangelist CEO Oyeride
1: Ijokade
0: CC Superintendent
1: Ese ati mo iya wa gidi
0: Eni ti agbara ase ati number lo ni gbogbo igba
1: Prophet Sabose de Mayowa JP
0: Mama Oke Ise Logo
1: Festival of Glory Second Edition
0: Eje ki gbogbo ada ala ijopade nibe
1: Ogo la ma fohun laye gbogbo wa
2: Irede irewo lo aku orire ni ipinle Ondo Eyin eyan wa ni orilede Nigeria Kuri Berries International Loan Pagoda gbe irewo ipinle Ondo iwe irinna lati lo sise ni oke okun lai so kobo si awon ilu bi Oman Serbia Guyana Kazakhstan egbo o eto irinna de tun wa si awon orilede miran bi Netherlands Switzerland Sweden Denmark ati Vietnam o ton sibe Kuri Berries Moringa ma nu ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo igba ikore e mego ninu odun ti o si ma ri egbelegbe owo loye kakan laarin odun kan kilo wa nduro de Kudi Berries International Study Loan Pagoda pelu Kudi Berry Moringa Man won wa ni Akure Tech Hub Futa Southgate ni ilu Akure telephone 08020814434 le kan si 08020814434 ore wa pera
3: Kayode
4: Biodun
3: Minister Keji Foro Abo ni orilede yi tele ri yen Musliu Obanikoro lo mo ti soro nkan gan to fa to fi je pe Are Bola Ahmed Tinubu o fi jakule ninu eto idibo gbogbogbo yi to waye ni ipinle Eko yen lodun 2023 o oni nkan to fa ni pe pelu bi Are Bola Ahmed Tinubu bo se je muslimi to tun lo gbe muslimi gege bi eni ti yo se igba keji re o lohun gan ni won so doran ma lowo o ti won fi dibo fun ni ipinle Eko Oba Nikoro je ko di mimo oni ki se pe boya ogbeni Peter Obi lo jawe olubori ma Are Bola Ahmed Tinubu tabi to feyin re jele oni sugbon oro muslimi si muslimi le ti Are Bola Ahmed Tinubu to se ogan lo fa o oni sugbon sa o pe lowo Olorun oba nitori Are Bola Ahmed Tinubu o doju ti gbogbo awon elegan tori ngba na won ro pe Are Tinubu yo gbogun ti awon Christian ti oni je ki won ri mumi oni sugbon Are Bola Ahmed Tinubu gẹ́dẹ́ tó dórí oyè ó ní kò mọ̀ síbẹ̀ ó ní torí Are Bola Ahmed Tinubu kò gbé ẹ̀sìn lérí rárá ó ní ṣèbí ìyàwó Are Bola Ahmed Tinubu òun ó ní ṣèbí pásítọ̀ ni ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọ rẹ̀ ṣe yìí ó ní kìrìsìtẹ́nì ni ó ní lóòótọ́ àti lódodo ni wọ́n bí gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní ṣùgbọ́n nígbà tó yá ń ló di kìrìsìtẹ́nì paraku ó ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n bẹ nínú ìṣèjọba Are Bola Ahmed Tinubu ló jẹ́ pé kìrìsìtẹ́nì ni ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní ṣùgbọ́n eléyìí gan ni àwọn kan dìmú ní ọdún 2023 tí wọ́n fi rò pé tìtorí pé ó jẹ́ mùsùlùmí tí ó tún lọ gbé mùsùlùmí gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tí wọ́n sọ pé wọ́n ní dìbò fún tí wọ́n sì mú ìlérí wọn ṣe tí wọ́n dìbò fún lásìkò náà ó ní kì í ṣe ọ̀gbẹ́ni Peter Obi ló fi ìdí Are Bola Ahmed Tinubu janlẹ̀ nínú ètò ìdìbò ọ̀hún o ìpinnu ọkàn àwọn èèyàn ni lórí ọ̀rọ̀ ní mùsùlùmí sí mùsùlùmí o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
4: Kayode
3: ile ejo giga ti ipinle Anambra to je ikeji to wa ni ekun ti ogidi in lo ti se be da ejo fun arakunrin kan ti won si ran ti won ran James Onora ni ewon odun 25 pelu ise asekara lori esun ifipa ba omo odun 24 obin kan lo be na tun fun ni ewon odun meje ni alekun lori iwa to wu ohun ile ejo ohun leyi ti onidajo Shudi Nwako to wa lori re lori pe eni tin jejo on je bi esun meji

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Fún olè ṣaláì má pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigbakugba.
0: Ero ibanisoro laso le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a s

0: Listen, my fault.
1: NDABA.
2: Àwọn wo ló di àǹfààní ètò tó wáyé yìí? Bó lẹ ṣe mú àwọn tó di àǹfààní rẹ̀?
3: Àwọn ní oríṣiríṣi àwọn àgbẹ̀ like all farmers association.
2: Àwọn lẹgbẹ́.
3: Láwọn dà farmers association wọ́n tún dà wọ́n kan tó ń pè ní community association. Rice farmers wà bẹ́ẹ̀, cassava wà bẹ́ẹ̀, maize farmer wà bẹ́ẹ̀, cocoyam bẹ́ẹ̀. Yàtọ̀ sí àwọn tí ò belong sí wọn gan tó ní ìdí ẹ̀. Wọ́n ní láti wá sọ̀dọ̀ wa, ọmọ ẹ̀ náà ìwọ̀n wa. Ẹ̀mí náà dẹ̀ ta ti fún jẹ́ ẹ̀ pé gbogbo náà lọ ń jẹ́ lọ́n participate nínú gba program wa. Lágbàgbà mi táwa mẹ́rin sọ fẹ́ nìkan pé orí àgbẹ̀ kan tó wà nítorí pé ó ti jẹ lára lágbàrí ta ṣe. Ó ti jẹ nípa àwọn tractorization ta ṣe. Ó ti ra nǹkan ọ̀gbìn, ó ti ra àgbàdo láti gbìn. So ó tún qualify láti ra agrochemical tó gbogbo láti ní data wọn láti lórúkọ àti mọ̀bí tó wà farm cell ibi tó ti ń ṣe oko NIA wọn gbogbo information wọn láti ní.
2: Ẹ ṣeun. Ọlọ́lá kọmíṣánná wa, orí ètò tó wáyé lánàá náà ni mo ṣe wà. Ṣùgbọ́n mo fẹ́ yàbàrá. Ìjọba ìpínlẹ̀ Èkìtì lábẹ́ gómìnà Abiodun Abayomi Oyebanji nǹkan kan máa ń ká wọn lára gidi lórí pé kí àwọn ọ̀dọ́ kí wọ́n máa kópa nípa ètò iṣẹ́ ọ̀gbìn. Lánàá ìdí àwọn ọ̀dọ́ yọjú sí ní dáadáa ń bí
3: tẹ̀. Àwọn ọ̀dọ́ yọjú dáadáa bá ti bá débẹ̀ lánàá àti AKTV wà bẹ́ẹ̀ àtàwọn rédíò. Wọ́n rí gbogbo àwọn tó wà lẹ̀ ọ̀dọ́ ní gbogbo wọn. But nípa ti ilé tá à ń ṣe fún àwọn ọ̀dọ́ ètò ọ̀gbìn. Wọ́n special program
2: ni. Yóò pé ìyàsọ́tọ̀.
3: Special program wa ilé ìtàkùn ni bring back our youth to agriculture. Ẹ̀rọ gómìnà fọwọ́ yẹpẹrẹ mú wọn lára àtọ̀ lára. Ní lẹ́yìn bá ṣe sọ̀rọ̀ ní 13 centers làwọn ìlú wa ti ṣiṣẹ́ ọkọ̀. Wọ́n wà ní Èkó, wọ́n wà ní Ọ̀sẹ̀, wọ́n wà ní Kẹrẹ, wọ́n wà ní Ìsẹ̀. Olùkàlùmí wọn là ní Òkè Àkó, wà ní Yẹ̀lẹ̀rọ̀. A tún ti lọ sí ìjẹ́rìí local government
2: báyìí
3: láti create hub farm ọ̀yí tó wà bẹ́ẹ̀. Nǹkan tó dẹ̀ ń gbìn wọ́n gbin wọ́n gbin àgbàdo, wọ́n gbin ẹ̀gẹ́, wọ́n gbin oríṣiríṣi gbogbo àwọn ẹ̀yà sọ́pọ́ọ̀tì ló wà. Lágbàá tó ti fún ọ̀fẹ́ lọ́wọ́ ní gómìnà ní bá ṣe fún ọ. Tractorization ní 20-50% ni. So lọ́wọ́ ní oṣù méjì mẹ́ta síbí àtúnkó wọn jọ gbàdọ̀ má ti ta èrò kan tó ń ta àti pé owó profit tó ń èrè tó ń rí gbogbo àwọn tó pè fún wọn padà tó bá ti fún yẹn. Ìyẹn ni ti àwọn oníjọ̀gbìn táwọn ní ti
2: ẹ̀dáwọ̀n sí nǹkan
3: ìyẹ́ àwọn ẹ̀ kan lọ lọ́wọ́ ni. Infact nígbà election bẹ́ẹ̀ náà dẹ̀ lẹ́yìn ẹ̀ sóko wọ́n lọ dìbò àtẹ́dìbò tó wọ́n ti
2: padà padà
3: tó lo oko tí wọ́n fẹ́ kan dákẹ́ lè ní ìdẹ́bá dẹ́rù fún àǹtà ìlera dẹ́rù fún àti tàbí ti kọ̀ yìí. Àdẹ̀ tó ń stọ́ọ̀kì àtúnkó ọmọ ìdíyẹn à ń kó lọ sí ìlú péjú láìpẹ́ à ń kó lọ sí ẹ̀fọ́n láìpẹ́. Àwọn fẹ́ǹsì wọn tá a kọ́ ní òde ní kẹrẹ gbogbo náà ti ṣetán. Sọ lágbára lọ ní ọ́n bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn àsíbì gbogbo náà ní iṣẹ́ abẹ́rẹ́ lórí wọn.
2: Ẹ ṣeun. Ọlọ́lá kọmíṣánná àwa ẹjẹ́ ká wò dáadáa. Ẹni bá mo ojú ògún ni Yorùbá sọ pé ó ń pa obìnrin rè. Gómìnà rí yín pé ẹ mọ̀ nípa ètò iṣẹ́ ọ̀gbìn débi tó lápẹrẹ ni wọ́n ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa pé a yàn yín gẹ́gẹ́ bí olùdámọ̀ràn kó tó di pé ẹ dé ipò kọmíṣánná.
3: Bẹ́ẹ̀
2: ẹ wá jẹ́ ká wo ọdún tí gómìnà ń lò ní sáà yìí àkọ́kọ́ yìí yóò tẹnu bọ ipò lóṣù kẹwàá ọdún yìí.
3: Bẹ́ẹ̀
2: ní kò kárí àwọn àǹfààní wo àwọn àṣeyọrí wo ní iléeṣẹ́ ètò ọ̀gbìn tí ẹ̀ ti ṣe náà.
3: Mi ò rò pé bóyá lè ní àkókò láti sọ̀rọ̀ máa
2: yan díẹ̀ bẹ́ẹ̀.
3: Nígbà tá a dé mo ti sọ lẹ́ẹ̀kan gbogbo ètò tá a ṣe a bá àwọn àgbẹ̀ wa bá wọn ṣe.
2: Ìyún àwọn tó nílò rẹ̀
3: ò nílò rẹ̀ nítorí pé olóyìnbó ń pè nǹkan ní pé solution must be well. A problem a solution must be well tailored. Téèyàn kan bá ní ìṣòro nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe
2: bí ọ̀nà àbáyọ àgbọ̀dọ̀ gbé kalẹ̀ lọ́nà tó kalẹ̀.
3: Ẹ̀wọ̀n ni wọ́n ní àwọn olùbá tó pò wípé a kì í fa orí
2: lẹ́yìn olórí
3: a bá wọn ṣe meeting at the last count, I mean, she meet with almost 70 cooperative, farm cooperative Lekiti. That will be the bagatine type of commonwealth. So the Bible of our policy, they are all tailored made because we hear them at home. And they suffer from being contact, especially when they're being contacted. So the Bible success standing in to be who are tailored to the people that actually need it. So for example, Lenin, Lekiti, Lati, 2023, we are in the town, so it had in Clear Island to be 5,500 elders. We see community to a Lekiti, Lekiti, Lati, Clear Island. Really, that if you clear Island, especially if I'm out there, on fait, but I think to be more mean, though, they are plotting, they plot mental more on show for a job, and I would get for a being for a being over the day, but they won't do it, could they? We cannot keep over to go to
2: buy
3: some way, she could buy I was a four paper millet to fail you. She is your person, money is your person, and the people on my wallet. I found what I should meet, and go to the community. Program is for the community. It should be government to go by lane. I think develop a lane. Obey, but look at me. I say, look at that. If I don't do it, go, I say, power door. So community go on like clear level. The matter be clear 1 hectare. Lane in. The bag when you disuit one, the reach at which Iran at the US. Early, clearly, come more than 1.5 million there.
2: You were very sorry, Lekan.
3: Very sorry, Lekan.
2: I won't tell you who won.
3: To the pay, Tractor, I will put to side, go ahead. The little woman went here, and that is your book. You can't put it in the lower level. So, Lenny had a clear factor of 500 hectares. You see, because the government was made to the state government, the federal government, for only compare to the particular.
2: The
3: yàtọ̀ sí àwọn farm settlement wa tó wà lọ́rin ìyẹ́mẹ̀rọ àti èkóró kò síbi tí katakata lè fi ṣiṣẹ́ lọ́sẹ̀ kan torí pé gbogbo orí oko ẹnu ní igi kò lè ní torí pé iṣẹ́ tá a ṣe katakata iṣẹ́ lọ lórí oko ní a tún bẹ̀rẹ̀ program kan ní pé ní subsidized mechanization ìyẹn ni pé tẹ bá fẹ́ ṣe tẹ bá fẹ́ lu katakata lórí oko 100,000 ni o gómìnà ni pé ká san 50 ẹ̀yìn náà san 50. I think you for more than 20,000 hectares of land. More than 10,000 farmers has also benefited from it. The party income subsidized seed. More than 15,000
2: farmers. So poor.
3: And she left me and his business as usual. And for any maize, abado. And for any igege. A fun atom bẹ̀rẹ̀ wa gbẹ̀rẹ̀ wa atom rẹ̀sìn fertilizer láàrin ọ̀sẹ̀ méjì tó lè kọjá ìlà fún àwọn ọ̀gbẹ̀rẹ̀ fertilizer
2: tó fún
3: ajílẹ̀ kò ṣẹlẹ̀ rí then agrochemical technician àtúnṣe náà fún wọn tó gbogbo àwọn kan wọ̀nyí ó ràn àwọn àgbẹ̀ wa lọ́wọ́ ìlú èyí in fact wọ́n rí gan wọ́n lo appreciative for mr governor torí nígbà tí gómìnà fẹ́ ṣe election àwọn àgbẹ̀ kóra wọn papọ̀ wọn ní pé wọn fún wọn ní 50,000 votes wọn dẹ̀ sọlẹ̀ nínú náà wọn tún ní pé wọn tún support wọn with 5 million naira kò ṣẹlẹ̀ rí káàdì máa support government but wọn ti rí pé
2: wọn jẹ sẹ́kù náà
3: wọn jẹ sẹ́kù náà ti rí pé ìdàgbàsókè ti bá wọn pé government tó máa tún fún ní ọdún mẹ́rin ní ìsín
2: yóò lọ ṣe jù bẹ́ẹ̀
3: lọ ọ̀nà ọkọ ọ̀nà orí oko ìfàtà ọjọ́ ẹ̀ ní gómìnà sọ fún ọ pé true ram lẹ́ni ní òkè lẹ́kìtì another 1,000 hectares of kilometers of land will also be constructed kí ni kò á construct wọn nìkan wọn á tún fi asphalt lẹ tó jẹ pé ẹ lè fi mọ́tò ní gbé orí oko tí mo bá wọn kọ́ tàn ṣe ẹ̀ ká tó lọ fún security on our farm step lẹ́yìn ká tó dé àwọn olùkọ́ máa gba àwọn àgbẹ̀ láti lọ orí oko kò gbogbo àwọn orí oko yẹn lakọ security house tí sójà wà nbẹ tọlọpàá wà nbẹ tí àwọn tẹkùn wà nbẹ tí ara rẹ sọ gbogbo wọn ló wà nbẹ so àbẹlẹ ilẹ sóko lẹyìn láàyè ìpè pé wọn wọn fẹẹ jí òun gbà ní ọdún ìṣẹlẹ dọwọ one or two scheme ṣe lè jẹ ọgbọn èkìtì sí one of the peaceful states in nigeria.
2: ẹ ṣeun ẹyin gẹgẹ bíi tẹ sọ tẹ bá lẹkẹ mọ kà lódìdí wákàtí kan yìí ó pọ yóò sì jù bẹẹ lọ ẹ jẹ ká wá sí ara àwọn ìgbésẹ̀ kan tẹ́ ẹ gbé nílé iṣẹ́ àjọ ètò ọ̀gbìn nípínlẹ̀ Èkìtì tó fún ni lórúkọ tó dáa ó ní bẹ́ẹ̀ ṣe dá ilé iṣẹ́ oúnjẹ Èkìtì àti ìlú ẹ̀yẹ kalẹ̀ ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn ibo ló dé dúró báyìí bó ni orí kó òun ṣe wà
3: báyìí. Bá a dé òkè orí omi tẹ bá dé àdìgàn lọ́pẹ́ wọ́n ń ta oúnjẹ bá ṣe ń sàlọ́.
2: Yóò fáwọn aráàlú.
3: Fáwọn aráàlú wọ́n ń ta ẹ̀wà, wọ́n ń ta ìrẹsì, wọ́n ń ta gaàrí. Àwọn tó fẹ́ ra àgbàdo wọ́n ra àgbàdo tó gbogbo ẹ lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀. Ara kan tá a ti fi gbé sílẹ̀ ni pé a discover pé láti orí oko dé ọjà, ọjà máa wọ́n bí more than 100%. Yẹ́nu pé tábà ra nǹkan ní ₦1 lórí oko tó bá lọ wá sí ọjà ọjà láti tà nǹkan wá tààrùn rẹ ó lè tún ₦10,000 because wọ́n ti fi lè lórí. Àwa rò pé báwo la ṣe lè break ni àwọn èèyàn wà mẹ́rin wọ́n ṣiṣẹ́ wọn àpẹẹlẹ wọn kúrò but àwa náà fẹ́ gẹ́gẹ́ bí ìjọba a fẹ́ participate láàrin ká máa rà lọ́rùn epo fún àwọn olórí àwọn àgbẹ̀ nǹkan méjì ló ṣe ó create market fún àwọn àgbẹ̀ wa. So ọmọ ibi tó fẹ́ tà sí rẹ tó bá ní àgbàdo lè gba ọmọ ibi tá a tà sí ẹni tó ní ìrẹsì ọmọ ibi tá a tà sí ẹni tó lẹ́wà ọmọ ibi tá a tà sí bá gaàrí tá a rà lẹ́ni yúùtù kan wà lára ohun tó ń supply wọn láti pọ̀jù ó kọ̀ ó post kinní kan lórí ó fẹ́ yàgbà láti ń sọ fún àwọn àwọn tó ti benefit ó post kinní kan lórí facebook pé òun ṣe gaàrí òun lọ́jà bí mo ṣe mú sọ fún pè mí pé kó wá mi pé bíbí o ti supply $100,000 bags of garri fún mi. Bá dẹ̀ supply fat à ń fún land bags. Ìgbà mi à ń fún ₦1,000,000 kó lọ kó wa akó wa à ń fún owó ẹ̀ padà àdẹ̀mà tà fún àwọn aráàlú. Bẹ́ẹ̀ bá ti ṣe à lé àwọn tó ń tà ní lọ lọ́jà wọ́n ń ta tiwọn.
2: Yé ti wọn bá lọ tó bá kí ti ìjọba
3: náà. Àwa náà jèrè lórí tiwa bọ̀ kì í jèrè
2: àjẹpàjúdé
3: èrè wa but àwọn but kò sí gbogbo oúnjẹ tẹ́ sọ yẹn the price ti wà kò lẹ́kọ̀ọ́
2: ó wálẹ̀
3: ó wálẹ̀ ju eléyìí tẹ́ lọ́jà lọ then tẹ bá dẹ̀ débẹ̀ gaàrí wa lórúkúta ń bẹ̀ gaàrí tó gbẹ dáadáa ni gaàrí tẹ̀lé kó pamọ́ sílẹ̀ ẹ̀wà wa náà bá kàn náà ni kò ní bá kàn bá kàn kò ní oríṣiríṣi but ìrẹsì tá a ń ṣe ìrẹsì Èkìtì ni Èkìtì la ti ń pàbọ ilẹ̀ Èkìtì la ti ń nílẹ̀ Èkìtì la àwọn ará ẹ̀rọ tá ń fi nílẹ̀ Èkìtì la ti ń ṣe so gbogbo àwọn kan wọ̀nyí ó jẹ́ kí àwọn àgbẹ̀ wa kan ríbi láti ta àwọn kan ọ̀gbìn sí ẹ̀ ó tún jẹ́ kí àwọn aráàlú wọ́n ní àṣẹ̀sì oúnjẹ láti rà ní owó tí ò fani lápò rẹ̀.
2: Ẹ ṣeun ọ̀dọ̀ eléyìí tẹ́ ẹ dárúkọ ẹ̀ náà ibẹ̀ náà ni mo ṣe wà bó làwọn èèyàn ṣe ń wá láti wá rà á àti pé ìjẹ́ báwọn èèyàn ṣe ń wá tó bá jẹ́ pé wọ́n pọ̀ ṣe lọ́jà sílẹ̀ tó jẹ́ pé tí gbogbo àwọn ará Èkìtì bá ń wá sọ́dọ̀ ní láti wá rà sọ́jà wà ń lẹ̀.
3: Bá a ṣe ń ta lára sí so lágbára ọlọ́run ọjà wà ń lẹ̀ nǹkan tá a fẹ́ ṣe náà a fẹ́ fẹ̀ lójú sí mo ti bá local government chairman kẹrẹ sọ̀rọ̀ mo fún wa ní space ní gbogbo shopping complex tó kọ́ àbí local government wọn ká lè create another point sí kẹrẹ because mo discover pé lórí òkè orí omi àti adp àwọn kan wá láti kẹrẹ àdẹ̀fẹ́ kan owó mọ́tò kan náà yẹn ó tún
2: jẹ́ ìṣòro
3: ó tún jẹ́ ìṣòro but tí kò bá wà kẹrẹ á sàgbà tó wà kẹrẹ á tún wo ìdó ó tún jẹ́ ìlú tó tún tóbi díẹ̀ àwọn èèyàn wọ̀nyí láti máa wá so within the next 3 months a kúrò níbi méjì tá a wà ní àdúgbò lọ́pẹ́ ayé máa wà bẹ̀rù bọ́ a tún fẹ̀ lójú sí a tún wà ní kẹrẹ a wà ní ìdó níbi òde ẹ̀lágbára ọlọ́run before the next 1 year ká tó ṣe 1 year anniversary
2: ẹ̀ tó máa
3: nù káàkiri our aim objective wà ní pé each local government should have a selling point dábà ti kó oúnjẹ Èkìtì opportunity for every community to have access to it. So each local 16 local government afẹ́ni selling point síbẹ̀ agbára ọlọ́run.
2: Ẹ ṣeun. Àwọn wo ni wọ́n ń jẹ àǹfààní yìí ọ̀nà wo ni wọ́n ń gbà ṣé mo lè ṣàdédé gbéra kú òbí kéèyàn náà lọ bẹ̀rẹ̀.
3: O ò sí kankan tẹ ẹ ní láti ìjọ ẹ ní láti mú ID card wá kó o débẹ̀ kó o ní pé o fẹ́ ra
2: bóyá dà ní ni mo fẹ́ ra ẹ wà ní
3: àdírẹ́sì. Ẹ tó síbẹ̀ ẹ bá ti tọ́ wá ti tọ́ àkókò ní ayé fún ọ lọ́wọ́ kọ́tà àfi
2: gbèdékédé
3: àwọn tó káwọn máa tún lọ rà wọ́n máa tún lọ máa tún
2: títà
3: torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn ìlà tó rà wọ́n lè ra àpò kankan tó lọ máa máa fún ẹ̀rọ tábà ti bẹ́ẹ̀ ní objective ó ti wà defeated but nǹkan tẹ́ fẹ́ rà ká mọ̀ pé a lè tó yín lóúnjẹ fún another 2 weeks kẹ́ tó tún padà wà nǹkan tá à ń ṣe.
2: Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa ní orí ètò iṣẹ́ ti gbọ́ gẹ́gẹ́ bíi tí mo sọ níbẹ̀rẹ̀ ọlọ́lá kọmíṣánná fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ nípínlẹ̀ Èkìtì ọ̀nàrẹ́bù Ebenezer Aboluwade ńlá ń gbà lálejò ní orí ètò iṣẹ́ ti gbọ́ lónìí tí wọ́n ń pè kẹ́lu àwọn akitiyan tí ìṣèjọba gómìnà Abiodun Oyebanji tí wọ́n ti ṣe nílé iṣẹ́ ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ nípínlẹ̀ Èkìtì. Ọlọ́lá kọmíṣánná wa ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn là ń gbọ́ pé ilé iṣẹ́ ètò ọ̀gbìn nípínlẹ̀ Èkìtì ní ìbáṣepọ̀ tó ṣe sàn pẹ̀lú àjọ tó ń wojú ọjọ́ nípínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà akàn ti ẹ̀gbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta pé gómìnà ti bu ọwọ́ lu kíkọ́ oríkò mẹ́ta kí ni ìdí tí ìgbésẹ̀ yìí tó fi wáyé o.
3: Ṣé ẹ ṣe olótú ojú ọjọ́ ṣe pàtàkì but after major problem na táwọn olóyìnbó pe ni the biggest elephant in the room everywhere tẹ bá dé Europe by the nurse and the mental sign ohun tó rọ̀ bẹ́ẹ̀ ẹ compare mi lè tọ́ ohun gbàdúgbò tó ṣẹlẹ̀ rí in fact agbóhùn fídíò kan wọ́n lọ ń fa àwọn èèyàn jáde síta tó lọ ń gba omi síra ni so climate change is with us ẹ bá dẹ̀ gbọ́ lórí rédíò láìpẹ́ yìí tó ń sọ pé flood
2: lójú omi
3: kòmùkòmù ẹ bá dé Ghana láàárín ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kò Accra almost àfẹ́ẹ̀gbẹ́ omi fẹ́ẹ̀ gbogbo ilé tó wà ń bẹ̀ so opportunity fún àlékì nígbà tá a ṣe agreement pẹ̀lú NIMET fún wa pé kọ́ lè máa fún wa ní information kò ojú ọjọ́ iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ iṣẹ́ tí ó ní ìsìn pẹ̀lú iṣẹ́ ojú ọjọ́ ojú láti rọ̀ kí ewébẹ̀ kó tó
2: jáde síta
3: ohun láti rọ̀ ní àkókò ẹ̀ ìfáàtì àwọn ẹranko tá bá ń ṣe tá bá ń sìn wọ́n láti mọ tẹpẹṣọ láti mọ bí ohun ṣe lágbára tó bí ọdún méjì sẹ́yìn máa fún wa ní
2: àpẹẹrẹ
3: kan à ń ṣe ẹdìyẹ àti ṣe ẹdìyẹ ó kú bíi ọjọ́ bíi mẹ́rin ní márùn-ún ká máa ta dàpọ̀ ní wọn tó ń fò sókè wọ́n lẹ̀ ń kú kí ló ṣẹlẹ̀ nǹkan táwọn olóyìnbó pè ní heat stress tó rù kí ooru bá ti pọ̀ jù wọ́n ṣe máa kú yẹn but aláti wa máa gbóni fún wọn omi tá à ń fún ọkùnrin tó aláti lọ gbé rẹpitirétọ fúlẹ́jì láti ministry àwọn ìgbẹ́lẹ̀ tó lò kó táwa fún wọn ní omi tútù bí mo gbọ́dọ̀ káwọn àtọ́jọ́ pé a máa fún ìyẹn lómi tútù ní ice block wọ́n ti kọ́tà lónìí ẹ tó fi tọrọ ìdáwọ́ dúró so heat stress ó wà affect and it's issue of climate change because the temperature was high abnormal so tó bá yẹ pé a ti ní information yìí àwọn oyè ẹdìyẹ tó yẹ ká sìn nígbà yẹn àdín kúrò létọ́ fún mi stop density so tó bá yẹ pé wọn ká lọ yẹ ká rìn à ń reduce 200 lórí ẹ wọn lè ní space ẹgbẹ́ta bá wa táwọn àbíyìn tábà tó 1000 sí ibi a máa mú bẹ́ẹ̀ sí ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe lè gbé sí síbí ẹgbọ̀dọ̀ a máa mú torí pé ẹgbọ̀dọ̀ yẹn
2: a ti pọ̀jù
3: so a reduce ẹ so opportunity fún wa láti mọ̀ pé òkè oṣù tó ń bọ̀ heat stress hour a lè sọ information fún àwọn àgbẹ̀ tó ń sin ẹ̀dìyẹ pé ẹ̀dáwọ̀ tó bá fẹ́
2: sin ẹ̀dìyẹ
3: má jẹ́ ọkọ̀ ẹ̀ create opportunity o ẹ̀ máa kó gbogbo aṣọ dí gbogbo ojú wo ẹ̀yí gbogbo ojú so a fún ọ ní information at the right time then àwọn crop production ẹni tó bá fẹ́ ṣètò crop production báyìí a lè mọ ìgbà tí òjò á bẹ̀rẹ̀ ìgbà tí ẹ̀dá òjò á dé níṣẹ́ pé tẹ bá gbin nǹkan tán tí ẹ̀dá òjò á dé tí tá bá gbin àgbàdo fún àpẹẹrẹ léyìn tójò bá rọ̀ ní the next 2 weeks there is a problem so but tí information bá wà lọ́wọ́ àgbẹ̀ kì í ṣe lè ta fún yìí bẹ̀rẹ̀ ọdún but wọ́n gbà ní lemọ́lemọ́ in fact program eléyìí tí gómìnà ṣe àpúrò ẹ̀ láti àti gbèsè south central and north nítorí temperature north yàtọ̀ sí central so a tún localize ẹ̀ so gbà tá a bá gbọ́ ti south a lè fún àwọn south ní tiwọn ìṣẹlẹ ìṣe ọkànlá gbogbo ètùtù torí pé tá a bá wà ní ìṣẹ̀mùrẹ́ weather ìṣẹ̀mùrẹ́ yàtọ̀ sí ìkọ̀lẹ́ ọyẹ́ ìkọ̀lẹ́ so ilé tẹ́ ẹgbà ní ọyẹ́ ìkọ̀lẹ́ yàtọ̀ sí ilé tẹ́ ẹgbà ládó aramọ̀ kan so gbogbo àwọn kan wà nílẹ̀ báṣepọ̀ pẹ̀lú àdámẹ́ ti ṣe fún wa.
2: Ẹ ṣeun. Nígbà tí ẹ wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ ìkẹyìn, a sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ àti ètò tí báǹkì àgbáyé pẹ̀lú àjọ Elpress gbé kalẹ̀ pé wọ́n fẹ́ kọ oríkò ibi tí wọ́n ti máa pẹ̀rin ìgbàlódé kalẹ̀ nípínlẹ̀ Èkìtì. Níbo ni iṣẹ́ dé dúró báyìí?
3: Láti bóyá next time a gbé ara tó kù lọ lẹ́nu wo iṣẹ́ tó ń ṣẹlẹ̀.
2: A tẹ̀lé yín lọ.
3: Bẹ́ẹ̀ni iṣẹ́ ńlá tó ń ṣẹlẹ̀ ti nítorí program àti support his excellency Jordan Bello Obanji. Ibi ìlókun lẹ́nu iṣẹ́ márùn-ún iṣẹ́ mẹ́ta ló lọ bẹ̀ lẹ́ẹ̀kan. Àbátí ọ̀lọ́ poultry processing plant ń lọ. Cattle market ń lọ. So ibẹ̀ a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ecosystem táwọn olóyìnbó ń pè ní ecosystem.
2: Nítorí tó súnmọ́ra
3: wọn. Ọjà wà ń bẹ̀ that's cattle market. Ìgbàlódé omi wà ń bẹ̀. Oríṣiríṣi nǹkan tẹ́ bá fẹ́lẹ̀ wà ń bẹ̀. Àwọn tó bá kó bàálù wọn wá rí ibùkún sí. Àwọn tá a bá fẹ́ ṣe pé a fẹ́ ṣe àjọ̀dún, a fẹ́ ṣe pé àwọn ọmọ wa a lè lọ bẹ̀ ká lọ rà. Ìdàwálẹ̀ ti rà tán àní láti gbé lọlé. Àbátí ọwọ́
2: àmì tí ó mọ̀
3: súnkàkiri. Àbátí ọwọ́ àmì tí ó bá yín pa tí ó bá yín ge ní ìgbàlódé pẹ̀lú fẹ́ẹ́ sí oríṣiríṣi pẹ̀lú ti nọ́ọ̀nà ìgbàlódé ẹ̀tùkù lọlé. So healthy and comfortable meat selling point là ń ṣe ń bẹ̀. Bẹ̀rẹ̀ tẹ́ bá débẹ̀ níwájú yẹn wípé lè protect nǹkan wà ń bẹ̀. A tún fẹ́rì mú tẹ́lẹ̀. Ṣé gbogbo àwọn tó ń ta ẹran níta tí wọ́n kó ibi gbogbo wọn yàrá fẹ́ kó wọn wọlé. Sódà tó bá ti bẹ̀rẹ̀ wọn ní àbátí ọ̀ inú ilé pẹ̀tẹ́ ìsìn náà kó everybody a ní kiosk tí ẹ sì láti máa ta. Ṣé nǹkan tá a ṣe bẹ̀rẹ̀ lágbára ọlọ́run ní before the swearing governor of the second term. Bẹ̀rẹ̀ àti
2: àyànpẹ̀ ó ti fẹ́ máa ṣe tán
3: ní
2: oṣù kẹwàá ọmọ ọ̀pẹ mọ́nù.
3: So nípa war that's the first point in Elpress. Nǹkan tẹ́ president ṣe ni pé ìlànà tá a ní fún livestock development Lekiti ó wà láì pẹ̀lú World Bank support under Elpress. For example, a ti bẹ̀rẹ̀ Ekiti State Broiler Production Program Elpress today. But Elpress wá rí pé wọ́n lè support wa torí pé àwọn ọ̀dọ́ láìkí livestock development program tá a ṣe. Àti ṣe ní ọdún kìíní, a rí 20 million fáwọn ọ̀dọ́. Àjọlọ́dún kejì àrí 77 million. Ẹlẹ́kẹta làwọn ń wọlé àwọn owó bíi 152 sí 200 million. So Elpress wá rí pé táwọn bá tún fọwọ́ ìwọ́pọ̀ pẹ̀lú wa, wọ́n bá ràn wá lọ́wọ́ sí i. A lè ṣe ju bá a ṣe ń ṣe lọ ìlọ. Ìyẹn náà fi kọ́ 90,000 pẹ̀lú fún wa. 30,000 wà nínú rẹ̀. 30,000 wà nínú ìgèrè. 30,000 wà níkọlẹ̀. Wọ́n lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ pàtó mi lẹ́yìn láàrin ọ̀sẹ̀ bíi mẹ́fà mẹ́jọ sí àríkò yìí àti ṣetán. So tábá tó kọ́ a tún bí kọ́ ó tú yọ táwọn ọ̀dọ́ láti máa wá ṣiṣẹ́. But a fẹ́ máa lọ́wọ́lọ́wọ́ yìí tó bá ṣe ẹ̀yẹ wa tó a máa ń ta fáwọn tó máa lọ máa kó sẹ̀sẹ̀ níta. Nítorí pé àmì processing plant Lekiti. But tẹ bá dé ìlú bá iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí processing plant wa. So that tó bá ti rí ìṣẹ̀lẹ̀ yẹn tán opportunity láti process Lekiti ọ̀ tún wà.
2: Ìyá sí pé ẹ̀rọ kò jáde.
3: Máa kò jáde. Ìyẹn náà a tún create iṣẹ́ fáwọn ọ̀dọ́ mi. Jẹ́ pé wọ́n nílò látọ̀ni láti wà necessary to be the production side. Processing type. Àmì ìkan adéjọ pé ìkan àfẹ́kọ̀ọ́ kiosk kékèké káàkiri. Eléyìí tẹ̀rí láìpẹ́ ni pé gbogbo àwọn tó ń tẹ ẹran lọ́jà kí ṣíṣí kun ẹ̀ gbogbo àfẹ́ change pátápátá.
2: Ẹ̀yọ́ pé wọ́n ẹ̀ kun wọn kúrò.
3: Lọ́wọ́ ni kúrò. Ọ̀dà create shade fún wọn. Bí ẹ pé nẹ́ẹ̀tì àwọn àfẹ́ tí ẹ di ilé ṣíṣí ò lè wọ́n lẹ̀. Bí bá fẹ́ ra ẹran yín, ẹran ẹ̀rà ni lè bẹ̀rẹ̀. So gbogbo àwọn kan wọ̀nyẹn là ń ṣe láti dìbẹ́lọ̀. Ẹ̀dá bá dẹ̀ ṣe ń ṣe ni pé àfẹ́ create more employment for us. Ẹ̀dá value chain láyé lọ opportunity tó wà mẹ́ a tún create more income for our people.
2: Ẹ ṣeun. Ọlọ́lá kọmíṣánná wa pẹ̀lú akitiyan ìjọba gómìnà Oyèbáǹjì nípínlẹ̀ Èkìtì àti iléeṣẹ́ yín lórí ètò ọ̀gbìn. Ǹjẹ́ a lè sọ pé oúnjẹ ti pọ̀ lọ́pọ̀ yanturu nípínlẹ̀ Èkìtì sí oúnjẹ ọ̀wọ́n lọ́jà?
3: Ẹ ṣe olóòtú ibi tá à ń lọ àti ìdíbẹ̀. Bọ̀dá àti kúrò níta àti
2: kúrò níta
3: àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò níta àti kúrò

0: ti di afisen eh le ki ti la lo fu di ai fu di petrol station o ti di ta lo pe a fe wa ni ti to ba ra ki mo o ti ma ra ki a to wa ai ba wa wa ju si a to wa lo wa bi lo le la fe lo pata pata ni sa
1: pe o nje o mo pa pata o be
0: pe te ba n bere lo bi ilu ti o je ti ship ti e ba bo le ki ti and the problem and the programs are all geared towards it but kì í ṣe nǹkan tẹ́lẹ̀ lè ṣe lọ́dún kan lọ́dún méjì mú láti wà consistent yẹn la fi dúpẹ́ láwọn ìwà tó wọ́n tún gbé báwò padà wà lẹ́ẹ̀kejì lágbára ọlọ́run kí wọ́n má ti bẹ̀rẹ̀ ọdún kìtọ́ fi sáà kejì ogun kan tá à ń ṣe gbogbo abẹ́rẹ́ sí ni wá sí ìlú iṣẹ́ torí bá agricultural is a long term investment kì í ṣe nǹkan tí kì í ṣe nǹkan tẹ́lẹ̀ sáwọ̀ lóṣù kan
1: ẹ̀túnṣájáde
0: o máa jẹ́ kí sustainability wà bẹ̀ and continuity so Èkìtì ti gba òmìnira lágbára ọlọ́run tó ń torí pé ìjọba tó bẹ̀rẹ̀ yìí the foundations are laid so ká ti ẹ̀kọ́ lé lórí ni tí ẹ̀kọ́ tí foundation ló wà máa wà difficult tí ẹ bá fẹ́ kọ́lé báwo lẹ ṣe fi rin sí báwo lẹ ṣe fi bọ́ tẹ bá ti rin fún ọ̀sẹ̀ dáadáa
1: ìpìlẹ̀ tó bá ti dúró dáadáa
0: so 4 years in gomina jordan abẹ́rẹ́ ti ṣe ìpìlẹ̀ tó dáa adẹ̀tínúri mo ṣe sọ fún nbs ti fún wa ní fígọ nbs kò mọ nǹkan kan federal government lónìí so it's not that somebody is they do their they collected they do collect their data independently so data tó máa ràn wọ́n dẹ̀ máa process ẹ̀ but láàárín ọdún kan sẹ́yìn tẹ́ bá lọ wò mo ṣàlẹ́yìn ní gbọdọ̀ kó wò àwọn ọmọ fún ayé food inflation owó èrè èkìtì bẹ́ẹ̀ ẹ á lè sí ní ìyẹn la tó ràn àwọn àgbà wa lọ́wọ́ kẹ́míbọ̀dì máa lọ sórí oko ọmọ maliṣẹ́ sí ẹ̀ á tún kírètì market agbára ọlọ́run máa ń kàn wọ̀nyí irú oúnjẹ èkìtì mú sọ lẹ́kọ̀ọ́ ìfẹ́ ìtẹ̀ ti wà lọ́jà tó wà lájọ́ but a fẹ́ kí ìfẹ́ ìtẹ̀ wà ní gbogbo àwọn each of our local government nítorí pé àwọn tó ń ta àwọn nígbà for example àwọn tó ń ta àwa tá à ń ta ìwà wa tẹ bá wọ ẹwà nígboro maybe 1500 àwọn ta tún 1200 ó force many of them to also reduce their own price pé èrè tí mo jẹ mo fẹ kó jẹ àdébàdúdé àwọn kan ní. ọpọlọpọ láti rà ní gbogbo ìjẹ kéèmí náà ọpọlọpọ tí ó ti fi pé àwọn ọmọ wa so instead of 1200 government is on wàá ṣe ti 1200 so we need moderating the commodity price so to ta tó bá lè ti wà moderated. tí kẹrẹ wà moderated tí ìdúró bí dá ti. Population

0: lọ sí ìkọ̀lé, a lọ sí gbogbo àwọn nǹkan gọ́ọ̀mẹ̀ntì agbára náà oríṣiríṣi là máa.
1: Ẹ ṣeun, yàtọ̀ sí gbogbo ohun tẹ́ ẹ ti kà sílẹ̀ pé ìjọba ti ṣe, tá a bá wo àkókò yẹn lọ́la kọmíṣánná wa, àkókò ti iṣẹ́ ọ̀gbìn náà tó tún gbilẹ̀ kan ni. Àwọn ìwòye míì wo lẹ tún wò tí iṣẹ́ àgbẹ̀ tó fi lè dín nǹkan ìrọ̀rùn nípínlẹ̀ Èkìtì?
0: Ẹ ṣe olótùú. Lọ́dún tó kọjá, one December, ni African Development Bank ya approve special processing zone fún Èkìtì. Fún ká ní ibi tí a lè máa ti process àwọn ohun àwọn tí a ń produce.
1: Èrò kòtà máa ń kó jáde.
0: Tí a bá process nǹkan tá à ń ṣe l'Èkìtì, àti ìṣe àti ìdèbí tá à ń dé, ní ta fẹ́ dé. Kàsábà ẹ̀gẹ́ lè ní aṣọ sí gàárì àti fùfú àti ẹ̀rọ táwọn ọkọ̀ wá ṣe, kò sí ọ̀rọ̀ táwọn ọkọ̀ fi ṣe mọ́. Ẹ lè rí 30 products nínú kàsábà.
1: Èyí ò nínú ẹ̀gẹ́.
0: Nínú ẹ̀gẹ́, 30 new products, a bá process ẹ̀. Máa kílẹ̀ àbí 2-7 brush lárọ̀ yìí.

ṣẹ̀wọ̀n. Kó tó di pé wọ́n ṣe ojú òpó sílẹ̀, ọ̀rọ̀lá kọmíṣánná wa. Ǹjẹ́ ìpínlẹ̀ Èkìtì tẹ́ ẹ bá ní ká wò dáadáa láàrin àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ní orílẹ̀-èdè Nàìjíríà?

0: láti ń dojú kọ ọ̀nà owó lẹ̀ ń wò gẹ́gẹ́ bí ọlọ́lá kọmíṣánná láti wọ ojútùú sí àwọn ìpèníjà tá à ń dojú kọ.
1: Ẹ ṣe wọn lótú lágbára ọlọ́run àláti sọpọ́ọ̀tì gómìnà wa. Èkìtì ò jẹ́ stéètì tí wọ́n fọwọ́
0: rọ́ṣọ́
1: tí ò bá jẹ́ pé program tí wọ́n mú ó yẹ kí wà ní méjì kan pẹ̀lú vice president láti lọ́ọ̀jì new program of world bank cajo develop gómìnà ní pé kí represent wọ́n bẹ̀. So kò sí program tó wáyé national méjì pẹ̀lú nǹkan tá ti ṣe lẹ́kìtì tó ń kó àtọ́n.
0: Yóò fi wọ́n ní pè é
1: sí. Tó ń pè wá sí tó ń pè. Tọ́ọ̀nù tó wá sí pé kí a sọ opinion wa láìpẹ́ gbogbo federal government lè ṣe program méjì kan máa sọ pé ní south west o the first state tẹ́ máa pè nígbé Èkìtì àdá àdẹ tí débi tá à ń lọ bí tá fẹ́ lọ wípé kan tó mú state kan lẹ́kìtì ní Nàìjíríà tó wà involved in agriculture fẹ́ tó jẹ́ Èkìtì with the structure of the government and within the next lagbara within the next 2-3 years. Àdébẹ̀rẹ̀ ọ̀tílẹ́ni mo ṣe sọ so gbogbo àwọn program tí ìjọba àpapọ̀ ṣe pẹ̀lú máa ń sọ fún wa pé kí ni ẹ̀rù ọkàn wa lórí àwọn program.
0: Àkàtì ẹ̀kọ́ ẹ̀pẹ́ ń gbà mí wọ́n mọ ẹyá àwọn àìdíà
1: yín. Àìdíà many of our programs for example ní south west sí ọ̀la bẹ̀rẹ̀ recreation subsidy other states has copied and they copied very well. So we have so many things that we are we are not as started it as a pay center but we are not a restaurant or what and in fact like the program with Brazil government nígbà tó ṣe cup 13 last year the federal government in London nígbà tó ṣe climate program nígbà tí Brazil fẹ́ ṣe don sign collaboration with federal government state region of new Nigeria ọmú jìkà wá ní north ẹgbẹ́ èkìtì south and ẹ̀ṣẹ́ tabale pari program yẹn ni a change dynamics of food production so oríṣiríṣi development collaborations la ní VNADF sínáàdà àti gbogbo wọn nínú gbogbo àwọn agency tó wà lọ́dọ̀ àbúrò àfihàn pàtó sí mímọ táàbí ìbáṣepọ̀ àṣepọ̀ gbogbo wọn ti rí pé policy wa ó wà line and they are all progressive policies they are progressive they are policies that geared towards development of agriculture and not only agricultural value chain. Value chain, we are sorry, but we don't show

0: Joining a visitor room, a job of this ground one challenge, our national, these are very good challenges. We are going to support you, and that's our goal. They're going on somebody that is also is humble and is also proceed the tongue. That's what this is equity. That's what we continue to need the learning. Maybe this one event you want your money and you can sort of by new one in your back. And that is gone. Only will have a chance to say, if you say no by concern, complete with him. Ask him some question. Because the battery was the one that is developing. So in control of the human that are so good. So I can tell you through this book, through that initiative and that strategy.
1: Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín torí àkókò wa tí ó ti lọ. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò iṣẹ́ ọ̀gbìn nípínlẹ̀ Èkìtì ni ẹ pè wá sí láti béèrè o. Kí ni àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ lọ́la commission náà wa? Kí làwọn nǹkan tí ibo ni wọ́n tí ìdè tẹ́ ẹ fẹ́ kí wọ́n dé? Ojú òpó tó wọ bí ẹ ti mọ̀ 08130132097 ni ojú òpó tó dé ọ̀dọ̀ wa lápá bí 08130132097 ni ojú òpó tí ẹ fi bá wa dá sí 08130132097 ni ó dàbí pé ojú òpó nǹkan ó dákẹ́ báyìí ṣùgbọ́n ẹ̀rọ ẹ̀kú dédé wòye ẹ káàárọ̀ yìí o. Hello. Ẹ ṣèwọ̀ ẹ káàárọ̀ sá o. Ẹ gbọ́n sókè orúkọ yín bó lẹ ti pé o. Ẹ ṣeun kí lorúkọ yín.
2: Tọ́pẹ́ ni ọ̀tá Adó.
1: Tọ́pẹ́ láti Adó.
2: Dàgbà ilé ọ̀nà kọmíṣánná wa.
1: Ẹ ṣeun.
2: Pápátá ọ̀pá lọ.
1: Ẹ ṣeun.
2: Lọ pẹ̀lú ọ̀pá wa. Ọ̀dà Adó.
1: Ẹ ṣeun.
2: Bàbá àgbà ọlọ́run ìjọba àgbà wáyé. Owó wẹ̀ pápátá ọ̀pá.
1: Àmì. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín o. 08130132097 ni ojú òpó. Ẹ̀lú ẹ kú ìyálẹ̀ ta o. Ẹ̀lú sà. A ti ń wò yín lójú òpó ẹ kú dédé wòyí ó dàbí ojú òpó òun ni. Ẹ̀lú o. Ẹ ṣeun ẹ káàárọ̀ yìí sà o.
3: Ẹ káàárọ̀.
1: Orúkọ yín bó lẹ ti pè wá. Láti ìlú ọmọọba Èkìtì Ọlọ́lá kọmíṣánná wà lọ́dọ̀ wa. Kí ni ìbéèrè yín fún wọn? Àmì.
3: Àyẹ̀kí ní bàbá wa báwo náà.
1: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ ṣeun. Ẹ
3: ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ
1: ṣeun.
3: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ
1: ṣeun.
3: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ
1: ṣeun.

0: ẹba àdá ọlọ́run
1: bẹ́ẹ̀ni ọwọ́ ẹgbẹ́ tó lè dára
0: wọ́n ní kí wọ́n wọ ẹgbẹ́
1: lára ní wọ́n
0: ní àdúgbò yín ni kẹ́ ẹ ti béèrè ẹgbẹ́ àwọn àgbẹ̀ tó ń ṣe cooperative
1: ẹ̀kan tún wo iṣẹ́ tó ń kọ iṣẹ́ àbẹ̀wò náà ṣe iṣẹ́
0: wọ́n ní iṣẹ́ àgbẹ̀ tẹ́ bá ṣe ni ẹ fi wọ ẹgbẹ́ tó yẹ kán wọ̀ o ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀lọ́ ẹkú déédéé wò yí o ẹ̀lọ́ ẹ káàárọ̀ yí o ẹ ṣeun ẹ káàárọ̀ yí sá ẹ ṣeun kí ni ìbéèrè yín o àdúpẹ́. Ẹ bá a dáhùn tí wọ́n béèrè
1: ilé ìtàn tá à ń ṣe tá a fẹ́ lọ ká lọ́ọ̀ṣẹ̀ before the election wà á suspend ẹ̀ káwọn ìmọ̀ àròkọ bẹ́yà gọ́dọ̀ bẹ̀rẹ̀ ní la fi ṣe ilé ní ìta bá ti gba àfúgbà lọ́wọ́ gómìnà a fẹ́ ṣe farmers information management system a fẹ́ gba information every farmer a lọ orí oko ẹ̀ àti èkìtì mọ́ reference ilé táwọn ibi tí ilẹ̀ oko ẹ bẹ̀rẹ̀ ló parí sí àti information ẹ̀ a lè mọ kọ́ńtẹ́ẹ̀nì each local government by each by local government la fẹ́ ṣe so that how more how many farmers ló ṣe ló ń gbẹ ẹgbẹ how many farmers ló ń gbẹ ẹgbẹ àwọn ló wà ní tree crops òkú ọ̀pẹ so that tábà fẹ́ ṣe resources allocation how are targeted 100% because data is everything kò tí ìṣẹ̀lẹ̀ ní digital one later ní ìfọ̀ digitalize but lágbára náà ní bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́ńdà àbí.
0: Síbi táwà yìí
1: abẹ́rẹ́ sí sensitization utilization power bó sọ nígbà tá à ń ṣe agrochemical distribution àti sọ fáwọn àgbẹ̀ election ti parí náà we need to plan for the future and that's the future for us to go.
0: Ẹ ṣeun torí àkókò wa tó ti lọ ibi tí a ó fi àdàgbà ètò iṣẹ́ ti gbọ́rọ̀ sí lónìí rèé ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá kọmíṣánná fún ètò ọ̀gbìn àti ìdáàbòbò oúnjẹ nípínlẹ̀ Èkìtì ọ̀nàrẹ́bù ebinisa olúwadé adúpẹ́ lọ́wọ́ yín pé àpè yìí lórí ètò iṣẹ́ ti gbọ́ pé ẹjẹ́ wa àlérò pé lọ́jọ́ mi tá a bá tó pè yìí ẹ̀ dá wa lóhùn
1: ẹ̀ àṣẹ wa ni
0: ẹ̀ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín bó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n gbé ètò yìí fún ìbáṣepọ̀ tá a máa ní pẹ̀lú yín ní gbogbo ọjọ́ mẹ́jọ bó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Èkìtì FM Progress FM Adaba FM Voice FM Our People's FM Ayoba FM New Cruise FM Midas Radio ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín Adamimogo FM Adúpẹ́ ò àti Ẹbínlá Radio tó fi mọ́ Ike TV àti iléeṣẹ́ NTA mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá àgbà àwọn general managers láwọn iléeṣẹ́ rédíò yìí fún ìbáṣepọ̀ tẹ́ ẹ ní pẹ̀lú àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà nílùú Adó Èkìtì tá a fi ń mú ètò iṣẹ́ ti gbọ́ ìwá ní gbogbo ọjọ́ mẹ́jọ tó sì ń dùn tó ń lárin kíkí ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn amojú ẹ̀rọ tí wọ́n wà ń bí àwọn afẹ̀rọ yàwòrán wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín akéde ètò gbogbo yín pátápátá la àdúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ aṣètò ìtàgé wa christine sọlá yusuf adúpẹ́ lọ́wọ́ yín o olóòtú ètò iṣẹ́ ti gbọ́ ni akínwálé ọláòyè ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín àwọn olóòtú àgbà méjèèjì alhaji ayọ̀ àkàndé tí wọ́n jẹ́ ọ̀gá àgbà níléeṣẹ́ nta channel 5 nílùú adó ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín àti olóyè olúrótìmí popo ọlá tí wọ́n jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ bses ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o bákan náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ àjọ bureau of community communications ní governor's office nílùú adó ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín àti olùdarí àgbà àjọ náà èyí ń arábìnrin mary ọ̀sọ́ mọ́tọ́sọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ po èyí ń níléeṣẹ́ ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ nípínlẹ̀ Èkìtì rotimi fèyíṣínà tí a jọ wà ní yàrá agbára yá àti àwọn tá a jọ ṣètò èyí tó dùn tó lárin kéke a lọ lórí ètò yìí lónìí àlejò míì látùgbé wá ní orí ètò iṣẹ́ ti gbọ́ tó bá di ọjọ́ mẹ́jọ ẹ̀yin ò ní kú àwa náà ò sì ní kú o a jọ pàdé láyọ̀ àti àlàáfíà adépọ̀wálé adéfàbí ọmọ bàbá nídò ilé Èkìtì ló ń kí yín pé.
2: Adaba 88.9 FM Atunti.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ̀pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ti Oluwa nile ati ekun re aye ati ohun gbogbo ti o tade sinu re nitori ti o fi idi re sole sori okun o gbe kale lori isomi tani ogun ori oke Oluwa lo abi tani o duro ni mimo re eni to ni owo mimo ati aya funfun ti ko gbe okan re soke si asan ti ko si bore eto oni ori buku gba ati ododo eyi ni ranti safari ati safari olorun celestia egbe ori yin soke eyin enu ona olorun gba ope wa loruko jesu olorun gba eyin wa ni won ba to tun iku o ya wo nu ogo re lo adani waye ko mu e mo emi ati ara ko tu wa tani obo ogo yi Oluwa ti o ni agbara Oluwa ti o ni agbara ni ogun egbe ori yin soke eyin enu ona ki ajumo gbe yin soke ki obo ogo jaji ova alase pe ko wonu ile wa wa oni alase pe ko wonu ile wa wa loruko jesu ko wonu ile wa wa olorun baba omo e mo ko foro wa ru osale jesu oni olorun baba olorun omo olorun e mo ko da soro wa loruko jesu ko da soro wa jesu oluwa wa
1: ami ami ami loruko jesu
0: alosare ba mi rista 104:5 kilo so
2: ẹlọsẹ ẹnu ọna rẹ ti ẹyin ti ọpẹ.
0: Psalm 104:5 kí ló sọ.
2: ẹlọsẹ ẹnu ọna rẹ ti ẹyin ti ọpẹ.
0: mo ní ló sùn yìí ó yá lọ gbé gbọ ọpẹ.
1: àmì jésù.
0: ó yá kí ló sọ.
2: àti sí àgbàlá rẹ ti ẹyin ti yìnyín.
0: lórúkọ jésù ìjáde ìwọlé rẹ lọ́sùn yìí lóyìnbí tó kù sí ó yá lọ gbà agbára.
1: àmì jésù.
0: ó ní sí ayò ó yá kó jẹ fún ọ. kí ló sọ níbẹ̀.
2: ẹ máa dúpẹ́ fún. kí ẹ sì máa fi bùkún fún
0: orúkọ rẹ. lórúkọ jésù ìwọ ló ní ẹ̀rí tó kù ló sùn yóò yá lọ gbà á.
1: àmì jésù.
0: lórúkọ jésù ó yá lọ gbà á.
1: àmì.
0: samuwa o seven verse four yẹn kí ló sọ.
3: ẹ fi ọpẹ fún Oluwa nítorí tí ó ṣe.
0: ẹ fi ọpẹ fún Oluwa nítorí tí ó ṣe ó yá lọ gbé gbọ ọpẹ lórúkọ
1: jésù.
0: ó ní torí kí ni o.
3: nítorí àánú rẹ dúró láéláé.
0: ó ní torí àánú rẹ ó ní ẹ fi ọpẹ fún Oluwa àwọn Oluwa nítorí àánú rẹ dúró láéláé. ẹ fi ọpẹ fún Oluwa àwọn Oluwa nítorí àánú rẹ dúró láéláé. lórúkọ jésù lọ jẹ nínú orí ọfẹ náà. orí ọfẹ oṣù tó kù ó yá kó kú yọ. ó yá kó kú yọ. màmá ó yá kó kú yọ. bàbá ó yá kó pé. iṣẹ́ ìránṣẹ́ wa kó pé wa. iṣẹ́ ọwọ́ rẹ kó ju ọ. iṣẹ́ ọwọ́ rẹ kó ju ọ. iṣẹ́ ọwọ́ rẹ kó ju ọ. kí ló sọ níbẹ̀.
3: jẹ́ kí àwọn ẹni rẹ̀ padà Oluwa kí ó wí bẹ́ẹ̀.
0: àwa ẹni olùràpadà àwa tí a ti rà padà lọ́wọ́ ethiopia a ti fi eré ethiopia ṣe rà padà fún wa. ó yá lórúkọ jésù àwa tí Oluwa rà padà lọ́wọ́ inú ògo wa lọ. àwa tí a ti rà padà ó yá ká wọ inú ògo wa lọ. tẹ̀síwájú.
3: ẹni tó rà padà kúrò ní ọwọ́ ọ̀tá ni.
0: ẹni tó rà padà lọ́wọ́ ọ̀tá ni. ó yá lọ́wọ́ ọ̀tá rẹ lónìí Oluwa rà ọ padà. ìdílọ́jọ́ ìṣẹ́gun olùràpadà rà wá padà. ẹnìkan ò ti ẹ̀rá mi ṣe mo ní lọ́wọ́ ọ̀tá rẹ Oluwa tú ọ sí. Oluwa sọnu ọrọ rẹ o ni ẹ lọ sí ìletò kan tí ó súnmọ yín o ni ẹ rí abo kẹtẹkẹtẹ kàti ọmọ rẹ o ni ẹ tu wá fún mi bí ẹnikẹni bá bí yín kẹni Oluwa ní fi ṣe ìyá oṣooṣù wo ló ń jẹ oṣù àṣepé o ò tún jìyà mọ. àmì yín kéré oṣù àṣepé o ò tún jìyà mọ. wọ́n wo ló ń gbọ́ ìkànnì ní àdàbà 88.9 FM ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹrù ayé wa Oluwa kó bá wa dé. ìrànlọ́wọ́ aláìlérí yóò yá parí iṣẹ́ rẹ̀. kí ló sọ níbẹ̀.
3: ó sì kó wọn jọ láti ilẹ̀ wọn nìwá. láti ilà oòrùn wá.
0: láti ilà oòrùn wá.
3: àti láti ìwọ̀ oòrùn.
0: láti ìwọ̀ oòrùn.
3: láti àríwá.
0: láti àríwá.
3: àti láti òkun wá.
0: láti bọ́ni nínú ogun igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé yóò yá lọ máa wọ inú ògo. ó yá wọ inú ògo náà. olóko wọn wá láti gúúsù àríwá ìlà oòrùn. ìwọ òrù kí lọ tẹsíwájú kí ló sọ níbẹ.
3: orin káàkiri ilé ẹgi jù.
0: bẹ́ẹ̀ ni o.
3: níbi tí ọ̀nà kò sí.
0: lórúkọ jésù kristu gbogbo ibi tá a ti gbàgbé rẹ ọ̀nà rẹ kó lọ mọ́
1: ara. jésù.
0: ó ní sọ fún gúúsù kó má ṣe dádúró sọ fún àríwá kó da sílẹ̀ níbi tá a ti mọ̀ọ́mọ́ fìyà jì ọ́. níbi tá a ti mọ̀ọ́mọ́ fìyà jẹ ìpín rẹ níbi tó ti mọ̀ọ́mọ́ rin ogun tó mọ̀ dí ó yá lọ bọ́ lórúkọ j ìwé efésù 7:1 kí ló sọ. kí ló sọ.
4: ẹyin ọmọ. ẹ máa gbọ́ tí àwọn òbí.
0: lórúkọ jésù ìwọ tó bá ti ṣèfí ọlọ́run láti tẹríba nínú oṣù yóò yá lọ́wọ́ inú ògo rẹ
1: lọ. àmì jésù.
0: gàlátíà 2:3 yẹn kí ló sọ. lórúkọ jésù ó máa dẹni ìdánimọ̀.
1: àmì jésù.
0: bí ayé fẹ́ bí ayé kọ̀ wọnú ògo rẹ lọ.
1: àmì.
0: gbogbo ẹni mọ̀ọ́mọ̀ kórajọ tó ń retí ọjọ́ ẹ̀sìn rẹ iná ọlọ́run kó gbọ́
1: mọ̀ọ́.
0: kí l lo so nibe
3: sugbon a ko fi agbara mu titu ti o wa pelu mi eni ti se ara elini lati kola
0: loruko jesu kristo gbogbo to fe de oduro olorun ko ko ni la ogun
3: ami jesu
0: loruko jesu o ne wa baka na
3: amen
0: iwe it is revelation 2 ye kilo so iwe revelation 5 kilo so nibe o ma ni olorun ninu osu
3: yi se
0: mo ni osu iko ni lo lai ma fun o ni nkan kilo fe fun o fe fun o ni ayo o fe fun e ni igbega o fe fun wa ni alaafia
4: ibi ti wo ti gbe subu ki o si ronu pada
0: loruko lo ba ti ronu piwada ni o fe wonu ogo lo o fe wonu igbedide lo revelation 21 yen kilo so o ma ni olorun se
3: wo
0: to gbe kan ni adaba wonu ogo re lo
3: kilo orun titun kan
0: wo lo sun yi se orun tutu re ko si si lo kilo sọ níbẹ̀
3: àti ayé tuntun kan nítorí pé ọrùn ti ṣáájú àti ìṣẹ́lẹ̀ ti kọjá
0: lọ. Mo lóòótọ́ máa mọ̀ bọ́ ọmọ lórúkọ
3: Jésù.
0: Ó yá aṣọ ọ̀yà rẹ̀ Olúwa fà á yá. Kilo sọ níbẹ̀
3: okun kò sì sí mọ́.
0: Okun kò sí mọ́.
3: Mo sì rí ìlú mímọ́ ni.
0: Ìlú mímọ́ ni.
3: Jerusalem titun.
0: Lórúkọ Jésù níwájú rẹ̀ látòní ló yá lọ máa gba omi ayọ̀. O ya lo gba leta mama yen o ni mo bo ji omo wo ranse to n gbo mi to wa ni dubule aisan olorun baba omo e mo ji odi bi odidi omo baba wa lori dubule aisan ta ranse si jesu o ya wonu ogo re la ese to le je ko ma ra anogba oluwa dadi ji ki lo so nibe
3: o ti orun so kale
0: o ti orun so kale
3: bi
0: pe
3: ti amura sile bi iyawo
0: amura re sile wowo lo ti setan lati mura sile lati gbo ohun to to si o ìwọ́wọ́ ló ti múra sílẹ̀ láti gba lẹ́tà ayọ̀ rẹ psalm 19 kẹ́nìkan bá mi sì sílẹ̀ ìwọ́wọ́ ló ti múra sílẹ̀ láti gba kọ́kọ́rọ́ ìgbédìde rẹ ilé tuntun ni ìwọ́wọ́ ló ti ṣetán mọ́tò tuntun ni ìwọ́wọ́ ló ti ṣetán ìgbéyàwó tuntun ni ìwọ́wọ́ ló ti ṣetán ayé ti sọ wípé kò rere ò lè ti sẹ́ẹ̀lì rẹ jáde àmọ́ gbọ́wọ́ olúwa lónìí ó yá lórúkọ jésù gbogbo ẹni gan kọ́ lẹ́ obìnrin yẹn àánú yẹn ló sọ̀rọ̀ sí ó ní aṣẹ́lọ́sọ̀ múra dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni o fẹ́ rojú rere ọlọ́run kì í ṣe ọkọ ayé nìkan là ń sọ à ń retí ọkọ kristi à ń retí àṣeyọrí à ń retí olùrànlọ́wọ́ à ń retí olóore à ń retí olùgbédìde kí ló sọ níbẹ̀
3: mo sì gbọ́ ohun lẹ́kọ̀ọ́ láti orí ìtẹ́ ìwà pé mo gbọ́ ohun
0: tí ara mi lọ́lọ́run nínú oṣù sí ọ kíyèsí àgọ́ ọlọ́run wà pẹ̀lú lórúkọ jésù olúwa kó wọnú ilé wa ẹnìkan ní olúwa wà nù ilé mi ìjẹ́ òrere tó yẹ kó ti ṣiṣẹ́ ìjó wọlé bí ìjẹ́ ò ti sílẹ̀ kò fún láti kó wọlé bí ó ní talẹ́ni náà ti kanlẹ̀kùn ọkàn rẹ ẹ̀mí mọ́ látọwọ́ olúwa sílẹ̀kùn jẹ́ kó wọlé ìwọ náà wẹ̀ lónìí kó múra ọ̀sọ́ kì í ṣe ìwẹ̀ omi tó ń wò níwájú rẹ kì í ṣe aṣọ tó ń wò nínú ilé rẹ palẹ̀mọ́ ọkàn rẹ àlejò rere ń bọ̀ oníṣẹ́ ayọ̀ ń bọ̀ olùrànlọ́wọ́ ń bọ̀ olùgbédìde ń bọ̀ ẹnìkan ló ti rẹ̀ ọmọ oníkò ní bùkátà yẹn ti pọ̀jù olúwa kó mọ ọgbẹ́ kí ló ń sọmọ.
3: Àti ọlọ́run ti kára rẹ̀ yóò wà pẹ̀lú wọn.
0: Ó ní ọlọ́run ti kára rẹ̀ yóò máa wà pẹ̀lú wa.
3: Yóò sì máa jẹ́ ọlọ́run
0: wọn. Ó máa lè ló yá. Bí o sì bá ku ìṣẹ́jú kan gbóhùn lẹ́nu wò ní ìlọgbà kọ́kọ́ wà
3: yẹn.
0: Bí o sì bá ku ìṣẹ́jú kan oníṣẹ́ ayọ̀ rẹ̀ kó jẹ. Ẹni takúdé mi àti ẹ láti January di òní yìí tó lòun ò ní jáwó yá pẹpẹ kó jẹ òkú ẹ̀ kí ló sọ níbẹ̀
3: mọ́. Ọlọ́run yẹ sí inú omi jẹ́ gbogbo olùkọ́
0: mi. Mo ní ẹkún àdásùn rẹ̀ parí lórúkọ
3: Jésù.
0: Gbogbo abiyamọ tó wà ní hospital ní general tó ń sáré kiri yẹn ẹkún àdásùn rẹ̀ parí lórúkọ
3: Jésù.
0: Olúwa yóò nu omi jẹ́ gbogbo olùkúrò omi jẹ́ ikú ọmọ olúwa bá wí. Omi jẹ́ ọ̀fọ́ ọlọ́run bá wí. Omi jẹ́ ìtẹ́gbẹ́ ọlọ́run bá wí. Omi ìráhùn olúwa bá wí. O ò tún jẹun tó rí bá wí. Lọ́ máa jẹun tó wù ọ́. Kí ló sọ mà.
3: Yóò sì sí ikú mọ́.
0: Ó aleluya. Lórúkọ Jésù àníkú tògbótògbó. Abiyamọ sàmì mẹ́ta a ò ní kú tògbótògbó.
3: Ní àmì
0: lórúkọ Jésù. Ọ̀ àmọ́ láàmì kú
3: tògbótògbó.
0: Ní àmì
3: lórúkọ
0: Jésù tàbí ẹ̀fọ́. Ẹ kó máa wọ̀
3: fúnra
0: rẹ̀. Ẹni ránṣọ àkóbá yẹn kó lọ máa wọ̀. Ọlọ́run ayọ̀dẹ́lẹ́ babalọ ló yá bí a padà sí ọlọ́run. Ọlọ́run mọ́sí olùmọ́dé ó yá bí a padà sí ọlọ́run. Ọlọ́run bẹ́lẹ̀ wọ́n ṣọfọ̀ ó yá bí a padà sí ọlọ́run. Ẹrù tọ́ta ni ó yá gbélé wọn lórí. fabulous summer.
3: Tàbí
0: ẹkún.
3: Bẹ́ẹ̀ni kì yóò sì rọra mú.
0: Alleluia.
3: Alleluia.
0: Ọfà ara rẹ tó sọ dàrú kan ó yá kó parẹ́ lórúkọ
3: Jésù.
0: Bíbélì fi yé wọn ní àyà yóò pa àwọn àlejò. Wọ́n fi bẹ̀rù bojọ sọ́jà kan lọ́ fi wọn. Ẹ̀mí tó fi ayé rẹ tà fàlà. Ẹ̀mí tó fi ayé rẹ ni ọ́ lára. Alágbára tó wà lórí ilẹ̀ tó ní tóun bá wà láyé òní gbúrò àlàáfíà ó yá pẹpẹ ra níṣẹ́ nítorí ọ̀rọ̀ kí ló sọ níbẹ̀.
3: Nítorí pé òun àtijọ́ ti kọjá lọ.
0: Mo lóò tún jagun mọ́.
2: Àmì
0: Jésù. Ẹnìkan sàmí ò tún jagun mọ́.
3: Àmì Jésù.
0: Ọlọ́run Babalọla kó fòfin sógun jíjà wà.
3: Àmì.
0: Ọlọ́run Mósè Olúmọládé fòfin sógun jíjà wà.
3: Àmì Jésù.
0: Ọlọ́run Bélé wọ́n sọ̀fà fòfin sógun jíjà wà.
3: Àmì Jésù.
0: Ogun ẹ̀jẹ̀ ló ń jà òòtú ni mọ́.
3: Àmì.
0: Ogun ènìyàn mímọ́ ni òòtú ni mọ́.
3: Àmì.
0: Ogun ènìyàn mímọ́ ni òòtú ni mọ́. Ẹni fi gbogbo ògbà ní ọkọ para rẹ̀. O máa ní ẹ̀rí. Psalm 19 yẹn kí ló sọ torí àkókò.
4: Àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn Ọlọ́run.
0: Ó yá ìwọ wo ló fẹ́ rí àánú gbà. Ó ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn Ọlọ́run. Kí ló sọ níbẹ̀.
4: Àti òfurufú fi ṣọwọ́ rẹ̀
0: hàn. Òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn.
4: Ọjọ́ di ọjọ́ fọ.
0: Ọjọ́ di ọjọ́ fọ.
4: Àti òrùn di òrùn fi
0: hàn. Òrùn di ó fi hàn.
4: Ó ní kò sí ohun kan tàbí èdè kan.
0: Ó yẹs.
4: Níbi tí a kò ti gbọ́ èrò wọn.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó ní ìró wọn lágbogbo.
0: Ó yá sàmí mẹ́ta tó ní agbára. Ọlọ́run bàbá Ọlọ́run ẹ̀mí mímọ́ yá kí ìró rẹ̀ kó la àgbáyé rà. Irú ọmọ rẹ̀ kó la àgbáyé rà. Mo ní iṣẹ́ ìránṣẹ́ wa kó la àgbáyé rà. Ìwọ lẹ̀rí kan lóṣù
3: yìí.
0: Ẹnìkan lòun ò gbàgbọ́. Mo ní Olúwa wọ inú ilé rẹ̀. Ọba àwọn ọba dẹ́sẹ̀ dúró. Ó ní sí ayọ̀ yẹn mo ní kó jẹ fún ọ. Oníròyìn ayọ̀ yẹn kó jẹ fún ọ. Ọfà sédànù ò tún rí mọ́. Ọfà àmúbọ̀ ò tún rí mọ́. Ó yá lọ ní ẹ̀rẹ́. Ó yá wọnú ògo lọ. Ìwọ lẹ̀rí kan o. Ó yá wọnú ògo lọ. Lorúkọ Jésù wọnú ògo rẹ lọ.
1: Àmì Jésù.
0: Bí Olúwa ti ń bẹ lọ dẹni ìdánimọ̀.
3: Àmì Jésù.
0: Lorúkọ Jésù lọ dẹni ìdánimọ̀.
3: Àmì Jésù.
0: Òróró ti Dáfídì rígbà lọ gbà tì.
1: Àmì Jésù.
0: Òróró ìrànlọ́wọ́ lọ gbà. Ọ̀rọ̀ jáde ó di àṣẹ ó di májẹ̀mú wọnú ògo rẹ lọ. Ibi tó ti rìn ó yá gbagbára. Ibi tó ti sún ọ lọ dìde. Sàmí mẹ́ta níbi tí ìran rẹ ti rákòrò lọ máa.
1: Àmì lórúkọ Jésù.
0: Sàmí mẹ́ta níbi tí ìran rẹ ti rìn lọ́mọ ọkùnrin.
1: Àmì lórúkọ Jésù.
0: Adé ìran rẹ tó ti gbé pamọ́ lọ́jọ́ pípẹ́ Olúwa gbà jáde fún ọ. Ogo ìran wa ó yá kókó wa lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ téèyàn fi ń gbàdọ̀ balẹ̀ ọ̀tá ó yá kó ṣẹlẹ̀ sí wa lọ́wọ́. Mo ní ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ téèyàn fi ń gbàkúnlé alágbára ó yá kó ṣẹlẹ̀ sí wa
1: lọ́wọ́.
0: O máa ní ẹ̀rí.
1: Àmì.
0: A ó la àgbáyé já.
1: Àmì.
0: A ó sì wá bí ọ̀rọ̀.
1: Àmì.
0: Ìlérí rẹ ti ṣẹ.
1: Àmì.
0: Ohunkóhun ò dádúró.
1: Àmì.
0: Wo lórúkọ Jésù mo ló máa yin Ọlọ́run.
1: Àmì.
0: Ìwọ lẹ̀rí kan wọnú ògo rẹ lọ.
1: Àmì.
0: Ọkàn rẹ máa balẹ̀.
1: Àmì.
0: Ìrànlọ́wọ́ máa dìde sí ọ.
1: Àmì.
0: Lẹ́tà ayọ̀ rẹ sàtánì ò ní gbà.
1: Àmì.
0: Lẹ́tà ayọ̀ ọmọ rẹ ayé ò ní fàyà.
1: Àmì.
0: Ọkàn rẹ máa balẹ̀.
1: Àmì.
0: Wọ́n tó rá mi ṣe ọmọ rẹ ò ní dọmọ náà.
1: Àmì.
0: Gbogbo abiyamọ ọjọ́ àga àwọn ọmọ wa orí olórí òní jò. Àwọn tó máa ń jẹsẹ́ oníṣẹ́ tán kì í bóníṣẹ́ ṣiṣẹ́ ó yá ilẹ̀ kó mú wọn. O máa gbórí ilẹ̀ ṣeré lọ. Ilẹ̀ ò ní mì wá o. Jésù Olúwa wa.
1: Àmì.
0: Àmì
3: lórúkọ Jésù.
0: Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ayé àti ọ̀run. Mo dé ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ ọba àwọn ọba. Mo dé ọpẹ́ padà sọ́lọ́ Bélé wú ọ̀ṣọ̀fà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí ó ṣe onítorí àánú rẹ̀ dúró láéláé. Orí tá a mú wọlé yẹn tó túmọ̀ lé lórí pọ̀. Ó ní àwa yóò dúpẹ́ fún oore tí olùgbàlà ṣe fún wa. A fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tó dìde fún wa ní ọjọ́ Jímọ̀ tó lọ fún ìtẹ́pẹpẹ ìjọ wa kejì ní òde àyíká ní Opposite Ekins Hotel. Lórúkọ Jésù ilé yín kò ní ṣòfò.
1: Àmì Jésù.
0: Ẹ ò ní ṣiṣẹ́ fọ̀tàjẹ.
1: Àmì.
0: Ìrànlọ́wọ́ Ọlọ́run kó wá yín
1: rírọ̀. Àmì.
0: Mo fi àkókò kí àwọn bàbá mi àwọn ọ̀gá mi Prophet Olúwaṣẹ́gun Ọlájẹ́ngbèsì Àrólé Jésù from America. Mo fi àkókò kí bàbá mi Most Superior Evangelist Prophet Adeniyi Samson sísísí Mẹ̀sáyà Cathedral ọ̀gá mi mo wà lórí ìkúlẹ̀ ojú òní tì yín.
1: Àmì
0: Jésù. Lórúkọ Jésù ìjì òníjà sẹ́ẹ̀ránṣẹ́
1: wa. Àmì Jésù.
0: Most Superior Evangelist Prophet Kọ́láwọlé Lambe sísísí Lámúdífá Agda Ṣíṣá ẹ̀. Mo fi àkókò ìkí yín iná orí pẹpẹ òní jó wa.
1: Àmì
0: Jésù. Mo kọjá lọ ní kánkán sórí ọ̀dọ̀ àwọn bàbá mi kábíyèsí kábíyèsí tí wọ́n dìde tí wọ́n gbé Ọlọ́run ga nínú iṣẹ́ ìránṣẹ́ náà tí wọ́n dìde lórí àga ọba láti wá ìṣàjọyọ̀ pẹ̀lú wa níbẹ̀. Lórúkọ Jésù gbogbo ìlú yín bàbá kò ní dìdàkudà.
1: Àmì Jésù.
0: Bàbá mi mo wà lórí ìkúnlẹ̀ ojú òní tì yín.
1: Àmì.
0: Ọ̀run kó bá mi súre fún yín.
1: Àmì Jésù.
0: Ìṣúrẹ́yà Májẹ̀sì Akíndélé Akínsanmí Loruko Jesu baba mi logbe ologbe of the kingdom oju oni ti yin baba
1: His
0: Royal Majesty Olasende John Akinyomi lara gushi of iyansan kabiyesi baba oju oni ti yin
1: oju
0: oni ja ilu iyansan
1: mo
0: bi akoko iki baba mi His Royal Majesty Adesanya Oluwole Thomas JP Abba of Ajagba Kingdom baba mo ba wa lori ikunle oju oni ti yin o baba iji oni ja yin igba yin loruko jesu e oni fa isan lo ilu ajagba ko ma di nila
1: gbogbo
0: awon mo ilu ajagba jale ja ko kaakiri agbaye kan daraba aga yin ko ni gbona o lori mo ki yin oni ilu ajagba oju oni ti yin ba mo fi akoko iki baba mi His Royal Majesty Obatuga Michael Ijegun of Idepe Okitipupa baba loruko jesu oju oni ti yin
1: iji
0: oni ja ilu ide
1: Ko
0: ni ja okiti pupa gbogbo awon mo yin jake jade won ni bofo wale awon ti bi kan ma dide aga ni kabiyesi ko ni gbona
1: mo
0: koja lo si lu odigbo Royal Majesty Royal Majesty kabiyesi Rufus Akinrinmade Orunja of Odigbo Kingdom baba mo wa lori kunle oju oni ti yin
1: ije
0: oni ja yin aga yin oni sofo
1: leyin
0: baba baba ise duro ninu emi ninu ara ije oni ja le
1: yin
0: emi gigun labe ore ofe na olorun ko file yin lowo olorun bele wo sofa kuro yin lagbara olorun baba lola ko ti yin leyin olorun mo se ori mo ade ko ja fun yin e oni wa bakan na e oni fa isan loke mo koja lo mo ki baba mi Reverend Superior Evangelist Ade Ajibekun Lola JP Baba loruko Jesu oju oni ti yin
1: Amen Jesu
0: Shepherd in charge provincial head Odiaye area prophet loruko Jesu baba oju oni ti yin
1: Amen Jesu
0: Eku idide eku ifaye gba Olorun ninu aye mi agara oni da yin
1: Amen
0: mo ki baba mi AMSC Odelana JP baba Luli Superior of Odigbo loruko jesu baba oju oni ti yin baba lo baba lo oji oni ja yin loruko jesu a oni wa bakan na loruko baba omo mo a oni wa bakan na mo fi akoko ipada si jo trinity cathedral gbogbo yin pata iji oni ja wa
1: chairman
0: oju oni ti yin loruko jesu e oni rare
1: bi
0: oluwa ti be e oni rare ofa oni lara ko ni bayin ofa isan ko ni bayin mo fi akoko iki most superior evangelist olorun femi mo ki baba mi loruko jesu chairman church oju oni ti yin
1: mo
0: ki chairman iji oni ja yin ofo ni lara ko ni bayin
1: mo
0: fi akoko iki awon iye eso iji oni ja yin gbogbo akorin jo trinity e oni wa bakan na
1: gbogbo
0: awon osise oluwa a oni toro je okan wa ko bale awon kan ni mommy ti kiyan pupo le ni be yan ba se ni lore eyan ma dupe ni awon baba mi yen wa ma gbo gbogbo eyin kale patapata atawa yoruba oju oni gba wa ti a gbori ile serere
1: eyin
0: baba mi lekan si ori apere yin oni gbona o
1: ije
0: oni ja apere yin orun ma dupe fun yin o okan yin abale oju oni ti yin
1: mo
0: pa ni ase aye oni fomo se fine
1: fun wa
0: ofo oni ba wa oju eku ti ota ko olorun pare ile ise adaba ko ma tesi waju ile ise adaba ko ma tesi waju mo fi akoko iki oga mi most superior evangelist prophet temi tope ni ti se elohim nilu akure loruko jesu oga oju oni ti yin
1: bi
0: oluwa tin be ni oda road oju oni ti yin okan yin ma bale e oni jebi ofa oni ba wa
1: gbogbo
0: awon osise oluwa lekan si a o ma gbagbara
1: ji
0: oni ja wa o loruko jesu oluwa wa
1: je
0: over jesu christ michael mimo alase laye alase lorun olorun gba oko e wa olorun gba eyin wa
1: won
0: ti leta iroyin ayo e ba di odo re lati ko pe mi si 0905285 8330 is 0905285 8330 is 0814266872 is 0814266872 is 0901667865 is 0901667865 loruko Jesu e o ni gbo lasan
5: amen
0: pade wa lola oju anu wa ara anu gba so pe ma ara anu gba so pe ma ara anu gba ma anu to ti gba ko ni boson
5: amen
0: baba ododo e o ma ga
5: amen
0: baba ododo e ma ma ga
5: amen
0: loruko Jesu ofo ni bayin
5: amen
0: ile ise adaba ko teswaju
5: amen
0: o jojumo yin olorun
5: amen
0: gbogbo bi to ti tan radio re si kan ni adaba 88.9 fm ni gbogbo ojo mejo onise ayo ma je fun
5: amen
0: lowo olorun o ni fi o sile
3: amen Jesu
0: ola si anu ko pade wa wara anu gba loruko Jesu eso orisi beta omi go kan ati opa imole kan ko de pade wa ni every Thursday wakati kan pelu Jesu oju oni ti wa e ma ra anu gba e o ni wa bakan na asiri wa oni tu ijoba orun oni bo so bu alasi oran Jesu oluwa wa
5: amen amen.

0: 90.9 FM. Peace of a dove.
1: Lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: retirement home.
1: Come be share retirement home. God bless you. So, oh yeah, dog boy, come back. Oh yeah, but let's talk about property. One chicken, cotton, cotton, cotton, cotton, show these people now. Oh yeah, come on, we book in 48. Kini 48, lara and cotton. Oh, will you emifile? See, can I fake by the way, emifile to fetun cocon? Woman, I'm a town, so you can't radio station, come university, come go test, Tony, Kuniye, Tony Sia, Pujama, Tony Sikano.
0: Choice areas.
1: Yes, now.
0: Engineer Moses, there will pay Pelugo, see, Joba Bank big, be sell at your poke. Of a sanitized system, I be Boguti, Waja Gudijera. Shubote and Kombawa. Boya, fuck, but a rumala me by. APC lo awon jo pile APC ni to de se joba pelu are Muhammadu Buhari now lekan ni won se election do 2023 ton are Bola Tinubu wole boya tori pe ko fe Tinubu abi kini kan o kuro ni APC o wa lo si ADC o wa legbe alatako now iru eyan ben to ba lo lebo leru pe awon wealth awon properties won wa salaye wọ́n sẹ pé political persecution ni pé torí pé kò lè APC ni àti irú nǹkan bẹ́ẹ̀ now àti pé ẹlẹ́sẹ̀ kejì ni pé àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan tó jẹ́ pé owó commonwealth wa ò lè yàn kan ṣoṣo ló lọ ń jíkó now àti lórí social media àwọn náà lágbé placard tó bá ti fún wọn ₦5,000 wọ́n ní stop persecution lágbájálágbájá ní àwọn tó yẹ kó tí èmi lérò pé àbí mo rọ́yọ̀ pé ṣé kìí ṣe pé àwọn olóyè kó tún máa encourage irú àwọn anti graft agency EFCC pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ dáadáa ni o ẹwọ́de ẹgbẹ̀rẹ̀ ìwọ tó bá ní onídúkìá mẹ́wàá kí ló ń náà láti ṣàlàyé ibi báyìí mo ti rí owó láti ṣe báyìí ibi báyìí mo ti ṣe ṣùgbọ́n àtún politicize tó bá ti kó tí ò sí APC wá ní political persecution àwọn nigerians tó yẹ pé owó yín ló jí owó tó yẹ conviction náà fún wa àwọn ni wọ́n jí owó tó yẹ conviction hospital ni wọ́n jí àwa náà a tún máa tún support wọn pé ìjọba àpapọ̀ kí ló tẹ́yìn ṣe bá kí ló tó fi rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wa.
2: ṣe rí ọ̀nà tẹ́mi gbà wo kíní ọ̀nà ọ̀tọ̀ ni ṣe rí ní èrò tèmi o mi ò mọ èrò tẹ ẹlòmíì àwọn olóṣèlú wa ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀kan ni wọn o. Ẹ gbàgbé pé PDP APC Labour ọ̀kan ni wọ́n torí tí ò bá ń ṣọ̀kan ni wọ́n báwo ni wàá ṣe wà ní APC tẹ́lẹ̀ tó ti jẹ gbogbo oyè tó jẹ tó kó owó tó kó jẹ ìgbà tó wá rí pé ẹni tó bọ́ síbẹ̀ ẹ̀jọ sí níbìkan náà ó ní o kúrò ńbẹ̀ àwọn èèyàn wa dẹ̀ nìyí ó dà pé àwa gan la gbọ́n jù àwa tá a jẹ́ masses àwa tá à ń tẹ̀lé àwọn pípù yìí ó yẹ ká máa rí wọn pé eléyìí ọ̀tọ̀ ni eléyìí ọ̀tọ̀ ìkan ni wọn in as much tó bá yẹ pé o ti ṣèjọba rí wọn dẹ̀ ti ká ẹbọ o ti lẹ́bọ lẹ́rù whether you are in opposition or you are in present kíní ọ̀tá aráàlú lèmi ka ẹni bẹ́ẹ̀ kún o ṣe rí ṣebí èyí tá à ń sọ nísìn ààrẹ Bọ́lá Tinubu ló wà ń bẹ̀ mo fi da yín lójú pé ẹ jẹ́ kí ààrẹ Tinubu kó kúrò mẹ́tàn a sì máa rí àwọn kan náà
0: tọjọ wa ń jọba lọwọlọwọ báyìí
2: ọba lónìí tí wọn á sì gbẹbọ lẹrú ẹ lórílẹèdè nàìjíríà á sì rí so àwọn aráàlú ni káwọn máa fall fún gbogbo àwọn kìnìí wẹdá wọn wà níbì kan wọn ò sí níbì kan ìyẹn kọ ni tó yẹ kó kàn wá ní tó yẹ kó kàn wá jù ni pé ní tó yẹ kémi àti ẹ ká fi ṣe ká fi mú orílẹèdè tẹsíwájú kẹ ọkan ṣoṣo kó dá ní ṣebí láìpẹ́ náà mo gbọ́rọ̀ gómìnà kan tó ti dolóògbé wọn láwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí jà sí iye property tó wà káàkiri tó ka iye property yẹn
0: gómìnà yín tẹ́lẹ̀ rí
2: èmi kan náà wò pé ṣé lè ṣeéṣe ni ṣé rí àwọn olóṣèlú wọn ọ̀tẹ̀ kí n rò pé gbogbo kinní tá à ń sọ yìí bíntín láyé ó dẹ̀ ká mú bíntín ni ṣé bí gbogbo ohun tán kójọ tán fọkọrọ kójọ bó pẹ́ bó yẹ wàá fi gbogbo ẹlẹ́tẹ́ pé òní mú kankan lọ bìkan then irú eléyìí nísìnyí tí wọn ti kà sẹ́ni orúkọ àti pé ṣẹ́rí a tiẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ orúkọ ṣébí láyé ìgbà kan a ní àwọn orúkọ kan tó yẹ pé kò lè parun tó yẹ pé àṣìmá rán títí dọ̀la irú ẹ̀ láwó lọ́wọ́ akíntola nǹkan kan tí gbogbo àwọn yẹn tán bá ti ba orílẹ̀-èdè tí tán ti ba nǹkan jẹ́ ṣé orúkọ yẹn ṣé èèyàn kan fẹ́ gbọ́ ń ta pé ọmọ lágbájá lòun ṣé bí bàbá akọ ló ṣì wà lọ́rùn tó yẹ pé ó ṣì ń fi owó ránṣẹ́ sí nàìjíríà di dọ̀lá
0: àbí ebi tó wà jẹ́ dọ́rẹ́
2: sí dé ọ̀là ọ̀là ó ṣì ń fowó ránṣẹ́ sí nàìjíríà lára àwọn owó tó kó pamọ́ káàkiri ní àgbáyé

0: àwọn àwọn èèyàn wà lè mi àríbáwí o ṣe rí tọ́ bá ti ní èèyàn kan wọ́n ti ká ẹbọ lẹ́rù ẹ̀ bóyá wà
1: bóyá jẹ́ apc o kò sí lẹ́bí apc o
0: ẹjẹ́ agbé yẹn ti sẹ́gbẹ́ kan ọ̀tá aráàlú lẹ́ni yẹn jẹ́ ìyẹn gan ni ká fèsì ká má fèsì pé bóyá torí kò sínú ẹgbẹ́ òṣèlú tó ń rúlù ni àbí torí pé opposition party kan ló rù àwọn èèyàn ní èmi rò bóyá àwọn àwa fúnra wa tá a jẹ́ ọmọlẹ́yìn lórí àìpá àgbọ̀n tó torí tá a bá gbọ́n gbírù nǹkan báyìí ti ṣẹlẹ̀ infact mo expect pé láyé ìgbà kan ní àwọn apá ọ̀dọ̀ wa ńlẹ̀ yorùbá ń bí báyìí tó bá gbọ́ pé ní ilé kan ẹnìkan ṣe nǹkan tí ò da mo máa ń gbọ́ pé wọ́n ní wọ́n á kó ìdọ̀tí kó nǹkan wọ́n á kó lọ sí
1: ilé
0: bàbá ẹni yẹn láti fi dójú tì wọ́n irú tó yẹ ká máa ṣe ni mo expect irú àwọn tó wá láta abúlé ẹni sọ́rí pé o ti dójú tì wá kán ṣe kí ni kán lọ dójú ti ìdílé ẹ̀ so that a lè tọ́ọ̀tì ọkọ̀ àwọn fámìlì bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gbogbo gíní yẹn nìsín ti yí padà kò sẹ́ni tó ń ṣe ẹmọ́ náà nìsín.
1: Ìwọ owó tó ń jẹ́ nǹkan mọ́ kóde ṣọ́ọ̀ṣì gan kí ẹ làwọn pásítọ̀ bẹ̀rẹ̀ sí ní fèdè fọ̀. Now ṣùgbọ́n Sunday Ajiboye èmi ẹ wo pé àwọn èèyàn ti ń béèrè fún judicial reform ní ìhà àti bíbà nípa láti lè ran anti-corruption drive yìí lọ́wọ́ pé bí pé kí wọ́n máa kọ́ wà nídìí ẹjọ́ ẹ̀wọ́n lẹ́nìkan ó ṣe báyìí kọ́ wà nídìí odidi ọdún márùn-ún mẹ́fà mẹ́jọ mẹ́wàá kódà wọn tí ìdájọ́ gan-an gan wọ́n á ṣe oríṣiríṣi now ìyẹn ìkan àti pé ìyàtọ̀ sí asset forfeiture àbí kán fi wọ́n sẹ́wọ̀n orílẹ̀-èdè náà la wà tàti rẹ ni tán ló jí kinní kan tó ń lọ sí bílíọ̀nù nígbà tó máa gbé ìdájọ́ kalẹ̀ wọn ni kò san bí wọn ṣe wọn ràn kinní kan 1000 kó ṣe kinní kan kinní kan nígbà tí ẹjọ́ bá dẹ̀ jí ẹran ládùúgbò nígbà tí àwọn adájọ́ magistrate wọn ìmọ̀ ṣé mi ìmọ̀ bóyá ìwé tán máa fi ń dájọ́ àbí kí ni wọ́n máa ń yàtọ̀ síra ni magistrate court àti high court ṣe rí àwọn ti magistrate èèyàn lè jí ẹran báyìí kó jí 10,000 kán ran ní ẹ̀wọ̀n gbére ṣùgbọ́n èèyàn jí kínní wá ní now at irú yẹn ṣé longer prison term bí kán máa fi wọ́n sí ẹ̀wọ̀n àbí bóyá kádẹ ká sọ the capital offense pé ìwọ tó bá ti jalè owó tó yẹ kán fi kọ hospital owó tó yẹ kán fi kọ ọ̀nà tó jí kó bí a kán sọ the capital offense capital punishment irú ẹni ó ti jẹ̀bi ikú ìpé kán lọ ṣerú bẹ́ẹ̀ àbí lẹ́yìn tó bá lifetime ban irú malami báyìí tán ni epo tiẹ̀ ní epo ó tiẹ̀ ní asset tí ò lè ṣàlàyé ibi tóun ti rówó ẹ̀ gan kọ́ntì ẹ̀yìn kọ́kọ́ impose lifetime any political office any kinní kan office pé kò ní lè ṣerú ẹ̀ náà ṣe wò pé irú àwọn mayors bíi eléyìí pé ṣé kò tí tó àkókò báyìí fún national assembly fún àwọn nàìjíríà láti máa béèrè fún stringent mayors bóyá irú eléyìí a lè discourage àwọn èèyàn láti jí owó àwọn orílẹ̀-èdè ní singapore wọn bí ẹ̀dá kò dánrú ẹ̀wọ̀ singapore ẹ̀mí ẹ̀ ni straight ni kò sí pé kí wọ́n ti ń pè àbí àwọn countries bíi china àbí nǹkan bẹ́ẹ̀ so ṣé àwọn pé ìwé òfin yẹn àkókò ti tó báyìí láti rí pé kán ṣe àgbéyẹ̀wò ẹ̀.
2: tí n tẹ́mi kan wò ni pé torí àwọn kan ti pẹ́ tí àwọn kan ti ń sọ pé ó yẹ kó ní special court ta wà fún irú àwọn corruption cases wọ̀nyẹn tó yẹ pé kò sí nǹkan tá a máa ṣe jù yẹn lọ because tó bá wo tí ò bá sí yẹn just gbé nǹkan tó sọ lẹ́ẹ̀kan adájọ́ èèyàn náà ni wọ́n akànjúmáwùlẹ̀jà tanra wa èèyàn náà ni wọ́n then tó bá wo irú bẹ̀rẹ̀ láti magistrate court títí lọ bẹ́ẹ̀ tí lọ dé appeal supreme lọ dé gbogbo ẹ̀ tó bá wo bó ṣe ń lọ wà á discover pé ènìyàn a máa jẹ́ now let me tell you pé irú malami tá à ń sọ yìí nsìn now there are some people tó jẹ́ pé ó ti influence ibi tán wà lẹ́ni so tó jẹ́ pé kò sí nǹkan tán lè ṣe wọ́n a máa rántí pé
1: ọ̀gá ó ràn wọ́n lọ́wọ́ láti
2: débi ó ràn wọ́n lọ́wọ́ so that is it ara ibi tí problem wà lórílẹ̀‐èdè nìyẹn kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe sí yẹn ṣùgbọ́n tọ́ba ẹ pé wọ́n ní special and then cases ti máa ń pẹ́ jù wà á rí a ṣì rí case to be about 7 years ṣé bí former governor ekiti state mi rò pọ́n ti parí case ẹ̀ ń sìn gbogbo àti ó ti parí ẹ̀yìn fáyọsẹ̀ ogun gba to ti pari ijoba as governor
1: odun mejo o se odun mejo wa
2: aha
1: fa ye bi se me odun merin leyen bi odun e ba nje pari odun merin wa
2: juri so that case cocos but me mo bi judicial system abon se le work out gbogbo kini won yi o ti ba ye mala mi tan so yi atun so mo pe omo e na 8.7 billionaire na fi kon wa to mo money laundering so gbogbo kini won wa mo pe gba tan ma machine na o le ma lori ko ma ni di mo yato si pon gba property won gba gbogbo ile tan na se yi so oni ijoba na ni awon dis kan gbo kan awon ile amofi agba kan wo mo se ma mo se fe amend gbogbo kini won yi ko le sutu gbogbo ba se wa lorilede yi gbogbo an lo court leni lola e ko si nkan to kan lawyer e tun agun atun agun ti igba to be pe omo nigeria gan ati gbagbe pe case kan bayi wa
1: o wa
2: ibi tan ma su lo si ni
1: engineer Moses stringent measures kan tun tighten e dada engineer pe answer as deterrent lati fun awon to fe awon to ti ma gbapo lola atawon to wa nbe leni e pe particularly awon kitin ko atuje awon political heads ni kan awon loselu atawon to tun je civil servant awon directors awon accountants ni ministry to intern se ton donwo itun ni o
0: se ri enti moro boya o nfa ti awon amofin wa na ti won fi ni fe dabu into it idi ni pe awon gangan funra won
1: awon na lo wa le gbe ma sofin
0: se mo eru gba ti ti laye ninu bible ti jesu ni eni to ba obirin ti won fi esun kan pe o se asemase kan to wa ni a en to ba mo gbo won na o ni kini ko ko so loko
2: beni
0: e ri pe ogbon ya wa woro to ron mo pe nkan be lapo awon na lebo leru ni so in to nfa ni pe se ri en to ba lebo leru to de wa to je pa won gan na won na bi ta ti sofin ko si bo fi won se ma waye won ni yi pada won a si ma fowo ra lori ni pe a eje a file be imagine to ko bi 10 billion eni ko ma lo ko lo ewon osu oboya odun meji afi ko sanwo
1: owo itanran
0: an
1: kan san iye kekere kan
0: ah se ni e mention orile ede kan Singapore ontiti se onti to olori orile kan to de to wo pe ah gbogbo kini gbodo stop lo gbe ofin e jade no bere se ni mulo pe onikaluku de wa sunra ke patapata ti o ba ti si nkan be ni orile ede wa awon ta awa eyan yi a o ni sunra ke
1: sugbon e se e wo pe ojo le fi wo pe eni to ba ti nle bole abi o lejo kan tabi ke mi pelu oro EFCC kan ti e kokko fofin de lati ma ye ma sumo pol elective office e won ni national assembly amo ya won to wa national assembly to ye pe bo se nlo by non lo CFCC non lo si bo se short to national assembly non short to EFCC oro corruption kan na la se to la tun jiri la ro ni opile ondo ni ondo se that of assembly
0: o fun pada na le nso yi se wa eyan wa nbe o de mo pe iwo na
1: o fun re gan ona e ko ni gba pelu EFCC
0: wa fowo si pe kan yi ofin kan pada e kan ma fowo pa for instance mo ti ma wo kini kan gbogbo national assembly ta tin lati 1999 ko si national assembly set kan ta debe ti won ni so kon fe se amend constitutional amendment but from time to time e si mo pe won fi awon loopholes kan sile why to ron mo pe won
1: but amendment mo isaba amendment mo ki saba de oro corruption abi anti corruption won saba de be but election lo ma amendment mo le to ma po jori election ni
0: lori election tori pe won mo ko boya papa julo ton wa ri pe kini yan ofin fo won die kan le ja kan le change but awon ofin to se koko to se koko won touch e awon oloselu ni won mo pa gbo kini but won fe ko da ni awon de na po awon na lo sile asofin yen so ko si ta la ru le se afi ta na ba joko to ronu pe wada pe oke o o ti e ti to fun gbogbo awon set
1: se so mo nbo pe a ma sare doke lo nfe ni awon se ti a fe sare je ta ba palade so na ju ibere ti mo fe bi lo ni pe ejina Moses ni ko si nkan taralu le se se lo to ko si nkan taralu le se jo pe ka gba kan awon aralu gba 5000 kan lo ma gbe placard kan ma protest pe e fi eni ton se ko stand the trial fun corruption pe kan fi le kan stop political persecution a ma se yen eyan ti a ba palade a fe sare je ise meji meta fun yin a npada bo.
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ Vigo Capsule capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò ilẹ̀ wa papọ̀ dódíndín tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn a máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin Vigo Capsule capsule ọ̀nà àbáyọ ìpín kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójú bóyá nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Capsule capsule nìkan ló lè ròyìn bó ṣe jogun mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó chemist and pharmacy lágbègbè yín iléeṣẹ́ Ayo Aba Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0038606858 lẹ́ẹ̀kan sí 0038606858.

0: ètò àpérò náà ni ẹ̀sìn ń tẹ́tí sí ní iléeṣẹ́ àdàbà 80.9 FM. Sọ́nà Ajíbòye, kó tó di pé àlọ́lẹ̀ kan, àwọn ń bẹ̀rẹ̀ pé iṣẹ́ yìí náà gbà. Nàìjíríà Engineer Moses sọ pé kò fẹ́ sí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ju pé ká gba 5,000 ká lọ máa gbé placard pé ẹjọ́ o ẹ fi lágbájá tí wọ́n sọ pé ó ṣe owó ìlú báṣubàṣu pé kan fi kalẹ̀ lẹ̀.
1: Òótọ́ ni at least for now òótọ́ ni Engineer Moses sọ because sori kìí ṣe àwọn tó wà àwọn tó ń jalè yẹn gan wọ́n tún wá ní àwọn kan tán pè ní àwọn ni activist àwọn yẹn náà ń lò tán tún wá ń lu àwọn ará ìlú tí à ń jẹ gangan àwọn youth tí à ń jẹ àwọn yẹn látún wá máa lù wọ́n ẹ filẹ̀ ẹ ṣe náà fìyà jẹ persecution ni political kinní kan ni iṣẹ́ táwọn kan ń ṣe nìyẹn táwọn kan dẹ̀ fi ń lówó bọ̀ṣúra àwọn ní 5,000 ní 2,000 yẹn àwọn yẹn nìyà ń jẹ tán pariwo nínú òrùn nínú kinní ṣùgbọ́n tán fún wọn for instance olú àwọn ọmọ ṣùgbọ́n ọmọ tó ṣe oṣùwò rẹ wo dèjì adéyanjú owó gọbẹ làwọn yẹn ń gbà lọ́wọ́ ní látọwọ́ àwọn organization kankan nílùú òyìnbó ṣùgbọ́n tá a ká àwọn ọmọ ọlọ́mọ síwájú pẹ̀lú 2,000 pẹ̀lú 5,000 tá a sọ pé lágbájá tán mú yín o wọn ló kówó jẹ ẹ̀ẹ́dì sọ́pọ̀ olè ni ẹni ṣe ná fìyà jẹ́ torí pé kì í ṣe ọmọ pátì báyìí gbogbo nkan ti n change díẹ̀ nsìn then nísìnyí ó yẹ kí àwọn noah wọn ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe láti máa educate àwọn aráàlú pé báyìí nkan tó ṣẹlẹ̀ lélẹ̀ kí aráàlú lè máa mọ̀ torí kìí ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ aráàlú náà ni ò ní access sí gbogbo information tí àwọn èèyàn ní ló wọn kàn lè gbọ́ ìyá ìlú ìyá tó ń ta nkan nínú ọjà nsìn tí ò lọ léèwé rí tó bá kàn lè débẹ̀ wọ́n máa ti mú lágbájá wọ́n máa ti tì mọ́lẹ̀ àìhà ṣé wọ́n fẹ́ pani kí ló ṣe wá nítorí pé kò jẹ́ ó sọ̀rọ̀ burúkú síjọba ó parí wọn ní gbọ́jú yẹn lọ so noah náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe ṣùgbọ́n èmi mọ̀ pé bí nǹkan ṣe ń lọ yìí àwọn youth sì wọ́n ti ń ṣe then ṣùgbọ́n mọ̀ pé ibi táwọn ilé náà dẹ ṣe ń lò ni pé social media náà lò jù láwọn tá à ń sọ yìí wọn á ti bọ́ sórí social media wọn á wá ìtàn kan tí ò sí wọn á fi support ẹni tó jalè.
0: mo ń baṣẹ́ sọ̀ lẹ́ẹ̀kan mo á wo ní current national assembly ní senate báyìí mo fẹ́ dárúkọ àwọn márùn-ún tó yẹ pé wọ́n sì ní kó tó di pé a ṣe ojú òpó lẹ̀ fún àwọn ará ilé láti bá a dá sí ètò ọ̀hún 08162519991 ó ní ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wá ṣùgbọ́n kí tó ṣe ojú òpó yẹn kalẹ̀ lẹ̀ Engineer Moses márùn-ún asòfin current lawmaker tó wà ní senate tí àwọn asòfin wa tá à ń bẹ̀ báyìí pé kọjọ kọ bá wa stringent àti corruption law pé kí wọ́n bá a ṣe senate president ti national assembly fún ara ẹ senate president òun sì ní unresolved corruption case láti ìgbà tó ti jẹ governor akwa ibom state ó sì níyẹn tí ò tí yanjú títí dé ni o senator orji uzo kalu gomina former governor abia state òun náà sì ní case tí ò tí yanjú kódà tí supreme court tún máa ń dẹ̀ pé kí wọ́n lọ ṣe retrial lórí case yẹn now senator abdulaziz yari former governor zamfara ó wà ní senator ní lọ kódà ó fẹ́ ṣe senate president ní the last ní 2023 nígbà tí wọ́n jọ ṣe kó tó bọ́ sí àpabio lọ́wọ́ òun náà ṣì ní unresolved corruption case pẹ̀lú efcc bákan náà ni senator danjuma goje òun ti kúrò ti di minister báyìí minister for police affairs ó ní unresolved corruption case bákan náà ni senator abba moro àti àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì wà ní national assembly báyìí àwọn la fẹ́ bẹ̀ báyìí pé kán jọ kán bá mú òfin kó wà stringent.
2: àtàwọn tó
0: ṣe fẹ́ lọ tó ẹ̀ bá ṣe pé wọ́n sì ní tọ́ ní lọ́rùn.
2: ẹjọ́ ẹ̀ sì wà ní ẹjọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé gbogbo òun náà adélé ó máa lọ sílé ìgbìmọ̀ asòfin náà láìpẹ́ ṣé rí intanṣọ nìyẹn àwọn tí ó wà ńbẹ gan ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ nínú wọn lẹ dárúkọ yẹn o wọ́n sì pọ̀ lóríṣiríṣi bam lọ ńbẹ báwo ni wọ́n ṣe máa wà ńbẹ tí wọ́n á wá ni wọ́n fẹ́ yí òfin yẹn padà kò lè ṣeéṣe ṣé mo lè wá ń di òròkì márorò jẹ ni n tó ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n mọ̀ pé kò sí bọ́n ṣe máa fà á lọ fà á bọ̀ àwọn náà sì ní ẹbọ lẹ́rù wọ́n á lẹ̀ wá tẹ̀ jẹ́jẹ́ òun náà fi máa ń kìlọ̀ fún ra wọn pé tẹ̀ jẹ́jẹ́ o náà fi máa sọ pé kòtò òṣèlú ẹ má gbẹ̀jì tori e mo pe
0: boya boya won la se bo wa
2: o le se se ko pe ara ile aduwo go wa
1: la wa ko si
2: so idi ni yen opolopo won lebo leru won de le se won ni se ti omo pe
0: e mo la fe baya ajaba se every time no every administration at the end of every administration la wa ma ni corruption issue minister bai je bai minister commissioner bai governor bai se bai
2: owo olohun le mi ro boya yen wa owo olohun ati owo awe eyan idi ti mo fi so pe ko se se fa wa omo orilede nigeria lekan na ni pe se ri awon ta n so yi won ti so impovera won ti fi won ti so wa di won ti so apolopo awon eyan di alaini en ti o ba de mi to ba ra fi kekini kekere kan ton bayi kia kia la sasi
1: beni o
2: ah en ton fa ni ti mo so yen niyen pe a soro toropolopo kini di to fi je pe vote buying o n gbele si lorilede ko de le kuro mi o le paro ton yin
0: owo ton fi owo vote buying bo don tin ri owo
2: a soro ko to kuro ah we ko de si joba kan to le so pe o n fe se bi election ton yin se lo Lekiti vote buying si wa nbe ta gbo kakakiri won ti wa grow koja pe won gbe cash transfer ranran se se gbogbo awon nkan be and se o wa nkan be o se trace ni o se trace ṣugbọn ko se n to fe se because oníkálukú náà mọ pe one way or the other òun náà wà involved òun náà ní one thing or the other ti wọn a trace mọ ẹ so to n ṣẹlẹ nìyẹn wọn ti so jẹ ki ọpọlọpọ èèyàn di aláìní débi pe to bá ra fi 1,000, 2,000 tó bóyá o fẹ́ ṣe kà n tí àwọn tá máa sọ ìtọ́ máa ṣe ni pé tó máa ti wá agent kan all this your human right tàbí kí ní kankan kan
0: yìí activist
2: tó máa ti wá wọn yọ campaign báyìí mo fẹ́ kó bá a ràn
0: kí á làwọn náà bẹ̀rẹ̀ press conference
2: kí ni yìí
0: ẹgbẹ́ kẹgbà
2: kẹkàn ṣá lọ da ìlú kẹkàn ṣá gbẹ ṣe
0: kí á náà bẹ̀rẹ̀ press conference wọ́n á bẹ̀rẹ̀ protest CSO
2: kẹ́dẹ̀ ẹ pé àwọn oníròyìn náà wá jẹun kẹ́pẹ́ ìwé ìròyìn mi mélòó kan ẹ̀yẹ ti fún wọn
0: lélòó kan ṣé tọ́lá pé sọ́dọ̀ àjúwé bá ṣe yòrí lọ ẹ̀yìn náà lọ ẹ̀ lọ kọ́ bá
1: gbèrè ẹ̀ ṣòro dáhùn.
0: Ó dà yẹyẹ wa 08162519991 08162519991 olójókòó tẹ́ máa tọ̀ dé ọ̀dọ̀ wa láti bá a dá sí ọ̀rọ̀ tí à ń sọ. Ẹ̀lọ́ ẹ ṣeun ẹ ká sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. À ń gbọ́
3: yín
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Injìnà Kàsáfà ló pin látàrí ìdíwò pèsè.
0: Ó dà ẹ ṣeun Injìnà Kàsáfà.
3: Ẹ̀lọ́ Kásán.
0: À ń gbọ́ yín. Injìnà Kàsáfà à ń gbọ́ yín. Wọ́n ti lọ. Oda, hello.
4: Ekason. Eko Adetodo Latawo.
0: Ese oruko yin ati bitete tin pe wa.
4: Mr. Idowu Latawo.
0: Mr. Idowu lati owo esun.
4: Emi ti mo fe da sinu oro yin because oro ten so Latawo pupo e lo se mi ni kayefe to se mi ni ohun. Baba mi kan soro nbe lekan pe.
0: Ẹ jẹ́ bá a yí rédíò yín sílẹ̀ àbí kẹ́ pa pátápátá.
4: Pé kò tó òṣèlú. Pé wọn ò kì í ẹjì because of ẹni tó torí ọ̀la náà kó má bàa bẹ́ẹ̀ àtọ́rí kó má bàa kọ àwọn tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí mo kàn lè sọ ni pé Nàìjíríà ìbàjẹ́ wa ó ti lágbára ju bí a ṣe ń sọ yìí. Lóòótọ́ gbogbo àwọn tó wà ní ìjọba wa pátápátá kò sẹ́ni tí ò lẹ́bọ lẹ́rù ká sọ ọ̀tọ̀ fúnra wa. Ò bá jẹ́ part A, ò bá jẹ́ part B, gbogbo pátápátá òun ló ní ẹbọ lẹ́rù o. Oníkálukú ọkọ̀ jẹ́ pé a new wine ẹ̀bẹ́
0: old wine in new cup.
4: Rastabi mo ti fẹ́ put there. So gbogbo yẹn ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Look at what you said that time pé àwọn activists wa tó wọ́n lò. Ẹlòmí ẹni tí ò mọ̀kànmọ̀kàn ń gbà mí lẹ́nu yàrá sọ pé wọ́n fìyà jẹ look at this mark lórúkọ ẹ̀ èyí tó ń pariwo káàkiri bí aṣòwò rẹ̀. Láì mọ̀ yìí kó ní ọmọ yẹn ti ń bọ́ nìkan táwọn èèyàn òkú ẹranko mi ò tẹ̀lé ọ̀kẹ́ activist ni ó ń ṣe bá ń ṣàwo wẹ́rà ọ̀la nǹkan tó ń lò gbogbo ẹ̀ náà irọ́ ni.
0: Ọlọ́run
4: wa Nàìjíríà ibi a ti kọjá àfikọ́ lọ́run bá kó dá sí wa. Nàìjíríà ní ìṣọ̀ bẹ́ẹ̀ pé tó bá ṣe òfin tó lè bá kiri pálọ́tà ṣe òfin ọ̀hún bẹ́ẹ̀ nìkan tó fẹ́ lẹ́kọ̀ọ́ ṣé àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀ pé lọ́la ó máa kàn mí ṣé àwọn ló máa ṣe. Every time and then ó máa ń rìn ní ó máa ń ṣe amendment òfin lóòótọ́ wọ́n ò ṣe wọ́n amend èyí tó máa bá wọn wí. Èyí tó bí dé pé bá ti ṣe àpárá wọn owó máa dé ìyẹn ló máa ń ṣe ní òfin. Ẹ ṣeun. Àwọn ìbátan sọ̀rọ̀ police kì ní photo reship ìlú. Wọ́n a ṣe àdìmẹ́ta a ṣe sitting. Bọ̀ tí wọ́n jẹ́ èyí tó máa kówó sí wọn lápò, we didn't take one of them now. No, wọ́n ti jókòó.
0: Ẹ ṣeun, Mr. Idowu.
4: Ẹ ṣe gan.
0: Láti ọ̀wọ̀ 0826251991 ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wa ni ẹ lọ́ ẹ ká san orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ ṣeun, orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
5: Ajayi ló sọ̀rọ̀ látàpẹ́.
0: Ẹ ṣeun, Ajayi.
5: Sẹ́rí gbogbo kan tẹ́ ẹ̀ sọ òótọ́ ni ẹ ti sọ gbogbo tó yẹ ká fi dáhùn. Ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ̀ sọ pátá lọ́lọ́run rí. Àwọn tó kú torí ìṣèjọba wọn yẹ gbogbo ẹ̀ lọ́lọ́run rí. Èmi mọ̀ ẹ pé tásìkò bá tó, àwọn gan fúnra wọn á mọ̀ pé àsìkò tó, àsìkò yìí ò tíì tó. Ní Ọlọ́run ló ní ilé ayé òun ló dẹ̀ ni gbogbo tó wà níbẹ̀. Tó tẹ́yìn kan bá jòkó di tó bá fìyà jẹ ọmọ ẹlòmíràn, Ọlọ́run rí gbogbo ẹ̀. Kìí ṣe ohun tí àwa fúnra wa lè ṣe, Ọlọ́run ló máa ṣe. Wọ́n dẹ̀ lè sàárín ara wọn tẹ́ ẹ sọ ẹ gan-an lọ́lọ́run agbẹ́dìde tábẹ̀ sí nà wọ́n lẹ́gba. Àsìkò ni ò tíì tó tásìkò bá tó. Àwọn orílẹ̀-èdè tá sọ pé ó dáa pé wọ́n ń ṣe gbá wọn ṣàwo yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ náà ló ti ṣẹlẹ̀ ńbẹ, ìgbà tásìkò tó náà ni gbogbo ẹ̀ ló tó dúró. Irú àwọn òyìnbó tó yẹ pé gbogbo wọn tọmọdé tàgbà ìpán wà lápò wọn. Ẹ mà pé kankan ló sún wọn débẹ̀ yẹn. Tó tásìkò ilé náà bá tó ẹ rí pé àtúnṣe á wá. Ọlọ́run wà lọ́wọ́.
0: Àmín ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Ajayi tọ́kọ̀ láti Àkúrẹ́ ẹjọ́ wọn lómi tuntun wà lórí ojú òpó 8162519991. Ẹ bá kú òǹdí rédíò yín àbí kẹ́ yí sílẹ̀. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ̀lo orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ̀lo à ń gbọ́ yín.
6: Gbẹ̀ngà ló sọ̀rọ̀ láti Ìdànrè.
0: Gbẹ̀ngà láti Ìdànrè, ẹ ṣeun, ẹ tẹ̀síwájú.
6: Bẹ́ẹ̀ni sà,
0: Hello.
6: Hello.
0: Ẹ máa tẹ̀síwájú.
6: Pa.
0: Ẹ máa tẹ̀síwájú, mò ń gbọ́ yìí.
6: Hello.
0: Ó dà Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà, ẹ tún lè gbìyànjú láti pè wá padà 0826251991 ojú òpó tí ẹ máa tọ̀ dé ọ̀dọ̀ wa òun nìyẹn. Hello. Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Jógè láti ta ògbólú, ẹ ṣeun.
7: Látàrí fún akẹ́kọ̀ọ́ ọlọ́sàrà wà ní Nàìjíríà àwọn adarí wa ní àwọn kọ́ ọ̀hún mọ́ṣú ọba àfọwọ́ ọba àkúgbẹ́ ká pé wọ́n dá iléeṣẹ́ sílẹ̀ iléeṣẹ́ wà tó dúró dáadáa nínú ọmọ nàìjíríà bá dùn ṣùgbọ́n eléyìí lọ ilé ò dá yọkùn ná ìwọ ló fẹ́ sì ṣàjì náà lọ́wọ́ tá a wà yín ọmọ nàìjíríà ọlọ́nìkan ló lè gbà wá o ẹ kówó ẹ sì já iléeṣẹ́ sílẹ̀ ẹ bá fi já iléeṣẹ́ sílẹ̀ àwọn àṣẹjẹ gba iléeṣẹ́ a mọ̀ pé ọmọ nàìjíríà ló ṣiṣẹ́ bẹ̀ wọ́n ṣe lè gba aṣèlú fún ọmọ nàìjíríà fún ọkọ̀ òun rówó mi wọ́n lọ ń kókó ló kó síbi kan ó kù jẹ́ káàtó mọ̀ pé lágbára ọlọ́run lápò gbọ́ ọmọ ṣe ẹ kú jẹ́ takuntakun.
0: Ẹ ṣeun, Ọ̀gbẹ́ni Jógè, 0826251991. Ẹ̀lú ẹ̀ kásán.
8: Ẹ kásán.
0: Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
8: Alfa Dawood ni láti Omi Fán.
0: Ẹ ṣeun, Alfa.
8: Ṣé ẹ rí gbogbo àlàyé tẹ́ ẹ̀ ṣe kò sí èyí tí ò yé wa ẹ wo gbogbo àwọn orúkọ tẹ́ tò sílẹ̀ lẹ̀ tó jẹ́ pà náà tó ń wà náà àwọn tí wọ́n ń darí wa lórílẹ̀‐èdè yìí nísìnyí. Ẹ̀mí mọ̀ yí pé Ọlọ́run ni èmi tí ọ̀nà kan ọ̀nà àbáyọ tẹ̀mí mọ̀ jí wípé àwọn tí wọ́n jẹ́ àáfàá tí wọ́n súnmọ́ Ọlọ́run ẹ wo àlàyé tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀kan àwọn bàbá wa kan tí wọ́n bẹ ní àdílé ọ̀run tán wo ránṣẹ́ sí wa tẹ́ ẹ̀ ń pàtó ṣe fẹ́ẹ́ tún ṣubú nígbà yẹn òun náà pè pàdé àdúrà ni wípé ẹ jẹ́ àṣàdúrà fún tó bá mú orílẹ̀-èdè bó ṣe rí àwọn àáfàá wa àwọn babaláwo àwọn pásítọ̀ wa ká dìde kí gbogbo àwa tá a bá mọ̀ wípé a nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí ọwọ́ bọ àdúrà tá a bá kí ọwọ́ bọ àdúrà mo mọ̀ pọ̀ ọ̀nà àbáyọ kan tó wà nù ṣùgbọ́n àwọn tí wọ́n bí ọ̀dàlẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn nu ọlọ́nu.
0: Ẹ ṣeun Alfa Dawood, ẹ jẹ́ sáré gba ìpè bíi mélòó kan sí kí n tó jẹ́ kí àwọn èèyàn wa tún fèsì sí n tí àwọn tó ń pè sọ. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ ṣeun, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
9: Orúkọ mi ni Babawaye láti Ọrẹ.
0: Babawaye.
9: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ṣeun.
9: À ń gbọ́ yín bẹ́ẹ̀ a sì lè máa gbọ́ yín síwájú sí. Ẹ ṣe kó tó. Ní tí mo fẹ́ sọ ni pé kò ní sálẹ̀ àmárí bẹ́ẹ̀. Bí wọ́n bá ti dórí oyè pẹ́rẹ́ báyìí. Eré tí kówó jẹ kò ní wọ́n máa sá. Kì í dẹ̀ ṣe nǹkan mìíràn ni pé ẹ rí i pé tí ẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ni gómìnà tó dupò ká máa dupò bí ọdún bíi àìmọye ọdún pé kó sá wọlé ní sáà kìíní sáà kejì sáà kẹta ibo náà tí olówó ìtàn fi ń dìbò dé àwọn kan tún wà tó jẹ pé bí wọn bá tẹ di tó bá tẹ jẹ pé wọn àti ẹ tí ì dé ipò kankan rí wọn ti ní àwọn tó sponsor wọn tí ó ní àdéhùn pẹ̀lú wọn pé tó bá ti lórí ipò sọ pé mo sponsor ẹ nǹkan báyìí pẹ̀lú àdéhùn àlẹ sáláàmọ́ nírú ẹ ṣùgbọ́n nǹkan tá a lè ṣe ni pé ọlọ́gba kó gba gbogbo ògo lórí ayé wa ṣe bíbi ká gbára ba ṣe bá respect yẹ ọlọ́gba wa ẹ pé tù.
0: Orúkọ yẹn àti ibi tẹ̀sí ń pè wá.
10: Orúkọ mi ni Wòlíì Dèmídé Solomon. Ẹ̀mí ń bẹ láti ilé ọ̀kà kókó.
0: Ẹ ṣe.
10: Mo dúpẹ́ lọ́wọ́ yín sá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí ó wá fi orí ètò. Àwọn olóṣèlú wa wọn ò nífẹ̀ẹ́ wa. Ara wọn ni wọ́n ń dùn. Wọ́n dẹ̀ ń dun ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn. Wọn ò mọ̀ bóyá wa bóyá àtìlẹ̀ wà. Bóyá kí wọ́n lẹ lè ṣòfin yẹn. Bẹ́ẹ̀ tó bá di kówó jẹ, kó máa lọ sẹ́wọ̀n gbére inú wọn. Bóyá ó ṣe é ṣe tí wọ́n bá fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe irú ẹ̀. Wọ́n má lè ṣe jù bẹ́ẹ̀ ẹni tó kó 10 billion jẹ. Ẹ̀fà ni ẹ̀ ẹni kó lọ móye báyìí wá ẹni kó lọ sí bẹ́ẹ̀ wọn ṣùgbọ́n ẹ̀fà péré. Èèyàn mi ló yẹ kó dẹ̀ jíwúrẹ́ àbúbá kó jí ó jí ráìsì lọ́jà débi ń pa ẹni kó máa lọ sẹ́wọ̀n ìgbére. Ẹni tó bá ti kó Nàìjíríà jẹ wọ́n má ti kí ni wọ́n máa kó máa lọ sẹ́wọ̀n ìgbére ó dùn ún ó dàbọ̀ ẹ kó ètò.
0: Ẹ ṣeun Wòlíì Dèmídé Solomon. Hello ẹ ká sun orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Hello.
11: Mo kí ẹ káàsán o.
0: Ẹ ṣeun ẹ ká sun orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
11: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti fúnpa.
0: Ẹ ṣeun.
11: Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ sọ.
0: Àmì.
11: Ẹ̀rí lóòótọ́ alófin Nàìjíríà a máa lò ó. Ká ní pòfin tá a nípa ń lò ní Nàìjíríà ó ti gbéra sókè ju bá a ṣe wà yìí lọ. Èèyàn kan ń gbé su ó yá su ẹyọ kan àbí méjì wọ́n ní ó lẹ́wọ̀n agbére. Ẹnìkan gbé 1 billion 10 billion wọ́n ní ó san 700,000 fowó bẹ́ẹ̀lì. Ẹjọ́ sófin ìyẹn wá ṣiṣẹ́ báyìí. Ẹ wo orí tó ṣẹlẹ̀ sáwọn èèyàn wa ní bóyá ṣáínà àbí ń bo lẹ́nu jó ní ìbáyìí tí wọ́n kó wọn wálé. Ṣèbí tọ́wá ipá wa gan lágbára ń bí ni. Ìbáwọn ṣáínà ó ṣèbí wọ́n ní iléeṣẹ́ ń bí ọyọ̀ ká ti iléeṣẹ́ wọn pa. Àmọ́ agbára wa ò ká. Iléeṣẹ́ wọn tí wọ́n ní bí ìta bá fi lè tì í pa. Àwa gan náà ni ó tún dààmú. Nígbà táwa ò ní nǹkan kan tá a lè ṣe fúnra wa. Odijọ́ tó fi wa bá ṣiṣẹ́ ní Nàìjíríà yìí kí gbogbo o tó rọrùn. Ọlọ́run ní dààmú wa o. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Nítorí àkókò wa a lè máa láǹfààní àti gbé ìpè mọ́ ṣùgbọ́n ẹnjìnà Moses pẹ̀lú bó ṣe rí kí ni ǹjẹ́ ó tiẹ̀ ní nǹkan tí a lè ṣe iṣẹ́ ọ̀nà àbáyọ wà ṣá pẹ̀lú bó ṣe rí lórí ọ̀rọ̀ ìjẹ́gúdé ẹ mọ́ gbàgbé ẹni tó code of conduct bureau tá à ń sọ yìí former chairman wọn Umar ọ̀nà wọn tíráyà bá ṣe sọ̀rọ̀ ìyẹn code of conduct o àwọn tó yẹ kó máa chẹ́ẹ̀kì àwọn tí wọ́n àwọn tó ń ṣe kinní òun náà tún ní báyìí ó wọ̀n tíráyà.
12: Ṣẹ̀rí ibi tí kìnní yẹn tó le sí nìyẹn ṣẹ̀rí kò ń ṣe pé kò ṣeé ṣe kò ń ṣe pé Nàìjíríà ò lè dáa Nàìjíríà á dáa á ó dẹ̀ ṣe máa dáa ṣùgbọ́n ṣẹ̀rí ètò ìtẹ́kẹ̀ a lot of things orientation reorientation ṣe rí ibi tó yẹ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn reorientation ká bá bẹ̀rẹ̀ sí fọn rere àwọn nǹkan yìí pé ìwà àbàjẹ́ ò dá ìwà kinní kan ká kọ́kọ́ bẹ̀rẹ̀ débi pé ó wá di tọrọ fọ́kálẹ́ tó yẹ pé ní gbogbo iléèwé láti ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ kan ti máa ka lé àwọn ọmọ létí pé ìwà àbàjẹ́ ò dá o kákówó òlu jẹ́ ò dá o ká ṣe so that kó lè wọnú ẹ̀jẹ̀ wa bóyá ta bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé wẹ̀ ó lè má jẹ́ this present generation.
0: Ṣé rí ọmọ pa ẹni tó burú sí ni pé ọmọ primary school mi báyìí tó bá dé lọ pé wá bọ́sí mi Kazeem tó bá láǹfààní àti di governor state yìí fún wákàtí kan àbí 24 hours àbí president kí ló máa ṣe kí ló máa kọ́ ṣe èyí tó máa kọ́kọ́ sọ fún yáyà rẹ̀ ó lè sọ pé owó ta tó òun family ò fọ life
12: nípa
0: àkọ́kọ́ kó
12: láì tiẹ̀ ní mọ bó ṣe owó yẹn fẹ́ wá ní tó ṣẹlẹ̀ nìyẹn ṣe rí ìwà àbàjẹ́ yẹn ti gògbò ó ti wọ̀ wá lára ó ti pọ̀ jù so láti gbọ́n nù ó ṣeé ṣe o ṣùgbọ́n a kàn take a lot of effort from our leaders then èmi rò bóyá láti òkè wá top down approach. Mo fi pe
0: lawyer ko je ki se bottom top
12: because en to je lori ba ko se kini to se fun ara ti e tawon yori ah any se ah awon wa to
0: wa
12: sumo gbe na won sun raki
1: yes then,
12: orientation e ka wa mu ni koko ka mu ni badi ka mu gidi gan
1: sori eyan kan wa ni aye atijo won mo si believe on o pelu awon ti mo like lara won to gbe laye atijo yen won ma pe ni Alexander the Great nkan ti en gina mo si so lo je na ti okunrin okay lati le mu ti Nigeria ba ma da bi won se se ni ibi to mention le kan ni
0: Singapore pelu ipo ayun
1: because tabat le mu latoke awon to wa n sale abelu iru en ti mo mention yen ko si nkan to o ma saju ogun ni then nkan to ba tin se nkan to ba ni sa omo se on lo se on na ma wo lati gbe igbese so to ke ba ti le da ni Nigeria yi na ma pada mo de mo para e na lati bere die die yi tori o wa ti ri pe ati ri governor ati ri former governor sin to wa lo gba iwon ati ri orisisi awon
0: alagba former minister of power sale o wa lewon
1: ba o wa lewon ti o de sele ri lori le de yi to ba ti se o se gbe niyan so to ba ti bere die die ben lagba orile de si ma da orile de si ma da lagba olohun
0: oda eyan wa ani ri ju bayi lo ni ore to apero fun ti ose ki dun kopo ko pe soki bayi na ni obioge ope pataki lo awon ti won gbianju ti won pe wa awon ipe ti a le gbe ati ti a le gbe engineer kasawa lati ogbese mr idowu lati owo ajayipo lati akure gbenga lati idore joge lati tagbulu alfa daud lati omifon babawaye lati ore woli david solomon lati okakoko alaji olopa ileran won ko wa lati oketupa asun sunday ajiboy e ba dagre sunday ajiboy ajo mejo so
1: na eyan wa e se o
0: ajo mejo engineer moses ojo
13: e se o te gbo wa loli o o tun ajo mejo
0: oda olasukan mi olojobon loruko ti mi ti mo ja tokun eto ohun keti ko ma gbo wa ni re o

0: 1st of August.
1: Ẹ wá bá wa ní Ọlọ́run.
0: Come and join us for prayer.
1: Ọdún mọ́kànlá
0: nìyẹn. We are 11 years.
1: Nígbà tí pé wa pé ọgbọ̀n ọdún ó lé kan.
0: When our calling is 31
1: years. Nígbà tí ìjọ Àkúrẹ́ tó pé ogún ó lé kan.
0: And the church in Àkúrẹ́ is 21 years.
1: Lórúkọ Jésù yóò dára fún wa.
0: It's a well return.
1: Àbí ogún ó lé mẹ́fà.
0: Okay. 26 years.
1: A dára fún wa.
0: It's a well return.
1: Àkúrẹ́ 26 years.
0: Àkúrẹ́ 26
1: years.
0: 11 years.
1: Our calling is 31 years.
0: Our calling 31
1: years. Yóò dára fún lórúkọ Jésù.
0: It's a well return.
1: Bẹ́ẹ̀ ṣe gbọ́n wa.
0: As you are heading
1: us. Bí ìgbà rí ọ níbẹ̀.
0: If I didn't see you there.
1: Màá ti mọ̀ pé ara àwọn adẹ́tẹ̀ mẹ́sàn-án tó mórè ni
0: ọ. I will see like okay you are one of the 9 lepros that didn't come to
1: the test. Kì í ṣe ìgbà tó Ọlọ́run bá sọ pé wàá gbà nìkan ló gbúdọ̀ wá ṣùgbọ́n nínú eléyìí wàá gbà wàá tún yìn.
0: Yes, it's not until God say come and take us that you will
1: be alone. Gbogbo kó tó bá wù kó gbé wá bẹ̀.
0: Whatever you bring to that place.
1: Aláìsàn ló wà nínú rẹ
0: ni. A sickness in your house.
1: Yóò bọ Ọlọ́run aláṣẹ pé pàdé.
0: We receive permission.
1: Mẹ́sàn-án sí aago kan.
0: Besides
1: the NPC depot ọ̀rẹ́ òdòròdò ọ̀rẹ́. Ẹ bá sọ pé lọ sí enough is enough street o ti parí. Yóò dúró fún olórúkọ Jésù. Olúkọ Jésù. Ẹgbẹ́ omi yín sókè. Olúwa yá mi wá símọ́. Àṣẹlẹ̀ olùmọ̀rẹ̀ yá mi wá símọ́. Agbá Ọlọ́run yá mi wá símọ́. Ànú Ọlọ́run kó so omi náà lómi ìwòsàn. Omi náà kó domi ìgbàlá. Omi náà kó domi dáàdì. Omi náà kó domi òmìnira. Kẹ́mú kẹ́yè. Ọlá Jésù Kristì Olúwa wa.
0: Àmì lórúkọ Jésù.
1: Ní kíákíá.
0: Quickly.
1: Màá gbé kọ́ọ̀lù nìyẹn ogún.
0: I will take 20 people's call.
1: Láti súre fún yín.
0: To bless you.
1: 00-335-404-79. Jésù Olúwa.
0: Jesus.
1: Wòlíì gébẹ̀ ni wò lábi lórúkọ mi. Bàbá enough is enough.
2: Live it. Má fọwọ́ kọ.
3: ADABA.
2: 88.9 Adaba.
4: Ọmọ àti ìdé owó ti kó wọ̀lú. Pátápát. Oríṣiríṣi sọ́là ló kó dé. Pátápát.
5: Bẹ́ẹ̀ni, Pátápát tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa bá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni Pátápát tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 kámẹ́rà. Ṣùgbọ́n just 32,999. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì Pátápá. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rékàbí. Àti Weber Bank ló ba Adéṣidà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fífi ó là láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé Pátápát tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
6: Ilé tí a kó dé ni pé tẹ bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung bíi Itel bíi Tecno Infinix lẹ́wọ̀ máa ma gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bíi 80,000 naira that is 79,999 sí 120,999 sókè bẹ́yẹn àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 85,999 sí 101,999 sókè ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
5: Ọbẹ̀ máa ní ẹ̀.
6: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní Pátápát. Lákún street light dé láti enhance security materials. Láyẹ̀ka ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30-something thousand, 40-something thousand gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras. Single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. A gbé solar ice block machine wá. Gbogbo package tó máa lo battery. Kí a tó máa fi sọ bíi ní bíi 1,999,000. Tó máa ṣe bíi 50 blocks, 80 blocks, other blocks tó ń lo oòrùn directly. Ní the NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn students tó jẹ́ pé a ní ó ní 150,000 naira. Tí wọ́n á lè lò fi gbé laptop wọn, wọ́n á fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb kò sí pé ọmọ ń lọ ilé ìwé kò níná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira adu wa ni ele do pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose lori laptop lori solar lori phone
5: e je ki awon eyan mo ibi te kale si
6: that one in number 49 obade shida road ni part and part complex our laarin wema bank obade shida ati yellow upstairs to jerica beam to je former laco e ti ri wa me
5: kila won kan mi te tun ni bayi
6: photocopier machine printers freezers
5: hey, o wa dabi 70s dabi shelerance leko niye
6: e se yen nkan o gbogbo eni ti to le leti mo solar materials latori controller latori ion to je ti solar to tun do nepa lati ori fluorescent light to mama lo ina kekere ele to wa yam lenuju won lo foye bi ye gba meter ele me atun ni on lora generator nigba to je pe
5: to je pe owo ti o fi ra meter tabi ma na lori e tabi re po generator yo ju ilopo ilopo owo ti o fi ra solar
6: ele to wa je baba yen pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer yen iyan to ba nlo freezer meji o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ro ni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon kan to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade e a do wo kekere mo a fi gbe nla gbogbo kan ta n soro yin atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin wema bank branch ati rikabi mouse o je yellow upstairs obade shida
5: to koni ju bayi lo fun ti akoko ye tomogun olupomi lo ko temi e se people.

0: tẹ́ ẹ yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619 0706464619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣe rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà nípọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa t'olorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin si eyo inira lo hun fin si eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
2: agbori isi lo si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo idalenu iwo na gbiyanju uko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san

won ton ke yin pe asi o dede asiko yin olorun wa pelu eni kokan wa salafia ni bi lawa olorun alafia ko fun ani ilera pepe lati orun wa ni ose ti o koja a soro lori awon ami ta ma ri won eni to ba ni aisan agan to je kan eka kan ninu awon aisan apolo sugbon ni emi ba ma bere lori bi a se le se toju won bawo la se le se toju won lori sisi ona ti a le gba iru awon to ba ni aisan agan yin won gbodo gbe won si ibi ti inu won a ti ma dun lo titi nkan ta le mu inu won di tan ma sere pa tan ma sise lo soke sido that is the environment should not be motivating. Nigba ti won ba wa ni ibi ti o do ti o se pe ibe n munu won dun lo titi ara won a bale gbogbo won ti n sako sode sasodo eyin soke sode yen ara won a bale ara won kan ti ona ti a le gba ni eleyi lati mu ki kara won balẹ ki aisan ma po die die ni ago ara won and ibi ti a ma won the environment ibi ta ma wa o le je hospital de le ma je hospital a mo pe environment yen o gbodo je environment to dake je nigba ta ba re ni kankan ba soro ta re ni kan ti won jijo ma takuro so lo titi ari pe a je ki ara e o sinmi iru awon eleyi àbá wà nínú ẹbí ni o àbá wà ní ilé iṣẹ́ ìjọba ni o wọn gbọ́dọ̀ fún wọn ní ipò gẹ́gẹ́ bí adarí torí tán bá fún wọn ní ipò gẹ́gẹ́ bí adarí ìlò bí ìlò mi ò tó máa máa lo àwọn tó wà lẹ́yìn wọn wọn á ṣe àwọn tó wà lẹ́yìn wọn á sì mọ darí irú bẹ́ẹ̀ á dẹ̀ ṣiṣẹ́ àṣẹ kára ni á ṣiṣẹ́ para ẹ̀ ni wọn gbọ́dọ̀ fún ní iṣẹ́ gẹ́gẹ́ bí olórí níbikíbi bá ṣe nínú ìdílé bá ṣe ní ibi iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ àdáni iṣẹ́ tá máa ṣe ó gbọ́dọ̀ kéré ní ọ̀pọ̀lọpọ̀ torí iṣẹ́ wọn kì í máa nídìí wọn tá máa ṣiṣẹ́ kan díẹ̀ wọn á tún kúrò bẹ́ẹ̀ wọn á ti lọ ṣiṣẹ́ mi títí àfihàn wọn tó lè ṣe ìjàmbá fún àgọ́ ara wọn. Àwọn nǹkan mẹ́ta tí lè fi ṣe ìtọ́jú wọn ni pé a gbọ́dọ̀ bá wọn máa ṣe àríyànjiyàn ibi tá a ti ṣe àríyànjiyàn kò sí bó ṣe lè borí wọn nínú àríyànjiyàn wọn lè sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù ti àṣálẹ́ kò dẹ̀ nírẹ̀ wọn kò sí lọ́ọ̀yà bẹ́ẹ̀ tó lè bá wọn ro ẹjọ́ kó wìnrìn wọn torí bó ṣe yí wọn sọ̀tún la máa yí wọn sósì á dẹ̀ máa sọ̀rọ̀ lọ títí tí mi nígbà irú ẹni àgbọ́dọ̀ máa bá wọn takúrọ̀ sọ ọ̀rọ̀ tí a máa bá wọn sọ ó gbọ́dọ̀ wọn ní ìwọ̀ntúnwọ̀nsì torí pé kò sí bá ṣe fẹ́ bá wọn sọ tó tí a lè borí wọn nínú ọ̀rọ̀ sísọ àdẹ nígbà tá a bá fẹ́ pè wọn lórúkọ àwọn tó bá ní ìpèníjà àṣàyà gbọ́dọ̀ máa pè wọn ní orúkọ ìnagijẹ ṣùgbọ́n a gbọ́dọ̀ pòrò wọn ní orúkọ gbogbo tó sọ wọn bó bá jẹ́ pé táyọ̀ lórúkọ a kò sọ pé táyọ̀ wọ́n ti sáyẹ̀dẹ̀ lórúkọ a sọ pé sáyẹ̀dẹ̀ kì í ṣe pé ká sọ pé ọmọ alẹ́jà orúkọ bẹ́yẹn bulldog tó bá ń ṣe gbẹ̀yẹn inú lè bì ìgbà míì ó lè máa fi àdálé yẹn káàkiri àdúgbò àwọn èèyàn àdẹ máa sọ wípé èwo rẹ ni ò láìmọ wípé àwọn èèyàn ló tọjà ẹ àwọn náà kì í ṣe pé 24/7 náà ni ọpọlọ wọn kì í pé ṣùgbọ́n wọn bá ń pè wọn lórúkọ tí ò dáa inú á bí wọn nígbà tá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ká pè wọn ní orúkọ gangan tí orúkọ wọn jẹ́ kì í ṣe pé orúkọ àlàjá tí ò dáa tó ń fi inú bí wọn láà máa pè wọn kò sẹ́ni tán lè pè lórúkọ tí ò dáa náà tinú a dùn sí ẹ bí àwa gan tá a sọ pé orí wa pé ṣòkò sẹ́ni tán lè pè lórúkọ tí ò dáa tinú a dùn so a gbọ́dọ̀ máa pè wọn ní orúkọ tí wọ́n sọ wọ́n àwọn nǹkan míì ta tún lè fi dàbẹ́ nípa fi ṣe ìtọ́jú irú àwọn yìí ni pé a gbọ́dọ̀ fún wọn ní ààyè láti sọ pé gbogbo nǹkan tó ń nílò láti ṣe ká jẹ́ kan ṣe ẹlòmíì nínú wọn ó lè sọ wípé gbogbo ilé tó ń kọ́ gbogbo nǹkan ìní òun ó pọ̀ wọ́n á fi fún ẹnìkan nǹkan tó dẹ̀ sọ yẹn ká má fi sọ pé eré ni o nǹkan tá a ṣe ló sọ yẹn àwọn tó bá wà ní agbègbè ẹ tàbí tó jẹ ẹbí ẹ wọn ò gbọdọ fún láàyè láti ṣe nǹkan tó fẹ ṣe ìgbà míì máa wà ó lè mú àdá dání pé àdá yìí o wọn dẹ̀ fẹ́ fi bẹ́ orí èèyàn ni o a gbọdọ sọ pé irọ ló ń pa pé ò tó bẹẹ á bẹ orí yẹn o kò dẹ̀ sí nǹkan tí a ṣẹlẹ̀ sí torí tó máa gbé dé ilé ẹjọ́ á sọ pé wèrè ni wọn níbi tán máa ń fi wọn sí gbogbo ìwọ tó bá sọ pé òun fẹ́ ṣe wọn gbọdọ̀ gbà ní ààyè láti kókó ṣe ó lè jẹ gbogbo owó ẹ tó wà ní báńkì

ẹni ẹ pátápátá ó wá lọ kó fún ẹlòmíràn a sọ pé òun fún ni nínú ìgbà tó bá sọ pé òun fẹ́ ṣe wíìlì gan a fọwọ́ sí i ẹlòmíràn fi ń fún pátápátá ni wọn gbọ́dọ̀ fún láàyè láti ṣe irú gbogbo àwọn nǹkan yìí adé gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn a gbọ́dọ̀ gbà wọ́n bí wọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n nǹkan tó dé òun ló dé gbà gbọ́dọ̀ bọ̀wọ̀ fún wọn tá a bá ṣe irú ilé gan fún inú wa dùn tàbá lè bá pé àṣẹbẹ fáì bá wọn sọrọ díẹ wọn á lè tẹtí gbọ láti gbọ nǹkan tí a fẹ sọ sí wọn yàtọ fún eléyìí ìgbà míì máa ń wà a ní láti pè wọn pàápàá jùlọ tó bá ju ìkan lọ àwọn pé kinní kan ní psychotherapy ibẹ láti máa sọrọ lórí àwọn ìpèníjà tí olúkúlùkù wọn ní pàápàá jùlọ ẹni tí ara ẹ bá ti ń dá kò láyé dàbí ni pé ó jẹ aṣojú wọn tá a máa darí wọn tí a lè máa bá àwọn tó kù láti máa bá wọn wípé ìkàntọ́ ìwà tó ń wù rẹ pé kò dára lọ́gbàrá ọlọ́run tí ó bá di ọjọ́ mẹ́jọ a ti máa tẹ̀síwájú nínú àwọn ọ̀nà tí a ti lè gbà láti lè ṣètọ́jú àwọn tó bá ní àrùn àgànná mo gbàdúrà pé ọpọlọ wa onídàrú tọmọ wa tọkọ wa táyà wa onídàrú à ń tó ní ìpèníjà yìí ọlọ́run àwọn ọ̀wọ́n sàn ọlọ́run àgbà wọn sílẹ̀ ó di ọjọ́ mẹ́jọ.

ẹ̀yin olùgbọ́ ètò yìí, oore ọ̀fẹ́ àti àna Ọlọ́run yóò máa bá wa gbé, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi. Àmì. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè, onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà, a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn nípa ọ̀rọ̀ ìlera pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò, àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi. Àmì. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni iṣẹ́ ìríjú. Iṣẹ́ ìríjú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ti ń gbàdúrà, àpáta ayérayé ibi ìsáde wa, ẹ wá tọ́ wa sọ́nà, ẹ wá mí sí wa. Bàbá, kí ìfẹ́ yín kó rọ̀ wá lọ́rùn láti ṣe, kó lè dára fún wa, gbogbo ògo kó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa, àmì. A dúpẹ́ púpọ̀ púpọ̀ o. Ọpẹ́ àìdátán ni lọ́wọ́ Ọlọ́run alàyè, ọba tí ó mú wa rìnrìn àjò náà nínú ọdún yìí. Ẹ má gbàgbé o, Ọlọ́run wa kì í ṣiṣẹ́ àbọ̀. Ohun rere tọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ yóò parí rẹ̀. Olúwa yóò mú wa làájá, yóò sì dára fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìlérí Ọlọ́run wà fún wa gẹ́gẹ́ bí a ṣe rí àkọsílẹ̀ rẹ̀ ní Àìsáyà 43:1 àti 2. Isaiah 43:1-2. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ṣùgbọ́n nísinsìnyí, báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ ọ Ísírẹ́lì, má bẹ̀rù, nítorí mo ti rà ọ́ padà, mo ti pè ọ́ lé orúkọ rẹ, ti èmi ni ìwọ. Nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò, wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọ̀wọ́ iná kì yóò ràn ọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ní má bẹ̀rù, àǹtí má bẹ̀rù. Ohunkóhun tí ó wù kí orúkọ rẹ jẹ́ má bẹ̀rù, fi orúkọ rẹ sí. Isaiah 43:1-2. Ọlọ́run mọ orúkọ rẹ, Ọlọ́run mọ nọ́mbà ilé rẹ, Ọlọ́run mọ gbogbo wa. Ó ní má bẹ̀rù, mo ti rà ọ́ padà, èmi ti pè ọ́ lé orúkọ, ti èmi ni ìwọ. Omi ayé kò ní gbé wa lọ, iná ayé kò sì ní jó wa. Omi wà, ìṣòro wà, iná wà, ṣùgbọ́n ìlérí Ọlọ́run ni wípé iná ayé ò ní jó wa, omi ayé ò ní rubò wa. Ẹ jẹ́ kí a gbọ́ eléyìí gbọ́, òtítọ́ ni, orin tuntun, ẹ̀rí rere yóò sì wà ní ẹnu ìwà àti èmi ní orúkọ Jésù Kristi. Àmì. Àwa ọmọ Ọlọ́run, nítẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní, ètí àkòrí rẹ̀ jẹ́ iṣẹ́ ìríjú. Gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run ti ń bá wa sọ látẹ̀yìn wa nínú ètò yìí, Ọlọ́run ní àgbékalẹ̀ rere fún ìwà àti èmi. Ọlọ́run ti ṣètò àlàáfíà fún wa tó ju ìmọ̀ gbogbo ẹ̀dá lọ. Ọlọ́run dá ìwà àti èmi lénìyàn, kò dá wa lẹ́ranko, kò dá wa lọ́bọ, kò dá wa léwúrẹ́. Ọlọ́run dá wa ní àwòrán rẹ̀, ó sì ní ètò rere fún wa. Tí a bá wá ní òye yìí wípé Ọlọ́run fẹ́ràn wa, ó yẹ ká mọ̀ wípé a ní ojúṣe gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì mímọ́ ọ̀rọ̀.

àwa náà ní láti ṣe kí ìgbé ayé wa kí ó lè fi ògo fún Ọlọ́run kí ó sì lè rọ àwa náà lọ́rùn. Bí a bá ní òye nípa iṣẹ́ ìríjú wa, ọ̀nà wa yóò là. Àdúrà wa ni wípé iṣẹ́ ìránṣẹ́ yìí yóò ta wá lọ́kàn jí, yóò sì ràn wá lọ́wọ́ kí a má ṣe bakù, ṣùgbọ́n ká lè ṣe ohun tó tọ́ àti tó yẹ fún ògo Olúwa nípa iṣẹ́ ìríjú, kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì 24:1 Psalm 24:1. Bíbélì sọ fún wa wípé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Ọlọ́run ló ni ohun gbogbo, Ọlọ́run ló ni ọ́, Ọlọ́run ló ni mí. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Má gbàgbé o, ẹ̀mí rẹ Ọlọ́run fún ọ kó o lò ó ni, ṣùgbọ́n kì í ṣe pé kó o lò ó bó ṣe wù ọ́. Mo láya ni Olúwa ṣeun, àbí obìnrin tó lọ́kọ sílé ni Olúwa ṣeun. Má gbàgbé wípé Ọlọ́run fẹ́ ojúṣe tó tọ́ látọ̀dọ̀ rẹ sí aya tàbí ọkọ rẹ tàbí ọmọ. Gbogbo nǹkan ta bá ní pátá, ọ̀rọ̀ ni, ohun ìní ni, èémí tá à ń mí gan ni, àkókò ni, gbogbo ẹ̀ pátá ti Olúwa ni. Ọlọ́run ló ni, Ọlọ́run ló dá, ló ṣẹ̀dá ọ̀run wa ayé tó fi gbogbo rẹ̀ sí ìkáwọ́ wa. Yóò sì béèrè lọ́wọ́ wa, a ó jiyìn bó o la ṣe lò ó, bó o la ṣe ṣe sí. Àdúrà mi ni wípé ìhìnrere òun ni a ó jẹ́ níwájú ẹlẹ́dàá wa. Kí ni ìdí rẹ̀ tí Jésù fi gba gbogbo ayé gẹ́gẹ́ bí ìní rẹ̀ àti kàṣáájú pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀? Ẹ jẹ́ kí a wo Pétérù 1:18 àti 19:1 1:18-19. Ọlọ́run sọ fún wa wípé níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun ti ìdíbàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún látọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkùn tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Ikú Jésù Kristi lórí àgbélébú fún ẹ̀ṣẹ̀ àwa ènìyàn, òun ni ohun iyebíye tí a àti ẹ̀ lè fowó dúnadúrà ẹ̀ tí Jésù ṣe fún wa. Òun ló fi jẹ́ kí ìwọ àti èmi ká máa mí, ká wà láyé, ká wà láàyè lónìí. Ẹ̀jẹ̀ iyebíye ni, ètùtù tí ó ga jùlọ. Òun ló fà á lónìí tó fi jẹ́ wípé níwọ̀n tá a bá ti ń pe orúkọ Jésù Kristi, a nílò ètùtù kankan mọ́, a nílò ìtàjẹ̀sílẹ̀ kankan mọ́ bó ti wò ó rí. Ṣùgbọ́n ìgbé ayé wa, a gbúdọ̀ ìyọ̀ǹda rẹ̀ pátápátá wípé èmi kọ́ ló ní ayé yìí, Ọlọ́run ló ní orí ọ̀fẹ́ Ọlọ́run pé mo wà láyé, mo wà láàyè. Ẹ jẹ́ kí a wo Rome 12:1-2 Romans 12:1-2. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run lé ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ́nà, kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Kí Olúwa kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Níwọ̀n ìgbà tí Jésù ti kú fún ẹnìkọ̀ọ̀kan wa lórí àgbélébú, ìwọ àti èmi báyìí, Ọlọ́run fẹ́ kí a fi ayé wa sílẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ ààyè tí ó jẹ́ ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Ọlọ́run. Kí Olúwa kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Tí a bá lọ sí 1:19-20 1 Corinthians 6:19-20 Bíbélì mímọ́ sọ fún wa wípé, tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín, tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ̀yin kì í sì ṣe ti ara yín, nítorí a ti rà yín ní iye kan. Nítorí náà, ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ń ṣe ti Ọlọ́run. Ọlọ́run ti rà wá padà o, àwa kọ́ ló ni ara wa. Iṣẹ́ ìránṣẹ́ yìí ó wá nígbà tí ẹ̀mí Ọlọ́run darí Apostle Paul láti bá àwọn ènìyàn wí nípa ọ̀rọ̀ àgbèrè tàbí panṣágà. Lónìí, àwọn èèyàn àti máa fi nǹkan ẹ̀ṣẹ̀ máa fi dáṣà, ìmíì wọn á lọ́mọ pọ̀ lára ẹni, ìmíì wọn á lórí obìnrin. Ẹ jẹ́ ká kíyè sára o,
ara wa yi awa ko la ni bi o ba se lu ara re olorun yo bere lowo re e je ka se lona ti igbe aye wa yo fi je tewo gba ni odo olorun e je ki a wo ibi ti a ka yi ke le mo oro ti kokko saaju re korinti kini ori kefa ti e ba mu lati ese ikerin di ni ogun ki to di pe ade ese ikokan di ni ogun 1 Corinthians 6:16 bibeli mi mo so fun wa wipe tabi eyin ko mo pe eni ti o ba dapo mo agbere di ara kan nitori ti o wi pe awon mejeji ni yo di ara kan sugbon eni ti o dapo mo oluwa di emi kan e ma sa fun agbere yi ni ese ikeji di ni ogun verse 18 gbogbo ese ti eniyan da o wa lodi ara sugbon eni ti o nse agbere nse si ara ohun ti kara re tabi eyin ko mo pe ara yin ni temple emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo olorun eyin ki si se ti ara yin nitori ti a ti ra yin ni iye kan nitori na eyin olorun logo ninu ara yin ati ninu emi yin ti nse ti olorun ki oluwa ki o ran eni kokan wa lowo e ma gbagbe ise iriju olorun lo ni wa ara wa akoko wa oyin ni wa gbogbo e pata la ma jiyin niwaju olorun apere wo ni jesu fi lele lati fi ko wa bi a o se ma ba olorun ni basepo ti o asepo to munadoko to wo olorun e je ki a wo johanu ori kefa ese ikeji din ni ogoji John 6:38 bibeli ni mo fi ye wa wipe nitori emi sokale lati orun wa ki se lati ma se ife ti emi ti kara mi bi ko se ife ti eni ti o ran mi jesu fi ara re sile patapata fun olorun ni gbogbo igbese re le o wa ni ibamu pelu ase olorun nitori na iwo na ati emi le ni akoko e je ka tele apere jesu oluwa wa akoko re gbogbo ebun re ara re ati gbogbo ini re ohun gbogbo patapata ni jesu fi ile fun olorun titi de oju iku papa nigbati a kan jesu ma agbelebu jesu so pe ni owo re ni mo fi emi mi le be gege ni o ye ki awa na ka yonda ohun gbogbo fun olorun

ọ̀nà. Báwo ni a ṣe lè fi hàn pé ìríjú lásán ni a jẹ́ fún àkókò tí Ọlọ́run fi fún wa? Àti sọ tẹ́lẹ̀ nípa àlàyé nínú ètò yìí, ohunkóhun tá a bá ní, ẹ̀bùn tá a ní ni, ọ̀rọ̀ wa ni, àkókò wa ni, mo lọ́mọ ni, mo lọ́kọ, mo la, ohun gbogbo Ọlọ́run ló ní. Ọ̀nà kan tí Bíbélì tún là kalẹ̀ nípa ọ̀rọ̀ àkókò tá a fi máa mọ̀ wípé ìṣẹ́jú ojoojúmọ́ gan tá à ń lò àwa kọ́ la ní, Ọlọ́run sì fẹ́ ká máa jíyìn. A ó rí ní Exodus orí 20 ẹsẹ̀ 8 títí dé 11. Exodus 20 verses 8, 9, 10, 11. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Ọjọ́ mẹ́fà ni ìwọ ó ṣiṣẹ́, tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo, ṣùgbọ́n ọjọ́ kejì ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin, ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ. Nítorí ní ijọ́ mẹ́fà ni Olúwa dá ọ̀run ọ̀run ayé, òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn, ó sì sinmi ní ijọ́ keje. Nítorí náà ni Olúwa ṣe bù sí ijọ́ keje, ó sì yà á sí mímọ́. Ọlọ́run ti pín àkókò tí ó wà nínú ọ̀sẹ̀ kan sí ọ̀nà méje ọgbọọgba. Ó ní kí a lo mẹ́fà àkọ́kọ́ fún ara wa, kí a sì ya ìkeje sọ́tọ̀ fún òun. Bí a bá ń ṣe èyí, à ń jẹ́wọ́ pé Ọlọ́run ló ni àkókò wa. Bí Ọlọ́run bá ṣe fún wa láǹfààní lọ́jọ́ iwájú, a ó máa sọ nípa rẹ̀. Ẹ má gbàgbé, ìríjú ni ìwọ àti èmi. Ọlọ́run dá ohun gbogbo dídára ní ayé yìí. Iṣẹ́ ìríjú sì wà fún ìwọ àti èmi. Ó dá ènìyàn, ó sì tún rà á padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì lẹ́yìn ìgbà tí a ṣẹ̀. Ó yẹ kí ènìyàn fi gbogbo ayé rẹ̀ sílẹ̀, gbogbo ẹ̀mí rẹ̀, àkókò rẹ̀, ẹ̀bùn rẹ̀, gbogbo ara wa, àgọ́ ara wa, tẹ́ḿpìlì Ọlọ́run ni, kí a ń yọ̀ǹda fi Ọlọ́run, yóò sì dára fún wa. Jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́, òtítọ́ ni ọ̀rọ̀ yín, ẹ ṣe wá ní ìríjú rere. Tó bá ní ọ̀nà tá a ti ṣe àṣìṣe látẹ̀yìn wa, ẹjọ́ ẹ dáríjì wá. Ìpinnu àti ṣe ohun ọ̀tún, ìgbésẹ̀ ọ̀tún, agbára ọ̀tún, ẹ gbé wọ̀ wá. Káyé wa kó lè nítumọ̀, ògo kó lè jẹ́ tiyín, ká lè dájú ogún ìyà àìnípẹ̀kun. Ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa.

0: dàbí lè múná lọ kí wọ́n múná lọ sọ láti wà lówó pọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
0: Káṣíìrì oyè tí sọ́là ń bá jáde láti fáàtì wá tú sí wa lọ́wọ́.
1: Ní technology suite ìrálẹ́pọ̀ palace àràkálẹ̀.
0: Gbogbo owó bàǹbà bàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
1: Components and material.
0: Be solar battery,
1: solar panel,
0: solar freezer,
1: solar cable,
0: solar fan at solar freezer nayo.
1: Titi dori hot plate at controller.
0: Ati gbogbo nkan ta ba fe lo ni solar.
1: Bo se installation tabi repair tabi rebuild tabi recomp tabi upgrading.
0: Ki ye tin lo tele wa dotun pada.
1: E ma bo ni shop 217.
0: Irale ko pala sarakale
1: akure. Telephone 070-3065-6274.
0: Bonus ati promo den lo lowo bayi o ni technology city.
1: Let's go.
0: There.
2: Fẹ́yìn tẹ́ bá fẹ́ kàn sí wa nílé iṣẹ́ Technology Solar tẹ́ fẹ́ jẹ̀mùkútù solar àwọn discount tó ń lọ lọ́wọ́ lórí àwọn ọjà wa ó fẹ́ ra solar freezer ni tó ti bá panel tó ti bá gbogbo àwọn component wa ₦800,000 ní báyìí ní Technology Solar promo ńlá ló ń lọ lọ́wọ́ má ṣàì míìsì ẹ má míìsì promo yìí àwọn washing machine gbogbo ẹ̀ tó ti bá solar component wa gbogbo ẹ̀ ló wà nílé iṣẹ́ Technology City o dẹ̀ ti ní solar tẹ́lẹ̀ ni o fẹ́ upgrade ẹ̀ ni o ní solar tẹ́lẹ̀ ni tó ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ ni tí ò ṣiṣẹ́ dáadáa mọ́ kọ̀ sí wa o ní freezer sílé ni o fẹ́ ka báyẹn ṣe solar tó lè gbé freezer tó o ní sílé pẹ̀lú owó ìdákọ̀mú kọ̀ sí wa o fẹ́ kí àwọn nọ́mà iná ẹ kó máa tàn ni kó gbé TV ẹ kó gbé àwọn electronics ẹ bí television home theater ẹ ni with ₦400,000 ẹ lè rí solar system tá tan iná tẹ́ ẹ ní sílé tá gbé TV yín tẹ́ ẹ dẹ̀ máa lo lọ́yà làyòlò bẹ́ẹ̀ ní lomi òjò pẹ̀lú àwọn battery bẹ́ẹ̀ mi díje ẹ kàn sí wa ní shop 217 ìrálẹ́pọ̀ palace gangan ibẹ̀ gangan la wà tá ti ń jíṣẹ́ tó lọ ọlọ́rọ̀ bá mi rán wà tàbí kẹ́ ẹ máa pè sórí 070-3065-6274 070-3065-6274 tàbí 090-32-37-3011 090-32-37-3011 ẹ wo abẹ́lẹ́ lẹ́kẹjìlá wọ lọ́yẹ one time abala àṣírí iṣẹ́ ọwọ́ tá a mú wá ní ìjẹ́jọ́ tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó lámọ̀ sí solar system fẹ́yìn tẹ́ ẹ̀ sí ń bẹ̀ a ti sọ orísun nípa Edre Becquerel àti àwọn scientists yòókù àwọn onímọ̀ ẹ̀rọ yòókù tó ṣiṣẹ́ lé lórí àǹfààní solar ládánu dúró a sọ pé kò ń jẹ́ kí èèyàn lè náwó jù wípé a lè jẹ́ kí èèyàn dá wà kò dẹ̀ ń ṣe kò ń emit sí environment gbogbo ẹ̀ láti sọ a dẹ̀ ní ló maintenance ni kò sí pé òun repo kì í sí pé òun ra ọ́ìlì kò sí pé òun ṣe kọ́kọ́ lé lórí ló maintenance ni kan lọ́dún gbà míì ló kọ̀ nílò láti fọ àwọn panel àti láti bu ọ́ìlì ó dìbẹ̀ lórí owó àwọn battery tó bá lò ló máa determine ṣùgbọ́n ló maintenance ni gbogbo ẹ̀gbùgbẹ̀ láti sọ ní ìjẹ́jọ́ ẹ wò ó torí àkókò ẹ jẹ́ ń tẹ̀síwájú ẹ tún jẹ́ gbẹ̀yìn débẹ̀ ó yẹ ẹ tún súnmọ́ mi lógúlógún ẹ súnmọ́ mi lọ́pọ̀lọpọ̀ ẹ súnmọ́ mi nígbanígbà kẹ́ ẹ tún wá kọ́gbọ́n mọ́gbọ́n lórí ètò tọ́jọ́ tòní master g desi yín lọ́rùn mo dé gbogbo ara kìkì ọ̀rọ̀ gbogbo ara kìkì èdè ẹ wò ó lónìí ó ibi tá a ti máa bẹ̀ lónìí ni àwọn component tí èèyàn nílò láti ṣe solar tó o bá fẹ́ ṣe solar àwọn component wo gangan lo nílò láti ṣe solar a ní half component àwọn ẹlòmíì tún pè ní bayabayaba component torí ilé tó o bá kọ̀ sáré rà bí mẹ́ta mẹ́rin ó ti lè sáré sópọ̀ a tún lóhun tá a pè ní full component gbogbo ẹ̀ ni mo fẹ́ dárúkọ tí n bá ti wá dárúkọ ẹ̀ tán àwa máa mú lẹ́yọ̀ kankan oríṣiríṣi tó wà bá a ṣe pẹ̀lú ẹ̀ àti bọ́ ṣe ṣiṣẹ́ sí àti bí wàá ṣe mọ owó ètò yẹ kó o lò gbogbo ẹ̀ lórí ètò náà ni ó yẹ mọ́ nǹkan fìdílé tún mú báyìí rẹ̀ kó o tún kọ́gbọ́n mọ́gbọ́n kọ́ ìmọ̀ kú ìmọ̀ lọ́jọ́ tòní mo tún dé sí yín lọ́rùn ṣé ń gẹ́ tiẹ̀ and gẹ́ tiẹ̀ àwọn component tí èèyàn nílò ohun àkọ́kọ́ la mọ̀ sí solar panel lẹ́yìn eléyìí inverter lẹ́yìn eléyìí ló kọ battery lẹ́yìn eléyìí ló kọ cable lẹ́yìn eléyìí ló kọ rack lẹ́yìn lè ló tún kọ́ tá à ń pè ní breaker àwọn breaker yìí pín sóríṣiríṣi a ní ohun tá a pè ní AC breaker that is alternative current a tún ní èyí tá à ń pè ní DC breaker lẹ́yìn lè náà bá ní ohun tá a mọ̀ sí surge protector náà tún pín sí oríṣi méjì a ní AC surge a ní DC surge lẹ́yìn lè la tún ní ohun tá à ń pè ní AVR AVR means voltage regulator leyin ile la tun wa ni on ta npe ni fire extinguisher breaker gbogbo awon on ti bo ti taruko yin la pe lopo to fifta on ta npe ni solar system ewo kin to wonu e gongo kin to ma tu leyo kokko e je nsare so laarin ki sare brivu ise olukaluko ka to wa ma mu leyo kokko solar panel gongo lagbada to ma wa loke to ma fa na wa sisale o ngogo lo ma supply lo ma fa lo lo ta npe ni photovoltaic cell e to ni ohun ti a npe ni ofafa ninu to ma fa ina ta fa wa latoke ta fa ta le ma fi charge battery inverter o ngogo lo ma convert energy to ba ti wonu battery ta convert from dc to ac cable gangan lo ma npe current lati panel wara battery awon rack gangan lo nto ma to panel si loke awon breaker e wa je awon protective device awon surge avr awon ac breaker yi awon gangan lo ma wa la aspect ac side teyan ba fe fi ina charge solar system to pe inverter to nlo o fe fi ina charge to ye ki se upgrade lo fe lo awon dc side awon gangan lo protect current to nti ara panel wa don protect it AVR gangan lo ma fi regulate ina to wa ara inverter AVR gangan lo ma fi regulate e te fi le set e tori awon low voltage to pe solar system to n fi na charge ni awon low voltage won le shakuba fun inverter fire extinguisher ti inverter boya ri pe gba mi boya ina kakati le a fi sona to ba ti ni high temperature ele la break a cause breaker ko le je ko se ose sinu ewo ibi la o tun gbe danduro lojo toni tori akoko wa ope kanka lowo iko to ma meto iwa lojo mejo ope kanka lowo to mogun olubumi feyin te ba be ko si ileise technology city awa ni shop 2 and 7 ife gbegbe iralepo palace gogo ibe gongo la kale si fo ko to ba ni se pelu solar system awon solar fan lorisisi ati solar e gbogbo e lorisisi e le ma pe si 070 3065 6274 070 3065 6274 tabi 090 3237 3011 090 3237 3011 titi jojo mejo te tu gbo tutu lenu mi oruko temi oyipo kada bobola gbenga master wolf entertainment loni o dabo o jojo mejo eya adaba eda gbe mi ile ya
3: live ma fo ko
4: ADABA
5: Baba kere wa de bale kasagwa lori itoju ilera ti a ile se dede olomo okunrin nikan soso chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jakuje debi pe o ti wa so edaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori ile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kikun aya tin lu pipi pipi ma le gbese o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o fu tu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
6: bazo olorun ma ja rogun aiso
7: Moki olile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo olomokunrin ja kan si mi
8: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
7: phone number mi 08164122777
9: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti e ti pada si boda asuke suke ni waju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o sajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lowo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re ogbera dada agbore o le kan bi agbo abi e sara ti rekere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula
8: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
9: ibe ni wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo en ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri keri ka la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi biri so fi resi ko po to ba bi dagula o le pe bi sori ero bani soro mi 08164122777 boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aiso kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedi jedi won fe se gaati e nkan ma jade ni bi gaati e won ma fo ti sinu iru kan bayi yo da kon si mi
7: babangana baba kerewa
8: kasimi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
9: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
7: phone number mi 08164122777
9: agbo marugo takebe ohun ni agbo ti emi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo a sise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti rin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
8: kan si mi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
7: babangana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: keep it locked on Adaba FM.
1: Big bag.
0: Gaining velocity.

0: big, big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Mung badu adaba.

0: country.
1: Back through the years I go wandering.
2: Wherever you are,
0: whatever you want,
3: you can only get it here.
2: At Daba, 89 FM, the station for all.
4: How much are you going to do with your money? Ìṣòro iṣara iná ọ̀nà ni bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdí díẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé wò ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
5: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ tí wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064606419. 07064606419.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmí ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmí ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmí ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmí ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmí ò máa rí pátẹ́lẹ́sẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmí lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbìkan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmí ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 19
6: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
7: o ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tábà tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ́ẹ̀kọ́ ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbò dé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣan ara wa bẹ́ẹ̀ la ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àwọn fini kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa. Ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 bẹ́ẹ̀ la lomi yọ́ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
4: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣan ara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
5: Àgbòyìn ìṣelòṣì ń jẹ lọ́bẹ̀ ṣé wò pọ̀ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: eleyi ni mo fi n kiwa kaabo si ori eto ni woyi ola fun toni eyi ti ijo apostle ti christi cac marvelant ministry se onigbowo e iranse olorun alaye prophet adesina j adejumo afere jesu ni olorun ma n lo fun wa lori eto yi baba tun ti wa ni kale lati ba wa so oro olorun matthew adekunle oladeji loruko temi o ti gbogbo eyan pe ni ododo oya eje ki awonu eto ohun lo
1: Christ Apostolic Church, Marvelland Ministry, Olui Jowa Yuwane, Kilometer 1, Akumba Road, Supari Akoko, Akona Nilu Ado Ekiti, Ijo Yuwane, Ye Second Mass, Ushokan Street, Itaekun, Odo Ado Ekiti, Atamo Eka Ijo Wame, Nibi Tono Routine, Dabira, Isi Ojo Isimi, Wambere Pelu Ile Eko Ojo Isimi, Lago Meji, Si Mejo Aro, Nibi Atisi Ojo Isimi Gangan Bere, Lago Mejo Aro, Si Mokan La Aro, Iran Si Oloro, Fet Adesina J, Adejumo, Mi Oloro Nkuko Koro Ijo Jile Lowo, Fon Adura Ati, Ganini Ajo, Ekwe Wansuri Number J, 070-611-9572, Tabi 0805-646-2211, Mabo Wagba Ibala, Imona Rada, Itu Sile Ati, Dande Lowo, Jesu, Neto Vipe, Jesu, Ni Oluwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúrà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ yẹn. Ọ̀yá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé níbi gbogbo tí a ti ní orí ọ̀fẹ́ tá a ti máa ń gbọ́ wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo dẹ̀ ń kí wa pé a kú àsìkò yìí lẹ́ẹ̀kan sí i. Yàrá pé mi ò lè ṣe kí n mọ́ kí wa kú àsìkò yìí. Ìdí ni pé kò sí ẹni tí àsìkò yìí ò dọ́dọ̀ ẹ̀. Àánú àti orí ọ̀fẹ́ Kristi ni gbogbo ènìyàn ń lò. Mo bẹ́ nìkan sọ̀rọ̀ ní ọ̀sán àná mo ní. Bí èèyàn kan bá sọ fún ọ pé nǹkan kan ò dọ́dọ̀ ọ̀hún bá irọ́ ló ń pa ò. Kò sẹ́ni tí ò dọ́dọ̀ ẹ̀. Eléyìí tó wá dọ́dọ̀ olúkálùkù ló yàtọ̀ síra. Ṣùgbọ́n ẹnìkan wà tó sọ pé nǹkan ò dọ́dọ̀ ó ni mo máa ń sọ. Tó o bá ti understand ayé onírúurú nǹkan ló máa ṣí ẹ́. Hallelujah ńlá kan.
3: Hallelujah.
2: Tó o bá ti understand ayé. When you don't understand ministry, kò sí o máa fọ́mbù, o máa tọ́mbù, o máa sọ máa sọ́ọ̀tì. Àsìkò tá a wà yìí máa gbàdúrà, máa dúró dolúwa. Ṣùgbọ́n pé àsìkò tá a wà yìí pé ẹnìkan sọ fún ẹ pé atẹ́gùn kankan ò fẹ́ dọ́dọ̀n irọ́ ló ń pa. So mọ jẹ́ kéèyàn kankan tí ó ṣìṣe. Mo wá ń bá ọ̀rẹ́ mi yẹn sọ mo ní àsìkò tá a wà yìí àsìkò tó lúkálùkù máa ní sùúrù tá a dẹ̀ máa gbàdúrà ni. Máa gbàdúrà mọ́rẹ̀wẹ̀sì ṣùgbọ́n mọ jẹ́ kéèyàn kankan tàn ọ́ jẹ́ pé bóyá kinní kan ìwọ láyé ẹ bàjẹ́ jù. Kì í ṣe ìwọ láyé ẹ bàjẹ́ jù. Ó máa da ṣùgbọ́n mọ́ jókòó mọ́ rẹ̀wẹ̀sì mọ́ daranù mọ́ gbà kámú. Tó o bá ti ṣe gbogbo nǹkan tí mo sọ yẹn tó ń ṣiṣẹ́ tó o dẹ̀ ń gbàdúrà ni lọ́kàpọ̀ máa da. Lórúkọ Jésù á dára fún
3: wa. Àmì Jésù.
2: Mo kí wa bí a ti máa ń rìn lọ́sọ̀ọ̀sẹ̀ ni fọ́nrán ìta ti ń gbọ́ yẹn. Ọjọ́ Monday a máa ń wà ní headquarter wa kilometer 1 Oganga Street Supari Àkókò la máa ń wà. Every Monday ìpàdé àdúrà kan máa ń wáyé mbẹ̀ 9 to 12 arise o Lord olúwa dìde 9 to 12. Lẹ́yìn ìpàdé àdúrà yẹn ló máa lórí ọ̀fẹ́ àti máa rí wòlíì máa rí gbogbo èèyàn lẹ́yìn ìpàdé àdúrà yẹn. Lórúkọ Jésù a máa ráàánú gbà.
3: Àmì Jésù.
2: Pàdé àdúrà máa ń lọ náà bákan náà ní Ado Ekiti ní Tuesday tó bá ti dé local government road. Mo gba local government road lọ ní local government ni o. Mo gba Bello Street. Wọ́n pè bìkan ní ìta ẹkù girigiri road báyìí wàá ti rí chọ́ọ̀chì yẹn títì ló wà kò ní ṣìnà. Lórúkọ Jésù ó máa dára fún wa.
3: Àmì Jésù.
2: A máa ń wà ní ìkàrẹ́. Ní every Friday ìpàdé àdúrà máa ń lọ ńbẹ ọkàn ẹ máa balẹ̀. Mo gbàdúrà fún ọ pé òní wáyé àṣà.
3: Àmì Jésù.
2: Òní wáyé àṣà.
3: Àmì.
2: mo ni oni waye asa Sunday akoko ninu osu a ma nipade adura kan to ma ni agbara talita kunmi o ma leju sa ago mefa la ma nbere ti a de ma pari si ago ti oluwa ba tu wale eyin omo olorun emi o nparo o talita kunmi o ki ni time be ni ki ni time pe ago bae la ma pari igba mi a le pari la ago meji gba mi a le pari la ago meta gba mi a le pari la ago merin bo oluwa ba se tu wale si ni ipade adura wa kan ti o ki ni time niyan ko ni time but ago mefa aro la ma nbere to ba ti di pari osu a ma ni pade adura kan ta pe ni oru atunyan eh o ni ba se nse ni asiko ta wa yi sugbon wo sa de lago mewa le oru atunyan gbogbo ibi ti e ka wa wa ni ipade adura yen ti ma nwaye ojo to ba ti kenyin osu ni eyin omo olorun o ma wa ni ore ni on the 29 30

0: kò ní ṣe pé bóyá ojú ẹ ò ríran báyìí o bẹ́ẹ̀ ni tá a bá sọ̀rọ̀ ń pa pé mo fẹ́ ríran mo fẹ́ kí n ríran mo fẹ́ kí n ríran màá bẹ̀rẹ̀ báyìí màá mú ẹ̀kọ́ kíkà wa nínú Psalm 119:18 làmí ní ojú kí èmi kí ó lè máa wo ohun ìyanu wọn ni láti inú ìwé òfin rẹ wá alleluia
1: alleluia
0: làmí ní ojú kí èmi kí ó lè máa wo ohun ìyanu wọn ni ẹ̀kọ́ kíkà wa nìyẹn alleluia lákan o ẹ̀yin ọmọ ọlọ́run màá wá bọ́ sí ipele báyìí ipele ìbéèrè ni màá fúnra mi dáhùn afọ́jú mélòó ló wà afọ́jú méjì ló wà afọ́jú àkọ́kọ́ òun lẹni tó fọ́ lójú nínú ẹ̀mí ìyẹn ló burú jù ẹni tó fọ́ lójú nínú ẹ̀mí nígbà tó bá fọ́ lójú nínú ẹ̀mí afọ́jú ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó fọ́ lójú ní ara tó fọ́ lójú nínú ara màá wá bẹ̀rẹ̀ bó o lè yàn ṣe lè fọ́ lójú nínú ẹ̀mí ẹni tó fọ́ lójú nínú ẹ̀mí òun ni ẹni tí kò mọ nǹkan kan nínú ẹ̀mí pàápàá tí òye ẹ̀mí kò yé ẹni tí ò mọ nǹkan kan nínú ẹ̀mí tí ò yí ẹ̀mí tí ò ti ẹ̀ yé alleluia ńlá kan
1: alleluia
0: kò yí ẹ̀mí ò yẹ́ lòmíì tàbá sọ̀rọ̀ ń pa jọ́ọ̀chì kò yé ìjẹjẹ mọ̀ pé bẹ́lòmíì ṣe wà báyìí tẹ́ bá bèè lọ́wọ́ ẹ̀ ó bìlíìfù pé ṣe lòun wọ̀ jábọ́ látọrun òye ẹ̀mí òye tó bá bèè lọ́wọ́ ẹlòmíì báyìí pé bó lo ṣe ń dàgbà àwọn kọ́ọ̀sì kan wà tó jẹ́ pé tó o bá nẹ́mi ọlọ́ọ̀ tó o bá ṣe ọmọ ẹ jiná mọ́ jẹ́ kó lọ ṣe kọ́ọ̀sì yẹn torí àwọn kọ́ọ̀sì tó ń yí ọmọ kúrò ní òye tọlọ́run ni àwọn kọ́ọ̀sì tó ń da orí ọmọ rú àwọn kọ́ọ̀sì míì wà tó jẹ́ pé mo lè fi wọ́n wé afọ́jú nínú ẹ̀mí wọn ní òye ẹ̀mí bó bá sọ̀rọ̀ kínní ẹlòmíì báyìí sìn afẹ́fẹ́ táwọn fẹ́ sí wà yìí tẹ́lòmíì bá differentiate ẹ̀ báyìí ìwọ gan wa fẹ́ lè ní kò ń sọ ọlọ́run ló ń fàtẹ́gùn tẹ́lòmíì bá differentiate irun orí báyìí wa fẹ́ lè ní kì í sọ ọlọ́run gan ló mú irun wù débi pé ìwọ gan wa wà confused torí òye ẹ̀mí òye òye ẹ̀mí òye ìwé tó kà yẹn lóye bẹ́ẹ̀ gẹ́ lẹ́ni nígbà tí èèyàn bá wà tí òye ẹ̀mí òye kò dẹ̀ wá mátà pẹ̀lú pé ẹni tó kàwé tàbí kò kàwé o lè mọ́ kàwé kó yẹ ẹ̀mí ó mọ́ yẹ ẹlòmíì bẹ́ẹ̀ bá rẹ́ ẹlòmíì báyìí professor illiterate ni professor illiterate orí gbogbo nǹkan tiẹ̀ ló yẹ òye ẹ̀mí òye bẹ́ẹ̀ bá rẹ́ ẹlòmíì báyìí sìn bí wọ́n bá wàásù lọ báyìí ó máa tún tiẹ̀ tú ó máa tún tiẹ̀ ṣàlàyé a ní àwọn pastor yẹn they are just deceiving us when I was a máa sọ òyìnbó lálálálálálálá òye ẹ̀mí òye kò mọ bí ayé dojúkọ ẹlòmíì ò gbàgbọ́ nú ọlọ́run ẹlòmíì ò gbàgbọ́ pọ́ ọlọ́run wà bẹ́ẹ̀ lòmíì ṣe wà báyìí ṣe kò bẹ́ẹ̀ bá bèè lọ́wọ́ ẹ̀ a ní kò sọ ọlọ́run bẹ́ẹ̀ bá bèè lọ́wọ́ ẹlòmíì a ní kò sí nǹkan tó ń jẹ́ kristi bẹ́ẹ̀ bá bèè lọ́wọ́ ẹlòmíì a ní kò sí nǹkan tó ń jẹ́ padà bọ̀ jésù thank God pé gbogbo wa la ní fóun ẹ̀ ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òye ẹ̀mí òye ẹlòmíì ẹlòmíì ò mọ bí òye ń dojúkọ jẹjẹ mọ pé pastor míì gan òye ẹ̀mí òye òye ẹ̀mí òye pastor míì pastor míì ní sì dábá jòkó ti láàrin 5 minutes àwọn question míì tá bá bèè lọ́wọ́ ẹ̀ aṣùnú torí ẹ̀ òye ẹ̀mí òye tí àwọn ọmọ sátánì míì tá bá jòkó ti pastor míì tá bá ṣíbì kan nu bíbélì tá bá bèèrè question lọ́wọ́ ẹ̀ ó máa tọ́ǹbù torí kò yé ó kàn pé ẹ̀ pastor ní òye ẹ̀mí òye òye ẹ̀mí ò lè yí ọ kéèyàn kan máa confuse sí ẹ ó dẹ̀ pé rẹ̀ ń pastor ó dẹ̀ pé rẹ̀ lọ́mọ ọlọ́run kó máa confuse ẹ pé o lè ṣe báyìí ohun tó tako ẹ̀sìn ẹ ohun tí wọ́n gan mọ̀ pé kínní yóò ṣe nínú bíbélì kó o dọ́dọ̀ ẹnìkan báyìí kó wá sọ fún ọ pé nínú bíbélì gan àwọn àpọ́stélì gbani wọ́n gbẹ́bọ kí wọ́n náà wá ní òótọ́ dẹ̀ ni o pé òótọ́ dẹ̀ ni o nígbà tó yẹ òsín òye ẹ̀mí òye ẹ tó a kàn confuse ẹ ìwọ náà dẹ̀ sáré gbà bí òye ẹ̀mí ò bá yé èèyàn kì í mú yàn án ríran tọ̀run àwọn ẹni tí òye ẹ̀mí ò bá yé kì í mú yàn án ríran tọ̀run now àwọn wo ni wọn kì í jẹ́ kí èèyàn ó ríran nínú ẹ̀mí àwọn wo ni wọn kì í jẹ́ kí èèyàn ó ríran nínú ẹ̀mí number one awon ti o ba mu gege bi mentor e awon to ba mu gege bi mentor e won le mu e foloju ninu e ni hallelujah
1: hallelujah
0: eh awon to ba mu bi mentor e won le mu e foloju ninu e mi number 2 baba ati ya e o le mu e foloju ninu e mi ti baba ati ya e ba nte mo leti lati gegede pe ko so lohun won na ma gbagbo pe ko so lohun ko wa de man claim e lo to ti mentor eni to feran to mu bi mentor to ba so fun e pe ko so lohun pe ko si ngba to njo mo pe won gbadua o de mo gbagbo lo to tori o lo ntele ko da ke eyan fo loju ninu emi ko da ko fo loju ninu emi hallelujah
1: hallelujah
0: ko da ke eyan fo loju ninu emi bo ba ti fo loju ninu emi o ni mo ntoro e kan to ba fo loju ninu emi ifoju inu emi mo so bayi omi o ti bo si tara o mo ti so fun o se se ko jose meji ma fi so be eyan ba fo loju ninu emi ko ni mo ntoro e kan be eyan ba fo loju ninu emi ko ni mo to ye ko se o le fo loju nu ara ko ma touch brain bo o to ba ti le mu e fo loju nu emi o ma affect brain tori ronu e ma bo so di odi ko ni ba ti bible mu ko ni ba to mo olorun mu njo je ma pe eyan le joko touch ko de fo loju nu emi hallelujah
1: hallelujah
0: won le ma gbadura ko mo ka newspaper elomi oju e to ti fo nu emi yen gbogbo nke o ni bataye mu ko ni ba ti pastor e mu ko ni ba ti oluko e mu ko ni ba ti baba e mu ko ni ba ti ye mu to mo ba fo loju nu emi ko si nkan ta won obi e mo so ko ni gbo isoku so lo ma ri loju e ana eyin o mo bo se nlo ana eyin o ja an to ba je pe ja ni ani e gbogbo nkan te so aye a mo pe odun 1902 na ti se gbogbo nkan te so yen seyin oju e ti fo nu emi ki se bi e afi to ba riran obi obirin ba fo loju nu emi ko ni mo ntoro nkan hallelujah o
1: hallelujah
0: ko ni mo to ye ko se nje je mo pe to be ba fo loju nu emi bayi oye oni ye ko ni mo po asiko ta wa yi asiko teyan gbon gidi ni teyan bo ko gbon teyan bo ko manage obirin to ba fo loju nu emi bayi nsin ko ni gbagbo pe apart oro party jan pe ko sogo ko ni gbagbo pe nsi je party bayi oye oni ye ani mo gbodo lo party ya lagbaja toro fo loju nu emi oye oye ba so fun pe kini le ko ba oni understand ba so fun pe kini o le ba kun pade nbe ko ni ye tori ko fo loju nu emi tokore ba fo loju nu emi ko ni ye ibi ti ku wa yen gan la ma wo lo la ma lo sa tori poju e fo eni ti o feran yen gan la so ko feran eni ti o fe ri yen gan iyawo ile to feran ko ni like e o potele to ma pa yen gan la ma tele ani mo notice pe ngba mo ti nbo mo yen rin nkan change ani nkan change ile to ma pa yen gan la ma tele tori ko fo loju nu emi bobirin ba fo loju nu emi oko a ma so fun pe ma ba iwu ma rin mo ri pe wu ma yin ko da ani da ani te ba ri igba ti mo ti n ba rin wa e se lo ja mi de ya wara ko ni riran temi bi an ba fo loju nu emi

0: Ogbona nu tutu leyin bembe royin. Ogbona nu tutu leyin bembe royin. Bembe royin ti de losan tun ni gaga bi ise re nu. Bembe royin. O ni gba mi oyagba. Eran ko nle ni bo lona oni okuku yomo de. Bembe royin. O ni se to ba nse teramo. Abo gbala ajagbale oja ni. O ni se ni bayi kuku ni pe ni. Aise re gan ni jagbon. Bembe royin. O ni se wa yo pe wa lagbara lowo Olorun Oba. Bembe royin. Ogbona nu tutu leyin bembe royin. Ope yemi jo oda na lo ko temi je o. Atun ti de gaga bi ise wa nu. Lori bembe royin. Atun mo jale bi apo yiri. Awon royin agbo si fi la agbo so gele kale. Pe wi pe ru ki a wa tun le leyin na. A kuku fi daru bara wa. A fi n kora wa logbon ni. Ka ma ba se jin ko to aye ka si ma ba se boko are ni je ni. Ogbona nu tutu leyin bembe royin. Oye je bere. Awon koko royin ohun ka mo mu wa loko kejeji. Ogbona nu tutu leyin bembe royin. Iroyin akoko to ko wa lowo mi ri oye egbo. Oko ati yawo ti won se fe se igbeyawo. Oku won wa lara awon oku merin ti won fa jade. Ninu sele ijamba oko oju omi eleyi to waye nipele Jigawa. Ogbona nu tutu leyin bembe royin. Isele na mo rara kan to waye nipele Akwa Ibom. Ogbemi obirin kan to wa nu ile. Ogbona nu tutu leyin bembe royin. Sowo re benu atelu ewon odun meje. Ti won fun okunrin kan eleyi to nse gbanjo e wa ragbo lori ero ayelujara. Ogbona nu tutu leyin bembe royin. Oko ati yawo wo gawo. Owo ajo NDLA o ti te won. Lori pe won ni ibi ti won ko awon ogun oloro won ko si ni ipinle Edo ni. Ogbona nu tutu leyin bembe royin. Ara san pa awon omo kekeke mefa nipinle Adamawa. Ogbona nu tutu leyin bembe royin. Owo awon iko eleto abo ti ba awon afurasi meji. Ti won se ku pa eyan won ba ni kan lo wu oku ohun kan lo wu jade nipinle Akwa Ibom lile na ti sele. Ogbona nu tutu leyin bembe royin. Awon olopa won ti mu awon afurasi meta kan ti won ji okada gbe. Ogba be ni won ri okada bi meje won ri lowo won nipinle Ekiti. Ogbona nu tutu leyin bembe royin. Eyi atawon koko royin mi legbo losan tuni. Oye wa nkan ke fidile tabi ke fidile nkan. Eje atun jo je gbadun e. Ogbona nu tutu leyin bembe royin.
1: Yega o sele oke. Bembe royin le gbo lowo ni le ise adaba efe. Walai ogbona nu. Fun kede tabi polowo oja yin lori eto yi. E kan se ka ipolowo oja ile ise adaba efe. To wa ni fegbekegbe A division Loba Deshida Road Akure. Tabi ke pe jo oda sori ero ibanisoro yi 0806 904 6714. Bembe royin. Eje ajo mo gbo lo.
0: E kaabo pada lati oke lohun. Ogbona nu tutu leyin bembe royin. Eyi atawon koko royin mi. O na loku ta mo mu wa bayi. Ogbona nu tutu leyin bembe royin. Oye je bere ni papapa. ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rèé ọyẹ ẹgbọ́n ò gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọkọ ìyàwó méjì ọkọ ìyàwó kan àtìyàwó ẹ̀ lọkọ láya méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó nípínlẹ̀ Jigawa. Òkú wọn wà lára àwọn mẹ́rin tí wọ́n fà jáde nínú odò nígbà tí ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé. Àwọn lọ́kọ-láya kan tí wọ́n wà ní ojú ọ̀nà tí wọ́n ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó níṣe ni ọjọ́ pé òkú wọn wà lára àwọn bíi mẹ́rin tí ọjọ́ pé wọ́n fà jáde lónìí nínú ìjàmbá ọkọ̀ ojú omi eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ Ringim ní ìpínlẹ̀ Jigawa. Èyí tí ọjọ́ pé ńṣe ni ọ̀rọ̀ ọ̀hún ló ń kọ àwọn ẹbí àtàwọn ará àdúgbò àwọn aráàlú lóminú lórí akitiyan bóyá ti ń lọ lọ́wọ́ láti tún yọ àwọn míì tó wà ńbẹ̀. Ẹni tó jẹ́ adarí ìlú Màlàmáwà èyí ni Umar Habib ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pé wọ́n ti kó òkú àwọn èèyàn náà wọ́n ti kó wọn jáde. Àrántí pé ọkọ̀ ojú omi kan tó kó àwọn èrò tó tóbi 40 èyí tó fi mọ àwọn tó jẹ́ pé ọ̀pọ̀ nínú wọn lọ jẹ́ obìnrin àtàwọn ọmọ kéékèèké lọ́kọ̀ ojú omi ọ̀hún ló forí sanpọn tí àwọn bíi 23 tí wọ́n ti dóòlà ẹ̀mí wọn. Òkú àwọn bíi 6 òun náà ni wọ́n ni wọ́n yọ bẹ́ẹ̀ sì rèé ńṣe ni ọ̀pọ̀ àwọn míì ni wọ́n ti di àwátì tí wọn ò tí ì rí báyìí. Ó gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Lórí ọ̀rọ̀ bí ọkùnrin kan bí ó ṣe ti ń ṣe gbàǹjo ẹwà aragbó lórí ẹ̀rọ ayélujára ṣòwúrẹ́ bẹnu àtẹ́lu ẹ̀wọ̀n ọdún 7 eléyìí tí wọ́n fún un. Ọmọ Yẹlé Ṣòwúrẹ́ ló jẹ́ pé ó ti bẹnu àtẹ́lu ẹ̀wọ̀n ọdún 7 eléyìí tó jẹ́ pé wọ́n fún ọkùnrin kan tó wá láti ìpínlẹ̀ Kano lórí wípé ó ń ṣe ó ń ta igbó lórí ẹ̀rọ ayélujára. Ìyẹn ṣe ni Ṣòwúrẹ́ ọ̀hún ló gbé sórí ìtàkùn X rẹ̀ lónìí tó sì pè fún kí wọ́n kóra ró kí wọ́n fagilé ìdájọ́ ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n ṣe fún Ashiru Idris títí tí wọn yóò fi lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tó jẹ́ pé wọ́n ti pè bákan náà lọ́wọ́ rọ ìjọba ìpínlẹ̀ Kano wípé kó ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ka ètò ìdájọ́ àwọn ẹ̀sùn tó wà ní ẹ̀ka ètò ìdájọ́. Ìwé ìròyìn Punch onógbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọkùnrin kan ló ti wọ ọmọ rẹ̀ ó di turu tó di ilé ẹjọ́ lórí wípé ó lókùnà láti ṣe ìgbéyàwó ní ọmọ ọdún 27. Kìí ṣe ni bàbá ọlọ́mọ 11 kan Lawal Hamisu ló jẹ́ pé ó ti wọ ọmọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ Sìríà báyìí èyí tó wà ní Magadingari nípínlẹ̀ Kaduna níbi tí ó ti ń pè fún kí wọ́n ní ọmọ òun Fatima Lawal wípé kó tètè lọ wá ọkọ̀ kọ́mọkọ̀ wálé. Kìí ṣe ni ẹlòfisùn ọ̀hún iná sọ̀rọ̀ nípasẹ̀ tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Dèbọ̀ ó ní ọmọ ọ̀hún tó jẹ́ obìnrin iná ti pé ọmọ ọdún 27 báyìí tó jẹ́ pé ó ti parí iléèwé ó ti ní ìwé ẹ̀rí HND lọ́wọ́ àti wípé ńṣe ni ọjọ́ pé ó ti ń ṣe àwọn ètò kan tó jẹ́ pé ó kùnà láti lọ wọ́kọ̀ wá ni. Ńṣe ni bàbá ọ̀hún lọ́ba mú ọmọ rẹ̀ ó di ilé ẹjọ́ wípé kí ni tó dé gan náà tó fi jẹ́ pé ọmọ ọ̀hún ó ti pé ọdún 27. Ńṣe ni kò mú ọkọ̀ náà kò mú wálé. Lọ́ba ní kí ilé ẹjọ́ kán bóun fẹ́ kán fẹ́ fún ọkọ̀. Ó gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ó gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ló ti fi kélé òfin gbé àwọn afurasí kan tí wọ́n jí ọ̀kadà ọlọ́kadà wọ́n rí ọ̀kadà 7 wọ́n rí gbà lọ́wọ́ wọn Lẹ́kìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ló ti fi kélé òfin gbé àwọn afurasí 3 kan èyí tí wọ́n ní wọ́n ti jingiri nínú mímọ jí ọ̀kadà ọlọ́kadà gbé. Wọ́n ní ọ̀kadà bíi 7 òun ni wọ́n rí gbà lọ́wọ́ wọn káàkiri ìpínlẹ̀ náà. Àwọn afurasí tí ọwọ́ bá ni Mustapha Lẹ́kan ọmọ ọdún 38 ni wọ́n lọ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà òun ni wọ́n fi kélé òfin gbé ọ̀kadà òun náà ni wọ́n rí lọ́wọ́ rẹ̀. ẹlòmíì náà tí wọn tún mú ni blessing adébíyí ogunbayo adébíyí eléyìí tó yẹ pé wọn ni wọn mú àwọn náà wípé àwọn gba ẹrù olè wọn gba ọkadà sọdọ tiwọn ẹni tó jẹ alūkkóró iléeṣẹ ọlọpàá sunday abutu inú fojú olóyìí ló fi léde nínú àtẹjáde tó fi ta nílùú adó-èkìtì lónìí ó ní àwọn afurasí ọhún lọwọ bá nílùú adó-èkìtì ìdó-èkìtì àti ìlógbó-èkìtì gẹ́gẹ́ bí wọ́n sì ti wí wọ́n ní ńṣe ni olóbó ńlọ́ta àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n sì lọ síbi tí àwọn afurasí ọ̀hún ti wọ́n kó àwọn ọ̀kadà náà sí. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn pọ́ǹchì onógbejáde lọ́sàn-án tòní. Ìròyìn eléyìí ni obì kan ni ó jẹ́ pé ó ti gbẹ́mí mì nínú ìṣẹ̀lẹ̀ mọ́ná ọmọ rárá kan èyí tó wáyé nípínlẹ̀ Akwa Ibom. Obì kan ni ìròyìn fi ẹni pé iná òun ló ti jó báyìí mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ó ti gbẹ́mí mì ní látàrí iná eléyìí tó jẹ́ pé ọkọlù ilé wọn eléyìí tó wà ní Uyo nípínlẹ̀ Akwa Ibom láàárọ̀ kùtùkùtù àná bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà mọ̀ rárá òun kò sí ẹnikẹ́ni tó lè fi ìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n wọn ni ìjàmbá iná ọ̀hún tó wáyé ló ṣeéṣe kọjẹ wípé iná tó fẹjú jù tó sì ṣokùnfà bí ó sì jẹ́ pé iná ọ̀hún ó gbé ńṣe ni ó bẹ̀rẹ̀ sí ní jò ẹni tó jẹ́ láńlọ́ọ̀dù ní inú ilé ọ̀hún Patricia Odopo ó sọ dúnà wípé ńṣe ni àwọn jí ní nǹkan bí aago mẹ́rin ààbọ̀ lóru ni wọ́n rí èéfín eléyìí tó bẹ̀rẹ̀ sí ní ru lórí ni ló bẹ̀rẹ̀ sí ní rú jáde èyí tí ó fi mú kí iná kọ́ bẹ̀rẹ̀ sí ní jo ní ilé náà wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn gbìyànjú láti pa iná ọ̀hún wọ́n ní kódà inú ilé ayálégbé wọn kan ó ní èéfín iná ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní rú jáde wọn ò mọ ohun tó ṣokùnfà iná náà wọ́n ní ọpẹ́lọpẹ́ pé wọ́n tètè ń pe àwọn tó jẹ́ panápaná wọ́n ní ṣùgbọ́n ọ̀kan lára àwọn tó jẹ́ ayálégbé ọ̀hún wọ́n ní ṣe ni ọgbẹ́mìmì kẹlẹ́dùmarì kọ́ sàánú ìwé ìròyìn premium times onógbejáde lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Akwa Ibom ni ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ọba àwọn afurasí méjì kan lórí pé wọ́n ṣekú pààyàn wọ́n ní kán lọ wú òkú náà jáde. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Akwa Ibom ló ti fi kélé òfin gbé àwọn afurasí méjì kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìlẹ̀dí àpòpọ̀ ṣekú pa ẹnìkan tó jẹ́ ni ọdún 36 tí wọ́n pokọ ẹ̀ ní Izika Joshua ní abúlé kan tí wọ́n pè ní Ikot Ekong ní ìpínlẹ̀ náà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Timvon John inú fojú ọ̀rọ̀ ìlédè inú àtẹ̀jáde tó fi ta nílùú Uyo John fi léde wípé ẹ̀sùn ọ̀hún ni wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá wọn ni ẹni tó jẹ́ bàbá olóògbé ọ̀hún ọ̀gbẹ́ni Kri iná wá sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí pé wọ́n ṣekú pa ọmọ rẹ̀. Ìwé ìròyìn Daily Post onúgbejáde lọ́sàn-án tòní. Lọ́kọ-láyà wọ Gàù nípínlẹ̀ Edo wọ́n ń ta àwọn oògùn olóró ọwọ́ àjọ NDLA lọ́ba bà wọ́n. Àjọ NDLA ní ìpínlẹ̀ Edo lọ jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé lọ́kọ-láyà kan èyí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ti ń ta oògùn olóró ibi tí wọ́n ti ń ta oògùn olóró ní ibùdó tí wọ́n kó àwọn oògùn olóró ọ̀hún sí ni wọ́n ká ọmọ ní ìlú Benin. Ìyẹn tó jẹ́ olùdarí ikọ̀ NDLA ọ̀hún nípínlẹ̀ Edo yìí ni Michel Ofoyejo inú fojú ọ̀rọ̀ ìlédè inú àtẹ̀jáde tó fi ta pẹ̀lú àlàyé pé ibùdó eléyìí tí wọ́n kó àwọn nǹkan oògùn olóró náà sí iná wà ní ojú ọ̀nà sapẹlẹ nílùú Benin tí wọ́n sì kọlu ibẹ̀ látàrí olobó eléyìí tó ta wọn. Wọ́n ní ọkùnrin kan àtìyàwó ẹ̀ òun fi kélé òfin gbé pẹ̀lú àwọn oògùn olóró eléyìí tó pọ̀ tí wọ́n rí bẹ̀. Daily Post onúgbejáde lọ́sàn-án tòní. Ara san pa àwọn ọmọ mẹ́fà nípínlẹ̀ Adamawa. Ó kéré tán èèyàn àwọn ọmọ kéékèèké bíi mẹ́fà náà ti pàdánù ẹ̀mí wọn nígbàtí ara tó ṣàdédé tó bẹ̀rẹ̀ sí ní san nígbàtí òjò tó ń rọ̀ níjọba ìbílẹ̀ Gaye ní ìpínlẹ̀ Adamawa. Ìròyìn fi ẹni wípé ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbógun ti àwọn onísùmọ̀mí Zagazula Makema ó gbé sórí ìtàkùn X gẹ́gẹ́ bí ó ṣe fi léde wípé ìṣẹ̀lẹ̀ ńlọ́wọ́ ní nǹkan bí aago mẹ́rin nígbà tí ojò tó bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ná jẹ́ pé wọ́n ṣeré níta kó tó di pé ìṣẹ̀lẹ̀ àárọ̀ ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní sàn. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ọpẹ́yọmí
0: Jọ̀dá. Ògbónú nú. Hello. Ògbónú nú.
2: Ògbónú nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Orúkọ tèmi ni Titus Ọlọ́run gbà mí là láti ju àlàáfíà.
0: Ó yà gbé.
2: Nípa ti bàbá tó mú ọmọ ẹ̀ lọ sí ilé ẹjọ́ lérí pé kò fẹ́ ìyà kò tí mọ́kọ wálé mo fẹ́ sọ̀rọ̀ ń pẹ́. Ṣé bàbá yẹn ò yẹ kó àdúrà ló yẹ kí bàbá yẹn máa fi ran ọmọ ẹ̀ lọ́wọ́? Ṣé n tó tọ́ tó yẹ nìyẹn nígbà tó bá gbọ́mọ lọ ilé ẹjọ́ tọmọ bá lọ fagídí lọ fẹ́ ọkọ tí ò sí ọkọ tó tọ́ láti fẹ́ tó ṣe ọkọ gbé nǹkan ṣé o kò ní sọ pé bàbá o ló tì ń sọ̀nà? Nǹkan bàbá yẹn fúnra rẹ̀ ọpọlọ ló yẹ kó lò kó fi àdúrà kó máa fi ran ọmọ yẹn lọ́wọ́ kó má ṣìgbé. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nú.
3: Bẹ̀ǹdẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
3: Ọlá ìtọ́ ló ń pè lásìkò lé.
0: Ó yà ń gbóyin.
3: Nípa ti bàbá tó sọ pé ọmọ ò tí ì mọ́kọ wálé. Ó máa jẹ́ kan tó yàyàn lẹ́nu. Ṣé o fẹ́ fagídí mọ́ ọmọ ẹ̀ láti pé kó mu lọ́kọ ni? Ṣé tó bá lọ fagídí fún ọkọ ẹ̀ lọ́kọ ọmọ ẹ̀ lọ́kọ ẹ̀ jọ ṣé ọmọ yẹn ò ní pa ọkọ dànù? Ẹ jẹ́ kí ọmọ yẹn

0: O bononu.
1: Alo, o tutu lẹyin bẹ mẹrin yẹn
0: tó. Ẹ ṣeun.
1: Yẹ ẹ pé tó. Méjì mo fẹ́ dá sí àkọ́kọ́ ní ti ilé tí ó ṣẹlẹ̀ ní lókè ọya lọ́run. So ilé o tún ń pè àkíyèsí àwọn èèyàn pé ká túbọ̀ máa súnmọ́ lọ́run torí àwọn kinní wọ̀nyí ẹ̀yìn ayé náà tún ni. So at least tán bá ń wojú ọlọ́run tó yẹ pé wọ́n tún fi àdúrà wọ́n ń gbàdúrà. Kì í ṣe pé kọ́ máa gbàdúrà kọ́ máa wùwà ibi tó at least gbogbo àwọn kinní oníjà àkíyèsí ẹ̀kejì ni eléyìí tó lọ ṣe tó ń ní pé kí ọmọ ẹ̀kọ́ mú ìyàwó wálé ní tipá ti kú
0: kù wọ́n kì í ṣe bẹ́ẹ̀
1: o ẹ̀kọ́ mọ́kọ wálé
0: torí ẹ̀ ẹ̀ ṣeun
1: tó ṣẹlẹ̀ sí mo mọ̀.

0: O gbona nu.
1: O ti ti loyin.
0: Ben beru yin.
1: Eni wa re la gbo Olorun.
0: Ami eseun.
1: Je lo pe lati ta gola bege anu.
0: O ya ngo yin.
1: O ki agbo fun lo pe won ku se takuta fun. Pelu bo se se awon to je koda lokoda gbe. Ti won mo tan takada ni gboro ni. Won se bo loko loko lo ma gbe tomato si kon lo ma gbe ko lokoda lokoda. Won ti ba won o dajo te ko gbe lori won to pa le ma sa o. O do ba re yan mo e wonu le lo o. Ami se loruko Jesu.
0: Ami eseun o. 08162549991. O gbona nu.
2: O tutu leyin.
0: Ben beru yin.
2: E ku eto.
0: E seun o.
2: Eh, ni tanu ku bi owo.
0: Ami ami ami.
2: Eh ah, ti mo fe da sina ni ti ara tan lo san loke oya yen. O ra gbe won ti soro nipa kini yen tele na, pe awon to nwo yen nipa oju ojo. Owo so pe ara ma wa lawon side ibe won yen. Then awon to de je obi na ko je kan ma wo awon omo won ni ran. Ara awon kan tan so na niyan gba mi pe die lowo omo to nyo omo buruku. Wọ́n púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó ń bí wọn. Ìkọ́tí nígbà mí àwọn òbí ó yẹ kán mọ ṣẹkún ìjà àwọn ọmọ kò yẹ kankan mọ wọ àwọn ọmọ yẹn níran kan ṣe nǹkan tó bá wù wọ́n. Ìgbì táyé dé dó lónìí nìyẹn báyìí. So ilé báyìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn òbí mi tó bá gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ wọn. Sódà tí wàá lè mọ nǹkan tó tọ́ tó yẹ tó bá dàbí pé nǹkan báyẹn bá ń ṣẹlẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́. 08162549991. O gbóná nu.
3: O gbóná nu.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
3: Ẹ máa ká sùn.
0: Ẹ ṣeun.
3: Lórúkọ Jésù àti èmi àtẹ̀yìn ànífọ́jọ́ lọ́jọ́.
0: Àmì àmì àmì àmì.
3: Orúkọ mi ni Wẹ́kẹ̀ láti ìlú Ìdúrà mi.
0: Ó yà ń gbọ́ yín.
3: Àwọn tọkọtìyàwó tó ń dájọ́ ìgbéyàwó síwájú yẹn tọ́ndẹ̀bá ìṣẹ̀lẹ̀ bàbá pàdé
0: yẹn.
3: Pàdílé wọn fẹ́ dùn. Èdàn tó tún gbóná mọ́lẹ̀ náà fún màbá ìdílé wọn fẹ́ dùn. Orúkọ Jésù ànífọ́jọ́ lọ́jọ́ lọ.
0: Àmì àmì àmì àmì. Ẹ ṣeun. 08162549991. 08162549991. Ó gbọ́ná nu.
4: Ẹ̀bẹ̀rù yìí.
0: Ẹ ṣeun.
4: Àrètọ́fẹ́ tẹ́yìn olódùmarè láti ìlú Ọkà.
0: Ó yà ń gbọ́ yín.
4: Ṣé eré lò tó yà mí lẹ́nu jù ní tọkọtìyàwó méjì tó lásídẹ̀ǹtì yẹn? Ọlọ́run jọ kó má jẹ́ ká kú ṣáájú ògo wa.
0: Àmì o.
4: Àtẹ́lẹ̀ kejì náà tí wọ́n pa èèyàn ní kinní lọ́run tọ́ dẹ̀ lọ rí mọ́lẹ̀ kó jẹ́ kí ìdájọ́ òdodo ṣe kínní kó wà lórí ẹ̀ o.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣe àdúgbò. 08162549991. O gbóná nu.
5: O tutù lẹ́yìn bàbá rẹ̀.
0: Ẹ ṣeun.
5: Ẹ pẹ́ tó.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ẹyẹdi tí mo fẹ́ dá sí ni àwọn méjì tó ní tọkọtìyàwó tó ní accident yẹn. Kọ́ńdọ̀mù fọ̀rọ̀ kí wọn. Torí gbogbo bí wọ́n ṣe ti akitiyan. Kò sẹ́ni tó ibi tó yọrí sí yẹn kò dáa. Àkọ́gbọ̀ ayégbàjẹ́ jẹ́ lórúkọ mi láti Fúta.
0: Ẹ ṣeun. Ẹ dá wẹ̀ nìkan sí. O gbóná nu.
6: O tutù lẹ́yìn bàbá ìròyìn.
0: Ẹ ṣeun.
6: Ọkọ Yomi jẹ́ ọ̀dá.
0: Ẹ ṣeun.
6: Ayọ̀ ló ń pè láti kọ̀lé.
0: Ó yẹ dasi.
6: Bàbá tó sún ọmọ ẹ̀ lọ sí kóòtù, ọmọ tó ń tẹ́wọ́ ní àsì. Ojú wo ló ń kán bàbá bẹ́yẹn? Ó kọ̀ yẹ kí náà gan máa dùn pọ́nmọ gan ò tí ì gbóyún ní tó fi ṣetán lé ìwé. Ọlọ́run yọ bàbá lébi wọ̀nyí o. Ẹ ṣe pé tó.
0: Ẹ ṣeun. Ojú tẹ̀yìn fi hò náà nu. Ẹ já máa lọ. Ìyókù yìí ó tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ó gbóná nu tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn.
7: Libẹ̀ má fọwọ́kọ̀.
8: ADABA.
7: ADABA.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used ra ọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product yìí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa

0: ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblẹ́. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. Haba, you know the tire.
4: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself they follow ya like you.
3: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
11: CDK

0: ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ́ wà tẹ́tí náà fà ní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pọ́ọ̀tù ni o,
0: gáàsì ìgbà ni o.
1: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
0: àwọn
1: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
0: Ogójì ọ̀sẹ̀.
1: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
0: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú la mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n a mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
0: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn?
1: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
0: eléyìí
1: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
0: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn?
1: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín á jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì

0: ni dayin laamu rararara.
1: Nibo ni office yin?
2: Office wa wa ni Exodus Filling Station, formerly Tota, opposite Fecto Chief Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
0: Oluleṣẹ wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko. Ben Olotu.
3: Epe CD Care sori number yi 070-7454-2995. Lekan si 070-7454-2995.
0: E ṣeun Olotu.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okola, jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, kó lè bàdẹ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
6: CDCare, making life easier.
7: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
8: Oh boy, you don't talk. Haba, you know the tire.
7: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
9: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni o da se kan sun lo ni
10: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gugu iga

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Kista tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Magista yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale. Oye ni akojopo iroyin asale oni bi o se ba de seti boyin lati le se radio Adaba 88.9 FM akure. Ilaramo ke lati royin latenu Adeyemi Lawal saju koko onu royin na. Gomina Ayédatiwa lo ti yan Taiwo Fashion ti pada gẹgẹ bi akowe agba ijọba. Ilegbimọ asofin apapọ lo ti pe minister foro okere ati oludamọran foro abo lorilede yi lori oro ile ise kan ti o gbe kale lai bofimo. Orilede America lo ti sakọlu tuntun si Iran gẹgẹ bi Aare Trump se kilo pe won o gbesan iku awọn jagunjagun won. Ìròyìn náà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ondo Lọ́kẹ́ Ayédátiwa ló ti yan ọ̀mọ̀wé Taiwo Fáṣọ̀rántì gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fúnjọba ìpínlẹ̀ yìí. Ọ̀rọ̀ látọ̀dọ̀ akọ̀wé ètò ìròyìn fún gómìnà yẹn Ebenezer Adeniyan ṣàlàyé pé yíyan náà ìní iṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. Ọ̀mọ̀wé Fáṣọ̀rántì ìní wọn ti kẹ́kẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ yìí títí di oṣù kẹta ọdún yìí lásìkò tí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ láti lè díje nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ní àárín gbùngbùn Ondo. Ọ̀rọ̀ náà fi yé ni pé ọ̀mọ̀wé Fáṣọ̀rántì ìní ó padà sípò náà nítorí ìrírí rẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba àti ìgbékalẹ̀ àwọn ètò àti ìṣèjọba rẹ̀. Gómìnà Ayédátiwa wa kí Fáṣọ̀rántì kú oríire yíyan rẹ̀ tó sì rọ̀ láti ṣiṣẹ́ sí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìfọkànsìn àti iyì pẹ̀lú ìtẹpámúṣẹ. Ó tó bí 500 àwọn olùgbé agbègbè ìjọba àbílẹ̀ ìlà-oòrùn Ondo èyí tó ti jàǹfààní nínú abala kẹta ètò jígi aṣíwájú èyí tí minister fọ̀rọ̀ abẹ́lé ìyẹn Olúbọ̀mí Túnjẹ́ Òjò tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ nípasẹ̀ àjọ Grassroots Movement for Tinubu GMT. Ètò náà èyí tó bẹ̀rẹ̀ ní agbègbè ìjọba àbílẹ̀ ìlà-oòrùn Ondo yìí ló pèsè ètò ìyẹ̀wò ara ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ oògùn ọ̀fẹ́ àti gbígbé lọ sí àwọn ilé ìwòsàn fún iṣẹ́ abẹ. Níbi ètò náà olùdarí àgbà àjọ GMT Sakayusu Ogunléyẹ ṣàlàyé pé ìgbésẹ̀ náà ń bẹ lójú náà àti mú gbéga bá ètò ìlera àwọn olùgbé ìpínlẹ̀ yìí láì fi ẹgbẹ́ òṣèlú tí wọ́n pa pè ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Akọ̀wé àgbà fún àjọ náà Rashid Badmus sọ pé abala kẹta ètò ọ̀hún ni ó ń bẹ fún agbègbè ìjọba àbílẹ̀ 5 ìtókù tí ò ti jàǹfààní ètò náà. Olùdarí ètò ìṣègùn ọ̀hún tí ó jẹ́ arábìnrin Ajibola Suzanne ló rọ àwọn olùgbé agbègbè náà láti mú ètò àyẹ̀wò ara wọn lọ́kùnkúndùn tó ti ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn tó jàǹfààní ètò náà ni ó mọ̀ pé wọ́n láìsàn kan lára títí tí wọ́n fi ṣe àyẹ̀wò fún wọn. Lára àwọn tó jàǹfààní náà wáyé òǹbò minister fọ̀rọ̀ abẹ́lé Olúbọ̀mí Túnjẹ́ Òjò fún ṣíṣe onígbọ̀wọ́ ètò náà tán sì ṣàlàyé ètò náà gẹ́gẹ́ bí ètò jàǹfààní fún wọn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Ondo ló ti fún ìjọba àpapọ̀ ní ọjọ́ iná ti fún ilé ìwòsàn ìkọ́nilẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ fásitì ìjọba àpapọ̀ ti ń bẹ Lákùrẹ́ ní ọjọ́ méje lórí ọ̀rọ̀ títẹ àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú ilé ìwòsàn náà lójú. Ìwé èyí tí alága àjọ òṣìṣẹ́ NSC Adémọlá Ọlápàdé àti ojúgbà rẹ̀ ti TUC ìyẹn Clement Fatou Àṣẹfọ́ sí wá bẹnu àtẹ lu àwọn alákòóso ilé ìwòsàn náà fún yíyọ àwọn òṣìṣẹ́ kan kúrò nínú ìlànà àti yí àwọn òṣìṣẹ́ padà sí ti ilé iṣẹ́ náà pẹ̀lú èyí tí ó tako àdéhùn ìgbọ́ráyé tí wọ́n jìjọ fọwọ́ sí. Àwọn ẹgbẹ́ náà ló tún wá ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ kan ni wọ́n mú lágbára láti jáwọ́ nínú jíjẹ́ ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ wọn kó tó di pé wọ́n kópa nínú ètò náà. Alága àjọ òṣìṣẹ́ NLC Adémọlá Ọlápàdé wá bèrè pé kí wọ́n dá àwọn òṣìṣẹ́ náà padà sínú ìlànà ìforúkọsí àwọn òṣìṣẹ́ kán sì dá wọn padà sínú ètò ìgbowó ti ìjọba àpapọ̀ IPPIS. Ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí lórílẹ̀‐èdè Nàìjíríà sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe àyẹ̀wò tẹ́lẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ètò àti fíni sínú ìlànà ìgbowó oṣù IPPIS náà ni wọ́n tún yọ kúrò nínú ìlànà náà. Ẹgbẹ́ ọ̀hún wá kìlọ̀ pé kíkùnà láti mú ìbéèrè wọn ṣe láàrin ọjọ́ méje ló lè fa kí wọ́n kéde ìyanṣẹ́lódì kán sì ti ilé ìwòsàn náà. Ààrẹ Bọ́lá Tinubu ló ti tẹnu mọ́ ìfẹ́ ìjọba rẹ̀ lójú náà àti mú kí opolopo awon orilede Nigeria kuro ni nose are ohun lo soro yi ni bi ifilole eto meta kan yi ti joba pe patkale leko lero ati ba le mugbe gaba akwada ati risese ise ogbin eto ilera eto eko ati dagbasoke ilu tinubu eti minister foto inawo taiwo oyedele ti osoju salaye pe kokoja ijoba ohun ijo kojoba ikokoja eto oro aje ijoba ohun ni won fi oro memu gbega ba igbe aye re awon eyan diwon eto ohun eti awon eto lokan ojo kan fun yanju eto isoro tin doju ko awon eyan be lara re ni eto idokowo to le ni bi ti to de bi billion meta dollar be lara re are na salaye pe igbese na yo satileyin awon onile ise kekeke awon agbe awon olokowo kekere awon eyan ti ogun le kuro nile ati ti o si mu gbega ba eto ilera jaleja ko eto eko ati isejoba ijoba abile la jakijado orilede yi o wa fi kun pe ijoba ni oro ati mu ki orilede yi oni oro aje eto le ni trillion kan dollar ni o je logun nigbati o si pe awon omo lede Nigeria ni okeyin Tinubu wa ro awon ijoba apinle awon alatileyin won ati awon aje tin samulo eto na lati se papo lati ba ri pe awon eto na inu won se lona to yayi ti o fi janfani fa awon ilu tin be jakijado orilede yi gbakeje minister fun oro epo petrol fun gas iye epere pe epo ni o ti ro awon olodokowo lati lo anfani opolopo epo ati gas tin be lorilede Nigeria to so pe eto atunto lo tun mu igbega ba igbekele awon olodokowo epo lo soro na nibi eto ipade kan fun oro ati gba iwe eri lori oro awon epo ati gas nilu Abuja to salaye pe eto na yo fa awon olodokowo wa ti o se mu igbega ati idagbasoke ba oro ipese gas ni orilede Nigeria ati idase sile pelu o so pe eto atunto yi ti won gbe kale labe ofin lori oro ile ise epo petrol lo ti mu ki awon ilana ki o le lokun si lati ba le mu ki oro sisowo leka na ki o ba le rorun nbayi minister igbakeje minister foro epo petrol fun ti epo iyen lekin lopobiri lo salaye pe Nigeria lo ti di ibi ti o nfa awon oludoko mara nitori ilana re ati eto atunto ti lo leka ilepode minister na wa salaye pe gbigba iwe eri epo wiwa ni o gbe fun awon to ba se tan lati sise na lona to yaye pelu ododo lo biri wa ro awon to ba se aseyori ninu gbigba iwe eri na lati mu idagbasoke ba ibi ti won ti sise na to si tenu pe iwe eri epo petrol ede kiye ki won kasi oro ife eye ne bayi ijoba apapo ti so salaye pe eto yi fun ni iwe eri fun ti epo wiwa todun 2025 na reti pe yo mu alekun bi egberun lona odunrun agba kun epo robi ti an pese lododun ti o si je pe yo mu ki pese o le si laarin odun meta alase ajo elepo petrol alase ajo yi ti mojuto oro epo petrol yen gbenga komolafe so pe ipese tutun na yo satileyin ife ijoba lati salekun ipese epo wa di million meta agba epo lojo titi odun 2030 o salaye pe awon dukia ti nbe nile ni yo fi yo pakun bi 500 million agba eti Nigeria yo pese ni anka afipamo fun epo robi to si je pe bi ile ise metale ni ogoje ni lo ti gbe iwe kale lati ra awon kanga epo bi metade ni ogoje eti won fe fun ni iwe eri komo la fe lo tun kede pe are Bola Tinubu lo ti fo si iwe eri mi fun odun 2026 lati ba le ri pe won wa awon epo na ati lati le fa awon olodokowo wa si sinu oro ise epo o wa kilo fa awon ti o ba kogoja ninu ati gba iwe eri na lati tele gbogbo ilana eyi ti be ninu fifun won ni iwe eri na laarin osu beta tabi ki won padanu iwe eri na to si talaye pe ijoba yo se amulo bi ki won se epo na lona to yaye ti o ti te pe won ni je ki iwe eri na o duro lai je pe won lo ajo tin gogun ti iwa jegunjera lorilede ti salaye pe oludari agba ajo tin boju to oro wiwole wolde omoniyan lorilede kemi nandap ine ko si labe iwadi won lori esun pe won lu jibiti iwe irinna ajo efcc lo salaye pe iroyin tun so pe nandap ine won se iwadi si lowo lo je irogbo to si tenu pe ko ni ejo kankan lati je lori eye ajo na wa salaye pe iwadi re ine lo wa lori awon osise ile ise tin mo to wole wode awon eyan kan nitori ti o je pe igbejo won si wa ni waju ile ejo ijoba apapo kan lori oro jibiti iwe eri iwe igbalaye lati rin ajo o wa fi kun pe iwadi na lo ntese waju ati pe opopopo awon ise tin mo ju to irinkirindo omo eyan na ilo sese ki won koju ile ejo ti won ba jebi ajo efcc wa ro awon ile ise iroyin lati ma se iwadi iroyin won pelu ajo na ko to di pe won gbe iroyin jade ko ma ba si ro nibe ile ise ile iroyin lati ile igbimọ asofin apapo lo ti pe minister forokere ati oludamọran fun are lori oro abo lorilede yi lori esun pe ile ise kan e tin je ti idokowo ile okere inagbe kale lai bufimo iwe ohun ti mo pe won lo waye le nitori eri lati ile ise oro okere e to salaye pe awon oni ibasepo pelu ile ise ti o bufimo na tan si ko ibere re fun ibasepo leyin ti won ri pe ile ise won o bufimo ile ise na wa salaye pe won wa so fun office oludamọran foro abo orilede yi eyi ti o salaye pe ajo na ni ati oludari agba re ilo je nkan ti ijoba apapo ti ko fara mo awon asofin na wa bere bawo ni ile ise run se le gbe awon eto idokowo kale ati lati ba awon ile ise awon asoju soro bo tile je pe o je nkan ti o bofimu igbimo na wa salaye eyi gege bi asise to si pe fun alaye lori igbese ti ile ise na gbe lai je pe o bofimu minister foro okere ati oludamọran pataki fun oro wa abo ina reti pe yo faran niwaju igbimo ti n se iwadi na ile igbimo asofin ipinle edo in lo ti benu atelu alekun etun ba awon asarinsarin eti won mo si iron condemn ile igbimo asofin naa lo wa pase fawon alaabo lati mu eni yowu to ba n sise naa lai bofimu aba naa ini olori awon omo egbe to poju ile igbimo asofin jonathan ibalmahu ti o gbe kale to salaye pe awon asarinsarin naa ina won ma n ba ile je to si je pe won ba awon dukia ijoba je to n seruba emi ati dukia awon eyan awon asofin naa lo tun ke gbajare lori oro aisi abo tan si toro lori bi awon asarinsarin naa bi won se mo lero nigba ti won gbiyanju lati ji awon ma gbe ti won si gbe won sinu keke ti won fi n ko irin ohun alaga ile igbimo asofin ipinle edo blessing agbebako lo wa pase fawon alaabo lati gbese to to tako awon sarinsarin ti ko bofimu naa ati ri pe awon to ba sese naa ina gbe lo sile ejo ile igbimo asofin naa lo tun se agbeyewo abadofin kan eyi ti be loju naa ati ba le mu igbega ba oro titele sisan owo ori ati didina adanu ninu owo ti wole fun ijoba awon ologun orilede nigeria kan ti fasan yama ni won ti gba awon ti won jigbe kan sile tan ti dina ete ati ji awon kan gbe be si ni won si mu awon ti won pese awon kelo fawon aserubani ni awon ise ototo itan se nipele safara katsina ati kebi oro latodo osise eto iroyin fun ajo ologun fasan yama ogagun aliyu danja so pe awon ologun na ina dahun si pe aro wa kan latodo awon eyan lagbegbe ijoba abile kaura na moda nipele safara ti o si mu ki awon aserubani na ki won jawo ninu iyanju won lati ji awon eyan gbe ti won si salo ni ipinle katsina awon ologun na ina gba awon meta kan sile ti won jigbe eyi to bo lowo awon aserubani na lasiko ojo itoro leyin ti awon ajinigbe na ti won gbe won ni oko won nipinle safara awon ologun ohun ni won tun dana mo oko kan eyi to gbe alupupo mewa sinu ti won fura si pe o je alupupo ti won fe lo ko fawon àwọn aṣerúbani ní ìpínlẹ̀ kẹbi tí wọ́n sì mú àwọn èèyàn mẹ́rin tí wọ́n wà nínú ọkọ̀ náà. Àwọn ológun náà wá yóò bọ àwọn àjọ ológun wá yóò bọ àwọn ológun ọ̀hún fún ìgbésẹ̀ wọn tán sì rọ àwọn èèyàn láti tẹ̀síwájú àti pèsè ìròyìn tó tọ́ fún wọn kí wọ́n sì ṣàtìlẹ́yìn ètò ààbò ìtì ń lọ lọ́wọ́. Ní báyìí àwọn ológun Adinkai iná ti dínà ètè àti gba owó tí ò tọ́ èyí tí àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti àwọn aṣerúbani SWAT wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn nípínlẹ̀ Yobe tí wọ́n sì pa aṣerúbani kan bẹ́ẹ̀ sì ni wọ́n sì gba àwọn nǹkan àjà àti àwọn akéèlú kan lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ látọ̀dọ̀ Adélé òṣìṣẹ́ ètò ìròyìn fún àjọ Adinkai náà Akọ́gun Mohammed Kóní ṣàlàyé pé iṣẹ́ òun ló tẹ̀lé ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ pé àwọn aṣerúbani ọ̀hún ni wọ́n ń gba owó tí kò bójúmu lọ́wọ́ àwọn àlú lọ́nà Payankafia nípínlẹ̀ ọ̀hún. Wọ́n àfikún pé àwọn ológun ọ̀hún ni wọ́n dínà mọ́ àwọn aṣerúbani náà tí wọ́n sì dojú ìbọn kọra wọn tí wọ́n pa ọ̀kan lára àwọn aṣerúbani náà tí àwọn míì yòókù sì fẹsẹ̀fẹ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára. Ara nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn ni wọ́n ní ọkọ̀ Volkswagen Golf kan tí ó wà lára rẹ̀ àwọn ọta àbọn àwọn oògùn olóró àti àwọn nǹkan míì tí wọ́n gbàgbọ́ pé wọ́n fi ń ṣàtìlẹ́yìn iṣẹ́ aṣerúbani wọn. Ìlàrámọ̀kẹ́lá tí ròyìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́ nínú ròyìn lẹ́ẹ̀tì gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ti agbárẹ́ ìdárayá àti ti agbámúlùdùn.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbà gbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
2: Ẹ káàbọ̀ padà, ìròyìn láti ilẹ̀ òkèèrè. Àwọn ológun orílẹ̀-èdè Amẹ́ríkà sọ pé wọ́n ti ṣàkólú míì sí orílẹ̀-èdè Iran láti bá lè dín agbára àwọn ológun rẹ̀ kù láti ṣe àkólú sí àwọn ọkọ̀ ojú omi ti bẹ ní Strait of Hormuz. Àkólú náà ló wáyé lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti pinnu pé òun yóò fi ìyàjẹ́ orílẹ̀-èdè Iran fún ikú àwọn ológun orílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ìdáhùn rẹ̀, Iran ṣàlàyé pé àwọn ṣe àkólú sí ọkọ̀ iléepo méjì ní orí omi ọ̀hún àti àwọn dúkìá ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ti bẹ ní Bahrain, Kuwait àti Jordan. Ààrẹ orílẹ̀-èdè Iran Masoud Pezeshkian sọ pé orílẹ̀-èdè Iran ni ló ti ń ja ogun báyìí pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà, tí ààrẹ Trump tí ó ṣàlàyé pé Iran iná ti ṣe àkọlù sí ní alẹ́ láti bá lè gba ẹ̀san àwọn jagunjagun mẹ́ta orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tán pa nínú àkọlù tí wọ́n pa méjì ní Jordan tí kan sì kú ní orílẹ̀-èdè Iraq. Àjọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ṣọ̀rọ̀ yìí pé àkọlù wọn náà ló ti ṣe àkọlù sí àwọn ibùdó àwọn ológun orílẹ̀-èdè Iran èyí tí ń bẹ ní àwọn etídò tí àti pẹ̀lú àwọn ibi tí wọ́n ti ń yin àwọn nǹkan ìjà tí rìnà jíjẹ wọn. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti gbé òfin owó orí bí ìdá 50% ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tí wọ́n kó wọ orílẹ̀-èdè láti orílẹ̀-èdè Canada sí orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bí ẹ̀san nǹkan tí ó pè ní àìṣedéédé lórí ọ̀rọ̀ ọkọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn nǹkan mímọ́ àti ọtí èyí tí ń wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí Canada. Àwọn nǹkan èlò ojoojúmọ́ gẹ́gẹ́ bí ọtí àti igi tí wọ́n fi ń gba bọ́ọ̀lù hockey pẹ̀lú àwọn nǹkan èlò iléeṣẹ́ míì gẹ́gẹ́ bí sìmẹ́ntì àti àwọn ọjà míì ni wọ́n dojú eléyìí kọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tí wọ́n kórè kòkó ọ̀hún ni ó bọ́ nínú wàhálà náà gẹ́gẹ́ bí àwọn nǹkan èlò ìmúṣagbára kánhún àti àwọn nǹkan èlò míì pẹ̀lú ẹja. Ààrẹ orílẹ̀-èdè Canada Mark Carney ló ti fèsì nípasẹ̀ pé orílẹ̀-èdè Canada ló dúró déédé tó lórí ọ̀rọ̀ ìlànà owó rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́nu ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà sọ pé àwọn owó orí náà ni ó bẹ̀rẹ̀ ní 30 sẹ́yìn, tó sì sọ pé yóò jẹ́ ìlànà kan èyí tí ó pakún ìbẹ̀rùbojo lórí ọ̀rọ̀ owó láàrin àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà méjèèjì. Ààrẹ orílẹ̀-èdè Lebanon Joseph Aoun ló ti ń bèèrè fún àtìlẹyìn orílẹ̀-èdè Amẹ́ríkà fún àwọn aláṣẹ ìlú Beirut nínú ìyànjú láti rí pé orílẹ̀-èdè Israeli ló jáwọ́ nínú ogun níbẹ̀, tí ó sì mọ̀ rí pé awon logo Hezbollah ina gba awon kan ja lowo won nigba ti awon alatako Aoun ti won saraye pe ijoba orilede Lebanon ni ko ni nkankan lati gbe si ori aga ijiroro ijoba orilede Lebanon ti saraye pe gbigbekele ife ti orilede Trump ati are Trump ti o ni fun won gege bi eni ti o se eto adehun Aoun saraye pe eyi yo mu ki orilede America ki o nefe si oro ati satileyin orilede Lebanon atawon ologun re iro lati agbo amolodun o sere onise ni to si je olise cinema iyan Bimbo Ademoye lo ti soro lori oro nkan ti koninu lori awon nkan ti won ko sori ero amayelujara

lójú náà àwọn tí ń ṣe fíìmù kó tó ṣáájú àtìlẹyìn tí òun bá gbé àwòrán sinimá òun jáde nínú àwòrán fídíò kan èyí tí ó gbé jáde lórí ẹ̀rọ instagram rẹ̀ bímbọ ṣàlàyé pé pípèsè àwòrán sinimá èyí tó yáàyè ló nílò ìlànà èyí tí yóò gba ọ̀pọ̀lọpọ̀ oṣù ṣíṣe yíya àwòrán náà ṣíṣe ẹ̀dá rẹ̀ àti àmójútó àwọn ikọ̀ èyí tí ó pọ̀ tí ó bá wọn kópa nínú rẹ̀ ó wá pàrọ̀ àsámù olólùfẹ́ rẹ̀ láti rí pé wọ́n ń bọ̀wọ̀ fún àwọn olùṣe fíìmù yòókù tó sì sọ nípa akitiyan àti iṣẹ́ ńlá tí wọ́n ń ṣe láti pèsè fíìmù ọ̀hún òṣèré tiktok ni Habeeb Hamzat tí wọ́n mọ̀ sí Pella ló ti sọ ló ti ṣàlàyé bí olùkọ́ni ní bọ́ọ̀lù òun bí ó ṣe ṣe òun níṣekúṣe lásìkò tí òun sì jẹ́ ọ̀dọ́ Pella ló sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì ṣàlàyé pé òun jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá sí mẹ́ẹ̀ẹ́dógún lásìkò tó ń sọ náà ọmọ ọdún mọ́kànlélógún ọ̀hún ni ó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló dínà àti yan bọ́ọ̀lù láàyò tó sì mú kí òun fi bọ́ọ̀lù sílẹ̀ kó mọ bójútó iṣẹ́ tó ń ṣe ní ìsìn ó wá fikún pé òun ò ní àwọn èèyàn tí ń tẹ̀lé òun púpọ̀ kó tó di pé òun pàdé olólùfẹ́ òun ìyẹn Jarvis ní báyìí Pella yìí ló ti ṣàlàyé ètò rẹ̀ láti fẹ ojúgbà rẹ̀ Jarvis láti bá lè dínà nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ẹbí rẹ̀ èyí tí wọ̀nyí níyàwó ó wá fikún pé ìjíròrò náà ó wá fikún pé ọ̀rọ̀ tí òun sọ lórí ẹ̀rọ amáyélujára náà pé àwọn òbí òun ni wọ́n bímọ lóyà jẹ́ pé wọ́n ṣe ìgbéyàwó tó sì ṣàlàyé pé òun ò fẹ́ kí irú eléyìí ó ṣẹlẹ̀ sí òun Pella wá ṣàlàyé pé àwọn olólùfẹ́ òun lórí ẹ̀rọ amáyélujára ni pé ìwà òun ló yàtọ̀ sí nǹkan tí wọ́n rí lórí ẹ̀rọ amáyélujára tó sọ pé òun jẹ́ ni tí ń tijú tó sì jẹ́ pé ó mú ọ̀rọ̀ òwò òun lọ́kùnkúndùn aré ìdárayá àwọn agbábọ́ọ̀lù mẹ́ta míì náà ti darapọ̀ mẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin orílẹ̀-èdè nàìjíríà super falcons ní àgọ́ ìdánilárayá wọn ní casablanca lórílẹ̀-èdè morocco ṣáájú ìdíje ife ẹ̀yẹ àwọn obìnrin tọdún 2026 ti ilẹ̀ áfíríkà esther okoronkwo michael alose àti echena kanu iná ti dé sí àgọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun èyí tó sọ iye àwọn èèyàn ti bẹ̀ lágọ̀ di 22 àwọn agbábọ́ọ̀lù mẹ́ta míì ni wọ́n retí pé yóò farahàn ní àgọ́ ìdárayá wọn ọ̀hún àwọn náà ni gift monday deborah abiodun àti folasade ìjàmí lucy ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons náà ló bẹ̀rẹ̀ ìgbáradì wọn lọ́jọ́ ajé tó kọjá tí wọ́n sì ń gbèrò láti dáàbò bo ife ẹ̀yẹ ìtàngbà kẹ́yìn fún ti ife ẹ̀yẹ ilẹ̀ áfíríkà náà nàìjíríà yóò bẹ̀rẹ̀ ìfagagbága rẹ̀ pẹ̀lú malawi lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 28 oṣù keje kó tó di pé yóò bá zambia àti egypt gbá ní ikọ̀ èyí tí wọ́n kọ́kọ́ gbá ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù la liga yẹn javier tebas ló ti pé ààrẹ alárí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé giani infratino láti fi ipò rẹ̀ sílẹ̀ tó ṣàlàyé pé ìdíje bọ́ọ̀lù àgbáyé ni ó ti ń bàjẹ́ tebas ló bẹnu àtẹ́ lu ètò àjọ fifa láti ṣàfikún àwọn orílẹ̀-èdè tí ó máa gbá bọ́ọ̀lù ife ẹ̀yẹ àgbáyé ní 64 ó ṣàlàyé pé ìdíje bọ́ọ̀lù lábẹ́lé ló yẹ kí wọ́n mú lọ́kùnkúndùn ó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lílo àsìkò àti mọ́ omi láàrin bọ́ọ̀lù àti fífikún àsìkò tí ń bẹ láàrin sáà méjèèjì bọ́ọ̀lù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tó sì ní èyí wáyé nítorí ọ̀rọ̀ àtibá àmówó wọlé lórí àgbọ̀jọ agbábọ́ọ̀lù la liga náà ló tún bẹnu àtẹ́ lu bí àjọ fifa bó ṣe mú ọ̀rọ̀ ìdádúró ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà nìyẹn fọlárin balógun tó ṣàlàyé èrò tí wọ́n gbà náà gẹ́gẹ́ bí nǹkan tí ó burú bó tilẹ̀ jẹ́ pé àtakò náà wáyé tebas gbàgbọ́ pé infratino ni ó ṣeéṣe kó wọlé gẹ́gẹ́ bí ààrẹ àjọ fifa nínú ìdíje wọn èyí tí ń bọ̀ láìpẹ́ nítorí àtìlẹ́yìn àwọn àjọ alárí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀-èdè olùmúlé fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù argentina ni emiliano martinez ló ṣàlàyé pé òun gbèrò lójú lórí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà lẹ́yìn tí orílẹ̀-èdè spain náà wà ní àmì ayò kan sí òdo nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 ọmọ ọdún 23 náà ṣàlàyé pé pàdánù náà ló jẹ́ pé nǹkan tó nira fóun láti gbà mọ́ra ó sì ń rò bóyá àsìkò láti fẹ̀yìntì nínú ìdíje orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìlú ti tó martinez tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ bọ́ọ̀lù argentina tó ṣàlàyé pé òun fún láǹfààní láti ran orílẹ̀-èdè òun lọ́wọ́ láti gba ife ẹ̀yẹ náà ẹgbẹ́ amúlé fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa náà ló jẹ́ ara ikọ̀ àwọn agbábọ́ọ̀lù
orílẹ̀-èdè Argentina tó bá ife ẹ̀yẹ náà lọ́dún 2022 ni tó sì gba àmì ẹ̀yẹ níbẹ̀ Martinez èyí tí ó ti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Argentina.

0: Àdàbà 88.9.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: For number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
2: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Adaba FM.
3: Mo dé sí Ọlọ́run fanú bá mi ṣe.
4: Superfet International Bible Church. Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omirin ọkàn tó ń gbé ayé ń gbẹ. Superfet International Bible Church. Jọ t'Ọlọ́run rán sáyé láti paná poró pọ̀fọ̀ àpègún ìdílé àti ìṣòro ayé ènìyàn run. Superfet International Bible Church. Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá. Fún ìmúdàgbàsókè lẹ́mí àti lára gbogbo ọmọ Ọlọ́run. Lótìtọ́ l'Ọlọ́run gbanilani túni sílẹ̀ ṣàwòtán ayé ẹni. Níbi àwọn ìpàdé àdúrà lágbára látà àlàkalẹ̀ wọ̀nyí. Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀. Àdúrà bá sọ kún mọ́ gbogbo last Friday of every month by 10 PM. Gbádùn jayọ Jésù nípe inú pàdé àdúrà 1-2-3 ní gbogbo oṣù láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́. Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀. Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run ń lò ni. Pastor Abiodun Ajayi. Evangelist Tunde Alamu. Pastor Mrs. Fola Sade Ọlọ́run Sọlá. Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ibi àwọn ìpàdé àdúrà lágbára òní ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Imode College ìlú Ọ̀wọ́. Gbogbo ẹ̀ wọ́ síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí. Àlàáfíà ni fún ọ.

0: Sọ lórí àkòrí ọ̀rọ̀ kan tí mo pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, àkànṣe àdúrà tí a pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́.
1: Kí ló ṣẹlẹ̀ lá?
0: Ìtúsílẹ̀ lọ́wọ́ àlẹ́ ìbá àfààtò. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ìdílé tí ń dojú kọ ni òun. Ìtúsílẹ̀ lọ́wọ́ wàhálà òfin àti ọ̀la ayé yìí tó jẹ́ pé ó hàn balẹ̀ ni bí ìgbà jáde yẹn hàn balẹ̀ rí ẹyin ni.
1: Kí ló ń ṣẹlẹ̀ lá?
0: Bíná bá ti rú mi, a gbàgbé ilé tó fẹ́ jó. Bí ọ̀wàrà òjò bá sì balẹ̀, ara sì tú ilẹ̀ pẹ̀sùpẹ̀sù. Àṣẹ àdúrà tó nínánú ti ń jáde túdè sílẹ̀kùn àṣeyọrí, ó ń bẹ lọ́dọ̀ bàbá bíi tàtijọ́. Àṣẹ àdúrà ìgbani wíbẹ̀ jẹ́bẹ̀ kó ń fọ ọyẹ̀kùn. Èyí ni àkànṣe àdúrà tí kìí bàátì. Tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní í ṣe ní wàràwàrà. Tá a bá wá rógun tó fẹjú tó to mọ́ ọ. Àbí èyí tó ti gbẹ́kẹ́gbẹ́ká tí ìwo ò sì tí ì rójú tu síbẹ̀. Kí ló ń ṣe o tètè forí kóyún àdúrà báyìí? Bí ogun bá fẹjú kẹ̀kẹ́ tán, òkè ní kẹ́wò ẹ mọ́ wulẹ̀ mọ́ wò ṣálẹ̀ o. Nítorí pé òkè lọ́dẹ elédùà nìkan nìdáǹdé wà. Ọ̀dẹ elédùà yìí, òun náà ni bàbá sá sí eyín ni tó ti ń gba àṣẹ àdúrà láti túdè jáde sílẹ̀kùn àṣeyọrí fún ni o. Ẹ̀yin ẹ wo tí obìnrin yìí.
1: Ọṣíjú àánú wọlé.
0: Ayé gba ìfọkànbalẹ̀ lọ́wọ́ rẹ̀.
1: Elédùà gbà.
0: Ayé gba ògo lọ́wọ́ rẹ̀, wọ́n fogun rọ́pò sílé ayé rẹ̀ gan. Wọ́n kìí jẹ́ kó sùn wọn ò jẹ́ ó lójú oorun. Kìí rí oorun sùn nígbà kọ̀ọ̀kan. Tó bá sì jàjà wá ní pé kó ń gbìyànjú kó ń làkàkà kó wọn ó sùn. Ìríkúri lójú oorun. Nípa bẹ́ẹ̀ àti sùn ga máa dẹ́rù bóbìnrin yìí o. Àìmọye kinní ti ń gbé mu kó má baà lè lójú oorun.
1: Kí ló ń ṣẹlẹ̀?
0: Má mu lọ́wọ́ alẹ́ kó má baà lè tètè sùn. Ẹ̀rù ní ń bà á ní
1: ìkíkù.
0: Ìjákulẹ̀ lórí ohun gbogbo, ó wá dọ́wọ́ lé ọ̀rọ̀ obìnrin yìí. Gbogbo òwò tó bá ti fọwọ́ bà, òun náà ní í di òkúta. Ó ṣeéṣeéṣe títí wọ́n lé kúrò nísọ̀bi tó ti ń tajà tiẹ̀ o. Olóore àti aláàánú, ó wá jìnà sóbìnrin tẹ́ ń sọ èyí nígbà tí wọ́n ti fi àmì ìkórira sí i lára. Àmì ìkórira yìí, a sì jẹ́ kó máa ju aláǹgànà lójú gbogbo àwọn èèyàn tó fẹ́ ṣèrànwọ́ fún un.
1: Elédùà gbà.
0: Àṣírí ogun tó ń bá obìnrin yìí fúnra kò hàn dé títí o. Nítorí pé kò síbi tí ò dé. Ó gborí òkè títí. Ó gun pẹ̀tẹ́lẹ̀ náà títí. Ó borí títí orí fẹ́ pa. Ó bo ilẹ̀ fẹ́ lu o. Àfìgbà tó rìnrìn gbẹ̀rẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ bàbá ọkọ oṣù ọkọ ẹ̀ jẹ́. Àṣẹ àdúrà ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun ló ṣẹ́gun ọ̀rọ̀ tá ń wí o. Ó ṣẹ́gun rẹ̀ kò kù síbì kan. Ó ṣe láṣẹ wọlẹ̀ ní pátápátá porongodo. Ó tó di pé mo fàyín lé ọwọ́ aláàjì.

22, 83, 40, 29. Say, I am going to be a solid day. I don't catch you, but we're sure.

0: ba'di anni fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani falyastajibu li waliyumenu bi la'alla
1: assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh ọpẹ ni fún ọlọrun ọba
2: ọlọrun ṣe o
1: ọba ọgá àgbà
2: abiyesi olódùmarè
1: ọba àwọn ọba
2: ọlọrun ńlá
1: ọba tí gbogbo ọpẹ ń ṣe tiẹ adúpẹ lọdọ rẹ lọjọ ìní gbogbo ẹyí tẹ ti ń gbọrọ wọ alálẹ yìí ọlọrun ẹyí tẹ fi ń gbọ ọlọba mẹjọ ó di
2: àmì o kò ní di
1: alùbáríkà tí ń bẹ ní ọlọrun mẹjọ ó fòyín lórí lánàbí lọdọ ọlọrun àwa náà tá à ń sọrọ fún yín tá à ń rán yín létí fásakirifa iná ṣikra tá à ń fọ ilẹ̀ mọ̀mìnínà ìran tí ká máa rán yàn létí ká máa túyàn lẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ni ọlọ́run tó fún wa ṣe náà kó má padà lẹ́yìn àwa náà alùbáríkà lánàbí lọdọ ọlọrun ṣe é kì í ayé àkúrẹ́ dé sẹ́gìlì tó yúrì ọfọlá ọlọ́run mo fi bẹ ọlọ́run fún yín àtẹ̀mí náà tí mo ń sọ̀rọ̀ mọ̀já má padà sí ibi ọ̀là máa ń ṣe ara ọ̀là àkúwọ̀ta ìlà abẹ́lẹ́ ara rẹ̀ àzì. tó olóòtú adúpẹ́ fọlọ́pọ̀ sẹ́yìn tí ò ní ìdí ìtúsílẹ̀ gbogbo èèyàn ló ní ìdí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ sì póríṣiríṣi ọ̀nà. torí pé ìtúsílẹ̀ tá a sọ yìí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní ìdí ìtúsílẹ̀ pé kéèyàn máa ní ogun ìdílé tó jẹ́ pé tó ti pẹ́ bọ́ọ̀bọ̀dán wà ní ogun ìdílé ni ó débi wà ní ogun ìdílé ni ọlọ́run kápẹ́ ọlọ́run tu ọ sílẹ̀ nínú ogun ìdílé yìí tí ò jẹ́ kó rojú tu ọ̀rọ̀ àti ò jẹ́ kó ní àṣeyọrí tí ò jẹ́ kó lákojọ àwọn ìtúsílẹ̀ wà ńbẹ̀ tó yẹ kó ní ìdí láti ṣe. bẹ́ẹ̀ sì ni abẹ́ogun ìbálòpọ̀ abẹ́ogun ẹ̀jẹ̀ sínú ẹ̀jẹ̀ tó ti dí ògo rẹ lọ́wọ́ tí ò jẹ́ kí o ní àṣeyọrí tí ò jẹ́ tó bá ti ń fọwọ́ kan báyìí máa túká ni. promise and fail àwọn onídìí ìtúsílẹ̀ ń bẹ̀ torí pé bó bá ti ní promise báyìí tí wọ́n bá ti promise yẹ yóò fail ni àbí ìjákulẹ̀ àbí gbogbo nǹkan tó rọ̀ mọ́ kéèyàn ó rógo lò àwọn èèyàn lásán àwọn ayú ànásọ jìnásọ kìsẹ́rẹ́ la jásù àwọn èèyàn kéèyàn àwọn ẹ̀mí òkùnkùn àwọn tẹ́rì sí àwọn ọmọ ènìyàn tí ìjẹ́kọ̀ ọmọ ènìyàn ó jẹ́yàn ló máa fi bá èèyàn jà tí wọ́n jẹ́ kéèyàn rojú tú ọ̀rọ̀ ara ẹ̀ ìwọ náà ọmọjọ́ tó ti ń bọ̀ ọdún ló kù sí níwọ̀nba àwọn ọba tó rí tó lè fi ṣe nǹkan re kó fowó ṣe nǹkan re kó ní ìdí ìtúsílẹ̀ láti ṣàṣeyọrí ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ìyàwó àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ọkọ àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní àkójọ láti ṣe pípé kíwọ náà kó ní àlàáfíà ọ̀kẹ́ mi yẹ ni wọ́n ti gbà àlàáfíà lára rẹ̀ kò sí rí ọsibítù tó lè la wọn ní wọn rí kankan tí ń ṣe bẹ́ẹ̀ ni ojú oorun wọn ti mú kádàrá ẹ̀ ṣé kí yáyà Akorede ọkọ̀ sọ́kọ̀ àjọ ẹ̀ mọ́lẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ ẹni tí à ń lé bọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọ́mọ gàlẹ̀gàlẹ̀ iná ń jòrò kò tewétewé àgbẹ̀dàn olóòsàn òfìsè kálámù lógo tọ́ lọ́hùn lẹ́nu ibi tí ọdún kù sí ìwọ náà ó ṣe nǹkan rí ìdánwọlé rẹ yóò yọrí sí dáadáa. alhamdulilayi rabbil alamin ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba ló ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ló máa ń dára bẹ́ẹ̀ gbogbo ipò yóò tó bá wà náà nira ọlọ́run máa tu ọ sílẹ̀ àmọ́ aláhu munkadaru anas musababu ọlọ́run máa ń ṣe ọ máa fi èèyàn ṣe sábà bí èèyàn náà ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé mi kalẹ̀ lórílẹ̀‐èdè pàkà káàkiri àgbáńláyé ẹ̀yin náà ṣe wo àpèjúwe arábìnrin tá a sọ yìí ó ti dòmìnira ara rẹ̀ ọ̀kẹ́ mi yẹ bẹ́ẹ̀ lọ́lọ́run ti fi mí ṣe sábà bí fún ìwọ náà tó wà nù ta mi ń romí tó wà nù nira ọlọ́run tu ọ sílẹ̀ ó rí gbàlà ó rí ọ̀nà àbáyọ̀ gbogbo ìṣòro tó yòówù tó bá lè ní ọlọ́run rẹ́dì láti tu ọ lẹ́m̀bẹ̀ alùbáríkà lẹ́nẹ́bí lẹ́dọ̀ ọlọ́run agbára mi náà kọ́ ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ ìyanu ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ láyé èèyàn ṣé ẹni tó ti wọ́ ọmọ látijọ́ tó ti pẹ́ tó ọlọ́run ti jogún ọmọ fún ṣé kò ní mọ ìkọ́ ọlọ́run ṣe fún òní àbẹ́ ẹni tí ń wáyé tí ò rí ṣe abẹ́ ẹni tí ń wọ́nà àbáyọ tó ti mú lára tọ́lọ́run ti kó kúrò nóòṣì tó náà ti ń jẹ títí mọ̀ nírọ̀rùn agbára ọlọ́run ká ìwọ tó ń gbọ́rọ̀ mi nísìnyí ìwọ náà nígbàgbọ́ sọ́lọ́run pé ọlọ́run ṣetán láti tu ọlẹ̀ ní ìṣòro tó wà nínú àìrí jẹ tó wà nínú àìrí mi tó wà pàápàá nínú àìsàn tó wà yìí ọlọ́run tu ọ kúrò ńbẹ faisa mari tu fa wo yesu firili
3: jala
1: ele ti o ti o ye okoloko ni pe won gba pe keyan ma awa ipida an be lo fun yan pon bele ni a lo si ma fi ye wa pe nkan ba lo se ona ba lo gba adua ba la se fun sara ba lo se to fi bonu gbeku gbogbo je to ndowo le tin jakule yi ko ni jakule mo gbese tin be lorun re olowo bo san yo ran laanu si o iwo to ngboro mi nisin nisin itusile lese kese yo ma wonu aye re to ba ti ni gbagbo so olohun o si ma pe na ba mi gbogbo e te ba wo te so pe e fe ri se ki aye akorede sojile tu lo ko so ko aje ona imale bo ti wa nkale ni ogo to olohun inshallah e ma bo nibi to luku si oro re o ja so pe yo ja si dunu o bori emi okuku tin le o kakiri ti o je ko le su ti o je ko le wo ti o nlala kala inshallah o si bori
3: inshallah
1: o si ri tu sile o ro go re lo albaraka la nabi le do lo wala ma inshallah la quwata illa billahi alazim
3: ako so baba kami ogun pe lalafia ma tori emi gigun po la irun kami ogun pe lalavi ma tori mejeji po la irun
1: tusile lese kese yo wonu aye re lo ma inshallah la quwata illa
4: o ya ja tu se bayi iwo ko number baba le ko le raye to pa se bi ti baba gan ba wa gangan ni
1: o se bi o
3: o se mu o
1: 32 82 82 58 58 44 44 like I see 07 0 7 0 32 32 82 82 58 58 44 44 na to ba ti pe logo to gbogbo bi to ba ti nbo won ma direct eni inshallah o raye gbe won fun olaye won tu o sile faye ayo wa gba won iwo to ba ti ni gbagbo ma te dara re lamu igbagbo to ba ni ni omo olarada iwo na mo bi won se so nu bible ba se so ni alquran tori pe bi en o ba ni gbagbo bo ba gbogbo nkan to ba nse ko ni bossi foko re sodo olohun lati kina tu mi rahmatullahi odo olohun ni kewa ololo ma ran yan si yan sababi ma sele fo to je pe ta ba sadu afa pelu igbagbo to ni yo si ara re o si bale okan re o si bale idowo le re yo yori si dada ama ko ma ni igbagbo ko so pe afa o so afa o so afa gugu opolopo won so awon eyan dopuro ngba to ba wa sodo eyan to ni igbagbo si ti okan re nda otu to ba lo tan wa so pe adua re o gba iwo fun ara re ti o ti finish ara re ngba na tori na nko wa ni gbagbo sodo olohun olohun lo ba wa laka kullu shay'in faqadara wa taqdira ma jebe to olohun ni ma jebe lo lele ma yi pada olohun ni jebe igbagbo ti mo ni sodo olohun lo kon fi bale bayi tori pe olododo a ma loya bi kini iwo to ni soro wa la olohun kan kuro laye re to ba ti ni gbagbo sodo olohun ki la fe ko olohun tun se ti o se laye wa nsin afa awa na fe ka ye opolopo olojutu bi olohun se soro ti wa na te ba ngba ko alaji se ki aye akorede sojile tu yuri oko so oko aje ona imale onile wura ah olohun gege bi wakati afa yi to da fu wa lekan ma tori emi gigun ma gbo la lowo wa olohun iwo na to soro ni se olohun ni gbo la lowo e yo to osona yo sina fun okan re o si bale o bo lowo isoro to wa yi àwọn ẹ̀mí òkùnkùn tí tó dé ọkalẹ̀ ọlọ́run gbà ó kúrò lọ́wọ́ wọn àlùbáríkà láì níbi lọ́dọ̀ ọlọ́run ọláláhùn lọ́wọ́lá kúwàtá ìlà àbílẹ̀ àríwìlẹ̀ ibi tí èèyàn ó ti rí ìgbàlà kì í jìnnà lẹ́sẹ̀ ni o lóògùn òtọ́ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àní àbúrò òní ṣẹlẹ̀ sí wa lábá ti pé a máa tọ́ in sọ́dọ̀ ìwọ tó bá ti ń bọ̀ a máa dàrẹ́ tiẹ lóògùn òtọ́ ọlọ́run ẹni kábàámọ̀ tí ẹ bá tún wá ń bọ̀ ẹni wẹ àbí tẹ bá ti ń bọ̀ ìlú Adó ni mo wà ní òpópó gbọrọ àdéhùn car wash tó bá ti ń bọ̀ kí sá máa pe nọ́bà yìí ìlú Adó Èkìtì tó bá ti ń dé ìlú Adó Èkìtì kò bọ́ọ̀lẹ̀ kò sì pe nọ́bà yìí mo wà ní òpópó gbọrọ àdéhùn car wash nọmba 3 fẹ́lẹ́rẹ́ ní ògo tó ọlọ́run wà á rí tiẹ̀ ṣe wà á rí ìtúsílẹ̀ gbogbo àìsàn káìsàn tó bá wà lára rẹ ọlọ́run kakú o wà á dòmìnir rárá rẹ lógo tó ọlọ́run ẹnì kankan gbogbo bí kíbi tẹ́lá ti ń bọ̀ ẹ̀ ní jáàmù ẹ̀ sì ní kona buru lona la nabi lodo olohun iwa awana o esi ba pelu dunu albaraka la nabi lodo olohun itusina lese kese olohun ma fun yin bi yan ba de yan male olohun ni tu yan le akasi olohun na lele e ri tusina logo tolohun lu ado ni mo wa ni o popo gboro adehun ka wash to ba tin bo ko sa ma pe number yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bole ko si pe number yi mo wa ni o popo gboro adehun ka wash number 3 felere ni ogo tolohun wa ri ti e se wa ri tusile gbugbo aisan ka aisan to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re awon aje oni bori re ogun osogun aje ogun dile ko ni bori re inshallah ilu ado mo wa te ba tin bo e ma pe mi to si wa foju kan mi ti mo ni bi ti mo wa o bo ba ti kule ba eni ti ma so fun o ni da ti soro rara ti ma so pe nkan ba eni se o nkan ba eni se o ona abayo re lele gbogbo ba se gbe ode a lo lo tu o sile pe olohun ka ah abi ki se awon teri si awon emi okuku wallahi fakati luta ibtabali hula ina lo ma so lara won ni o si mole o tan saye re okan re o si bale inshallah opolopo lo ti ri tun sile iwo na ku omo e to wa nbe ogun tin ja o nbe yo bo kuro nbe number mi le ma pe number nko to koto jade nle o itusile o de bayin e si olohun si faye gbayin lowo oso lowo aje lowo emere lowo ogun idile lowo ama atunida olohun tunisile nbe albaraka la nabi lodo olohun mashallah la quwata illa billahi wa lazi
4: alaji ni pupo awon eyan ti ati gbianju ati foro wale nlo lara awon tin wa yin wa bi ogun bi ogun won won salaye pe ki
1: ke kile yin wo ana yen kan kile yin wo ashe olohun lo wa nbe ki se mi fun
4: ara
1: ashe olohun ni tin ba tin so o ma ri be ni
4: egbe sinu ni abi egbe dani
1: bo te gbogbo nkan ta ba ti so na ni anabi yesu ta gbe ni jesu ko gbe nkan sinu ko gbe nkan lowo anabi wa muhammad ko gbe nkan lowo anabi musa ta gbe ni musa mo ni leyin gba ti awon anabi si lo ali o le ma woro santi ni abi ya awon afa to ba go dede ashe olohun ni olohun lo ran mi wa
4: ashe olohun
1: wallahi da le to ba jo ko tete ya ma bo ko gbo pe kilo yi ko iwo na ma bo ko pe number yi to ba ti pe number yi ma da e ti ashe olohun wo ran aye re won tu o sile o ri gba lo o ro do
4: ya o di gba te ba gbe tori won oni da imole oni da imole aro pe boya
1: to ba dodo mi wa

Ya buru o, ti ya ba dare o, won lo ti gbe kale fun wa ni Nigeria.

0: tọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo jáì ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákù rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kéré wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kéré wà. Bàbá kéré wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kéré wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
1: Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèéríkèé ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ́ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi, àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúkún ń ro ẹ ni, oríkèéríkèé ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó fi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kéré wà. Phone number mi 08164122777 08164122777.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
5: Ìpèdé! Gbogbo ọmọ ìpínlẹ̀ papọ̀, ìpèdé tọdún yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o. Ẹjẹ́ àjọyọ̀, wàrà máa yóò dé o.
6: Ìpèmẹ ní ìpèmẹ, ẹjẹ́ bọ́ ẹ gbogbo, ẹjẹ́ bọ́ ẹ ìlò, ìfà iná bí àmì ẹ̀.
5: Ayẹyẹ ìpèdé tọdún yìí máa látọbọgi pẹ̀lú oríṣiríṣi ayẹyẹ tí yóò wáyé bẹ̀rẹ̀ láti Friday 21st of July níbi tí àṣekágbá eré bóòlù àfẹsẹ̀gbá tí ṣe fọ̀dọ́lé Human Development Foundation ṣe agbátẹrù ẹ̀ ní pápá ìṣeré iléèwé St. Michael ògbẹ́ òpè àkókò July 25th gángan ní ìpèdé níbi tí kábíyèsí His Royal Highness Ọba Francis Àpáta Mọ́kànjọ́lá Arógunbọ́lá second yóò ti máa fàmì ẹ̀yẹ dé àwọn èèyàn tó kájú ẹ̀ lọ́lá bákan náà yóò sì tún fún àwọn èèyàn pàtàkì jọyè láàrin ìlú eré ìbílẹ̀ tí ń gbé àṣà wa lárugẹ ògbẹ́yìn o àti ìkówójọ fún kíkọ́ àfihàn ọba ìgbàlódé ti ìlú ìpè àkókò ìpèdé tọdún yìí tún máa wà extraordinary unique jọ Chief Clement Ajayi Ayẹni the ọ̀dọ́lé ọ̀fìn ìpè àkókò CEO Rubat Construct Limited Abuja lónìí one people one spirit one victory.
7: Congratulations. Bẹ́ẹ̀ni ọba ṣúṣúwájú tó bá mọ́kẹ̀sùn tó dára ó yẹ ká kí oní tọ̀hún kú oríire. This is the reason lovers of success and well wish are saying a very big congratulations to ọmọ ọwọ́ olóríire tí orúkọ ń rò Master Success Olúwatifẹ́ Ògbóyè and outgoing student of the Christ the Redeemer International Secondary School Ọ̀dà Road Àkúrẹ́ 2025-2026 set on his valedictory service as he bids bye to secondary school education. Èyí ni ayẹyẹ òṣìṣẹ́ Ọlọ́run Olúwatifẹ́ Success parí láyọ̀ àti àlàáfíà yóò ṣe wáyé nínú ọgbà ilé ìwé Christ the Redeemer International Secondary School Àkúrẹ́ Ọ̀dà Road ní ọjọ́ 15 oṣù keje ọdún 2026 yìí láago mẹ́wàá àárọ̀ Saturday 25th July 2026 Olúwatifẹ́ Success Ògbóyè ọmọ wọn ní àkókò onílẹ̀ òbí ní ikú àkókò ọmọ olókè méjì takọta bukare o our beloved and anointed mommy in the Lord a great servant of God the Most High Deaconess Caroline Ogundare of the Redeemed Christian Church of God citizens of Heaven Area Ọ̀dà Road Àkúrẹ́ àwọn olóníkí a máa kí ọ pé.
8: Ṣé mọ̀ pé ìdájọ́ òdodo ní orílẹ̀-èdè lékè? Ó ní àwọn ẹbí Apostle Akinjise Ọlajide Bishop Joel Obamomi
9: Ọ̀gbẹ́ni Ẹ̀ndóró
8: àti alàgbà Jimuda Rafael lórúkọ ara wọn àti ẹbí Olúsẹ́tẹ̀ pẹ̀lú ẹbí Orólálá tìlú Òkúmọ́ ló jẹ́ kí wọ́n pe olóyè Akinyemi Ọ̀rọ̀tọ́ lórúkọ ara wọn àti lórúkọ ẹbí Ọ̀rọ̀tọ́ tó jẹ́ apá kan lára ẹbí Orólálá tán tìlú Òkúmọ́ lọ sí ilé ẹjọ́ with suit number HOR/15/2019 tí wọ́n sì gbé ìdájọ́ kalẹ̀ báyìí wípé ẹnikẹ́ni tí ò bá ti ní nkankan ṣe pẹ̀lú àwọn olùpẹ̀jọ́ yìí kó kó àásá rẹ̀ kó lórí ilẹ̀ nítorí pé àwọn ẹbí olóyè Akinyemi Ọ̀rọ̀tọ́ ti ìlú Òkúmọ́ wọn ò ní nkankan ṣe o pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ náà ìdájọ́ náà wá gbé kalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ní dúkìá irúgbìn tàbí ilé tí ò bá fẹ́ pàdánù ẹ̀ ó gbọ́dọ̀ yọjú sí ẹbí Olúsẹ́tẹ̀ àti Orólálá tán ti ìlú Òkúmọ́ kó tó di ọjọ́ kọkànlá nínú oṣù kẹsàn-án ọdún 2026 yìí
9: tàbí kí ẹ pé nọ́mbà yìí 081357586222
8: ẹ yọjú sí wọn kẹ́sì gba ìwé tó tọ́ tó yẹ gẹ́gẹ́ bí ẹni tó ní dúkìá ẹ jẹ́ ká tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́ tí Honorable Justice A.W. Fabulu jẹ́ tí wọ́n dá.
10: Admission. Hurry now to Matakwisi Catholic College of Health Sciences and Technology, Gedekiti, to obtain a form as admission is now ongoing at the college premises. Unique features of the college includes mission school with discipline and high moral standard, availability of competent and experienced lecturers, well-equipped science laboratories. Courses available are Community Health Extension Worker, CHIO, and Junior Community Health Extension Worker, JCHIO, Medical Laboratory Technician, F Information Management, Orthopedic Technician, F Assistant assistant technician. All courses are accredited by relevant boards and councils.
11: Admission form is 8,000 naira only,
10: and it's obtainable at the college or online at www.matahealthtech.ed.ng. For further inquiries, contact 0816-115-4848 or 0816-984-3722.
11: Our school is approved by NBTE, National Board for Technical Education.
12: This world is not my home. I'm just a passing through.
13: The entire Omolola family of Odode Idori, Idori local government area of Ondo State, announced the final funeral of their beloved mother, Amatra, the late Madam Omoshekola Rebecca Omolola. Body leaves the best funeral home on Thursday, July 23rd, in a motorcade to a resident located at number 73 Ayeyemi Street, behind Methodist High School, Ojimaba Odode Idori. Wake up comes up by 4 p.m. at same venue. Funeral service comes up by 10 a.m. on July 24th, year 2026, at the Cathedral of St. Paul's Anglican Church, Idori Diocese, Odode Idori. Interment follows at a resident. Entertainment of Gwen takes place at the Technical College, Yabag Balegi Road, Odode Idori. Chief Dr. Anthony Adelanke Omolola, President General Idori Development Assembly, announcer for the entire family.
12: And I can't feel at home in this world anymore.
14: Duro na wo ko tora multivitamin yen, be lo wara re, nje o fun awon omo re ni asara lore to pe

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́tà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ.
2: Jẹ ìgbádùn dẹ́tà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́tà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ.
2: Jẹ ìgbádùn dẹ́tà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Guy, we don't
6: talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
8: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
11: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
12: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
13: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
14: It's about to go down.
15: What?
16: Aww. My love, what did happen?
15: Before I marry you, the TV where you promise, the fridge inko, where it is? Washing machine inko, will I be using my hands to wash clothes in 2026?
16: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
15: So all those things done already there house?
16: Abba, since last month.
15: Ah, first off, continue the wedding.
17: Yay! Walk on down, talk to me.
16: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest, normal market price. Download CityCare today.
18: Visit us at Danco Plaza at Jiloson, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
19: CityCare! Pay small. Live big.
20: Guy, why you dey smile like this? Wetin happen?
21: Cause I don't withdraw to go abroad.
0: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
21: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
21: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
22: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
23: Ọ̀nàrẹ́bù, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trọ́fì sì wà fún gbogbo ọ̀nàrẹ́bù. Ra ìkó Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí kí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
24: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
24: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: tí ẹyẹ ní ìgboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Àgbo yín ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde.

ìdájáde àfikọ́mọ́ ọ̀fọ̀ àjáde tàbí kálọ́mí ẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ kálọ́mí bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tí ẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpo òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fọ̀ ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọ̀ ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school ní ìlú àkúrẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-064-60-6419 07-064-60-6419 àlàáfíà ara wo ní bí fíafíà ojúbà.

0: emi kii se ore edabeyan kan ore edabeyan kan ni ore ti o riire ti o ni foro ire han ara e oro ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba tin lo ke le kere oko yin e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo oogun ti won fi npa oko ke bo lowo kori kori ati kokorira ere la mo je o ani sase danu
1: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ̀ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dínà ọbẹ ìkórè làgbà ilé iṣẹ choice agrochemical limited àwọn ni wọn ń ṣe ìkórè.

0: tó ké gbogbo mo tún mú wà káàkiri àgbáláyé o mo sì ké yín lẹ́mẹ̀ṣọ́ lẹ́mẹ̀ṣọ́ mo ké yín lómidan lómidan tẹ́ ń gbọ́ wa nulé orí ètò àbáláyé náà ni ibi tí ẹ bá wa níléeṣẹ́ rédíò tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí ní dédé àkókò tẹ́ sì ń gbọ́ wa yìí bóyá ṣe ń wọlé sínú ilé yín ni tàbí inú mọ́tò lẹ wà tí ẹ sì gbé sórí ètò tí ẹ ń gbọ́ yìí tí rédíò yìí tó ń kù lálálálálá ètò àbáláyé tí ẹ máa ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ibẹ̀ náà lẹ ti tún bá wa o níbi tí èmi pẹ̀lú bàbá mi àjẹrù lóògùn tí a ti máa ń gbé wà tá a sì ń fún yín lámọ̀ràn ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé àti àwọn kùdìẹ̀kudiẹ tí ẹ̀ ń fẹ́ láti pé kẹ lè máa gbé bọ́dì yín bí ó ṣe kẹ máa gbin má bora rẹ pa o má sira rẹ mọ́lé tó bá rí bẹ́ẹ̀ bá mi àjẹrù lóògùn wọ́n ti ń bẹ̀ ń kalẹ̀ láti pé ká tún jọ máa wéwé ọ̀rọ̀ pẹ̀lú àwọn lẹ́tà tí àwọn èèyàn kọ ọládélé ọmọdánlókọ tẹmí jẹ o ẹni àgbàlagbà poko ẹ tí ó máa pé ọmọdé di wọn nà lólè ọmọdé ló ń wí fún yín pé lálẹ ti tèní àtúnjọ mu wá bí a ṣe máa ń mu wá a ní rí koro nínú ilé tí a ti ń gbọ wà yìí o.
1: Ayé la yé èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú kí rú ìyàn lójú.

0: awolu solu dero pese.
1: Sunani, ati le su

0: center.
1: Lojule
0: kẹrìndínlọgbọ̀n.
1: Ọ̀gbọ̀n Yegunlẹ̀.
0: Lokorokoro gate.
1: High court Lakurẹ.
0: Nikú ọlọ.
1: Láti ṣàyẹ̀wò.
0: Ara rẹ.
1: Oríṣiríṣi ẹ̀rọ.
0: Ìgbàlódé.
1: Nílọ̀dọ̀rin ọ.
0: Ẹ̀rọ òun léde àtú àṣírí.
1: Ibi kò jòjò sápamọ́ sí lára rẹ.
0: A dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí ọ.
1: A dẹ̀ fún ọ lámọ̀ràn.
0: A dẹ̀ ní
1: National Clinic.
0: Níbi kan tá a tọ́jú ni.
1: Bẹ́ẹ̀ la dẹ̀ ní ọ.
0: National
1: Herbal Products.
0: Ká a máa rẹ̀ rẹ̀ jí pépé.
1: Wákàtí
0: mẹ́rìnlélógún.
1: Lọ́fíìsì lọ́sà.
0: Ẹ àlú ṣíṣí.
1: Pẹ̀lú ìyan ọ̀ṣẹ̀ṣẹ́.
0: Ọkọ́ṣẹ́mọṣẹ́.
1: Ẹ kàn sí a.
0: Lójúlé kẹrìndínlọ́gbọ̀n.
1: Ọ̀gbọ̀n Ayégúnlẹ̀.
0: Lokorokoro gate.
1: High court.
0: Lakurẹ́.
1: 08038.
0: 17.

0: mọ́ra.
1: Àbá lára òun mọ́ra.
0: Mo dé olùfà kì kò ní tẹ mọ́ra.
1: Bàbá lára. Kí ló dé?
0: Bí wọn bá lídé bá àṣe.
1: Yóò kì í bá
0: Yorùbá
1: gan. Wọ́n sọ pé olúfà kì í.
0: Yorùbá láyé à.
1: Yorùbá ní ó dé bá a lára.
0: Ọba lára mú
1: mọ́ra. Ó mú mọ́ra.
0: Ọba náà lára.
1: Ó dé bá a lára.
0: Ọba náà ló olúfà kì í.
1: Mi ò darúkọ olúfà kì í. Bàbá lára.
0: Ọba ló.
1: Wọ́n wà.
0: Ọba ni olúbùjí.
1: Àkábíyèsí, mo ṣí fìlà forí adé o. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Kábíyèsí, ọba Fọlágbadé Òjó. Arọ́ba fi ń lọ bá pa òun, mo bá olóyè, mo pè ọ́ lórúkọ, orúkọ la fi ń pọ̀ Baládé, orúkọ làgbà òye.
0: Kábíyèsí,
1: òjòjò ní ṣòwò kó má lè nájà. Ayé ò ní sọ ọmọ lẹ̀ bí ọ̀bọ. Tẹ́tí kábíyèsí bá ń já. Kó ti mọ̀ pé bọ́ba ṣẹ̀yẹ ti ìbùjí àti akéwèjẹ tí ń bọ̀ lọ́nà. Akéwèjẹ tó bí. Ló ń kí kábíyèsí. Akéyẹmí, ṣó o gbàgbé ibi tá a bọ̀rọ̀ dé. Ta ni rédíò ní kì ní bẹ̀rẹ̀ ayé? Tó jẹ́ pé tẹlifíṣàn rédíò ní tún ṣe tó tún faná sára lé. Ṣùgbọ́n ògo ti dé. Ta lẹni náà? Ẹ jẹ́ gbé ìpolówó méjì tẹ́ ẹ bá padà dé. Ẹ mẹni náà o. Ẹ ká lẹ́ nínú ilé tẹ́ ti ń wò mí tójú tẹ́ fi ń wò mí òní di tẹ́ náwó lé lórí. Ojú òní ń relédè yín. Wọ́n ní gbé kinní ọmọ kékeré fún yín. Kọ́ mọ́ sọ pé ọbẹ̀ ẹ̀gúsí ni. Ṣọmọ kó jọra. Akínyẹmí. Ẹ jẹ́ sáré dódì kejì. Ẹ já dódì kejì. Ká dé ọ̀dọ̀ Ṣẹ̀yí Ọpẹ́yẹmí. Ògo Ìlàwẹ̀ Èkìtì. Ká tún dé ọ̀dọ̀ Golden Daniel. Méjèèjì. Ẹ̀ka lẹ́nu léyìn abẹ́ ti sùn. Ẹ tí lè sùn. Ó. Dẹ̀yìn ètò.
2: Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Block Industry. Blocks tó le koko bí òkúta. Tí kì í gbọ̀n yẹ̀rìyẹ̀rì. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks. Ó jábọ́ kò fọ́. Kábíyèsí o.
3: Ẹ káre láyẹ̀ yìí mọdé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdánkátà fún. Ẹ́ńjì ló ń pò. Tá a tún mìn sí ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù ú sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kò lọ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wo pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkèbẹ́dọ̀ Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 08063031351 tàbí 08063350595. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
4: Welcome to Golden Daniel Engineering Services Limited.
5: Great Solar.
4: Ile-iṣẹ́ kan ṣoṣo.
5: Tí ń fabricate oríṣiríṣi ẹ̀rọ.
4: Agro Allied.
5: Hammer Mill Machine.
4: Fish Dryer.
5: Plantain Slicer.
4: Tin Light.
5: Bakere Plantain Chips Dodo.
4: Bẹ́ẹ̀ni Grinding Machine.
5: Mú èlùbọ́.
4: Machine Pandoyan.
5: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
4: Ó da gàrí nírọ̀lẹ́.
5: Irinṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
4: Àgàgà.
5: Interlocking Bricks Machine.
4: Tí fi èèpẹ̀ lásán yọ blọ́ọ̀kì ìgbàlódé.
5: Golden Daniel ló tó bẹ́ẹ̀.
4: Manual and Automatic Block Making Machine.
5: Iyọ̀ blọ́ọ̀kì lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀.
4: Ẹ̀yin kọ́lékọ́lé.
5: Ẹ kò ríire.
4: Fancy gates and railings.
5: Doors and burglary proof.
4: Tí ń dàgbìnrin kúnlẹ̀ bìbà.
5: Ní Golden Daniel.
4: Ẹ̀wà gbọ́ tuntun.
5: Wọ́n ń kọ́ àwọn ọmọléèwé.
4: IT students.
5: Àtàwọn civil students.
4: Ní practical.
5: Fabrication and welding.
4: Ọ̀gáni Golden Daniel.
5: Ibi ká ṣe funding.
4: General turning.
5: Àti fitting work.
4: Wàá kọ́ṣẹ́ kó o tún gbowó oṣù gbélé ọ̀fẹ́.
5: Kó o lè jẹ́ èèyàn lẹ́yìn wá ọ̀la.
4: Golden Daniel.
5: Great Solar kì wà ní.
4: Beside Shasha Market.
5: Opposite Heritage Hill.
4: Ondo Road, Àkúrẹ́.
5: Telephone
4: 0803-352-0233.
5: Tàbí
4: 0901-188-0009.
5: Golden Daniel.
4: Great Solar.
5: Ọlọ́wọ́ ìdán.

0: Ok, ẹ jẹ́ gbọ́ ìpolówó méjì tó ṣẹ́kù fún ti ọ̀sẹ̀ yìí, gbogbo mi fún mi, July 2026 edition. Kádà dé ọ̀dọ̀ Lọ́sàn, ká wá fi ìyẹn fi kásẹ̀ ńlẹ̀, ta ló ṣeré olórin tó bí ọmọ mẹ́ta tó sì pàpà kẹ́rù kúrò nílé ọkọ ẹ̀, tó ní kì í ṣe ohun tó rọrùn, pé ó ní tí ajá rí tájá fi ń gbò. Bàbá rárá, ìyá mi lé ìbò kan.
1: Who can be?
0: One.
1: Who they are?
0: Two. Okay, yọkan. Fún mi nìkan si.
1: Who should be?
0: Esi bi ni. Ẹ ká lẹ́ àbẹ́ ti sùn, ẹ ti lè sùn. Ó dẹ̀yìn ètò.
2: Àkọ̀tun ìbùkún látòkè ló tún wọlé tàn wá wẹ́rẹ́ nínú oṣù keje yìí. Olúwa Ọlọ́run gbogbo mi fún mi adúpẹ́ o. Ara ọ̀tọ̀ ni altar of praise tó ń bọ̀ lọ́nà yìí máa jẹ́ o. Ètò àdúrà àti ìrànlọ́wọ́ àwọn opó èyí tọ́lọ́run ọba pípasẹ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ gbogbomi fún mi global prayers outreach gbé kalẹ̀ tó máa wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 25 ìyẹn Saturday 25th July 2026. Àkórí altar of praise tóṣù keje yìí lápè ní praise ye the Lord. Ẹ̀yin olúwa ẹni àmì òróró ọlọ́run Reverend Dr. Samuel Kehinde Adefeyinti tọ́lọ́run gbéṣẹ́ ìránṣẹ́ gbogbomi fún mi global prayers outreach lé lọ́wọ́ ọlọ́run yóò máa lò láti gbàlejò gbogbo wa lórí ilẹ̀ ìní gbogbo mi fún mi permanent site tó wà ní block D+6 Omoyele Estate Ìlásun phase 2.

0: 7 Abba Make Sure. Gbogbo ìgbà, ìjà wà ìjà ò sí. Always guide me.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: For number one radio, Adaba FM.
3: Adaba

0: Jésù mi.
1: Jésù.
0: Àkànmọ́lẹ̀ níta yé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo bí ọkàn yé rẹ mọ́.
1: Orúkọ Jésù.
0: Àrà fọ tútù.
1: Àmì Jésù.
0: Gbogbo iṣẹ́ ibi tán fi àfọ̀ṣẹ́ kàn mọ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èyí tán kàn mọ́ igi ìrókò olúwarẹ̀.
1: Orúkọ Jésù.
0: Èyí tán kàn mọ́ igi ọ̀gẹ̀dẹ̀.
1: Adáríwáyọ̀.
0: Èyí tán lọ kàn mọ́ inú odò.
1: Jésù.
0: Èyí tán kàn ní orí àpáta.
1: Jésù.
0: Mo bá gbogbo wọn wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àpáta gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Báwo.
0: Nítorí ẹnìkan.
1: Yes sir.
0: Níṣe ọba lórí rẹ.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ó ní àpáta yérayé. Ibi ìsadiwa.
1: Oh yes sir.
0: Jésù ni orúkọ rẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: O ní láti gbọ́ ohun tí mo wí.
1: Oh yes.
0: Gbogbo iṣẹ́. Táyé ṣe lórí ìwà àpáta. Tí wọ́n fi kan yé àwọn èèyàn yìí mọ́lẹ̀.
1: Jésù.
0: Ìwọ ilẹ̀ gbọ́.
1: Jésù.
0: Lúlò lórúkọ ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní àkọ́kọ́ dáyé rẹ. Mo sọ tẹ́lẹ̀.
1: Jésù.
0: Tí olúwa dẹ̀ ni ìwọ ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti ayé àtàwọn tó tẹ̀dọ̀ sínú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa ló dẹ̀ ìwọ ilẹ̀.
1: Oh yes sà.
0: Ọ̀mọnimọni tó mọ iye irun orí.
1: Kábíyèsí o.
0: Àti gbogbo yẹ̀rù ìwọ ilẹ̀.
1: Ọlọ́run sí ó ní.
0: Ìwọ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Má jẹ̀mú tó dá òkun. Tó fi iyọ̀ dá òkun.
1: Yes Lord.
0: Àtòkun àti ilẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àtàpáta.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti inú agidi.
1: Yes sà.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Ẹ gbọ́ o.
0: Àti ẹ̀yin ẹja inú omi.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi
1: o. Ẹ gbọ́ o.
0: Ẹ̀yin èmèrè inú afẹ́fẹ́.
1: Jésù.
0: Ẹ gbọ́ra inú àfọ́nífọ́.
1: Jésù.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ mi o.
1: Ẹ gbọ́ o.
0: Jésù Olúwa gòkè ní ọ̀run.
1: Oh yes sà.
0: Ó di ìgbèkùn ní ìgbèkùn.
1: Oh yes sà.
0: Wọ́n mú ẹ̀bùn wọn fún ènìyàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó di ẹni tó bá ní ká lọ sí ìgbèkùn. Bí ìgbèkùn ni yóò lọ.
1: Yes Lord.
0: Gbogbo ẹni fi ọ́ sí ìgbèkùn.
1: Orúkọ Jésù.
0: Orí àpáta náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí ilẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orí omi ni. Ó yá ká lọ kú síbẹ̀.
1: Mẹ́jọ sọ.
0: Ibi tá ti ṣé.
1: Yes Lord.
0: Ká lọ kú síbẹ̀.
1: Mẹ́jọ sọ.
0: Ojú títì náà ti ṣé ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ìkórìta mẹ́ta.
1: Oh yes sir.
0: Ká lọ kú síbẹ̀.
1: Mẹ́jọ sọ.
0: Ẹbọ ìwòwò ni wọ́n gbé ni.
1: Orúkọ Jésù.
0: Tí òfin rán lóore dáadáa
1: kù rẹ̀. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ẹbọ ìwòwò náà gbé lórí.
1: Oh yes sir.
0: Tó fi rán lóore daṣọ bù.
1: Adáríwá yó.
0: Àṣẹ ni mo wá pa báyìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ bọ́ sọlọ́run. Kí wọ́n lọ kú sórí ta.
1: Méje sùn.
2: Ẹnjìníà.
3: Ẹ jáde òkè lọ́hùn.
2: Ìyá ẹ̀. Ṣé báyìí sọ̀rọ̀ mọ́?
4: Ẹ bá mi sọ̀rọ̀ dàdí.
2: Mo gbọ́ wọlú ẹgbẹ́. Ọmọ yín kan bẹ ní Abuja.
4: Bẹ́ẹ̀ni sà.
2: Ó ní court case. Ọ̀rọ̀ rẹ̀ wà ní ilé ẹjọ́. Má àdàyé ní kìá fọ.
5: Yes.
2: Ọjọ́ wo náà fẹ́ dájọ́ yẹn?
4: Oṣù tá a wà nínú ẹ̀ náà ni.
2: Oṣù tá a wà yìí.
4: Bẹ́ẹ̀ mọ́ lọ́n di 29 di 30.
2: Ẹ ń di oṣù yìí. Nẹ́ni kẹ padà wá. Màmá.
4: Dá.
2: Olúwa wí pé. Sẹ́fẹ́ kọ́ ọmọ yẹn bọ́.
4: Kọ́ bọ́ ni o, kọ́ bọ́ ni rọrùn mi o.
2: Sẹ́fẹ́ kọ́ bọ́.
4: Kọ́ bọ́ ni rọrùn mi o, kọ́ bọ́ ni rọrùn gbèsè ayé mi o. Kọ́ bọ́ ni o, ẹjọ́ bàbá mi o. Ẹ dákun o, ẹni fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ o.
2: Ẹ ṣe àìmọ̀dí ni o. Wọ́n ti kánṣu kéèsì yẹn.
6: Èmi ò mọ bí o ti ń gbọ́ mi.
1: Jésù.
6: Sọ̀rí.
1: Yes sir.
6: Àárọ̀ Wednesday.
1: Wednesday.
6: Ọjọ́ àánú.
1: Ọjọ́ àánú lọ́jọ́ o.
6: O lè lọ program tó bá wù ẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
6: Ṣùgbọ́n.
1: Ẹ o.
6: À ń retí ẹ̀yin kan.
1: Bẹ́ẹ̀ni o.
2: Olúwa ní ẹ̀gbọ́dọ̀ jẹun.
1: Kábíyèsí o.
2: Ẹ̀gbọ́dọ̀ mú.
1: Wà nínú àwẹ̀.
2: Kẹ́ fi dé orí pápá stadium.
1: Adániwáyọ̀.
2: Omi má jẹ̀mú ọjọ́ ìbí mi.
1: Jésù.
2: Omi má jẹ̀mú àánú.
1: Jésù.
2: Ọjọ́ ìbí mi.
1: Kábíyèsí o.
2: Ẹnìkan ta mí lọ́rẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀.
1: Yẹ́sà.
2: Ọrẹ má jẹ̀mú ni. Owó rédíò mi. Títí dọjọ́ bẹ́ẹ̀dẹ̀.
1: Yẹ́sà.
2: Ìyìn tí ìsàn kankan.
1: Adániwáyọ̀.
2: Nínú 33 million.
1: Kábíyèsí o.
2: Gbogbo rédíò ti fẹ́ dúró.
1: Jésù.
2: Mi tí ìsàn kankan. Ẹ̀sà.
1: Kábíyèsí o.
2: Lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀. Aláàánú kan. Ó dẹ̀ dédé sẹ́ndì 10 million.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Olóhùn ò rí mi rí. Kò rí mi rí.
1: Àtọ̀.
2: Ó ní rédíò mi ló máa ń gbọ́.
1: Lójoojúmọ́.
2: Ó ní ṣùgbẹ́.
1: Yẹ́sà.
2: Láàárọ̀ yìí. Òun ti sọ ìrètí nù.
1: Kábíyèsí o.
2: Olóhùn gbọ́ prógámù yìí níjẹta. Nígbà tó ń san 13.
1: Yẹ́sà.
2: Olóhùn ò dáwó sí àkáǹtì wa rí.
1: Káì.
2: Òun san 13.
1: 13.
2: Ó ní kí n máa gbé tẹsímọ́nì o.
1: Yẹ́sà.
2: Ó ní o jẹ́ kí n pín ohun rẹ̀.
1: Kábíyèsí o.
2: Ẹ́sà.
1: Ó yẹ́sà.
2: 13 ló san lórí
1: rédíò. 1300 naira.
2: Ẹ́sà.
1: Yẹ́sà.
2: Ó ti gba kọ́ńtírátì mọ báyìí.
1: Ayérayé o.
2: Ó ti lé ní ọdún méje.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Tó ti gba kọ́ńtírátì mọ.
1: Látọdún keje sẹ́yìn.
2: Tí ò rí kọ́ńtírátì gbà.
1: Yayayayaya.
2: Yọ nínú 33 million.
1: Adé o. Ó gbúdọ̀ jẹun.
2: Bẹ́ẹ̀ni o. Tó fi tẹ stadium.
1: Wà nínú àwẹ̀.
2: Ẹni mọ́ ní kẹrù ọba.
1: Yẹ́ aṣọ.
0: Ẹ̀yin ará ọ̀fà.
1: Ọ̀fà.
0: Ó yẹ kí n wá sọ́dọ̀ yín ní Friday.
1: Bẹ́ẹ̀ni bàbá mi o.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Màá postpone ti yín.
1: Kábíyèsí o.
0: Torí tí n bá parí ìpàdé nílọrin.
1: Ẹ́ẹ̀.
0: Mo fẹ́ ṣe counseling.
1: Kábíyèsí o.
0: Nílọrin.
1: Ìlọrin.
0: O máa lágbára.
1: Yes sir.
0: Ọjọ́ bíi méjì mẹ́ta máa fi ṣe counseling nílọrin.
1: Alleluia.
0: Ṣùgbọ́n Wednesday.
1: Wednesday.
0: Bí n bá ti fún wọn lómi àánú tán.
1: Yes sir.
0: Ọ̀fẹ́ ni màá pè.
1: Yes sir.
0: Tí n bá ti fún wọn mú. Lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Kábíyèsí o.
0: Gbogbo èèyàn pátá.
1: Jésù.
0: Ẹla ìtí o.
1: Báwo.
0: Tí wọ́n bá ti ń bọ̀.
1: Yes sir.
0: Mẹ́sù ọ̀pẹ. O mú ọrẹ kan dání.
1: Ayérayé o.
0: Bí ẹ sà.
1: Sà.
0: 1,000 naira.
1: 1,000 naira.
0: Sori ọrẹ yẹn.
1: Ẹ o.
0: Máa sọ nǹkan tí mo fẹ́ fi ṣe fún ẹ.
1: Kábíyèsí o.
0: Tó o bá ti dé. Ọjọ́ àánú ni.
1: Yes sir.
0: O fẹ́ kanlẹ̀kùn kan.
1: Ayérayé o.
0: Tílẹ̀kùn yà á dẹ̀ sí.
1: Ẹ o.
0: Kí ilé ọjọ́ àánú tó tù.
1: Kábíyèsí o.
0: Kí ilé ọjọ́ àánú tó sú.
1: Kábíyèsí o.
0: Tọ́ bá ti dé ní program Wednesday.
1: Yes sir.
0: A máa pe gbogbo ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́. Tí ò ní business kankan. A máa pè wọ́n jáde.
1: Ayérayé o.
0: A máa pray fún wọn.
1: Yes sir.
0: Àwọn tá a bá fẹ́ empower.
1: Bẹ́ẹ̀ni.
0: A máa empower wọn. A máa pe gbogbo àwọn tí wọ́n ojú Ọlọ́run fún ọmọ.
1: Oh yes sir.
0: Ó ní omi májẹ̀mú tó lúwa níkan mu.
1: Kábíyèsí o.
0: Tó máa gbé ọmọ wá jó.
1: Jésù.
0: Kó tó di birthday mi ọdún tí mọ̀.
1: Jésù.
0: Àwọn tí.
1: Yes sir.
0: Wọ́n bí ọmọ. Tó mọ wọn pa wọn lẹ́kún.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa ní kí wọ́n wá.
1: Ó jẹ́ máa bọ̀.
0: Ìbàjẹ́ pẹ̀lú ọmọ yẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀yin kan wà. Ayé ti bù yín.
1: Ayérayé o.
0: Àwọn kan wà.
1: Ẹ o.
0: Bó ṣe lọ ń tọrọ owó lọ́wọ́ wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó o bá ti pẹ̀yìn dà. Wọ́n ń dá yẹ̀yẹ́ rẹ̀ lò.
1: Sọ̀rọ̀ rẹ lẹ́yìn.
0: Lójú wọn.
1: Ẹ o.
0: Sàmì.
1: Káì.
0: Wàá gba ìdọ̀bálẹ̀ wọn.
1: Bí jẹ́.
0: Àṣẹ olúwa ni o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kí ọ̀sẹ̀ tó jalẹ̀.
1: Orúkọ ọdẹ sàn.
0: Àwọn tó ti bú ẹrí.
1: Orúkọ ọdẹ sàn.
0: Sàmí tó ṣe rí.
1: Ó yẹ sàn.
0: Wọ́n máa lu bàtà ẹsẹ̀ rẹ̀.
1: Àmì jẹ́. Sàn.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ago méje.
1: Ẹjẹ̀ àárọ̀.
0: Màá bẹ̀rẹ̀ fi fún wọn ní omi.
1: Alleluia.
0: Èmi ó tètè di orí pápá yìí.
1: Bẹ́ẹ̀ni sàn.
0: Ẹ̀gbọ́n mi ti wọ̀ lọ́rin.
1: Ọ̀ṣẹ́jẹ́.
0: Èmi àti ẹ̀gbọ́n mi lájọ́ máa wọnú jùgbùjùgbù iná àti àṣẹ àti agbára ní ago méje. Èmi àti wọn jọ máa mínísítà pọ̀. O fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀. Tó dì ọ́ tí òjò rọ̀lẹ̀ lọ. Ogun yẹn ṣẹ́ pátápátá.
3: Yóò dára fún ọ.
5: Amen.
3: Ìwọ gángan.
5: Lẹ́ẹ̀rí.

0: I don't win trip to go abroad.
1: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
0: Cause I don't win trip to go abroad.
1: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
5: Wọ́n tún bẹ̀rẹ̀, n ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
0: Cause I don't win trip to go abroad.
1: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Honorables, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgò Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yí o sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hits us,
0: kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: That should never
1: come. In the name of Jesus.
0: Edebele gẹ̀dú ọ̀dà yẹsà.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Lẹ́ni Olúwa.
0: Lẹ́nàtà Gábà Nàìjíríà. Torí ìṣòro òní.
1: The death vigil.
0: Tuesday.
1: This Tuesday vigil.
0: Tá a máa ṣe mọ́jú àárọ̀
1: ọ̀la. We are going to do stroke tomorrow.
0: Ó máa lé débi.
1: Ẹni
0: tí ò bá lè rìn.
1: No, I cannot walk.
0: A ní kí wọ́n gbé
1: wò. They will beg to be carried
0: there. Ìdí ni pé.
1: The reason is that.
0: Iṣẹ́ ìyanu ti máa gbọ́.
1: Great miracle to be sustained.
0: Iṣẹ́ tó lu Anika ṣe yẹn.
1: What do you like to do?
0: Sí orí ẹ̀ ó ti parí.
1: It has been completed.
0: Ẹ máa rógò lò.
1: Bẹ́ẹ̀ni
0: mo fẹ́ wọ yàrá àṣírí.
1: I'm going to do more sickness.
0: Gbogbo èyí tí ayé yín ò sáré.
1: I mean, I like it not celebrating.
0: Ó yẹ sáré lójú kan.
1: Run and expect.
0: Ayé rẹ̀ sáré.
1: Amen.
0: Wà fún oníṣẹ́ o.
1: Bí náà yàtọ̀ jọ̀bọ̀.
0: Ayé rẹ̀ fún.
1: Amen.
0: O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi. Mo kọjá ẹgbẹ́ mi.
0: Ṣé àmì.
1: Amen.
0: Gbé òróró lẹ̀.
1: Jẹ́ tí wọ́n
0: gbé omi lẹ̀.
1: Jẹ́ tí wọ́n dárẹ̀ jù.
0: Mo bọ̀.
1: Abẹ́rẹ́ gbà.
2: Hallelujah.

travel lọ sí UK tí ó sẹ̀ sí kọ́bọ̀ tí a ti fẹ́ kàn sí ọlọ́run ṣe visa easily owó yẹn dẹ̀ yọ anyhow mi n sanwó mi dẹ̀ mi n bá wọn ní nǹkan kan nú ẹ̀ lọ́wọ́ ṣe.

0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára Ọlọ́run ní bíbá yìí. Wọ́n á baptize mi ní bíbá yìí.
1: O fẹ́ kí n baptize yẹ? Bẹ́ẹ̀ni. Ẹ bomi wa. Ká tiẹ̀ tó gbé ẹ lódò, ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fomi ànúbà, a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yá kọjú síbi kí lorúkọ yín tẹ́lẹ̀.
0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí ó sọ mi ní ṣọ́ọ̀chì ibi tí mo ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí
1: mi. Ó ti jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parọ́ orúkọ ẹ láti Suraju sí Emmanuel. A baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
0: Amen.
1: Àti ti ọmọ.
0: Amen.
1: Àti ti
0: ẹ̀mí mímọ́.
1: Láti òní lọ, wàá máa jẹ́
0: Emmanuel.
1: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
1: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́ ipe bàbá lórí rédíò. mo ń gbọ́ ìjọ kan ni màá sálọ rí bàbá ìsà ìjọ kan. Ojú nǹkan bí oṣù mẹ́rin sígbà yìí lọ tí mo wá sórí òkè. Ìjọ yẹn lè bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tí mo ní mo máa ń ságun, mo máa ń ṣe gbá.
1: Ẹlẹ́mọ̀ ṣoògùn.
0: Mo ní mo máa ń ṣoògùn oògùn yóò jìjì kò ṣiṣẹ́ fún mi, kò sí nǹkan kan. So mo sá ń tẹra, mo ń wá sí orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà ní ìsìn ọtí yẹn tí wọ́n bá mú lẹ́gbẹ̀ẹ́ mi gan-an bí ìgbà kí n máa bì ni.
1: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yẹn.
0: Bí kí n máa bì lọtí yẹn ṣe rí. Gbogbo àwọn nǹkan tí mo wá ti ń fà láti bí nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógún ọdún sẹ́yìn, mo wá ń fà báyìí. Ó wá ń ṣe ń fà fún mi. Mo wá bí ìgbà tó jẹ́ pé kí n máa lọ báyìí kí n sọ pé màá rówó. Kí n má ṣiṣẹ́, màá rówó. Èmi gan ń dá, mo ń wo ara mi báyìí, inú mi ń dádùn láyé ọ̀tọ̀ láti ìgbà tí mo ti ń wá sórí òkè. Ó ní mo fi sọ pé yà kọ́lọ́run ẹlẹ́dàá kó fi ọkàn mi balẹ̀ láti rí pé orí òkè àti ibi tí wọ́n máa ń lọ ní Èkó ní Fágbà, kọ́lọ́run fọkàn mi balẹ̀ láti máa lọ ní gbogbo ìgbà, láti máa lọ nítorí mi ò ní bómi tí mo fẹ́ lọ. Ibi tọ́lọ́run ti sọ pé yà ògo mi ti máa jáde ló ti jáde.
1: Ṣé ti bẹ̀rẹ̀ lé yín padà báyìí?
0: Mo ti bẹ̀rẹ̀.
1: Irọ́ ni o, ilé tẹ̀ lè parí láti ọdún yìí.
0: Mọ́kàn mo tiẹ̀ fi lẹ̀ tẹ́lẹ̀ tí n ti ẹ̀ràn tí ẹ̀ mọ̀.
1: Láti bí ọdún
0: mẹ́lẹ̀. Láti oṣù kẹrin tí mo ti wá bí yẹn. Bí ìgbà àní bí ó le ni mo ṣe ń rówó. Bí ó le.
1: Nàwó ẹ̀ sókè. Eyeyeyeye o. Àná ti wà. Ó yá lọ́dún lọ́wọ́. Ẹ wá ń rọ̀ sí owó yẹn síbi ilé yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Kó tó di.
0: Mo máa ń tọrọ jẹ tẹ́lẹ̀ o.
1: Bẹ́ẹ̀ ni
0: wo.
1: Ẹ mọ tọrọ jẹ tẹ́lẹ̀.
0: Kí n máa fún yàn báyìí. Kí n máa fún yàn ni. Ẹgbà lọ́tún ẹgbà ló sì ní ìsìn.
1: Àwọn èèyàn ti gbẹnu sí lọ́dọ̀ tí ń náà. Ayayayayi. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́ kọ́ mú kó láyé ẹ̀. If you're a drunkard, you can't have savings. Wà tó mọ̀ sojú àánú tí ò yẹ kó ṣe, wà á dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi. Níwòye ọ̀la
0: ni orúkọ Jésù.
1: Irú ìbùkún tó o tí rírí. Sàmí abàmílẹ̀kan ayọ̀ǹda ẹ̀ fún ẹ.
0: Amen.
1: Bàbá congrats. Mr.
0: Emmanuel.
1: Ẹ pé orúkọ Jésù.
2: How the name of Jesus
1: is. Agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé
2: mi. Power scattering all my good plans.
1: Agbára tó ń ba èròngbà rere jẹ́.
2: Power scattering all my good plans.
1: Ó yá mà bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ̀yin agbára ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Ẹ bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́.
2: Agbára
1: tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé mi. Ẹ máa wọlẹ̀. All my good thoughts and my good plans must come to pass. In the name of
3: Jesus.
1: Just Oluwawa egbadua keji
3: pray about you
1: Oluwa ba mi sai ogun idile to fe so mi da lai mo si
3: Lord conquer that has so battle to make me competent
1: ogun ati egun idile
3: has so battle and spare
1: to fe so mi di alai mo
3: si to make me competent
1: to fe so mi di ope
3: that to make me like a novice
1: ogun da bi mo se da
3: that want to make me like the others
1: ninu iran mi
3: imagination
1: e ba nse wole
3: kai completely
1: ari wo re ko lo Ba